Adegboye ìlú ni pé kẹ ẹ máa gbọ́ ìdẹ́gbẹ̀ngbẹ́ rédíò.

106.7. La Gelu FM, Jagaba Guguritu.

ẹṣẹ́ rẹ̀ pẹ̀lú olóṣèlú kan. Ìbá jẹ́ tó wà nílẹ̀gì máa sojú sòfin lọ́wọ́lọ́wọ́. Tàbí ẹ ti ń jìjà gbùdùpò náà fẹ́ lọ sojú wa lọ́hùn. Ẹṣẹ́ rẹ̀ pẹ̀lú olóṣèlú kan. Ìbá jẹ́ olóṣèlú ọmọ nílẹ̀gì máa sòfin àgbà. Ètí ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ bá ní Facebook handle ẹ̀ lọ́wọ́. Ẹ ṣe àì pẹ̀lú ẹ̀. Tàbí mi inú wọn tẹ́ ẹ mọ̀ tó náà ńlá kàkà. Òun náà fẹ́ lọ sílẹ̀gbìmọ̀ asòfin àgbà. Ẹ ṣe àárẹ̀ o. We have about 36. 36 governor presently in Nigeria. Ẹ ṣe àárẹ̀ pẹ̀lú wọn. Láyá làwọn tẹ́ ti kú olórí àkété ipò yẹn. Àbáwọn ti ń bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́. Àbáwọn tẹ́ náà ń là kàkà pọ̀n náà fẹ́ débẹ̀. Adétóyè Gàníyù Ọládélé. And a good morning. More wisdom. Inshallah from Kuta. Ayédire nípínlẹ̀ Ọ̀ṣun. Mo kíyàn ṣe o. I so much appreciate, I so much love you all. You are welcome. Sáàrọ̀ ọmọ ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀. Sáàrí right honorable kan tó ti ṣùgbọ́n kan jẹ́ abẹnugan ilé-ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ kan rí. Ẹ ṣe àárẹ̀ pẹ̀lú ẹ̀. Àwọn ti ń bẹ́ẹ̀ lọ́wọ́. Àwọn tí wọ́n ń jìjà gbùdùpọ̀ náà fẹ́ dépò. Orin tá a fẹ́ gbéyẹ̀wò lẹ́nìí. Ọkàn wọn o. Ọṣẹ wo máa láàpẹ̀n. Pẹ̀n. Ẹ dákun sẹ́ ẹ máa darí ẹgbẹ́ òṣèlú kan. From the world level, the chairman of any political party and all its members to the local government, the chairman of any political party and its executive member to the state level, the chairman of any political party presently or before and their executive, the chairman of any political party at the national level, all our politicians. Yeah, like dia in the kata summa. Share program pẹlu e. Okan wa lajin.

wọ́n ti wá sọ dàpẹ̀ ní campaign di political jabore. Àjọ ìgbìmọ̀ bá ti polórin. Polórin ni ọkọ̀ máa kàn lù sí alátàárọ̀. Àwọn náà máa jó àti wà kárí dèwé. Nígbà àwọn tó yẹ wọ́n wá fún wa lọ́rọ̀ táyẹ kájọ jókòó kájọ sọ nígbàgede ètò ìpolongo bò. Time tí wọ́n bá dé sí ọjọ́ ti lọ. Wọ́n kẹ̀ gorí pódíọ̀mù náà wọ́n bèrè àwọn ọ̀rọ̀ tí ò ní túmọ̀. Ó ní ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ni kẹ́nìkan sọ pé ẹ lágbájá tẹ́ ẹ fẹ́ dìbò fún òun gbé ayé rẹ̀ kí l'achievement rẹ̀. Ó ní kí n bi yín léèrè ọ̀jọ̀gbọ́n ní sọ̀rọ̀ pé kí nìyẹn ní í ṣe pẹ̀lú ìpolongo òbò tó wá ṣe fún wa. Sọ ni ó kọ́ wa bóyá káwọ̀ gbé ayé lágbájá yẹn wò pé ìlànà ayé rẹ̀ gan sọ ní túmọ̀ sí. Òun kọ́ ni ó ṣàlàyé. Olórí gbogbo bí ti pètélé tí ó dùn lórí inú tí ó fi lo bí wákàtí kan wọn bá tí ó bá láàrin wa láàmú owó ẹ sọkọrọ sí án. Orí wọn ò pé ẹgbà wọn ń gbọ́ lóhùn. Ní bí ó ṣe ṣòṣìra ta mọ́ra yọ̀ mọ́ra gbagi mọ́ra epo mọ́ra rú. Yóò ṣe tí ó kó mẹ́ nánu. Yóò tún kónú mọ́tò yọba tiẹ̀ lọ. Kò sí gbẹ́ngbẹ́ bá débi ìpolongo òbò ọgbẹ́ òṣèlú kan yóò máa bẹ̀rẹ̀ láti máa abẹ́ ṣé wọlé wọn máa fi tiẹ́ ń pè ní manifesto ẹgbẹ́ wọn lé yín lọ́wọ́. Ni a ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ a ti lọ́dún mẹ́rin. Afẹ́kẹ́ fún wa lórí ọ̀fẹ́ àti lu ọdún mẹ́rin mi sí. Ṣé ń gbàgbé pé lọ́dún mẹ́rin tá a wá ń jò ní. Tá a wá kéde fún yín bí kẹ́ ẹ dìbò fún wa. Àwọn àlàkalẹ̀ ń ta aláṣẹ ń ta aláṣẹ ń ta aláṣẹ ń ta aláṣẹ rè. Ọ̀dà ṣe fẹ́ gbọ́ àti ṣe lè láṣeyọrí. Àti ṣe lè láṣeyọrí. Àti ṣe lè láṣeyọrí. Ní bínú eléyìí aláṣẹ ṣùgbọ́n omi pọ̀jọ́ kà lọ́ o.

ọ̀dọ̀gbẹ̀ di mbà mi sọ̀rọ̀ ó ní I'm sorry mo ní ẹ́sà ibi agbára ẹ̀sìn lágbára díẹ̀ o ọ̀dà kí là ń pè ní manifesto ẹ̀yìn gan lórí ọ̀fẹ́ àti mọ́tí ń jẹ́ bẹ́ẹ̀ ṣe ti rí dá pé document ta lè pè ní manifesto ẹgbẹ́ òṣèlú rí tẹgbẹ́ òṣèlú wo lẹ rírí ẹgbẹ́ òṣèlú ti UPN ṣe ti rírí ẹgbẹ́ òṣèlú MPN ṣe rírí ẹgbẹ́ òṣèlú PRP ṣe rírí ẹgbẹ́ òṣèlú SDP ṣe rírí ẹgbẹ́ òṣèlú NRC ṣe rí manifesto wọn rí ọ̀dà ẹgbẹ́ òṣèlú PDP ṣe rí manifesto wọn rí ẹgbẹ́ òṣèlú AD ṣe rí manifesto wọn rí dogon ọlọ́dún méjì david they have duped us ẹnu dùn jùlọ ní ọ̀rọ̀ wọn ẹjẹ́ wọn máa fògún búra. Ọ̀dà kó tó di pé wọ́n tẹ̀ wájú mo ní lé ní fàárà fún yín ni ẹ̀dákun aláṣẹ fún lè ṣe ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ ṣé wọn ò sùn ṣé wọn bá lànà níbẹ̀ lápọ̀ ọ̀hún nìkànnì ìbánidọ́ rẹ̀ ẹ̀fín láǹfààní àti máa gbọ́ mi kétékété dixon ọmọ alájà àjọ wa náà kú ló àwọn èèyàn ń bẹ nídìí ìdí ẹ̀rọ alátagbà wa àwọn èèyàn ń bẹ lẹ́nu olóró àwọn tí ń bẹnu ọgbà bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ bákalé ní èjì wọn lé lógún èèyàn lọ́gàjẹ̀ pé òun mi nìkan lẹ̀ ńláǹfààní àti gbọ́ mi nìkan lẹ̀ ńláǹfààní àti mọ́.

0: ẹ̀rí bí kẹlọ́dọ̀ bàbá wa kan tẹ́ ń pè ní Satguru Satguru Maharaj ó ti wà ń bẹ̀ ó ti pẹ́ o ọ̀sẹ́ nìkan kan tọ́ yọ wọ́n lẹ́nu àánú ọ̀yọ̀ lù lẹ́nu àní fẹ́ pè wọ́n léèyàn ọlọ́run tó náà gẹ́gẹ́ sọ pé àwọn gẹ́gẹ́ fúnra ara àwọn ọlọ́run làwọn ṣe ó sẹ́jà rẹ ṣé wọ́n bá ṣeun ẹ máa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ẹ́
1: ó ṣàlàrẹ́ńdà tù yú o
0: ẹ máa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ ká ẹ lọ wò ó ìjọ ọlọ́run kan rè wọ́n ń pè ní FMIC that is Faith and Miracle International Church bàbá wa prophet J.F. David olúwa gbé ìjọ yẹn lé lọ́wọ́ ìjọ yẹn gangan ń bẹ ní alálùbọ́sà GRA alẹ́sìnlọ́ yẹn ń
2: bàdàn
0: ẹ̀ka àjọ wọn ní ń bẹ ní tòsí ilẹ̀ kan ń bẹ ní tòsí Satguru Maharaj ilẹ̀ yẹn níjọ yẹn wọ́n láwọn àkọ́ àyà rẹ̀ legally ṣùgbọ́n àmọ́ ìgbódò rọ́ṣọ́ ti wáyé lórí ilẹ̀ ọ̀hún wọ́n ṣe fàákájà lórí ilẹ̀ lọ́wọ́
1: ọlọ́run tí a kò lè dá
0: ṣùgbọ́n n tá a gbọ́ látẹnu ikọ̀ àtìrìjú ọlọ́run
1: lè dá dúró sẹ́
2: mo gbé ọgá
1: o bàbá mi
0: papa prophet J.F. David
1: ọlọ́run
0: òun náà ni wípé ẹjọ́ yẹn ti wà nílé ẹjọ́
2: mo gbé ọgá
1: o bàbá mi ti
0: yá àwa mọ̀ bóyá ilé ẹjọ́ ti parí ìjókòó lórí ẹjọ́ ọ̀hún àbí wọn ò tí ì parí ṣùgbọ́n ìjọ yẹn apá ibi táwọn rà wọ́n ti dún bẹ̀ wọ́n ti ṣàtúnṣe bẹ̀ láti máa lò ó fún ìlò olúwa ọ̀rọ̀ wa yẹ kó sígbódò rọ́ṣọ láàrin ìjọ ọlọ́run alàyè àti bàbá wa Satguru Maharaj táwọn náà pera wọn ní ọlọ́run allegedly ìjọ ẹjọ́ wọn kéta ń gbà kan pé àwọn ń kóra àwọn ọjọ́ lórí ilẹ̀ táwọn rà làwọn kan àgbà pé bóyá bẹ́ẹ̀ lórí àwọn kan wọ́n ní ń mú ata àjọ̀sẹ̀ ni wọ́n ń dáná sí àwọn agbófinró àwọn èèyàn ń rán wọn mú wọn látọ̀dọ̀ bàbá wa Satguru ni ẹ ti wá àfìdí ẹ̀ múlẹ̀
2: ṣùgbọ́n
0: táwọn wò ní pé kálàáfíà ọjọba ìjọ tí mò ń wí Faith and Miracle

0: orílẹ̀-èdè pé 66 years. Orí Ọlọ́run pọ̀. Orílẹ̀-èdè wa Nàìjíríà. Ọjọ́ kìíní oṣù kẹwàá. Òun ló pé 66.
1: Ajibọlá, ṣé ká tún sun kádẹ tó ń jí láfẹ́sọ̀ paṣo?
0: Adẹ́túndé pẹ̀lú rẹ̀ rání ha. Ọ̀pọ̀ èèyàn ni ò lé bọ́nu ara rẹ̀ tán goyo.
1: Bẹ́nu ara ẹ̀ bọ̀ goyo.
0: Wọ́n fi yọ wọn.
1: Ó máa bọ́mọ pẹ̀lú ìyá.
0: Àbí ń gbúkọ lọ́rọ̀ bá mi ò kéé ga.
1: Èmi dẹ̀ jẹun.
0: Ẹ̀mẹ́ta tẹ́tẹ́ mọ́ dùn mú nǹkan le. Aṣọ

0: Ago. Maradesa. Eko eto an gbadun ni lowo lowo. Ana gbadun yin na. Mo be so fun yin. Pe lagbara Olorun.
1: Area.
0: Baba mi kan be lolede Canada. Baba mi kan be lolede Canada. Àwọn ni ma ń gbé ìdánilẹ́kọ̀ọ́ alágbára kan kalẹ̀ lọ́dọọdún. Gbogbo ẹ̀yin tí ẹ bá lórí ọ̀fẹ́ lẹ́yìn náà lè darapọ̀ mọ́ wa. Lẹ́ lè darapọ̀. Èmi náà ti jẹ́kẹ̀ẹ́ lára àwọn tí wọ́n pè láti wá gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ nǹkan bí ọdún méjì sẹ́yìn. Ìgbà yẹn lórílẹ̀‐èdè wa Nàìjíríà pọ̀ mọ́ ọdún mẹ́rìnléní. Ogota, I think 64, yeah. Intending in so lodun yen ni corruption, looters, and custodians of the loot. Practical action to limit and recover the loot for development. Abaja lori ofe. Ewa ni, eya gbo mo n so ngba ni den gbagba. Agi yen mi lo Canada o. Lagbara Olorun, ekejo ru e ni odun yi. Ojo keta osu kewa ni o waye akori todun ni fascination and paradox of sanctions and tariffs lesson from unilateral and multilateral enforcement way out for world peace and development team ni o lodun yi. The speakers for this year's webinar is Prof. Chris Kukucha, political scientist, professor, University of Lethbridge, in Canada alone, and Dr. Rame Nicholas Idris, a political scientist, senior research fellow, Nigerian Institute of International Affairs. We have Bola Ogugbe, Dr. Misbah Akoni, all the way from Brazil. Àwọn náà wà ń bẹ̀ lágbára Ọlọ́run. Àbáwa Fọlásùgbòye jọ àwọn ni Ọlọ́run lò láti gbé kalẹ̀ bí ó ṣe wá jẹ́rè o. Ẹ̀yin tẹ́ bá nílò kí n send the flyer sí yín ẹ message mi lórí WhatsApp tẹ́ fẹ́ darapọ̀ mọ́ wa. Torí orílẹ̀-èdè Canada ni ó ti wáyé ṣùgbọ́n ẹ lè darapọ̀ mọ́ wa anywhere in the world. Ẹ lè darapọ̀ mọ́ wa via Zoom. Ẹ lè darapọ̀ mọ́ wa. Èyí tẹ́ wá nílò flyer yìí ẹ pè mí. Sọ́bọ̀yẹjọ Turning Point Charity Foundation, the Southern Alberta Ethnic Association, and the Association of Nigerian in Lethbridge. Gbogbo wọn pátápátá àwọn ni co sponsor ni wọ́n wà ń bẹ̀. Àwọn èèyàn ńlá kan kàrin kàrin ni wọ́n wà ń bẹ̀ o. Àwọn èèyàn kàrin kí mo pè kàrin kàrin ni máa wà ń bẹ̀ lágbára Ọlọ́run. Olutoyin Oyebola, the BSC President, Association of Nigerians in Lethbridge. Àwọn náà máa wà ń bẹ̀ lágbára Ọlọ́run. Wọ́n máa wà ń bẹ̀ lágbára Ọlọ́run. Ẹ lè pè mí tàbí ẹ send message mi lórí WhatsApp. WhatsApp number mi ni 08032954191. 08032954191. Lọ́dọ̀ wọn lọ́hùn-ún. Lagbara Ọlọ́run lọ́jọ́ kẹta oṣù kẹwàá lọ́dọ̀ wọn lọ́hùn-ún aago mẹ́wàá àárọ̀ ni ó bẹ̀rẹ̀ ọjọ́ sátidé lọ́bọ́ sí aago mọ́kànlá àárọ̀ ni ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ wọn lọ́hùn-ún lórílẹ̀-èdè wa Nàìjíríà aago mẹ́fà nírọ̀lẹ́ ni 6 PM lórílẹ̀-èdè South Africa aago méje alẹ́ ni 7 PM lórílẹ̀-èdè Brazil aago méje ọ̀sán ni lọ́dọ̀ wọn lọ́hùn-ún ní Canada webinar tí bàbá wa Fọlá Sọ́bọ̀yẹjọ tí wọ́n ń gbé kalẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ orú ẹ̀ lágbára lọ́dọ̀ tí wọ́n lọ́hùn-ún ọjọ́ kẹta oṣù kẹwàá ni máa wáyé lọ́dọ̀ tí wọ́n lọ́hùn-ún aago mọ́kànlá láàárọ̀ ní Canada ní lórílẹ̀-èdè wa Nàìjíríà aago mẹ́fà nírọ̀lẹ́ 6 PM lórílẹ̀-èdè South Africa aago méje lọ́wọ́ alẹ́ ni bẹ́ẹ̀ lórílẹ̀-èdè Brazil aago méje ọ̀sán òní. You can join us via Zoom. The meeting ID is 8451855114. The passcode is 20330. Anybody know ẹyin de ba si wa lori channel wa lori WhatsApp e ba wa lori WhatsApp channel wa ni ta pe ni Citizen Responsibility and Right Alliance Citizen Responsibility and Right Alliance CRRA ẹyin de ba wa lori channel yen won gbe be nisin yen sawari channel yen lori WhatsApp channel wa ni Citizen Responsibility and Right Alliance mo gbe be nisin gbe flyer yen be nisin mo gbe flyer yen be nisin mejeji ti e fi lori ofe lati dara ati npo be na o lawata wa ni mo ti gbe be e ma lo be en de ba fe sawari lori WhatsApp ni o WhatsApp channel Citizen Responsibility and Right Alliance Citizen Responsibility and Right Alliance CRRA eri awon flyer mejeji nbe totoka yin si Soboyejo Turning Point Express totoka yin awa distinguished speaker gbon leri nbe Saturday ojo keta yo waye osu kewa 11 a.m. Mountain Time 6 p.m. Nigeria 7 p.m. South Africa 2 p.m. Brazil ẹli darapọ̀ mọ́ wa ọ̀fẹ́ ni àwọn èèyàn wà nbẹ̀ lágbára ọlọ́run a fi ń se pọ̀pọ̀ sísìn àyájọ́ ọjọ́ tí orílẹ̀-èdè wa nàìjíríà tó gba òmìnira ni wọ́n wá ní í se pẹ̀lú àwọn ìgbékalẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tó lè mú kí gbogbo àgbáyé sún sọ́wọ́ iwájú tó lè mú kí orílẹ̀-èdè wa nàìjíríà náà sún sọ́wọ́ iwájú ẹ darapọ̀ mọ́ bàbá wa ẹ darapọ̀ tẹ́ ẹ bá wá gẹ̀ẹ́tì Citizens Responsibility and Right Alliance channel yen lori WhatsApp ele message mi lori WhatsApp mo le send the link yen sin tabi ke go send the flyer yen gan sin yin e ja agbara di olojo keta sati lobo si osu kewa lati darapo e dakun gbogbo ata wa lori eto patapata ta n gbo wayika agbaye ni ja darapo a tun keko to po a tun ma awon eyan to po WhatsApp number temi ni 08032954191 08032954191 edakun eja ma gbaradi fun ba dojo bejo atun menuba orilede wa nigeria pe eni odun 66 years ha looking won la se ni o pariwo Eh aja te waju ago meji ti ro ka wa lo sibi ta la fe lo gan ni san ago meji laji ta wa yo ti koja seju marun koja seju marun

0: sọgbọn yẹn si mẹmẹ sa ọgbọn yẹn gẹlẹ wọn challenge laji so sọgbọn yẹn si mẹmẹ sa lọgbọn yẹn. Ọdọ ajé ń wojú òwe wo ọ̀nà ìjì hello.
1: Hello,
0: ẹra sa o.
1: Okay,
0: okay, okay. Okay, okay.
1: Okay,
0: Mo so awon electoral exam won dibo won mo won kan ti won bi ewure lo bi so ko to sele gan ni but e ma wo wi pe seri emi believe pe emi te o ba ti lo school ara ti ba lo school ara seri ti en ba gbo awon program gan te en se ilani ilani leti se bi o ba le en se ti pe en so be isa be en so egbo beni then religion e wa ro pe nkan meji en religion e ko bishop to sele ni nigeria last 2020 year ni ka so pe radio se mo pe badon la gele te wa ya ti flash awon oko bere te ba won ti awon oko bere
1: Ami.
0: Ha, I say, lato lady America, lati New York. Ojo poti wan sisi o, ojo poti wan sisi. She, ojo poti wan sisi o. Hello.
2: Hello.
0: Akwaji ma, uruko yin bula tingbe wa.
2: Yade lo kona from Kemijoya.
0: Lati.
2: Long jika o mo. Long Kemijoya.
0: Ote, o long Kemijoya mo gbo yin.
2: Ami.
0: Ese lo lo seun. Ese eje ojo opo ti wa sisi o eyi to wo le to lagilu ni won pe bi o ese o ojo opo ti wa sisi. Hello.
3: E ko ajo lagilu.
0: Ajini sir.
3: Ko mo gbagbe ko ajini sir la ki to ke kan fun. O le ti dilo ni. Seri asiko ta se UPA logo. And Dawud Alikat.
0: Ah, e ko legbe do yin e die ka le gbadun yin die. Tabi ke yin lo le.
3: And Dawud Alikat.
0: Any card e gbo oloselu eyin nipa te wa leko. Any card and Dawud beni.
3: E card e gbe kinama isa dugo wa. Kinama isa se yin se. E da ke bi se gbo revolution. Bela bi se revolution. Ni bade. Ni also na se pere. Only because money after midnight, no school you can buy. So I've got a big oko 11,000 classroom. Free textbook. You know, like you like me. You know, that was I
0: know,
3: Ni bende. So that's what we have. Now, Savannah Catons in the midst of the nkankan ti sọ ní nàìjíríà ní sọ àìsàn ní ó sì lágbára pọ àtàkùrọ fúnra wa ní ẹyàn náà gbóòrò wọn ṣe é láìkú ṣe ẹni pọpáàtì lítúsì kádà ignorant ignorant pọpáàtì nọmba wán ìtawọn ọkọ píà ní pé pọpáàtì wà òfìsè fún ẹdíkẹsọ gbà yẹn pọpáàtì ìfipádà ìlítúsì ìlítúsì sádà ignorant ìtọ́wà nàìjíríà ní sọ ẹbẹ́ ìka kúrò fúnra wa. Àwọn ọmọ ẹgbẹ owó ni yóò adékùdà sí ọmọ fúnfún ẹyìn ẹkọ ìjìyà ìjà sí ọmọ
0: manifesto
3: manifesto kò sí mọ́nìsì manifesto wà ní ìsinmi owó
0: fa jésù
3: ẹmẹta kúrò fúnra wa ní abẹ́ sínú bàrẹ̀ ní ìṣe báyìí ọ̀pọ̀ ọ̀pọ̀ ń pè láwọn ẹgbẹ́ kan wọn lọ sí apm ní ìṣe báyìí owó tí wọn bá gbà lọ wọlé ọmọ ẹ̀ka ìnàbá wọn tún wọn sì wà lẹ́gbẹ́ tí wọn bá so bó ṣe wá káàkiri ni àní àwọn pẹ́ẹ́sì àwọn tó ń dá ìwé ìròyìn sílẹ̀ ní ìsìn torí ìsìn ni wọ́n ti ń dá alẹ̀ àwọn tó ń dáa ní bó ṣe yàn ní ìbẹ́ ní ìsìn báyìí ní ìṣọ́jú àjẹjú torí ìsìn ni wọ́n dá alẹ̀ ẹ̀rọ gbèrú ni alóṣùwádìí káàkiri so àwọn tó ń pín ọjọ́ láti àwọn èèyàn pé kí wọ́n máa mẹ́ ìkẹ́ ìkẹ́ báyìí ìkẹ́ báyìí ìkẹ́ mọ́ ṣe
0: hello. Yes, sir.
1: I'm by the city of the American.
0: Too, Mumbai, you told me to like you want with you.
1: Only a social on your teeth, though.
0: Could he too?
1: Oh, that do me. You do me. You say, you know, share it do. I think you said, I'm sure she bought too. She better. I will know what it will be. You want left too. Wa ẹ lọ́jọ́ tó gbọ́ ẹ ló ṣe rí kò sí tó burú kí judiciary kó gbàbọ̀dẹ̀ kò sí tó burú kí executive kó gbàbọ̀dẹ̀ kò sí tó burú kí legislative kó gbàbọ̀dẹ̀ ṣùgbọ́n tó bá ti mú oníròyìn tó bá ti gbàbọ̀dẹ̀ lóye ò lè lọ síwájú lọ́dọ̀ wa iléeṣẹ́ mídíà ó ti gbàbọ̀dẹ̀ fàráàlú tẹ ẹ bá sí rédíò kan náà ṣe ẹ ti lẹ́gbẹ́ tó ń ṣiṣẹ́ fún tẹ bá ka mú wo ìròyìn kan dání ní ìṣe ẹ ti lè gbé kí n ṣiṣẹ fún ṣe ẹdẹ ilé iṣẹ ìròyìn intermediary nẹjẹ láàrin ìlú àti ìjọba
0: bẹẹ ni
1: torí pé aráàlú tó ń jẹ pé freedom of speech kò ń ṣe fóníròyìn aráàlú ló ní
0: bẹẹ ni
1: oníròyìn yà ló ní ṣùgbọ́n tí oníròyìn bá ti sábẹ́ freedom of speech yẹ tí wọ́n ti ń ṣiṣẹ́ gbàbọ̀dẹ̀
0: fúnlù
1: aráàlú ni tó ń ṣe nàìjíríà nìyẹn mi ò jẹ káwọn èèyàn wo ní pọpọ orientation manifesto sẹyìn sọ yẹ bóun ló ti yẹ kó rí ẹyẹ wo bíta wàyí níbẹ̀ ẹgbẹ́rẹ́ ẹjọ́ mẹ́ta tí ọ̀gá wa tó ní kí àwọn iléeṣẹ́ ìròyìn bíi mẹ́rin kọ́ mọ́ wọlé ìjọba mọ́
0: bẹ́ẹ̀ni
1: nígbà tí wọ́n bí lórí ìbéèrè tí ò lè dáhùn ni
0: tí ò lè dáhùn
1: tí ò lè dáhùn ṣebí ló jẹ́ kó gbójú sí ẹ nígbà tó ní ok èèyàn sọ pé tógun bá dé wípé ogun tí ń bẹ lẹ òun ẹǹdẹ ọhẹǹdẹ wọn béèrè pé bóun ológun tó lọ ẹǹdẹ tó ẹǹdẹ nítorí wọn túbọ̀ ló ṣe fẹ́ sí òun lọ́ọ́ lọ́ọ́ túbọ̀ tó ṣe fi dá ń béèrè aráàlú gan wọn kàn dọ́bi pé wọn rí pé àpòfà yẹn ti lò níta mẹ́ńdúródè election tìwọ́rọ̀ ti wá kò sí ń tẹ́ ẹ ló wí tí ẹ̀mí lè sọ bẹ́ẹ̀ ni pé àwọn mídíà kan bẹ tí ń mislead àwọn aráàlú tí ò yẹ kí wọ́n lọ gan ẹ pé àwọn ti gba ìgbójú ẹ bá rí ti bá aláìṣe ọ̀rọ̀ lórí rédíò ẹ ti lọ́ọ́ tó fi ṣe ẹ ti lọ́ọ́ pé kí èsì pé tìlù ló ń ṣe
0: lọ́gbà
1: fẹ́ confuse aráàlú ó dìgbà tí mídíà bá dún déédéé mídíà gangan
0: ni sọ̀rọ̀
1: lè sọ̀rọ̀ tí ló rẹ̀ fẹ́ ta aráàlú ṣé tí mídíà bá ti gbàbọ̀dẹ̀ ní tá a mọ rí láàárín
0: àádọ́ta
1: ọdún ọgọ́rin ọdún àti ìbẹ́lẹ́nu ẹ̀.
0: a ti ń bẹ́lẹ́nu wàhálà wà o. wàhálà wà o. àwa ní béèrè tá a béèrè ẹ wà máa gbọ́n lórí rédíò lóòótọ́ irọ́ wọn máa pa kùlà irọ́ ní kùlà. hello.
4: ẹni ẹ̀ka ẹ̀rọ.
0: ajínláwa yóò orúkọ yín bolẹ̀ tí ń pè wá.
4: mo pè yín láti ẹlẹ́ ẹni ọlájúgbẹ́rẹ́ orúkọ mi.
0: tó ṣẹ́jú méjì péré náà ni.
4: ẹ wo nàìjíríà a ti há sọ àwọn olóṣèlú wọn.
0: bó nígbà wo la wà bọ́.
4: ẹ wo bó ṣe ń tá a fi lè bọ́ kí àwọn aráàlú dìbò tá a bá tó gbó.
0: a ti gbọ́ báyìí.
4: a ti gbọ́. Azin fun wa ni rice abo kan won ra gas gas na be don ko lori rice ba gas lo ko
0: gas lo ku 33 kg 44 kg 66 kg
4: 4 kg 2 kg
0: lo ga gungbe lo le bo de ba haru te ba cylinder fun yen se won fi afefe gas sinu e
4: o di 10,000 o di file
0: da ba file tan ta ba je yen tan bo ni
4: odun merin niyan ta ma je fun 4 years ni e wo afi ta ba to gbo en to pe tele kan ti media ba to stand so ra ton ka lukun wo vote ye seri awon to de ko affect wa now awon iya agbalagba yo awon ni kiti awon ni seri awon to wa educated die lo ni ma joko le ko ni lo dibo so
0: yes, hello.
5: Come back here, me a car, a quaji.
0: A genisa.
5: A muki by muki up, yes, is that.
0: See?
5: But Bush is little son. A woji, I ignorance. At the second one, eh? You know, Bibeli. I went in a mission, babe.
0: Tori pe won ni mo to
5: se ba ri awon ti an fun lowo ti an fi wa polongo obo won soro Iran ati Middle East won so nton sele be and yet won ni mo lori e se ba gbo won ti an ba n pe wole e ma wonder ni pe iru country wo le isa won so fun ani iru ma n bale assist Oladibu o so fun pe 130 refineries ni be ni America and yet owo epo ti nbe nbe o won sugbon lodo ti wan bi ah won ni eni yi o lo se daada ju mo ti ri to se ri to je pe lomi o se ri in fact o surprise me ni to je pe tin ba ti n gbo bayi
0: se mo manifesto egbe oselu kan tin be ta ni se kini manifesto won wi
5: kosi o ebe ma pe manifesto ti won gbe kale won o gbe kale ewe bu tin jade lenu oloselu kan ta ni ofoko bo lasiri ton jade lenu e o buru po ko ma ju daro oro to de je ko se ti o si sense nbe ah ni bi je tabi je rin oju gba mi ti won so pe bati won odibo e lo mu isu e fin power na we are so that e din gba yen e de si awon iyan si to won si to so the same thing nbe abaya ni si won o pe ni ru awon iyan beyin o pe latapete
0: e se e se
5: won pe latawo tan
0: e se e se e ba ja attack ni kaka ewe mi fem fa wole femi amodojo meta Equator, sir, Lori Facebook, no, not that Nigerians are fool, but in a society where there is prevalence, abject poverty, how many are suffering seriously to have basic things of life? It can cost anything. That is why it appears as Nigerians are not wise. But I believe that gradually, with time, we will get there. Poverty is the weapon that the politicians are used against its people. Hello.
6: Pick my call. Akinyemi, pick my call.
0: I'll pick your call, sir.
6: Thank you, Professor Akinyemi.
0: Yes, Daddy.
6: God bless you.
0: Amen, sir.
6: You see, because I'm waiting for your call, for your program, Coffee Cup Meji Mutimula Leji already.
0: Coffee Cup Meji.
6: Then among me, to judge to one is paid in Ben. Only Mufumi drink a combat, only energy drinking. I got a soru quail, Ricky. The other one to gentleman number one. Only number one, you could look alone. Only to my combat in energy drinking and looking study into the people who is in New York. But everyone is University of Stanford University in America. Coffee, near in coffee, Mumam, he knew something about study. Somebody, I gave Jerry what I walk, coffee, America, Mumam, tea. Tea for England. Coffee for America. E je ka bere npa tenso. Ko si manifesto kankan mo. Ba ta wa ni secondary school ba academy mo lo. Ari a ma lo si field. La no awo ton ton awo a se ji ni gba yan tan group. Mo ran ti yen dada. I was in Babs Academy in 1957 to 1961, 5 years mo lo. school yen 6761 set ni a demand lo se ameri nda ni okay 1960 ba wa ni school ni ni independence affairs 66 years since so ba wa ni ibe yen ni amo awo lowo e action group ni manifesto ngba yen e wa wo o wa fi gbe lo se UPN so e pe awon military on ajake mo lowo awo lowo lo ye ko hun 1979 say 83 election yen now ngba yen ti han lo gbe fun sagari eh gbogbo yen isi sins won tun verse ni pe won ni manifesto kankan kan ma puro won ni manifesto kankan olodun lo ma gba wa illiteracy and poverty awon american meji awon nigerian american kan ti san won be yen the first one lo ko soro gangan eh tun san pa nigeria gangan ibo na japan ni ibo lo joko sa america o je ma bon nigeria n bi bayi the first one mo wi o se ko ko soro kan ba ni to soro
0: ah egbe wa mu yi niyan o
6: Lati
0: New York.
6: I don't know what to do. I don't know what to do. I'm 83 years old. You know, I'm my age. So, I'm going to say, I'm reporters. I'm going to say, brown envelope reporters. I'm going to say, media. You know, media has been important. You know, you have poverty, literally poverty. You have been power. You know, you have been only demanding first to get up from one logo. One was a bell. You get a money can't take her. No, take her. God bless you.
0: Mesa. Ha! Awa wa ni pe ma lo yen kan si meji ni la fun lo festi. O lagbara o. O lagbara o. Hello.
7: Hello.
0: Hello ma. Oh hello, saruko yin mo le din gbe wa. Yes sir.
7: E ku se ejo. Adini kan mo lo lati yin e two side.
0: Mo gbo yin.
7: Se ri e mo kan tinu mi dun fun, mo ri kini kan ni role ami.
0: Yes sir.
7: Lati mo jade, mo lo gba awon momo mi ni school.
0: Yes ma.
7: Wa de bi mo call around about. Wa di traffic ti e wa wa wo ni mika kan legbe ni wa ni agama ewo oyin abe o de fifila ko ori ibi waju kini moto o fifila ko be
0: okay
7: wa ni abe pe ege ni ile ni o fe ge ile tori ni eje mo ni wo na lo jege oni mommy mi o jege o oni toro ju mi le ri eri nu mi ti da demo la wa bayi so ye ni pe gbogbo nkan to sele ni je ka ni wọ́n fọ́ sí wọn lọ síbẹ̀ oní mọ́mí tí o ní ọlọ́kadà kan náà wà lẹ́gbẹ̀ẹ́ wa yẹn wá ní pé bẹ́ẹ̀ ni mọ́mí o orójú mi ò rínú mi ni
0: kódà
7: ó ti dá múlẹ̀ ti padà táyé dẹ́mọ ni mo wà
0: bọ̀ọ̀rọ̀wọ̀ mi ò ríkùn
7: mi
0: dẹ̀mọ́ mọ́ wà
7: bẹ́ẹ̀ni ọ̀rọ̀ àná níwájú ọlọ́run àtẹni ọ̀rọ̀ àná ni mo sọ fún yẹn so ẹjọ́ kò jẹ́ mi ìbò ń yọ ọlọ́run ṣá.
0: ọ̀dà ẹ ṣe thank you
7: mami. parí ẹ kú ètò.
0: yes sir. ẹ jẹ́ àwọn ọmọ múra àti wọn ká máa lẹ̀ ẹ̀dẹ́ wa. ẹnìkan ti lágbára wọlé o wọ́n ní amadi lọ ẹ̀ ló.
8: ẹ ló ẹ máa kú ètò.
0: olú àkú ètò rẹ.
8: orúkọ ti mi ni gani ọlọrun dálà kábẹ́kúta.
0: ọba wa ẹgbẹ̀lẹ́ sà.
8: ẹ sà gbogbo bẹ́ẹ̀ ti ń pariwo lọ́tún lóṣùn ṣebí wọ́n ń gbọ́. Kò ṣe pé wọn ò gbọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn gan lára ni gbogbo ibi tí ó yẹ kí wọ́n tún ṣe wọn ò tún ṣe ológbò torí ẹnìkan ṣọdẹ nítorí ara wọn ni gbogbo tí wọ́n ń ṣe gbogbo títa bẹ́ẹ̀kúta ń bí ó ti bàjẹ́ ẹni tó jẹ́ gómìnà wa ó máa gun àrùkọ́pútà láti ilé wábi iṣẹ́ ni
0: gbogbo
8: títì yẹn kò sì sọ rìn nínú ẹ̀ láti ká wọ́ọ̀ṣì títí dé ọ̀nà ìṣẹ̀lẹ̀ kò sì títì ń bẹ̀ títẹ̀ ẹgbẹ́ kan náà dẹ̀ rìn
0: gbogbo
8: ẹ̀ ti bàjẹ́ tán gbogbo bẹ́ẹ̀ jẹ́ ń pariwo káàkiri tẹ́wọ̀n ọ̀gbọ́n ni wọ́n kúkú gbọ́ sínú wọn náà máa ṣe apọ́ wọn náà dẹ̀ ń dù ìbínú ní làá wà báyìí ojoojúmọ́ lẹ̀ ń pariwo ńlágelu ẹ̀yìn á pariwo ọ̀hẹ́ mi náà tó pariwo tẹ́wọ̀n ọ̀gbọ́n ni wọ́n gbọ́ sínú wọn náà máa ṣe gbogbo tó dẹ̀ fẹ́ kó jọ ọ̀hún ni kó lọ ọ̀run ìbéèlì ní àṣẹ ìkọ́rọ̀ jọ láì mẹ́ni tó máa
0: dùn. Ẹ ṣe. Ẹ ṣe.
8: Ẹ sà ẹ kú ètò.
0: Thank you sir. Ẹ jẹ́ àwọn ọmọ wulẹ̀ lẹ́mọ wulẹ̀ pò àwọn ọjọ́ ti lọ torí ọ̀gá aago mẹ́rin bá ti ròkè á lọ sinmi díẹ̀ ráńpẹ́ àmì aago mẹ́ta jàre ọba ti ròkè á lọ sinmi díẹ̀ ráńpẹ́ ká tó lórí ọ̀fẹ́ àti padà wà bó bá dàgó mẹ́rin àdúpẹ́. Ẹ dákun mo fẹ́ fún yín sẹ́kẹsẹ́ o. Ẹ dákun nọ́mbà tí mo fẹ́ pè yí tẹ́ ẹ mẹ́tò ni nọ́mbà ọ̀hún. Ẹnikẹ́ni yìí ó pè mí ìpèníjà kan bọ̀ wá fẹ́ niyẹn ni o kó tó dé nọ́mbà òun ni 080-68-06-04-30 egbo lekan si be ba le ba npe number e pe ipenija kan bo wa fe niun ko to de eni o pe mi be ba pe to ba gbe to ba ni be ti gbe lati radio akaki emi lo so 08068060430 e wa fi number so ri phone ile wa me to ni ha e pe o eni ko pe mi ipenija kan bo wa fe niyan ko si ni pe ti ede bi o ba kie sara ehn number won dupo lekan si boyo mo yin lo ba ni bi yawo yin ni bebi yin ni bara yin ni eni kan de mo ladugbo 08068060430 08068060430 number no any gan ni yo pe mi o ipenija kan bo wa fun o si lewu bi pe ipenija yo ba de ti o ba ki sara ibi le no ti mo dagbere
9: nigeria ta yi
0: e be lowo lo se lo to ba wa kini manifesto egbe won
9: a si waju ere to le ranti me gunu
0: number te pe akaki yan mi sire o na ni whatsapp number mi 08032954191 08032954191 o na ni whatsapp number mi number ti mo pe fun yin e pe eni e te ba ni fe re eni o ba pe mi to ba di jo mejo ipe ni ja ya de dixi lajo wa nbi ama la jani mo kiyin ani pada to ba di jo mejo akin akin yemi lo ko te mi je ani dan do die wakati kan na ni ago meta sa ago merin ba ago merin ba ti lu le se lagi lo tu gbera so pada mo kiyin o Olede wa Nigeria da. Eyi to wo God bless our great nation.

0: ọkùnrin bá wà tí ò ní kankan tẹ́pọ̀ ti ní rí tí ọgbẹ́ wá rí bákan tẹ́pọ̀ wo obìnrin ló ń já mọ́ ọkùnrin náà ò dúró ṣùgbọ́n kò tí kò gbogbo ẹ̀ ò tí ì ṣe dáadáa ni ṣe ní ìlú ẹrù kó ara opportunity kó a máa bú ọkọ rẹ kó máa búlé ẹ bí ò yẹ kó ṣe ṣe 7108675
1: Hello? Ako
0: Amen.
1: Amen.
0: Amen. Amen. Amen. Amen. Amen.
1: Ẹ̀rí àwọn obìnrin abàjẹ́ ipò kékeré àwọn ti gbogbo tó fi sí ìwájú nǹkan tó ṣẹlẹ̀ lámàrún kẹ̀kẹ́ náà mọ́mọ́jẹ́ rí ìbọn ṣàwòdà ni obìnrin tá bá fi bẹ́ẹ̀ ní sọ́kọ ọta ọkọ ìdànù ẹgbẹ́ mi ṣe rí ọ̀la ìlérúkọ ọ̀la ń lọ́mọ tó ṣe ń ṣiṣẹ́ rẹ̀ ó lè jẹ́ wípé ní tọ́sẹ̀lẹ̀ yín wọ́n fẹ́ fi dán obìnrin yẹn wò nítorí bóyá bẹ́ẹ̀ṣe nípa márùn-ún sí tàbí bẹ́ẹ̀ṣe láfaradà sí sùúrù ló ń ṣe ń gbogbo ní ayé ẹ má sì ti ní sọ̀rọ̀ ìbílẹ̀ ń bọ̀ torí fúkẹ́ mi ní ṣe ìdùnnú ní ṣe tí wá sí èrè ìdí ìdókò kò ṣe tẹ́lẹ̀ ẹni bí ẹ ṣẹlẹ̀ sẹ́yìn tí mo jókòó ní mò ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ gbogbo ìgbà yẹn àwọn ọmọ wa sì wà kéékèèké yàrá ta gbọ́ ní ọlọ́pàá ọ̀pọ̀ ọkọ̀ sí gbogbo ní kí wọ́n ti fọ́ ọkọ̀ mi fi sẹ́lẹ̀ ọmọ ọmọ fi sẹ́lẹ̀ ni ọ̀pẹ kí ló wáá bẹ́ẹ̀ ti bá nínú ọkọ̀ sí ìṣẹ́ kí ló fẹ́ kọ́ ní pákó ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ni wọ́n fẹ́ pákó ní gbódìjà ọkọ̀ sẹ́kún wọ́n kó àwọn pákó kan fún pé fún wọn ó lé ní ẹsẹ̀ wọlé kò yé wa wọ́n kó kọ́ bá pò fúnra rà mí mo tún kó owó sẹ́mi fún ó yẹ kó lọ mo tún fi lówó ẹlẹ́ẹ̀kejì ọ̀nà nílò bí ẹlẹ́ẹ̀kẹta wọ́n dà mí nípò kọ́ ẹ bá ṣiṣẹ́ fúnra yín lóko tẹ̀lé òun orúkọ ọkùnrin ní dá obìnrin lóko òwò ẹ dá mi lóko òwò ìdùnnú lágbára dé òun mo dúró ìwọ̀n lérí àwọn lérí owó ilé lórí gbogbo jíjẹ yín ẹnìtì èkó lọ sí mo wá kọ ẹ bá sí tí ọmọ bá wá láwọn lé èyí ní ìdí owó sí máa kọ ní wọn lọwọ pa ní ọlọrun ẹgbẹ ìwọ ọmọ yín bí ọgá bá fẹ jáde ní mo kọ bá pò máa fún ọ ní pocket money bí ọgá ìṣe ni màá fún ọ lówó owó ilé mọ̀ ń fún tó o gbégbèrè ẹ gbégbèrè kókó ìdúpẹ́ lẹ́nu ìgbà ní 2004 ṣùgbọ́n kí gbogbo tí wọ́n ti ń gbà mí ó bá jẹ́ pé èsì gbogbo ìyẹn kọ́ra ni nígbà tó kú tí mo tún padà sóko tàbí kí wọ́n ṣe ọkọ̀ kan kọ̀ọ̀kan ń bọ́ọ̀dù ṣe nípa tí wọ́n wà ní ìyẹn wá bẹ́ẹ̀ ó ní ìdánwò tọ́lọ́ tí wọ́n ń dán kálukú rù wọ́n tún yàrá wọ́n ti gba àgbàgbé lébi òun ni yóò mọ̀ tá a fi àgbẹ̀rẹ̀ kiri
0: ní ṣù
1: ìrọ̀lọ́wọ́ kọ àmọ́ ṣe ẹni òṣèré àtìpamọ́ra àti sáradà kọ́ lóun fi fún kálukú àwọn obìnrin
0: ẹ ṣeun yàrá ṣeun àtúpẹ́
1: fún kálukú ẹni mìíràn ní ìgbà ìdọ̀tí dáàmú èsì ẹkúrúdẹ́
0: ẹmọbìnrin ètò ti wọ̀ ní ọ̀tọ̀ ni afẹ́ dókè bí o fẹ́ ṣe polówó ọjà ẹ má yẹ kúrò níbẹ̀ ìṣùn tẹ́ ń bá wa.

0: sọfọ́kẹ́ yẹmọ́ni baba alábi yẹmọ́ni mò ń jẹ́ lórúkọ jésù àkọ́bí rẹ ò ní rìnrìn ìyàláyé gbogbo ènìyàn ti mọ̀ wípé a máa fi ọ̀sẹ̀ kan jí àwọn àkọ́bí nínú oṣù láti èdè títí dọjọ́ sunday àdúrà àkọ́bí la máa gbà lórí afẹ́fẹ́ àkọ́kọ́ tí mo ti lò nínú iṣẹ́ baba alábi yẹmọ́ yìí ẹ̀mí mímọ́ ti fi yé mi wípé bí àwọn àkọ́bí ṣe wá sílé ayé pẹ̀lú oore ọ̀fẹ́ ńlá tí wọ́n sì jẹ́ olú àlùfáà nínú ẹbí bẹ́ẹ̀ náà ni àwọn olóúnjẹ ogun tó pọ̀ jù nítorí olórí ogun lógún ń dojú kọ àti wípé ẹniwájú ni àbùkù ń wá kiri nínú bíbélì àkọ́bí jẹ́ oyè tó ga jù nínú àwọn olórí nínú ìwé ẹtọ́dọ̀sọ ọlọ́run sọ wípé àkọ́bí jẹ́ ìní òun adẹ̀tí mọ̀ wípé ohun tí ọlọ́run bá ti fẹ́ràn ìṣúná máa fẹ́ràn rẹ̀ nítorí náà ní àkọ́bí ò ṣe kọ́kẹ́rẹ́ ọ̀rọ̀ àkọ́bí ò ṣe fi tàfàlà nítorí irú ọ̀rẹ́ ọ̀fẹ́ yìí tí àwọn àkọ́bí gbé wálé ayé òun ló jẹ́ kí òkùnkùn máa dójú lé wọn nítorí náà má jẹ́ kó yẹ lẹ́nu tó bá rí ìdojúkọ tó yàtọ̀ lórí àkọ́bí rẹ̀ màmá wọn ti mọ̀ wípé tá bá ti fi ẹ̀sùn sí ara àkọ́bí wọn ti fi sí ara ìyá náà nìyẹn wọ́n mọ̀ wípé tí àkọ́bí bá ti di onígbó tó san kàtàkàtà ìyá rẹ̀ náà di oníkàtàkàtà wọ́n mọ̀ wípé tí àkọ́bí ò bá ti ní sinmi nílé ọkọ ìyá rẹ̀ náà lẹ ní ìfọ̀kànbalẹ̀ wọ́n mọ̀ wípé tá bá ti dá àkọ́bí dúró wọ́n ti dá òbí rẹ̀ dúró nìyẹn nítorí àkọ́bí ẹni ni ọ̀rẹ́ ẹni ni bíbélì wí ta ló ń gbọ́bi tó fẹ́ ìyípadà fún àkọ́bí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bó ṣe káwọ́ méjì sókè ayé ò ní dá àkọ́bí rẹ̀ dúró ibi tó dá àkọ́bí rẹ̀ dúró sí yẹ ó yẹ kó bẹ̀ sí tẹ̀síwájú òun ló bí òróró àkọ́bí tá a máa pín lọ́jọ́ sunday lọ́fẹ̀ẹ́ fún gbogbo ènìyàn ibikíbi tí àkọ́bí rẹ̀ bá wà rí wípé ó bá mi fi ránṣẹ́ sí lórí àkọ́bí rẹ̀ ò ní sọ akú kíkorò very soon in fact very soon ó máa rẹ́rìn ayọ̀ lórí àkọ́bí rẹ̀ àgbésókè àròkọ ọkàn lórúkọ jẹ́ kò ní sọ ọdẹ aláàrẹ̀ lórí àkọ́bí rẹ̀ ìlàkọjá lórí àkọ́bí kò ní ráwọ gan lọ sí ọ̀run àpàpàǹdodo àrà tó bá wọ alápẹ̀dẹ ló ń fi rin irọ ayé òní fọmọ rẹ rọ ìrọkùrọ gbogbo wa la mọ̀ wípé àrà tó bá wu mọ́là ní fi gọ́rọ̀ dá ayé òní fi àkọ́bí rẹ dá ìdákúdá ọ̀rọ̀ àkọ́bí rẹ ò ní dìran tó ọba jíjọ rẹ yóò rántí àkọ́bí rẹ yóò ṣe lóore lónìí o àkọ́bí rẹ máa tọ́ra rẹ̀ bọ̀ àkọ́bí rẹ ò ní tọrọ lọ́wọ́ àwọn àbúrò ayé òní hun rọ́bà tàbátà mọ́ ẹsẹ̀ àkọ́bí rẹ inú dídá rẹ àkọ́bí rẹ ò ní ran lọ sí ọ̀run kò dẹ̀ ní ran lọ sí ẹ̀wọ̀n o àsẹyẹ 46:4 olúwa yóò jẹ ọlọ́run àkọ́bí rẹ títí láéláé ogun ilé wa lé ọlọ́run yóò tú àwọn àkọ́bí wa sílẹ̀ o àṣàrò ẹlẹ́pọ̀rẹ́ dẹ́rẹ́dẹ́ náà fi gbogbo ẹ̀sùn àkọ́bí ayé òní fún oúnjẹ gbogbo àkọ́bí wa o ìbínú ló kó bá kẹ́ẹ̀nì àkọ́bí ọmọ rẹ ò ní sinú bí o alẹ́ ismael jáde kúrò nílé bàbá rẹ̀ ayé òní lé àkọ́bí rẹ̀ jáde o ọlọ́run kọ ilé ààbò àkọ́bí inú bíbélì ọlọ́run ò ní kọ àkọ́bí rẹ o amínú ni àkọ́bí ni ìfẹ́kùfẹ́ ló kọ́ ba ìfẹ́kùfẹ́ ò ní kọ́ bá àkọ́bí rẹ o agbègbè ọlọ́wọ́ mádẹ́sì agbẹ́ fún ephraim àbúrò rẹ̀ lórúkọ yẹ wọn ní gbogbo àkọ́bí rẹ̀ pin fáráyé àbùkù kan mádẹ́sì lọ́jọ́ ìṣú rẹ̀ lórúkọ yẹ àbùkù ò ní kọ́ tọmọtọmọ àkọ́bí ọjọ́ múra sí àdúrà àwọn àbúrò rẹ̀ ò ní wọlé túrú o ogun ìdílé ò ní mú àkọ́bí rẹ̀ wọlé ogun ìdílé ò ní borí àkọ́bí wa ẹtọ́dọ̀ sátìtù ọlọ́run tó yẹ àkọ́bí sọ́tọ̀ fúnra rẹ̀ yóò rántí àkọ́bí rẹ̀ àgbèrè ló bá ti rú bẹ́ẹ̀ ni àkọ́bí jẹ́ lórúkọ jésù kristi ọmọ rẹ̀ ò ní dìdàkudà igi ọ̀pọ̀ tó gbẹ lójijì ayé àkọ́bí wa ò ní gbẹ lójijì omi mara ń korò ayé àkọ́bí wa ò ní korò júdásì ń ṣiṣẹ́ níwájú olóore àkọ́bí wa ò ní ṣiṣẹ́ ó lè pa àtúrí ànúgbà bó ti wù kó rí lórúkọ jésù gbogbo a máa rí ànúgbà pèpè rán ò ní jà ọ àkọ́bí wọn ní gbogbo rẹ fẹ́ lòmíràn orúkọ jésù kò gbé ọdìdé o màmá o bàbá wà á dúró gba eré rẹ yìí o ọlọ́run máa bùkún ọ oríṣi ìbùkún gbogbo tí ìṣe ẹlẹ́dùnmọ́ rẹ̀ lórúkọ jésù yóò ràn ayé yín lọ́wọ́ inú owó lẹ́tì máa mọ́wọ́ jésù olúwa wa màmá bàbá kí ló ṣẹlẹ̀ nínú sọjá gẹ́gẹ́ gan.
1: olúwa ní kí n dá alókòwò ó ti tó àkókò tó máa gbádùn jésù.
2: jésù kristi.
1: iṣẹ́ wo lẹ ń ṣe.
3: ọrù ni mò ń gbà.
1: kí lẹ wá.
3: ala.
1: ibo la ti ń gbàrú.
3: abatiọ.
1: jésù
3: abatiọ.
1: ó kẹ máa ń bá àwọn èèyàn gbé ẹran sórí. jésù ìgbà wo la ti ń ṣe alábàárù.
3: ó ti lé 25 years.
4: 25 years.
1: gbogbo ẹ̀yin tẹ́ ń rẹrù kiri láti ẹ̀ni lọ ẹ̀ rẹrù mọ́.
3: ọlọ́wọ́ ṣé o.
1: ṣé gbogbo ará abatí ọ̀tán bá rí yín báyìí wọ́n dá yín mọ̀.
3: ó dà mí mọ́ o. ìyá àdùwà yìí jù lọ́tún lọ́sì.
1: wọ́n wá gbélé yín lórí. jésù ẹ rẹ́rù mọ́.
3: àmì o àmì.
1: jésù lajú mò ń bọ̀. ṣe ti rí ohun tẹ́ fẹ́ lọ máa tà.
2: Ah, hallelujah.
1: Ṣé orí gbogbo ẹni tó rẹrù lójú ẹ̀ ó sì ń bọ̀ wàrà jà lọ́wọ́ ẹ̀.
2: Amen.
1: Iṣu dà, iṣu yẹ ẹ bá ní kó jáde. Ó rẹrù mọ́ màmá. Oyè oyè yóò sì kú iṣu sí, ó kàn wú ẹ ló kàn ṣe bẹ́ẹ̀. Iṣu tún sì kù tí máa kó fún ọ. Lọ máa ta ṣu, lọ máa ta gàrí. Ó rẹrù mọ́.
2: Ìyá oníṣu rèé o. Ìyá ọ̀rá kéke. Ìyá oníṣu.
1: Ìyá kìí ṣe ìyá alábàárù látẹ̀rí lọ.
2: Láíláí.
1: Ó máa máa jẹ́ ìyá oníṣu. Ó máa ń gbọ́ ìyá onígàrí. Gbèsòrí ẹ̀gbèsòrí ẹ̀ igbẹ́.
2: Igbẹ̀gbẹ̀.
1: Sọ pé Jésù ó ṣe o.
2: Jésù ó ṣe o.
1: Bẹ́ẹ̀ni ìmọ̀pára yín já gágá mẹ́lẹ̀
2: yìí. Ó yá o.
1: Aṣọ ti jábọ́ màmá ẹ̀ má ṣe ọyín. Màmá ò tiẹ̀ wá aṣọ mọ́.
3: Ọlọ́run ó ṣe o. Bí tí mo gbàrú jẹ gan, gbogbo bíbá ì máa fún lẹ́sẹ̀ ni lọ́rùn. Ọlọ́run ó ṣe o.
1: Aláàgbárù mọ́.
3: Àmì ó ṣe o.
1: Torí mo sì máa fún ẹ lọ́wọ́.
3: Ó ṣe o. Mi ìrírú ẹlẹ́yìí ni ó sọ̀fúráìsì mi. Àti kí ṣiṣẹ́ ṣiṣẹ́ ṣiṣẹ́. Ọlọ́run ó ṣe o. Ọlọ́run ló máa bá mi sọ yín lẹ́sàn. Ọlọ́run ó ṣe. Mi ó ṣe o. Mi tẹ mọ nǹkan tí màá sọ mọ́.
1: Ẹ mọ tẹ máa sọ mọ́.
3: Àwọn ṣe o.
1: Ẹ̀rí tó láàdù báyìí.
3: Bàbá lábí abọ́ ṣeun ló ṣeun ó ṣeun òjijì.
1: Èló lẹ ní lákàntì.
3: Mi lákàntì. Ọ̀nà fún mi
1: lákàntì
3: mi o.
1: Mọ́mí ẹ̀ fún mi ní báàgì mi.
3: Àwọn ṣe o. Ó kọjá òye mi o.
1: Màmá ẹ̀ ti tó jọ́jọ́ ẹgbẹ́ 50,000.
2: Olórun bàbá ló gbé o.
3: Ọyẹ ló wá.
1: Tí n bá kọjá náà bá tí ọ ti ń bá rẹ̀rù lórí ẹ.
3: Bí ọmọ o, mi rẹ̀rù kú mọ́. Ẹ ṣe o.
1: Wọ́n ga tẹ̀ kọ́kọ́ jẹ ṣu.
3: Ṣé mi mo ní gbogbo ẹlẹ́.
1: Ẹni náà ni.
2: Ọlọ́run bá ìlẹ̀ ní.
3: Ọlọ́run ò ṣe é. Mi gbàdúrà lásán. Mo ti wúkọ́ wúkọ́ bẹ́ẹ̀ mo ti tutọ́ sílẹ̀ títí títí. Orírin láti jẹun. Orírin ni o. Ọlọ́run ò ṣe é.
1: Ọmọ mi fẹ́ fún ẹ lówó. Ó ní kó gba 10,000.
2: Hallelujah.
1: Wá lọ kó iṣu àti gàrí ẹ̀ kó o sọ̀kalẹ̀.
0: Bàbá Lábíyamọ yóò máa mínísítà ní CAC Pastors Conference ní alẹ́ ọ̀la. Ìṣọ́ òru ni ní alẹ́ ọ̀la. Anytime láti 12 òru ni mo máa ma gbàdúrà fún àwọn abíyamọ. Lábẹ́ olùgbàlejò President CAC, bàbá wa nínú Olúwa Henry Òjó, ó wà ní Ọ̀yọ́ State tàbí Ọ̀tún State pàdé mi ní òru ọ̀la. Tó bá ti ń bọ̀ omi àdúrà ní kó o gbé dání. À ń bá fi ìpè Ọlọ́run Babalọla rán agbára sínú rẹ̀. Tó bá ti dé kiri ní Ọ̀tún State, bèrè alájẹpẹ́ níbi tó ti ń ṣe CAC Conference. Buhari rẹ̀ gbà. Ọrẹ àkọ́bí ni gbogbo ènìyàn máa dá jákèjádò lónìí. Olùfẹ́ mo fẹ́ kó ṣe ọrẹ ní pàtàkì torí àkọ́bí rẹ tí wọ́n ní àbájá àkọ́bí kò fi tẹ̀ ránṣẹ́. Ó yá ẹ̀yìn àkọ́bí ẹlọ́gòkè láyé. Ẹ̀yìn àkọ́bí ẹ̀ní dìgbẹ̀ wùdá ní o. Orísun owó àkọ́bí yẹ́ ẹ̀ní gbẹ̀ láéláé. Gẹ́gẹ́ bí ìṣèwẹ́ mẹ́jẹ̀ àgbàgbé àpàdé nílùú Ìfọ̀lọ́la o. Mo sì ní ọ̀rọ̀ rántí mo pínkù ní agẹ́gẹ́ mò ń bá yín gbé ti yín bọ̀ ní àárọ̀ la. Bẹ́ẹ̀ náà ni omi Jẹ́ríkò tí wọ́n fi òkúta Bethlehem sínú rẹ̀. Bọ́ọ̀lẹ̀ ní bọ̀sún bọ́sọ̀p tó wà ní Ifọ̀ ní Ògùn ṣe. Ní bọ́sọ̀p yẹn sọ fún ọlọ́kadà kan gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn Fákẹ́yẹ. Aago mẹ́sàn ni òwò àríre gbà. Ẹ̀yin àkọ́bí mo tún kí yín kú oríire nítorí àdúrà ti tòní. Ìyọkù tún di àárọ̀ la lórí afẹ́fẹ́. Kọ́lọ́run má kú àtúrí o. Ọlọ́run bàbá alábìyamọ o.
5: Ààyè ló wà. Hello, hello, Prophet 09060 57 11 10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí 30 34 34 77 14. Lẹ́ẹ̀kan sí 30 34 34 77 14. Fákẹ́yẹ Emmanuel ló máa gbé jáde First Bank.
0: Abiyamọ a ò ní máa bọ jẹ mọ.
6: Lágílú FM 96.7.

2026, 23rd of September, ọjọ́ Wednesday. Gbogbo ẹ̀dá tó ní orí ọ̀fẹ́, ẹ tún jẹ́ ààyè Olúwa láàárọ̀ yìí o. Torí pé àwọn tí ó bá mọ orí Ọlọ́run, Olúwa a máa san fún wọn ju ìbéèrè wọn lọ. Ó ní gbogbo ààyè ń wá rìrì.

0: ori ene kun won lowo ninu adura ki pe life won le ma lo dede ije abajo leleyi ti padi ojo adura 300 days eyi ti olorun gbe kale fun woli temi to pe je jesus se bere ori ofe lele lati jo ma gbadura papo to fi dara ke dara po mo olorun kankan prayer group lori whatsapp yi mi sare kiri mo ju yara e office tabi lenu sebe ni won ti ma gbadura pelu ogologo awon omo olorun lori whatsapp group olorun kankan te ba fe dara po mo wa e send message in sori whatsapp number yi 09025202724 wa si alabape ba se ngbadura ti testimony sin tele loruko Jesu
1: ibi ti mo ti bere ni ana ma mu lati be ni aro yi gbeni to ni ori ofe lati gbo mi mo so ni ana pe ma pari daada e gbo la aro yi opo bere re ajo lo to ṣugbọn awọn ti won pade loju ona o lo je to padanu irin ajo won bibeli so pe bi aruf afurugbe na ti nfurugbe ninu we matthew ori ketala ese keta si ese kesa owe afurugbe ni won pe bibeli so wi pe bi o si ti nfurugbe die bo si e ba ona akiyesi e ba ona lo bo si igba to bo si e ba ona won te mole ko le wu debi ti yo ni gbongbo debi ti yo so jade debi ti yo ni omo die bo si e ba ona awon kan bere irin ajo won sugbon owo won lo ti bole o si bo si e ba ona e je ndu olori iyen laaro e tori rufe awon bi meta ni bibeli so yi to bo sinu egun boya ma so yen lola bo ti fe ma so jade bibeli ni bo ti fe ma so jade egun fun pa be ni o de ku bibeli so pe die bo sori apata be ni tori pe ko ni gbogbo o so logan sugbon ko to di ale o ti ro o si ku ti bibeli ni die tu bo si ile rere o sakawi e lona merin bo e je ndu o si e ba ona iyen ni aro yi gbogbo eyin te to je pe e ba ona ni we to ka bo si e ba ona ni se to ko bo si o tori o ri gberu re dori bẹ́ẹ̀ni o rí múdélé o lè fi yangàn gbogbo èèyàn ló mọ̀ nígbà tó fẹ́ lọ skúù aṣọ àgùnbánirọ̀ rèé o lè wọ́ padà lọlé torí pé díẹ̀ ti bọ́ sí ẹ̀bá ọ̀nà máa ní kwada yá máa kọ́ ẹ̀dẹ̀yẹ náà ẹ̀yin tí ìṣerere bọ́ọ̀lẹ̀ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ dáadáa ṣùgbọ́n o ẹ̀ mọ bó ti ṣẹlẹ̀ ẹ̀yin tí nǹkan ti dùn lọ́wọ́ yín rí ṣàdédé ni o ní ẹ̀bá ọ̀nà níṣe ló bọ́ọ̀lẹ̀ ẹ mọ bó ti ṣẹlẹ̀ ẹ̀yin tẹ́ ẹ ti wà nílé ọkọ rí ṣùgbọ́n ẹ̀bá ọ̀nà gba ọkọ lọ́wọ́ yín díẹ̀ bọ́ sí ẹ̀bá ọ̀nà ẹ kíyèsí láàárọ̀ yìí a fẹ́ gbàdúà nítorí gbogbo ẹ̀yin tí ẹ ní orí ọ̀fẹ́ láti gbọ́ mi ìwọ náà wàá mọ tí mò ń sọ báyìí torí tó bá yẹ ayé rẹ wò ní tí mò ń sọ èyí ò yí ọ wàá mọ̀ pé lóòótọ́ ẹ̀bá ọ̀nà ló bọ́ sí o mọ bó ti bọ́ọ̀lẹ̀ o ṣàmọ̀ pé ó ti bọ́ sí ẹ̀bá ọ̀nà a fẹ́ gbàdúà ẹ̀yin ọmọ ọlọ́run kí ni tó jábọ́ lọ́wọ́ rẹ kí ni tó mú níbẹ̀rẹ̀ ṣùgbọ́n tó ti bọ́ọ̀lẹ̀ ẹ porúkọ jésù láàárọ̀ ẹ pi ẹ̀mẹ́ mímọ́ ayérayé ohun rere tó bọ́ sọnù lọ́wọ́ mi wà á sọ pé ọlọ́run kankan bá ń wà ohun rere tó bọ́ sọnù ọlọ́run kankan ṣàwárí ẹ̀ fún mi láàárọ̀ yìí ohun rere tó bọ́ sọnù ẹ̀mẹ́ mímọ́ ṣàwárí ẹ̀ ó yẹ àdúà
2: orúkọ jésù
1: máyá gẹ́nọ́sà dáníyà dáníyà ohun rere tó bọ́ sọnù. Salari,
2: Babi Shawari,
1: Donna, Maria, Daya,
2: Mamma,
1: Babi, mo de tu be o lekan si awon adua ni ko je ajo gba laaro eyin te fe anu looto e je ajo gba o olorun awon baba mi ran mi ni ise to le mo be ni gbogbo ibi to ba tin gbo mi wa gbogbo ona iwo na ri daju pe laaro yi iwo na le wa iyo eyi ti won di ti o nbe ni didi be ni sa tori o ni ise agbara ti oluwa fe fi se be ni gbogbo eyin te mo dara po ninu ipade ni ola

0: ya dua
1: orúkọ Jésù
0: ẹ̀mí mímọ́ ìwà agbára ilé wa tó mọ ń gbé ìṣedéré
1: mi
0: tó mọ ń gbé ìṣedéré mi
1: ẹ̀síwọ̀ iṣẹ́
0: lórí
1: ṣíwọ̀
0: iṣẹ́ lórí
1: ṣíwọ̀
0: iṣẹ́ lórí
1: ṣíwọ̀
0: iṣẹ́ lórí
1: ìṣedéré
0: mi ọjọ́ tó ti pẹ́ ẹ̀yọ̀dá rẹ̀ ẹ̀yọ̀dá rẹ̀
1: ní
0: òní
1: ló
0: gba ìṣedéré mi
1: bá ti
0: ẹ̀yà agbára ilé wa tẹ̀ mọ́ ń gbé ìṣedéré
1: àyà
0: rẹ̀ lọ́lọ́
1: Amen.
0: Gbogbo ẹni tó bá lè rí yọ ẹsà kò bá jẹ́ pé ìwọ ló dì í kò bá jẹ́ pé òra ni wọ́n bá ọ dì í ẹ ṣáà jẹ́ kó jẹ́ iyọ̀ dídì ẹ kíyèsí tí mo fẹ́ sọ yìí gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní orí ọ̀fẹ́ láti dá ọrẹ àánú nígbà tẹ́ ẹ bá dà tán ẹ lọ sídìí iyọ̀ yẹn iyọ̀ tí wọ́n ti dì í lẹ̀ ni ẹ̀yin ni ká ẹ kọ́kọ́ gbàdúà ìṣerere tó bọ́ sí ẹ̀bá ọ̀nà ẹni kólúwa dá padà ẹ bèrè ohun tí wọ́n gbà lọ lọ́wọ́ yín ẹ gbàdúà yẹn jẹ́ kí iyọ̀ yẹn wà ní ọwọ́ ẹ nígbà tó bá ń tu wà á máa pe ọlọ́run kankan ìgbà mẹ́sàn-án ni kò pé ẹ máa tu iyọ̀ yẹn ẹni tó rán mi sọ pé ọmọ ní kí gbogbo ènìyàn kí wọ́n rí i pé àwọn ní ọrẹ àánú nígbà tí wọ́n bá ń tu mo fẹ́ fi àánú tu wọ́n lẹ̀ mo bẹ̀ ọ́ láàárọ̀ mi ò mọ bó ti fẹ́ ṣe ṣùgbọ́n màá gbà ọ́ níyànjú pé ìwọ náà ní ọrẹ àánú láàárọ̀ kí ló dé torí pé òní ni ọjọ́ àánú èyí tó kẹ́yìn nínú oṣù kẹsàn-án ẹ wá gbọ́ mi o gbogbo ẹni tó ṣàmì ni mò ń bá wí májẹ̀mú tó di ọmọ rẹ bí àánú bá ṣiṣẹ́ lórí mi mo sọ tẹ́lẹ̀ ọlọ́run àánú yóò bí ayé rẹ
1: wò
0: torí pé gbàgbọ́ ó dẹ̀ gbọ́ràn ìwọ náà rí ọrẹ àánú dá láàárọ̀ gbọ́ ọ̀rọ̀ olúwa ilẹ̀kùn àánú tó ṣòro gbàgbọ́ pé ṣe lágbájá bó ló ti kàn ilẹ̀kùn àánú tí ayé rẹ̀ ń bèrè bó o bá ṣàmì ilẹ̀kùn yẹn ṣí fún ọ ilẹ̀kùn àánú ṣí fún ọ ilẹ̀kùn àánú ṣí fún ọ ilẹ̀kùn àánú ṣí fún ọ mo sọ ọ́ tàṣẹ ilẹ̀kùn àánú ṣí fún ọ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà jésù olúwa.

0: kún fún agbára o ago mẹfà ní àárọ kutukutu wòlí tèmi tọgbà ẹjẹ jésù máa má gbàdúà pẹlú ẹyin ọmọ ọlọrun
1: pe nọmba yìí báyìí ògbẹ yìí tẹ bá dẹ fẹ pè fún àdúà láàárọ yìí nọmba yìí náà ló fi lè gẹẹtì mi ní àárọ pé wòlí ẹ gbàdúà fún mi àbí ẹ háàdì mi sórí group 090 25 20 27 24 090 25 20 27 24 thank you God

oni pe chronic pains ara riro jiji to le salaye o si mo lo ogun ko si ni lo chronic fatigue si se ni gbogbo aye o kan su o o kan mo wo bayi sun le kan na yo bo ni yen yo bo si mysterious illness awon aisan to le salaye tawon dokita gan ti won le ti won so e wo bi se graduate ibo and not only that I did my grade ori fifo abami insomnia o wole enikan ni kini insomnia ailesun to ero buku ti wa tele nigba ta ba bi yewo a ti o ba mo palpitation yo mo mi elele bi eni ti o ti ni nkan mi oko mo ga soke yo mo ga sisale iyen nikan ko a ba lead si stomach disorder inu o ba mo to run o gbogbo nkan o ba mo si o le kan na ibi ero buku lo si ti bere ah eyan omo olohun ibi tawo eyan ti ma wo werere ngba ti o ba su mo kede agbara buku ti n so ti yo lenu ninu bi to n gbe yen ina mu e gbe yoda ni momo daddy e mu yodi e mo de mo gbe le ko fe daku this is biblical weapon a se bebe la ro e lo mura e koko wo mi na enikan ni ta ni ndu yi odekun le e pa fura ni e ti ba mi pade lori Facebook TikTok ati YouTube ni kete to ba bori e ti yen ba ti le abosi attack on your relationship emi yo ba ni oya bayi ni won gba to ti bosi body oya eni tin be layi ka oya bere si koju ija si wa ba bere si koju ija sawon tin be layi ka suddenly oko ati yawo ba bere si divo won ni soro nu le mo won ni soro odun kan lo ngbe ba ya won mo ranti e ja divorce bo logun re se bere in ton la koja mama bo lo se di yan dagbe aisha bo le se leyawo kini te leyawo keji e mo pe nkan kan se inu ago nkan sele inu ago ara yin ki se gbogbo nkan ni aje o graduate de be ni loju ese there will be divisions where there was always a unity ibiti isokan ma wa ija o ba sele fighting where there is always a peace ibiti alafia ma wa tele suddenly your spouse in eni te jo nfe ra yin e ba bere si ja lori nti oni di toothpaste o ba daja ale ninu ile e kan notice e 20 naira 50 naira ti o to nkan iyawo mo kanra oko mo kanra e wa jo mo se bi aje ile kukunu ile e to wa buruju suddenly your children begin to rebel awon mo ba bere si awon no ba mo le san gbogbo won ba mo le run suddenly your friend awon no ba tun bere si da o ore o mo da o suddenly there is conflict nibi ise suddenly there is conflict ninu church church to mo lo tinu e mo dun won ba tun gbogun ti o ba to ri o ba gbogun eyan lo mo baja o ba sa isonu sapon bi church to ro fe sisi ase pari o fe mu otan yanyan ni o and conflict at every area ko wa se nto da mo iwo nu ni da mo gbogun ko pa poluku musu mama wa iyo die asiri kan mo fi ran yi eyin te mo tele comfort life mission e mo pe mi o ni mo mo lai koko si oju yin si awon kankan awon adua marun ta bibinu mi mo gba ti o ba si yato a je pe mi se woli olodun ta ba le tele gbugbu awon kan ti mo nso yi o ri yato yato ti e wa ni woli olodun ni mi ki so ni abana lo olodun ti n gbadua mi and o wa mi to wa pari e number 5 there will be an attack on your finances loju ese so kan ni o ye tafa si owo re e tafa si eto inawo re eto isuna re e doju e podo se wa rele kan meni kan tin be loke o ai mo ye alagba mo ye olowo tin sunkun abenu enikan bi ibo loju ese ibi to tin gba se won ni fun se nbe mo ibi to tin sise won kan fun ni termination appointment won ni terminate appointment ye ki se yen nikan business begin to fail ojo ba bere si fail and eto wa buruju unexpected expenses come out o kan bere si awon owo to sise gbese to reti aba selule e sabo le se bonu gbese ebuyo lawo yi ebuyo a jo duo pa ni isin meji ni ko si sinta bi se fire ni loju ese gbogbo eto nawo church o ba bere si poluku musu enikan ni se to se pastor ni da
dáadáa ń bá lẹ̀ sògùn ni nígbà bá parí oníyọ̀dé mọ́dà lóhun táyé rẹ̀ bá gbéra jọ́ mọ̀ wò kì í wá ṣe yẹn nìkan àwọn chẹ́ẹ̀kì bẹ̀rẹ̀ sí banks ẹ̀wà mi tó burú jù gbogbo àwọn medical bill bẹ̀rẹ̀ sí pilo ọba bẹ̀rẹ̀ sí rí tinepa bill gbogbo bill ọba mọ̀ wọlé àwa mọ̀ rí ìlú àwọn ẹ̀kan náà ló gbé ẹ̀ mọ́ pa mí ikú yájẹ̀ sí lọ ìtọ́ta mọ́ plan yẹn solution wa dádì ọlọ́run gbọ́ gbogbo àwọn tí ń fún yín níṣẹ́ contractor yìí wọ́n padà wá mi ì lè gbé testimony torí ọ̀rọ̀ kúnnù mi kí láwàá ṣe báwo láà ṣe lòyọ̀ tí mo ní ẹ mú wáyì ìyẹn láwàá kò sí nígbà tá a bá dé church àṣírí ni bíbélì ní àṣírí olúwa ń bẹ pẹ̀lú àwọn tó bẹ̀rù ẹ̀ èmi náà ní tí ìsọ̀ yẹn báyìí a pàdé nínú service ní aago mẹ́jọ àbọ̀ láti ìwé òde ẹwọ mọ́tò gbagi ẹlẹ́fẹ́ sàn wẹ́mà ẹ bèrè church ọlọ́run òjijì níbi garage yẹn òní lọ́jọ́ àánú gbogbo ẹ̀yìn ọmọ ọlọ́run nítorí program ọ̀la kan rú ẹbọ àánú ọlọ́run sàánú mi ẹ̀yin tẹ́ ẹ ní ìdá mẹ́wàá kàn sọ mo dá ìdá mẹ́wàá yìí mo fi ti program síwájú ti ayé mi síwájú bí ọlọ́run bá fún ọ ní agbára màá lọ sórí YouTube ní ìsìn màá lọ sórí Facebook ní ìsìn ọ̀dẹ́kúnlé Epaphras lórí YouTube mọ́ bẹ́ẹ̀ nìkẹ́ni church ẹ̀yin wo gbogbo ọmọ ọlọ́run ní kó rúbọ àánú láàárọ̀ yìí mú ìrúbọ yẹn tó bá ṣe pé tí mò ń kọ yìí nítumọ̀ tí lẹ́yìn sànjá mẹ́wàá rẹ account number 1966 36 38 73 Access Bank Comfort Life Mission International ni ó gbé jáde bí ìyàn ọba wọlé ẹlò eléyìí 2017 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International ló ní ó gbé jáde First Bank nìyẹn ẹgbẹ́ ọwọ́ sáyà mọ́ pàṣẹ gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìrúbọ lélẹ̀ ayé ò ní mú ọ iyọ̀ rẹ yóò padà ṣiṣẹ́ ẹ gbé iyọ̀ dání láàárọ̀ ìbẹ̀ ṣe ń bọ̀ nù service ẹ̀yin tẹ́ fẹ́ travel mú passport yín náà lọ́wọ́ because a gba wòlíì ọlọ́run kan lálejò tí wọ́n mọ̀ sọ tẹ́lẹ̀ láti ìlú amẹ́ríkà ní àárọ̀ yìí lágbára ẹni tó láyé àtọ̀run gbogbo ẹ̀yin ọmọ tí wọ́n bí lónìí jẹ́ ń sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀ wà á yí jẹ ní ayé tó ń bá lọ ẹ̀yin tẹ́ mark wedding anniversary àti birthday yín ẹ tayọ ìbùkún kọ́ sẹ̀lẹ̀ yín lórí in Jesus name Nigeria mọ̀ pọ̀ sí mọ̀ gbilẹ̀ sí kí nǹkan ó san mọ́ná fún wa ní Nigeria in Jesus name it is well with you ṣé ń sọ nǹkan ǹjẹ́ ọjọ́ mọ̀ pé àwọn tí ń rí tiwọn sí wọ́n mọ̀ tó ń rí ṣe ẹ wo gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run fẹ́ send the testimony ẹ lo number ẹ jọ loud kó neat 08081 71 65 66 ẹ send the message yìí ire àtànú kọ bá yín you are blessed it is well with you.

ẹkú àsunjí o aago mẹ́fà ti lù gẹ́rẹ́gẹ́ láti ìkànnì lágẹ̀lú fm òkè gajòkè ilé funfun báláwo fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé lamọ́tọ̀ yín wá láfẹ̀júmọ́ òní tèmítayọ oyèládùn loníròyìn yín ṣáájú ẹgbọ́ kókó tó wà nínú ìròyìn náà ààrẹ ilẹ̀ wa nàìjíríà bọ́lá tinubu òun ló ti kí òǹkọrin jùjú ni king sunny ade ku ayẹyẹ oríkádún ọgọ́rin ọdún tó pé lókè èpẹ̀ tó sì gbé òṣùbà káre fún lórí iṣẹ́ takuntakun tó ṣe láti ṣe ìgbélárugẹ orin jùjú káàkiri àgbáyé ìjọba ìpínlẹ̀ kano ti ń gbé ìgbésẹ̀ láti ṣètò ìmúbọ̀sípò báwọn tí wọ́n ń lo egbòogi olóró nílòkulò tó tó ẹgbẹ̀rún mẹ́wàá káwọn náà lè wúlò fáwùjọ ilé ẹjọ́ orílẹ̀-èdè sri lanka ni ló ti gbé ìdájọ́ kalẹ̀ fáwọn géńdémọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún lẹ́yìn tí wọ́n ju àdó olóró lásìkò ọdún àjínde àtẹ́ta ni ló ti ní àdéhùn tuntun o pẹ̀lú ikọ̀ arsenal láti fẹsẹ̀ rẹ̀ lójú sí ẹgbọ́ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ààrẹ ilẹ̀ wa nàìjíríà bọ́lá tinubu ni ló ti dọkàn pẹ́ pọ̀ pẹ̀lú òǹkọrin jùjú ni olóyè sunday adeniyi adegeye tí ó gbé yẹn mọ̀ sí king sunny ade lẹ́yìn tí ó pé ẹni ọgọ́rin ọdún lókè èpẹ̀ tó sì ń ṣe àjọ̀dún oríkádún rẹ̀ lẹ́yìn tí ààrẹ ṣàfọ̀mọ́ wípé king sunny ade iná ń ló jẹ́ pé ó jẹ́ gbajúgbajà òǹkọrin jùjú tí wọ́n sì ṣe ìdámọ̀ rẹ̀ ìka àgbáyé nínú àtẹ̀jáde tí tinubu fúnra rẹ̀ tó buwọ́lù ń ló ti fìdí rẹ̀ múlẹ̀ wípé king sunny ade ń ló ti lapa rẹ̀ nídìí iṣẹ́ tó yàn láàyò tó sì jẹ́ aṣojú agbáṣàga tilẹ̀ yorùbá bẹ́ẹ̀ ni ààrẹ ṣàpèjúwe èèkàn òǹkọrin náà gẹ́gẹ́ bí òǹkọrin ilé tí wọ́n bọlá fún jùlọ ní tìwọ́ àtòró ilẹ̀ áfíríkà iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ ondo ó ní wọ́n ti ta kété sí ẹ̀sùn kan wípé wọ́n ń ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún àwọn èèyàn pàápàá jùlọ èyí tí wọ́n ló ń wáyé níbìkan tó pè ní cac adu memorial grammar school tó wà ní òkè àró lákùrẹ́ iléeṣẹ́ ọ̀hún gbólóhùn tán fi ìta lẹ́yìn tí agbẹnusọ ọbẹ̀ bí sí láwàní fi ìta lánàá ni ló ti ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ o wípé iléeṣẹ́ náà ó ní kò buwọ́ lu ṣíṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fẹ́nikẹ́ni o bẹ́ẹ̀ ni wọn ò rọ ẹnikẹ́ni lágbára láti gbé ìgbésẹ̀ bẹ́ẹ̀ tàbí láti mọ kànpá fáwọn èèyàn láti sanwó fún àyẹ̀wò kan wọ́n tẹ̀síwájú nú àlàyé tí wọ́n ṣe wípé kò sí adarí ilé ẹ̀kọ́ girama kankan ilé tí wọ́n ro lágbára láti gbèrú ìgbésẹ̀ bẹ́ẹ̀ pàápàá jùlọ láti máa tún fipá gbawó lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ iléeṣẹ́ ètò ẹ̀kọ́ ìpínlẹ̀ ondo ti wá ṣàfòmọ́ pé àwọn kọminú olórí ẹ̀sùn wípé wọ́n ń béèrè owó tó jẹ́ bí ẹgbẹ̀rún mẹ́jọ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ fàyẹ̀wò náà àjọ amúṣẹ́yá ìpínlẹ̀ kano eléyìí tí ó ń gbógun ti mímọ lo egbòogi olóró lọ́nà tí ò tọ́ àti ṣíṣe fàyàwọ́ egbòogi olóró òun ló ti ṣetán báyìí láti kó àwọn tí wọ́n ń lo egbòogi olóró tí wọ́n mú ní mùkúmu tàbí fà á ní fàkúfà tí wọ́n lé ní ẹgbẹ̀rún mẹ́wàá ní ìrònà nípínlẹ̀ kano láti lọ rí pé wọ́n ṣètò ìmúbọ̀sípò fún wọn tí wọ́n sì kọ́ wọn ní iṣẹ́ ọwọ́ tán ló fi wúlò fáwùjọ alága àjọ náà muhiremi gado olúfọ̀rọ̀ yìí síta nígbà táwọn oníròyìn fọ̀rọ̀ wà lẹ́nu wò lólu iléeṣẹ́ wọn gado fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé gómìnà haba yusuf òun náà ni ló ti pèsè àwọn gbọ̀ngàn lọ́lọ́kùn òjọ̀ kan láfikún níjọba àbílẹ̀ tófà eléyìí tí ibi ó wúlò fún ìmúbọ̀sípò àwọn èèyàn eléyìí tí wọ́n ń lo egbòogi olóró tó ti ṣàkóbá fagbọ́ ara wọn. lákòótán ìròyìn eré ìdárayá ilé ẹjọ́ gíga ti sri lanka òun ló ti gbé ìdájọ́ kalẹ̀ fáwọn géńdémọkùnrin mẹ́ẹ̀ẹ́dógún tí wọ́n fi ẹ̀sùn kàn wípé àwọn ni wọ́n ju àdó olóró lásìkò ọdún àjínde ní 2019 lẹ́yìn tí wọ́n fi gbẹ̀mí èèyàn tó jẹ́ 390 táwọn èèyàn tí wọ́n sì lé ní 500 farapa yànnàyànnà gẹ́gẹ́ bí ìròyìn ṣe ṣàfọ̀mẹ́ẹ̀ wọ́n pé lára àwọn èèyàn
ile ti won je bi esun awon o na lati ri okan lara awon to je po nkan le egun soso ti pari ike ti o wa ni di isere laluri na to ro kore Jenova Mulavi ile ti won po ngangan in lo seto bi won se ju adu loro na to nti awon mesan mi ti won je gende mo pin koda won pe awon emiwa re mi ti won jo lowo ninu ise laabi na ti won fi ju adu loro si awon source meta ototo to nti awon ile itura to lowura meta ni orilede ohun le ti won pe isere na lo buru jae ju to mu emi opolopo yen lo leyin ogun abele to waye ni orilede na ni odun 2009 le ti won pe awon atorin wa ti won je 45 ni won dagbere faye ni bi ibugbamu na won pe gbogbo awon ti won lowo ni bi ibugbamu adu oloro yi ni won ba isere na rin iwari ti won si se in lo fiyan bi pe iko agbesumo mi hex in lo lowo ninu ibugbamu ohun ti won pe koda awon gende mo pin kan ti won je bi 25 o na ni won wa lati awujo awon muslimi to kere julo ni Sri Lanka ti won si pe okan ninu won o dagbere faye lahamo ile ejo ti wa sun idajo won siwaju si bayi lakotan iroyin re daraya Mikel Arteta ohun lo ti buwọlu iwe adehun tuntun pẹlu iko Arsenal ninu ife eye ti Premier League akọnimọgba to je omo orilede Spain ohun o ni adehun re tenubodo le to ti ni adehun tuntun pẹlu iko agbabọlu ohun gẹgẹ bi alaye ti won se won ni bere pẹpẹ osu yi ohun lo je pe igun mejeji ohun ni won tun ti buwọlu iwe adehun tuntun ile ti o mu ki Arteta ko fese re loju si ninu iko Gunners gẹgẹ bi won se safomo pe looto ni pato iye odun to ye kolo eni kan o mo sugbon o kere tan gbogbo adehun ti won se yo je kolo le to odun mewa ninu iko na leyin to ti darapo mo iko ohun latodun 2019 adehun tuntun ti won ni pelu Arteta o na tun ni ekunwo ba latari wi pe owo to n gba tele million 5 pon yo to kun le to pe owo re tuntun ti o mo gba yo je bi million 10 pon lodun kan kin to ma lo egbo koko to wa nu royin lekan si are lewa Nigeria Bola Tinubu ohun lo ti ki ohun korin juju ni King Sunny Ade ku ayeye orikadun 80 odun to pe loke ipe to si gbe osuba kare fun lori ise takuntakun to se lati se igbelaruge orin juju kaakiri agbaye ijoba ipinle Kano ti n gbe igbese lati seto imubosipo bawon ti won lo egbogi oloro nilokulo to to 10,000 kawon na le wulo fawujo ile ejo orilede Sri Lanka in lo ti gbe idajo kale fawon gende mokun 15 le ti won ju ado oloro lasiko odun ajinde Arteta in lo ti ni adehun tuntun pelu iko Arsenal lati fese re loju si iroyin afẹjumọ ni oni ju bayi lo lati kanin lagi ilu FM oke gajoke ile funfun balao felele nilu Ibadan fun okan ojo kan royin to njade lati kanin e kan si itakun agbaye wa pelu www.lagiluefm.com pelu ri ofe lati tele wa lori kanin X pelu lagilu FM 967 be ni ke feran wa lori Facebook pelu lagilu FM 96.7 Tunde Olawuwo lolo oturo yi pelu ranlowo Babatunde Mureni Keji Temi Tayo Oye Ladun lo ti royin e se te n gbo wa kama yase o ire

0: tí o bá sí lọ́wọ́ ọkọ̀ lónìí ìyẹn ò ní kọ́kọ́ wá dẹrú ìyàwó ìyàwó náà tó wá dẹ̀ ti ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó bá díẹ̀ káàtó fún ìyẹn ò wá ní kọ́kọ́ náà mú lẹ́sẹ̀ olùrànlọ́wọ́ la jẹ́ fún wa ọkùnrin tó bá expect pé ìyàwó òun ò bẹ́lọ̀ kí ìyàwó òun gbó sókè òun gbó òun nísì ni ó tọ́ ni because mo wá lónìí mo wá lọ lágùn rí jẹ́ kó gan gbàgbọ́ ayé lọ títí gbogbo tọkọ bá ní tíyàwó bá ní aráàtú àwọn méjì ni tọkọ bá ètè fi sílẹ̀ ó ṣeé ṣe káwọn mọ́ mámẹ́ni tó fi sílẹ̀ gan láàrin àtọkọ àtìyàwó gbàtíyàwó bá ti ní tiẹ̀ lọ́wọ́ ọkùnrin tó bá ń bẹ lọ́hùn pé yẹ̀sùn òun fẹ́ kíyàwó ti ṣe ju òun lọ ó kú dẹ̀ tàtọ̀ fórúkọ bẹ́ẹ̀ yẹn àtọkọ àtìyàwó wa ọlọ́run bọ́lá kó lọ gbogbo aláwọ̀ sókè ni o sẹ́ni kankan má ṣẹlú ẹnìkankan ìyàwó náà lè kọ́ jọ torí tọ́lọ́run ọkọ bá ti ṣe tó bá kú díẹ̀ káàtó kọ́ jọ aṣọ àṣírí wọn ó fi gbọ́kọ náà kò parí lọ́wọ́ pé kẹ́ ẹ gbọ́kọ láṣìírí tán tí wọ́n tún wọn fi máa sọ̀rọ̀ sí kọ́kọ́ wá dìgbà wọlé lọ́rẹ́ kò dá ẹgbẹ́ àjọ máa wò ṣe fúnra wa ọlọ́run ní dalẹ̀ kó wa wá rú o ọlọ́run á dẹ̀ máa gbé gbogbo àtọ́ sókè o ọjọ́ ọmọ west ni ẹ máa bí tó bọ̀.
1: orúkọ tèmi ní ọkẹ olúwa rotimi olúwa contain àríṣe àrí aláṣẹ àpáta ìbàdàn ojú ọrọ lẹsọ láàárọ yìí ẹ ti sọrọ wọn ní nígbà tí ọkùnrin tó jọkùnrin gidi tó ń mówó wọlé tó ń ṣojúṣe rẹ bẹ ti mọ tẹlẹ tó wá kùn díẹ káàtó fún tíyàwó wá torí rẹ tó ń lò nílòkulò tó sọ ọ dẹrú inú ilé kò yẹ kó máa rí bẹẹ irú nǹkan bẹẹ ẹ kùn díẹ káàtó ó yàtọ̀ lọ́kùnrin tó jẹ́ pé àmọ̀gbà tó ní àmọ̀gbà tí ò ní ṣùgbọ́n ọkùnrin tó ti ń ṣojúṣe rẹ̀ ó yẹ kíyàwó yẹn náà máa wò mọ lára pé ìgbà tó gbogbo nǹkan fi dá ọkọ̀ òun máa ń ṣojúṣe rẹ̀ kò wá yẹ kó kàn máa pè ránṣẹ́ tó máa ní dájú wa ẹ lọ máa ọmọ ní school kínní kan tó bá tiẹ̀ máa sọ ó ní béèyàn ṣe máa sọ tọwọ́tọwọ́ ni ó fi mọ́kọ rẹ̀ sọ sódà inú ni máa bí ọkọ rẹ̀ nígbà gbogbo pé tọkọ a máa wá rò pé torí pé òun ò lówó lọ́wọ́ ni o lòun fi wá di ẹni tí ò tiẹ̀ wá dún òkà sí mọ́nú ilé kò yẹ kó máa rí bẹ́ẹ̀ ojú tó sì ń pọ́n ṣe àpọ́nlá ni a mọ̀ pé ẹni tí à ń jẹ lónìí tó bá dọ̀la ọlọ́run tó lè gbé bó ṣe ń ṣe dé tí yóò tún bẹ̀rẹ̀ sí máa ṣojúṣe rẹ̀ tó bá sì jẹ́ pé obìnrin náà ó jẹ́ pé kùn díẹ̀ káàtó fún àwọn ọkùnrin àgbọ̀dọ̀ torí ẹ̀ ká máa tẹ̀ wọ́n ní tẹ̀kùtẹ̀ ká máa lò wọ́n lòkulò ká wá sọ wọ́n di ẹrú nínú ilé ká a ní láti nífẹ̀ẹ́ ara wa tífẹ̀ bá wà kò sí ni tó bá jẹ́ pé obìnrin kan ló ń ṣe kò sẹ́ni tí ó mọ̀ kò sẹ́ni tí ó mọ̀ ládùúgbò ṣùgbọ́n tí ò bá ti sífẹ̀ẹ́ òun ló máa ń fa ìyapa kókó bẹ̀ ni pé ká nífẹ̀ẹ́ ara wa ìfẹ́ òtítọ́ ìfẹ́ ìjìnlẹ̀ ìfẹ́ tí ò la fi wé ìfẹ́ tí ò la fi jọ èmi bó tèmi ń bẹ̀ o má torí pọ́kọ rẹ ò lówó lọ́wọ́ kó sọ dẹrú inú ilé o làákàyẹ yín ò ní dàrú ìwọ náà má torí páyà rẹ ò níṣẹ́ lọ́wọ́ kó sọ dẹrú nínú ilé àti mo ti wá ń bẹ̀ o olúwa rotimi olúwa contain àríṣe àrí aláṣẹ àpáta àbàdàn kó ètò.
2: ẹ ṣeun àdúpẹ́ sọ. Hello. Hello. Hello.
0: Ti o le di America ni e tun se.
2: Ẹ ṣeun sọ.
0: Ọlọ́run yóò ní dàrú.
2: Àmì.
0: Kí ló ṣe ọkọ dẹni tí ò lówó? Kí ló ṣe ìyàwó dẹni tí ò lówó? Ọkùnrin kì í ṣá dìde rì hàn. Obìnrin ní ìṣá dìde rì hàn. Kí n kankan ní ọ̀tẹ̀lẹ̀ rẹ̀. Nígbà ọkùnrin bá pa owó tán tó gbé lọ síwájú olórin tó ń ṣe pàlàlà tó ń ṣe gbòlòlò tó ń mẹtọ́ síbẹ̀. Tọ́wá lè ya aṣáfúnra bá ń kó àjọ tó kú lánàá. Ṣé obìnrin yóò kó lẹ̀? Àbóbìnrin náà tó náà kówó tó lọ ra góòlù tó lọ gbọ́ǹkàrà òde mẹ́jọ. Àárẹ̀mí ṣe tíá. Jẹ́ra ló gbọ́ àkèrè tó kútọ́ jẹ́run tó dá lóko ẹ̀gẹ́ tí nítorí ṣe kárí mi. Sọ́kùnrin náà sínú rèé dùn. Ṣé ẹ rí àwọn òde kẹ́ńbẹ tó jẹ́ wípé a gbọ́dọ̀

0: Hello.
1: Hello.
0: Akojumo sir.
1: Ewa ko akoko yi o
0: ati balik. Aha. O mo to jo meji meta.
1: E dakun e mo binu jare.
0: Salafia lewa.
1: Adupe fọlọrun lọpọlọpọ gbalele. Se mo pe apa apa keji ni odo yin be flash. So ati ni ke ma wa nbe ni yin anomoju eni.
0: Beni.
1: So lọpọ gba ta ba ti jo saisi. So yin to ma nfa ni orun o ti kun mi die. So now ekweto oga re asizo nko
0: o alafia lawa alafia
1: oni baje
0: ami ami
1: seri nkan ti seri ya beje legosi won ti so toro tori eyin iya wa lopolopo gba toro ba ti di ba ti di be yen oro ti di iwo gan ogbodo mo pay price ni o ko si ogbon e opolopo awon ti mo ti awon obirin ti mo ti mo wi ko dabi pe oro ri de yen be ba wo tin ba sun ma won okunrin o ni nkan pataki tawon gan se ninu ile ni ti won ba se ti won ba se oro o yiwo de ba gbo pe so oro ma di ti ya o ba tin gbegba oko o mo gbagbon ni to ba wa ru pe boye yawo e o ngbeyanju lori pe boya bukata nu ile abi iwo na gba ile ile kan ti wo gun o ba to ba wa no se gege bi oko to no se sori tabili you dey play ni o you dey play gidi ni yo oro di pe yo gbo taarin ori e
0: beni
1: so loju ri temi boda won ba ni obirin ti a dabe ni pe ti a wa kan wo ye pin olorun lo fun wa kini kan se mo ru nkan be so ṣugbọn sibe sibe to ba di je si pe oko to to se daada tele tele ko ye ki obirin le je ko ronuku
0: ben
1: lataro oro si so e pe to ma ko
0: ni ba je e seun adupe e seun sa 0912370 8675 tabi 0814249106 hello
2: o kuku ni daun e be ri oni daun
0: ami
2: gbogbo ọlọ́run lélé kú ọlọ́dọ̀ ọkọ rẹ ọmọ rẹ ní sọ̀rọ̀ ẹ kú ìwọ ọmọ bàbá òun láti tẹ̀yìn wà lé ọ̀rọ̀ gidi lẹ dálẹ̀ ọ̀rọ̀ gidi lé ó kálukú sí sọ ọ jáde ṣùgbọ́n ẹ̀gbọ́n mi abàlẹ́ àbí ọ̀rọ̀ lọ́sọ̀wọ́ nígbà wọ́n bá rí tọ́rọ̀ tiẹ̀ tó mú lọ fún lù tó fi mọ orí òun lù tó bá wá kẹ́yọ́ máa wò hàn bí ajá bá dì ẹ kú ewu ọmọ bàbá òun láti fẹ̀yìntì ní sọ̀rọ̀ o ní kí ìṣẹ̀lẹ̀ náà ẹ obìnrin míì náà ṣe pé ìràkúra ní lórílẹ̀ yọ́ra bólítọ̀ yọ́ra ẹni ó sì jèrè 600 láàárọ̀ ní ìsìn tọ́lẹ̀ 700 tó fi ra nǹkan ìràkúra ẹ kó tí mo ní ojú owó kájọ máa pe awa sí mọ̀ràn ṣàkíyèsí ni ọlọ́run ní dẹ́ẹ̀dẹ́ ni kankan rú ẹ kú ewu ọmọ bàbá òun ṣókí ni torí ẹlòmíì
0: ẹ ṣeun adúpẹ́ sá ẹ ṣeun hello.
3: Hello. Akọrun.
0: Akojumo sir.
3: Ajẹgbẹ ki.
0: Yes sir.
3: Asori.
0: Ami ami ami.
3: Ara bi amọ bi ayi la gbogbo. Lati la lase.
0: E seun adupe sir.
3: E kilo fun iya wa yi o. E kilo fun iya wa yi o. Omo fe gba nkan lodo ya bayin. Omo fe gba ile ike nkan keke lodo ya bayin. O ile lodo ya bayin. ẹ má hẹ̀wá lè mọ̀ àwọn kan bẹ tí wọ́n ṣojú sí o ìbẹ̀kùn ràn kọ́ lọ́wọ́ ṣùgbọ́n àwọn kan bẹ wọ́n ti lè ní street àbí nǹkan fẹ́ ra bẹ́ẹ̀ tẹ́ ìmọ̀ fẹ́ ra dárò jẹ́ kí bàbá yín gbé àmàjọ jẹun ẹ ti àwọ̀ ẹ kan ẹ̀yin obìnrin jẹun kọ́ lọ́wọ́ ń ṣàmì ẹ̀yin lẹ́ẹ̀kọ́ kọ́ jẹ oúnjẹ tó pọ̀ mẹ́ kí bàbá tó máa jẹ ìbọn lórí bíi bùkátà ọbẹ̀ sáríkì ẹ̀yẹ sì máa jẹun ẹ sì máa kílọ̀ sí náà ẹgbẹ́ ń bábà mi kí ìgbẹ́ mi ò fún ẹ̀kọ́ ńlẹ̀ ọ̀dọ́ òkú tó gbẹ àwọn obìnrin ní ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n bí wọ́n ti bẹ́ẹ̀ kan jáwọ́ ń bẹ̀rùn mo ti máa ń mufẹ̀ wá lárúgbó àwọn bàbá wa láyé àtijọ́ gbóbìnrin ò lówó láyé sí ń jẹ fọ́kọ bọ́ọ̀lù àṣẹ tó ti fún ọ yáwó yìí lè fún ọkọ̀ bá jẹun kò sí ọkọ̀ ìgbọ́n nísìnyí ẹgbẹ́ aṣọ ẹ̀yìn ìyá wa wọ́n fi àwọn ọkùnrin sì ti tẹ ọ́ alájẹ́ ìmọ̀ wọ ayé la gbogbo láti là ń bá tẹ̀.
0: ẹ ṣeun adúpẹ́ sà. 0912 3708675. Hello.
4: Hello.
0: Ako Juma, sir.
4: I'm Ako Juma, Kibaniki.
0: Yes, sir.
4: Ayato to Sirawa. Very Yawoti of Batiso, Batio, who she. The one did Batio Silo, the one for the room. And when you know, mind get you a call, tell me a call. Oko bo wa ku yo ma so pe a oye ko le bayi e wa de ro e ro ni ke wa ti e ro ni ti wa ni to o te ma nfa ni e tugbo ta ba jo o pe a nigba ti baba yi wa o to ni lowo o se gbogbo e lo gbe nigba ti o wa si asiko ni olohun so ro lowo ni e obinrin o ki mo de awon to mo mo o. Wa opolopo leni ti o mo. Eko leni fun eni kaluku wa ta ngo.
0: Beni.
4: To oni aboro la so mo lo abi to ba denu e yo do didi.
0: Do didi beni.
4: E seun odupe e ni damu.
0: Ami.
4: Ni eni kaluku wa oni paje o.
0: Ami. Ami.
4: E ni ga de le lati lu na late.
0: E seun adupe sa. E seun. Je fe nikan laye en ki won soro enikan pere na. Hello.
5: Hello.
0: Akujo, yes sir.
5: E ku ti la taro.
0: Etoni, etoni.
5: Ko lo won ni baje o.
0: Ami.
5: O pa won ni ti soro. Ti je ni. O ma je ata mo o ko mi ni Olori Kamaru ti won la mu.
0: E seun
5: sir.
0: E seun sir.
5: E ka sun le jala olopo.
0: E seun sir. Ah, oto to wonu eto. E mo ba se man se lele yin. Ohun la si gbon lenu awon baba wa se awon mama wa. Iyawo to ba safere foko e. To ba je po oni e pawo po won ni owo meji ni mo mori ya wa bo won se pe eh won ni ka fowo so po lowo fi mo on la si gbo lenu awon ya won ni baba wa yin be na leyin okunrin ke ki se gbogbo obirin na ni je pe te ba se kowo fun won bayi inu won ma nse owo bo se wu won rara kori be kori be kori be so aripe lowo awon gbogbo ta to ta jo se to pase pase baba mi je laruru mori owo yin mori owo yin e seun adupe adupe baba mi Ambali Aziz mama mi Elegusi asi gbogbo awon eyan to pe pasa pasa sori eto oruko temi o yi pada si Jani Bisola Balkis Bisola Alaga Igbeyawo to masha to ngbasha laruge ni mi eh nla gboro Olorun asu pade ni ojo mejo pe lase Olorun o na le si gbon la gboro Olorun ile wo ni dawa ti pe lase Olorun a ni ri wala lori omo lori oko pela sol ele pe mi sori number 0816033788 0816033788 olo boss ni se ni e seun adupe itoni dixon o ma la je temi nu o dabo
6: la gelu fm jagaba gogo retio.

0: ẹ̀kọ́ yìí lẹ́yìn ìṣẹ̀lẹ̀ làlúrí náà wọ́n pé àwọn ọmọ gan wọ́n fìdí mọ́lẹ̀ ni o tí wọ́n pe ilé ẹ̀kọ́ bu àwọn ọlọ́bí wọn ká o ṣùgbọ́n tí ìjọba tó ti bẹ̀rẹ̀ sí máa rọ̀ wọ́n báyìí tó ń rò bí òun rọ gbogbo alágbàtọ́ pé kí wọ́n jọ̀ọ́ famọ́ wọn lẹ̀ láti padà sí ilé ẹ̀kọ́ o.
1: Nítorí ikú ká sọ wípé àní sùn mọ́
0: àti nítorí akóbẹ̀jẹ ká wá pé àní ní sàásùn
1: ẹ̀jẹ̀ padà sùkú ìyún tó ti lọ lágbára ọlọ́run ó ti dàfí èyí tí gbọ̀nlárin fi sọ́bù kí oníjárí mọ́. Ìwé ìròyìn the punch ní àyín wọ́n ní lórí ọ̀rọ̀ ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ state police wọ́n ní ìpínlẹ̀ ọ̀sun iná ìlọ́jẹ́ pé ilé ìgbìmọ̀ aṣòfin ti ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún wọ́n mọ̀ ti jẹ́ lóǹtẹ̀ wọ́n ti buwọ́ lù ú ìmọ̀ọ́ṣe ìdásílẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ wọ́n sì ní náà ní ìpínlẹ̀ àkọ́kọ́ eléyìí tí ọkọ̀ gbérúfẹ́ ìgbésẹ̀ bẹ́ẹ̀ bákan náà ní àyín ìní ẹni tí í ṣe igbákejì olùdíje fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú NDC ìyún Rabi Kwankwaso wọn ni ó ti ṣàlàyé ọ̀rọ̀ ní àyín pé ẹgbẹ́ ọmọ Nàìjíríà ẹ máa fòfáyọ àwọn tán o àwọn mú owó ràn wórí epo padà bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà.
0: Ó dá o ẹ jẹ́ kí a tún lọ tààràtàrà o ìyẹn sínú ìwé ìròyìn Tribune èyí tó jáde fún tòní níbẹ̀ ó ní ìròyìn kan ti ń jẹ́ wájú tèmi ìta gbangba ló sì dúró sí o tí ó ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ wípé lórí àwọn èèyàn tí wọ́n wa kùsà lọ́nà tí ò bófin mu èyí tí wọ́n kó tí wọ́n sì wá dágbére fáyé ní ọ̀dọ̀ àjọ NLCDC wọ́n pé ìjọba àpapọ̀ Nàìjíríà ó ti gbé ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá jáde báyìí eléyìí tí wọ́n ṣe ìwádìí lórí pé kí ló ṣokùnfà ikú àwọn èèyàn náà ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ fún tòní.
1: Ọ̀dà jẹ́ kí n tún gbé yìí lẹ̀ nínú ìwé ìròyìn the punch lọ́dọ̀ mi o wọ́n ní n tó da ó nílò àdúrà n tó sì kù díẹ̀ káàtó àdúrà iná ló nílò níbi tí a ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àjọ eléyìí tó mójútó ohun tó jẹ mọ́rọ̀ ẹ̀sìn mùsùlùmí ní orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Nigeria Supreme Council for Islamic Affairs wọ́n ní náà mọ̀ ti píyamọ̀ àdúrà kan sí àrágbá yamúyamù kan láti jẹ́ kí àlàáfíà kó túnbọ̀ jọba o lórílẹ̀-èdè Nàìjíríà.
0: Ó dá o lágbo òṣèlú Babaji Lawal ó ti darapọ̀ mẹ́gbẹ́ òṣèlú NDC ó pe ṣẹ̀rí tíkẹ́ẹ̀tì Òbí àti Kwankwaso àwọn méjèèjì ó ní wọ́n lè dóòlà Nàìjíríà kúrò ní ipò yòókù yóòyè tó wà ipò làásìgbò tó wà ìròyìn bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ fún tòrọ yìí.
1: Ọ̀dà ìwé ìròyìn the punch ní àyín náà wọ́n ní ẹni tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ẹ̀ka ètò ìdájọ́ nílẹ̀ yìí ìyẹn ohun àlàmí tó ń ti fágbèmí wọ́n ní àwọn méjèèjì ìní ọmọ ti bẹ̀rẹ̀ sí ní sọkọ̀ bákùn gbé ọ̀rọ̀ síra wọn lórí iṣẹ́ àkànṣe ìmọ̀ pèsè iná eléyìí tí wọ́n pè ní Marubila Power Project lọ ní lórí owó kan eléyìí ti ṣe mílíọ̀nù lọ́nà igba dọ́là eléyìí tí wọ́n ní kan san kọ́rọ̀ fi lójútù.
0: Ó dá abẹ́ ọ̀kan náà tún rèé èyí tó tún yọ ta bọ̀m̀bọ̀m̀ bì í àwọn tó jẹ́ ọ̀jìnì onímọ̀ nípa ètò ọrọ̀ ajé ní Nàìjíríà wọ́n gbé òṣùbà kárí fún bí báǹkì àgbà alẹ̀ yìí CBN mọ́ ṣe mú àdínkù bá èlé owó orí eléyìí tó pè ní interest rate eléyìí tó pè ọjà wálẹ̀ sí ìdá 23% ìròyìn ń bọ̀ lórí ẹ̀ lẹ́kùn kẹ́kẹ́ fún tòní.
1: Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wọn ni wọ́n mọ̀ ti ṣe kìlọ̀kìlọ̀ tako ìmọ̀ kọwọ́ bọ àwọn ẹ̀rí mọ́ jẹ́mi ìṣólójú nínú ikú tọ́pa àwọn tí wọ́n jẹ́ awakùsà ní ìpínlẹ̀ Niger.
0: Ọ̀kan náà tó rèé tó ń bẹ níwájú tèmi léyìí tó ń jáde látẹnu gómìnà ìpínlẹ̀ Nasarawa Abdullahi Sule níbẹ̀ ló ti ń fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé òun mọ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba o wípé ó kọ òun ò sí lórí àtòjọ ọkọ̀ àwọn gómìnà tí alákòóso fún olúlulẹ̀ wa Nàìjíríà yìí sọ wípé pé ń bá òun jà kí lórí lọ́bẹ̀ ti garu ọwọ́ àárín gbùngbùn ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ halẹ̀ fún tòní ibẹ̀ láti jayé tán o.
1: Ọ̀dà ẹ̀tún wa jẹ́ kí n fi yí náà kun ìwé ìròyìn Daily Post lọ ṣàlàyé ọ̀rọ̀ níbi tí iye sọ wíkẹ́ tó ti ń nàka sí ẹni tí í ṣe aṣojú asòfin ilé tí ń ṣojú olúlulẹ̀ wa ìlú Àbújá ìrètí kì ń gíbe ènìyàn kò sáfà ní fún láti padà sínú ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà àbábàdé ọdún 2027 kí lórí tó fi ọ̀rọ̀ náà léde bá a bá dàrin gbogbo ẹ̀dọ̀ kí ròyìn ẹ̀mọ̀ gbàlàyé ẹ̀.
0: Ó dá o ọ̀kan náà tún rèé èyí tí ó ń bẹ níwájú tèmi ni ló ń ṣàfọ̀mọ́ ẹ̀ pé àjọ ẹ̀ṣọ́ ààbò ara ẹni làbò lù NLCDC wọ́n ti jábọ̀ ọ̀rọ̀ wípé ṣe rí ibà ọ̀rẹ́ rẹ lásà ó ti gbẹ̀mí àwọn èèyàn tí wọ́n jẹ́ bíi

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Exclusive food event service and supermarket. Wọ́n kí gbogbo ọmọ Nàìjíríà tó lọ rí tẹ̀lẹ̀ wípé a kú ọdún, a kú ìyẹ̀dún. Àti gbogbo àwọn tó ń jẹ lọ́dọ̀ wa àtàwọn tó ń ra ọjà ní supermarket wa. Ẹ ṣé o! Àjọṣepọ̀ wa kò ní bàjẹ́ láyéláyé fún gbogbo onírúurú ayẹyẹ tẹ́ ẹ bá fẹ́ ṣe. Láìsẹ wàhálà ìdààmú kankan, ẹ kàn sí Ọlá Mọ́mí Exclusive. Kò sí ìjákulẹ̀ lọ́dọ̀ tiwa. Yẹ wò lóbi ìyá ọ̀kẹ́rẹ́. Àwọn tí wọ́n ń jẹ lọ́dọ̀ wa ni wọ́n lè sọ kúgbọ́ ayé tí wọ́n ń jẹ. Ọlá Mọ́mí Exclusive wà ní ojú irin Bodija Ìbàdàn àti òde Ọlọ́mọkúnlá roundabout Ìbàdàn 08054668491. Ẹ tún lè bá wa sọ̀rọ̀ lórí WhatsApp tẹ́ ẹ bá fẹ́ ká gbé oúnjẹ àbí ọjà tí ẹ bá rà wá báyìí. Home delivery 08164148571. Bí wọ́n bá sọ pé Ọlá Mọ́mí tí kò bá ní Exclusive nínú, kì í ṣe tiwa, oúnjẹ tó dára lọ̀rẹ́ àwọ̀.

0: e ka bo pada le ka ipolowo ja wa edo kiroyin to nkile to hale foto ni nte waju ikani lagi lu fm okay to gajo ke bele tin gbo wa kete kete foto ni be se ngbo wa e mo tete ati gboju o wa lori facebook wa lagi lu 96.7 fm e ba wa share e pe ko kare le ajo je odun be nikan oni. All right, Oragba. Iroyin kan re tun be waju temi tori pe ile lati ku eso rode ipinle Oyo ni iroyin na ti je jade. Olon safomo pe ijoba ipinle Oyo lana ojo isegun. Oun na ni won ti ro awon obi atalagbato nijoba ibile orire ni ipinle Oyo wi pe ki won farajin lati ri daju pe awon omo won oni won ri eko to ye korogba. Gege bi ijoba se nsakitiyan won ti won sapa lati ri pe ètò ẹ̀kọ́ òun náà ló dúró wámúwámú ní gbogbo ẹkùn ní gbogbo agbègbè jágbègbè èyí tó ń bẹ ní ìpínlẹ̀ yìí àti láti rí pé ààbò tó péye ó wà fún àwọn ilé ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Wọ́n ní látàrí bó ṣe jẹ́ pé àwọn akẹ́kọ̀ọ́ wọn ṣèdí mọ́lé òun ni wọn lọ sí ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ eléyìí tó wà ní Yàwọ́tà níjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn akẹ́kọ̀ọ́ ti padà si ilé ẹ̀kọ́ lẹ́yìn tí ilé ẹ̀kọ́ ti wọlé fún sáà ètò ẹ̀kọ́ tuntun wọn ni síbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ ìyẹn ni ẹ̀kọ́ táwọn yìí ó ní wọ́n ṣèdí mọ́lé pé kíni àsìkọ́lù bí tí òtọmọdé rẹ tàgbàre àwọn ò nílé ẹ̀kọ́ kankan lọ o wọn pe kọmíṣánná fún ètò ẹ̀kọ́ ìmọ̀jìnlẹ̀ sáyẹ̀nsì tó ti mẹ̀rọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olùṣègùn ọ̀làwọlá ìyẹn ló sọ̀rọ̀ yìí di mímọ̀ lásìkò tó ṣe àbẹ̀wò ẹnu iṣẹ́ ìyẹn sí àwọn akẹ́kọ̀ọ́ olùkọ́ pàápàá jùlọ àwọn èèyàn tí ń gbé ní agbègbè ahoro dada ní ìjọba àbílẹ̀ oríire ọ̀hún lẹ́yìn tí wọ́n pe gbogbo wọn ni wọ́n ti padà sí ilé oko wa wọn o ọ̀làwọlá inú gbólóhùn tí ó fi ìta láti paṣẹ ẹni tó ó jẹ́ kọmíṣánná fẹ́tọ̀ ìròyìn àti ìlanilọ́yẹ̀ àwùjọ nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọmọọba dọ̀tun òyeládé nílẹ̀ ìbàdàn wọn pe wọn ṣèpàdé pọ̀ pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ àwọn olùkọ́ òbí àwọn orí adé àwọn elétò ààbò àtàwọn ìkànìkàn láti rí dájú wípé ààbò tó péye wà ní àwọn ilé ẹ̀kọ́ wa àti pé yóò jẹ́ kó rọrùn fáwọn akẹ́kọ̀ọ́ náà láti padà sí ilé ẹ̀kọ́. Kọmíṣánná yìí eléyìí tí ó léwájú àwọn òṣìṣẹ́ àgbà ìyẹn lẹ́ka àjọba níléeṣẹ́ ọ̀hún lọ sí agbègbè náà òun náà ló pe ọkọ̀ òun kò rúrò lórí pé àwọn akẹ́kọ̀ọ́ tó padà sílé ẹ̀kọ́ pé ẹ̀gbọ́n kò mí ń bẹ lámù ojòrò pọ̀ pé wọn ò fìfẹ́ hàn láti lọ sílé ẹ̀kọ́ mọ́ bẹ́ẹ̀ iná rọ gbogbo àwọn tí wọ́n jẹ́ olùkọ́ náà bí kan náà sì farajìn láti rí wípé wọ́n ṣe ojúṣe wọn bó ṣe tó àti bó ṣe yẹ ọ̀làwọlá kò ṣàì tó fara kínra pẹ̀lú àwọn òbí àti àwọn akẹ́kọ̀ọ́ ní agbègbè Yàwọ́tà níbi tí òun náà ti ń kígbàjarè pé ewu ńlá ní ń bẹ̀ fún akẹ́kọ̀ọ́ tí ọba fọmọdé tí ọba lọ sílé ẹ̀kọ́ lákòókò yìí ó pè ṣe rí irú àkókò yìí nípé ó yẹ kí ọmọ ọmọ wà nílé ẹ̀kọ́ ni kódà bí ó kọ̀ sí ọwọ́ gan ìmọ̀ ẹ̀kọ́ a máa jẹ́ kí iṣẹ́ tí yẹn bá tó kọ́ gan kí ó tún yè kooro sí i lásìkò tó ṣe àbẹ̀wò ọ̀hún sí àwọn agbègbè tí ń bẹ ní ìjọba àbílẹ̀ ọ̀hún pàápàá jùlọ láti wo bó o ni ìlànà ètò ẹ̀kọ́ ṣe ń lọ sí ní agbègbè náà. Kọmíṣánná yìí rọ àwọn òbí àtàlágbàtọ́ pé kí wọ́n farajìn fún ìkẹ́kọ̀ọ́ àwọn ọmọ wọn o.
1: Ọ̀dà ìwé ìròyìn The Guardian ní àyín ni wọ́n ti mú ròyìn àkọ́kọ́ kà lọ́dọ̀ tèmi o níbi tí wọ́n ní àìsínlé ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí yóò sì tí ìfagbára lé igbákejì rẹ̀ Kashim Shettima lọ́wọ́ lẹ́yìn tó ti lo ọjọ́ tó lé ní 21 ní ilẹ̀ òkèrè lélẹ̀ tó sì ń ṣe ìsinmi ẹlẹ́nuṣẹ́. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ òṣèlú alátakò òun náà mọ̀ ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ lórí ìtẹ̀síwájú àìsínlé ààrẹ Bọ́lá Ahmed Tinubu lára wọn ni láti rí ẹni tí í ṣe ọmọye fún ipò ààrẹ látinú ẹgbẹ́ òṣèlú APM ẹni tó ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn òṣèlú Mákindé tó fi mọ́ ẹni tí í ṣe ajàfún ẹ̀tọ́ ọmọnìyàn ni tí tún ṣe ọmọye látinú ẹgbẹ́ òṣèlú AAC ọmọyẹlé Sowore bákan náà ẹ̀wẹ̀ náà ni ẹgbẹ́ òṣèlú ọlọ́bọwọ́ ADC wọn náà fi àdúnnú ọkàn wọn hàn sí bí nǹkan ti ń lọ wọn ní ṣèyí Mákindé iná ló fi ọ̀rọ̀ àdúnnú ọkàn rẹ̀ hàn níbi tó ti ń ṣe ìfilọ́lẹ̀ ìpàdé gbọ̀ngàn ló pẹlu awon eyan ni ipinle kansila nibi to tin se afilole makede dabra yen presidential campaign organization bakan ewe ninu oro ti e na eni ti se akowi alukuru egbe osilu ADC ni o na tin fi oro o le de pe egbo ibi tin kan de do lasiko ta wa iyen Bolaji Abdullahi oni eyin aba lo wo abala karun le ni ogoje iyen section 145 ninu wi ofin orilede Nigeria oni bi are bo ba ti fe ku ni orilede Nigeria ti o si lo inti omo to ojo mokanle ni ogun 21 days oni inti bi ofin la kale ni wi pe kolore ba are ilegbimo asofin agba nile yi ati abenugan ilegbimo asoju sofin iyen speaker nu pe ohun fe yonda agbara o fun eni ti se igba keje ohun ko si mo je adele are titi ohun fi pada si orilede Nigeria oni amosa are Bola Ahmed Tinubu ko se be o be na ni omo yele sowo re lo na fi oro lede wi pe eyin e mo ja mo fi oju egbo tele ka wa ni wi pe oju ti la ni nkan to fa ngba ti ku wa won won to mo fi adunu okan won won ni nto je yi pe opolopo awon are lagbaye won lo si bi ipade kan ile ti nwaye lori lede France are ile ohun Emmanuel Macron o na lo si bi ipade na oni are Bola Ahmed Tinubu si joju be won ni nbe ti eni ti se gomina ipinle Oyo Seyi Makinde oni ara mo fe simi looto ohun oni ka re mo lo sisimi amosa inti bi ofin la kale ni eja tele o o lohun to nbu wa to ma ti fe ku ni ipinle Oyo oni ohun mo yo ndagbara fun eni to ba je igba keji hun ni ko wa won na ni san sala yoro amosa o ijoba orilede Nigeria won ti sala yoro wi pe kini iwe ofin o fun are Bola Ahmed Tinubu nigba laye lati mo se sakoso ijoba re lati bi kibi tori ko wa lagba laye dada ko ni ko je porilede Nigeria ni ojo ko si lati mo se sakoso oju ti la are Bola Ahmed Tinubu se se sakoso lati bi kibi tori o wa lagba laye
0: o da wo kan na tun re to nbe nwaju temi ipinle Oyo na lo tin jade o o lo nsafo me pe oludije fun ipo are labe egbe oselu APM Allied People's Movement inu eto dibo ti nbo lona 2027 ṣugbọn to tun je gomina ipinle Oyo lowo bayi Oluseyi Abiodun Makinde oni o ti tabuku gbolohun to jade latenu alakoso fululu lewa Nigeria Yezon Wike wipe iro patapata gba o na lo npa wipe ohun gba 50 billion naira lowo ijoba apapo ile yi lati fi se igbega papako ofufu agbaye oni ti nbe nle Ibadan ninu oro eyi ti Wike sonte lasiko ti won pe si ori mumaworan TVC lori eto kan eleyi ti won pe ni journalist hangout nibe oni o ti nsoro wipe isakoso Bola Tinubu onu se atileyin fun ijoba ipinle Oyo pelu okan eleyi ti se 50 billion naira lati fi se igbega fun papako fufu ti Ibadan won ni oro yi ona ini won bere si ma gba bi eni gbagba oti yen laarin awon oloselu papa julo pe nigba na pe ajosepo to demoran be laarin Makinde ati Isakoso Bola Tinubu ti sare Nigeria ewe won wi pe gomina ati ijoba apapo lewa Nigeria wi pe ona lo je kon ti a ko isira won bayi saju eto ribu apapo 2027 ewe nigba ti gomina Makinde mo soro nti e yen bi ipade ilu kan eleyi ti o se ni Kastina eleyi to pe ni Makinde dara 2027 presidential town hall meeting lana ojo isegun nibe gomina ipinle Oyo ti pe ijoba ipinle Oyo ko tewo gba owo kankan o 50 billion naira lowo ijoba apapo Nigeria lati fi se igbega fun papako ofurufu ti Ibadan be lo fi de oro mule pe owo ipinle Oyo o na na lato kete dele lati fi ko papako rufo ohun lati fi se igbega fun ewe gomina fi de oro mule lati pase oro to njade latenu en ti se akowe etoro yin re iyen omowe Sulaimon Olarin Waju to sapejuwe wiki oro to jade latenu wiki lori ise akase ohun pe ipe iro patapata ni ati pe o fe fi se awon araalu lokan ni o Olarin Waju fi de oro mule pe owo kankan to tobi owo be on 50 billion naira awon ti e gbori awon ogba lakata ijoba apapo lewa Nigeria fun ise akanse eyi ti won soro npa re ewe ninu egbe oselu APM bakana Allied People's Movement adije dupo legbimo asofin agba Nigeria lekun Oyo Central ambassador Olufemi Ajadi Ogun Toyinbo ona sapejuwe ìkórajọpọ̀ alágbára tó wáyé láàrin Buye Nation àti JAF tí wọ́n pè ní Buye Nation JAF Mega Buye Nation JAF Movement Mega Concert nílẹ̀ Ìbàdàn wípé ó gàgàǹgbá o wípé lè ṣe fìyà ó ṣe àfihàn wípé àwọn èèyàn òun ni wọ́n ń ṣe àtìlẹ́yìn ìyẹn fún gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣeyí Abiodun Makinde fún ipò ààrẹ Nàìjíríà nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà àti pé ẹgbẹ́ òṣèlú yìí ó ti gàgàǹgbá ó ti fẹsẹ̀ rinlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ Àjàde sọ̀rọ̀ ẹni mímọ́ nígbà tí ń báwọn oníròyìn sọ̀rọ̀ lẹ́yìn tí wọ́n ṣe kọ́nsáàtì ọ̀hún eré tí wọ́n pé omi lẹ́ngbèrò iná ìyàbọbẹ̀ ìyẹn ní pápá àṣeré ilé kan sàlámì ìyẹn Adamasingba nílẹ̀ Ìbàdàn bí yìí pàápàá jùlọ tí wọ́n pé open tennis court ní Lekan Salami Sport Complex Adamasingba ìyẹn ló ti wáyé níbẹ̀ ló jẹ́ pé Àjàde fúnra rẹ̀ tó ń ti àwọn olùdíje fún ipò míì òun ni wọ́n kórajọpọ̀ tí ìmọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Olúṣeyí Abiodun Makinde àti gbogbo àwọn adíyedupò wọn wọ́n wà ńbẹ̀ lẹ́yìn tó mi lẹ́ngbèrò sì lọ wọ́n pé Àjàde Ògúntóyìnbó adíyedupò lẹ́gbẹ̀ẹ́ aṣòfin àgbà Nàìjíríà Lẹ́kùn Ọ̀yọ́ Central òun náà ó wà ńbẹ̀ tó náà rí pé èrò ló lọ bí omi yìí bí ọlọ́run tó jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn òun ni ńbẹ̀ ńbẹ̀ tó jẹ́ pé àwọn ìkànnì-kan olóṣèlú eléyìí tí ó jẹ́ pé wọ́n ní jọ̀bọ̀jọ̀bọ̀ lápá ni wọ́n kórajọpọ̀ bẹ́ẹ̀ tí Àjàde sì ń fi léde pé in tóun rí ń fi hàn pé ẹgbẹ́ àwọn APM ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ ó ti dúró gbangba gidigba pàápàá jùlọ tí ó ṣàṣe ìtàlákànṣepo nínú ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà ní 2027 Àjàde tó jẹ́ pé àwọn èrò tiẹ̀ náà wọ́n kọ̀wọ́rìn pẹ̀lú tiẹ̀ ni Ogúnṣùbà Kárí fún ipa ribiribi èyí tí gómìnà Makinde kó láti kó àwọn ìkànnì-kan olóṣèlú jọ tó ń ti àwọn alátìlẹyìn ẹgbẹ́ ọ̀hún láti tún fara kínra láti jẹ́ kí wọ́n tún lè farajìn múra lè gbáradì fún ètò ìdìbò tí ń bọ̀ lọ́nà bẹ́ẹ̀ ìnáwó pé omi lẹ́ngbẹ́ àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC òun ni wọ́n tú kẹ̀tíkẹ̀tí tí wọ́n pé wọ́n digbádàgbọ̀n tí wọ́n wọnú ẹgbẹ́ òṣèlú APM ní ọjọ́ náà ń pé lára àwọn èèyàn èyí tí wọ́n wọnú ẹgbẹ́ òṣèlú APM òun náà láti rí Ajiboye Sangogade eléyìí tó jẹ́ olùrànlọ́wọ́ pàtàkì ìyẹn sí alákòóso fún iná mọ̀nàmọ́ná tẹ́lẹ̀ Nàìjíríà ìyẹn olóyè Adébáyò Adélábù léyìí tí wọ́n pé gbogbo àwọn alátìlẹyìn rẹ̀ láti gbogbo ìjọba àbílẹ̀ wọ́ọ̀dùwọ́ọ̀dù ti mẹ́tì búrútúrú ìpínlẹ̀ Ọ̀yọ́ òun ni wọ́n tún yáyá ta ọ̀ tánà kó wọnú ẹgbẹ́ òṣèlú APM nígbà tó ń sọ̀rọ̀ níbi ètò àwọn gómìnà Makinde ni o òun náà pé òun nígbàgbọ́ nínú ọjọ́ iwájú ẹgbẹ́ òṣèlú tàwọn ẹgbẹ́ òṣèlú APM inú ètò ìdìbò tó ń bọ̀ lọ́nà tó sì wí pé ẹgbẹ́ yìí òun náà ni yóò ṣe àṣe ìtàlákànṣepọ̀ látòkè tí èdè sàlẹ̀ ni o inú ètò ìdìbò tí ń bọ̀ ọ̀hún gómìnà yìí wípé kí àwọn olùdìbò kan máa fi ààyè lẹ̀ kí èbù ẹ̀yàn bá ìpínlẹ̀ Ọ̀yọ́ fún eléyìí kí wọ́n ṣàtìlẹ́yìn fún olùdíje fún ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ APM yẹn bí mbọ́ Adékànbí.
1: Ẹ já lọ sí ojú ọjà kú kalẹ̀.
2: Ṣe ìṣàkóso ìjọba ìpínlẹ̀ àbí orílẹ̀-èdè jẹ́ mọ́ ọ̀rọ̀ nípa ìtọ́sọ́nà àṣeyọrí ìdáàbòbò fún ọjọ́ iwájú àwọn ènìyàn ìpínlẹ̀ tàbí orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìṣèjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ kì í ṣòro ẹnu ó gbọgbọ́n ó nílò ìmọ̀ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìrírí àti ìmúrasílẹ̀.
3: Bẹ́ẹ̀ni barista Sarafadin Abiodun Ali àti igbákejì rẹ̀ ọ̀nọ́rẹ́bù Adesanji Adedeji ni wọ́n ní gbogbo àmúyẹ yìí káti bí ìsáná kí èso òkun. Ìrírí wọn bẹ̀rẹ̀ láti ìjọba ìbílẹ̀ dé ìjọba ìpínlẹ̀ láti iléeṣẹ́ ìjọba dé aṣòfin àgbà orílẹ̀-èdè. Ìrírí wọn yóò sọ̀rọ̀ bí wọ́n bá dé ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́.
2: Barista Sarafa Abiodun Ali atófisí ogun rán ọmọlúàbí ènìyàn olóyè tó lóye ìṣèjọba olóyè tó níran gidi ìtẹ̀síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ lógún ó ti ní ìmúrasílẹ̀ fún ìdàgbàsókè àti àlàáfíà àwọn èèyàn rẹ̀ ọjọ́ ti pẹ́ yóò ṣiṣẹ́ ire fún ìpínlẹ̀ Ọ̀yọ́ tó dára jùlọ tó bá dépò gómìnà.
3: Ẹ jẹ́ ká dìbò wa fún barista Sarafa Adin Abiodun Ali gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹgbẹ́ onígbàálẹ̀ lẹgbẹ́ wa
4: APC BSA aṣíwájú rere ìran tuntun ìrírí ìṣèjọba ìfẹ́ ìlú.
5: Oh no, my pen has stopped.
6: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
5: Oh, your favorite pen?
6: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
5: Wow, it flows smoothly.
6: And writes up to 3 kilometers. That's why I trust it.
5: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
7: ore afaimo ko ma jamu ami ti mo nroye ninu agwara mi ni o han mi le mo ara o ma ta mi bi pe mo fo mi atapara ara nja mi je nko ma rin tabi bu mi je kaakiri ara ara o ma yun mi baba nbari e ni ti paja paja to ma mu mi lowo atese sugbon iro lo npa mi o ni ba won kuku owowo tori pe alagemo yi kun kekere o se iwo ore o je gbenu edake soro fo wa leleyi abi aare ara to nba oja se wo ogo nipa bi ansi capsule ni egbogi to je oni gbogbo eyan lo to ba nde pe ara nta ni ara yun ni ara nja ni je nkan rin tabi bu ni je kaakiri ara tabi paja paja to mu ni lowo atese bi ansi capsule o wa kaka kiri bi 20,000 ojulowo ogun jake jado ilu Ibadan BNC capsule wa ni Danax pharmacy Adamasinga Tanimola pharmacy Okeado Aslam pharmacy Mokola roundabout Boost pharmacy Apata Solution pharmacy Agbeni BNC capsule wa ni ilu Iseyin Oyo Ikiri Iwo Ede ati ni ilu Ogbomoso tabi number 30 Adekoya house Anfani road roundabout Ring road Ibadan Ileise Temeta Yo Trade American Nigeria Limited lo nse BNC capsule jade lati mo gangan ibi ti le ri BNC capsule aladugbo yin e pe 08103369434
8: Your Nescafe is not just a drink, it's your

0: ọjà lórí òkè. Ẹ tún lè pè nọ́mbà yìí 08108182422. Ẹ wá ra ṣọ́ọ̀pù ń tèmi dirí ọ̀tún Modern Market Shopping Complex ní Woroodu. Dájọ́ máa tata jèrè ńbẹ̀.
1: Mo tún ti dé bí mo ṣe ń dé o. Prince Taiwo Jọláyẹmí láti iléeṣẹ́ Golden Bridge Realty and Investment Limited tí a kọ ọjà ìgbàlódé tèmi dirí Ultra Modern Market. Àwọn èèyàn bèrè pé kí ló dé? Ẹ sọ lórí documentation. Ẹ sọ pé gbogbo ẹ ló pé. Ìdí tí gbogbo ẹ fi pé o mọ fẹ́ ṣàlàyé fún yín o. À ń pe kinní kan ní public private partnership. Tó fi jẹ́ wípé àwọn ilé kan wà tí ìjọba òrìdáde lọ dà wó. Àwọn ṣọ́ọ̀bù kan wà, àwọn shopping complex kan wà, àwọn ọjà kan wà tó jẹ́ pé ìjọba òrìṣẹ́ kíni n ò ní dá.

pẹ̀lú ìjọba ká lọ ṣe nǹkan tí ìṣojú lówó òun ló fi jẹ́ gbogbo àwọn document yẹn gbogbo ẹ̀ ló péye tá ń pè ní structural decay kò sí nǹkan tó ń jẹ bẹ́ẹ̀ tẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ọjà lénìí wọn á níjọba tuntun pátápátá

àwọn tó ń ta nǹkan rinṣẹ̀, àwọn tó ń ta aṣọ náà, aṣọ ìgbàlódé, kò sí nǹkan tó ń fẹ́ bẹ́ẹ̀ tí ò tiẹ̀ wá sí. Torí àwọn pé ní Ultra Modern Market, mo fẹ́ lọ sí ìlú òyìnbó náà ni àwọn ló fẹ́ bá mi ṣe tíkẹ́ẹ̀tì, gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Ẹ jẹ́ ká tara ṣàṣà ká máa bọ̀ ní tèmi dire Ultra Modern Market Shopping Complex tó wà ní Wema Bus Stop ní Iwo Road ní ìlú Ìbàdàn lẹ́gbẹ̀ẹ́ SDP. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ máa pè wá sí náà ni 08108182422 Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo pè fún yín yẹn, òun náà lè fi bá mi sọ̀rọ̀, tẹ lè fi sẹ́ndì WhatsApp láti aago mẹ́jọ àárọ̀ sí aago mẹ́fà àrọ̀lẹ́. Ẹni tó bá fẹ́ wá bá mi lọ́fíìsì, mo wà lọ́fíìsì. Ẹni tó bá fẹ́ pè náà, ẹ lè pè. Tẹ bá dẹ̀ fẹ́ drop WhatsApp message yẹn wà on. Tẹ bá send WhatsApp message, àdẹ̀ká, àdá yín lò. Ẹ ṣe mo dúpẹ́.

ọ̀rọ̀ ìwò nítorí pé ẹ̀yin gangan nìlú ẹ̀yin náà sì níjọba àwọn tí wá ń fira wọn pé nǹkan pé àwọn jẹ́ ìjọba wọn ò jẹ́ nǹkan kan bí ò bá sí ẹ̀yin àsìkò bòmí ìlú tó yìí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje tàbí adíje dupò kan tàbómi ọmọ wa báyìí wọn á lọ́bì wọn á lọ́kòkó àwọn tó ti wà ń bẹ̀ tẹ́lẹ̀ já bèrè pé kí wọ́n ṣe ń gbà wọ́n wà ń bẹ̀ tẹ́ ẹ bá wò ó láti ọdún tó kọjá àwọn ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ ní nǹkan bí 2023 ní 2024 jì ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù kan wáyé ní ìbàdàn bodija ọ̀pọ̀lọpọ̀ lè dérú àwọn kan bá ṣẹlẹ̀ rìn ọ̀pọ̀lọpọ̀ oṣù ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ ilẹ̀ lómi fi ń gbé ní ilé ìtura ọjọ́ wa lọ ọ̀nà jì gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀dẹ́lẹ́ Fáyọ̀ṣe ń ló wá pàkíyèsí wa sí àṣírí kan wípé ìjọba àpapọ̀ Nàìjíríà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 50 billion naira ìyẹn fún àwọn tó jẹ́ pé làásìgbò ìbúgbàmù yẹn ṣàkóbá fún ọ̀rọ̀ yìí di fanfa láàrin ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Mákindé mo rántí àwọn rìlíìsì tó jáde nígbà náà ìyẹn àtẹ̀jáde ìròyìn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ń wípé irọ́ o wọ́n kọ́ ní owó ò rí bẹ́ẹ̀ ìgbà tó yá wọ́n ní pé 30 bílíọ̀nù náírà ni ibi táwọn sì fi sí iná ló wá kódà wọ́n fi àtẹ̀jáde kan ta tó jẹ́ pé bákwàsù wọn ń ṣe rí tẹ́pọ̀lọpọ̀ tún béèrè pé bí èèyàn bá ní 30 bílíọ̀nù bì kan nílé ìfowópamọ́sí ọ̀yẹ́ kí ẹ̀ léwó kò kùn lẹ́yìn ẹ̀ òní Fáyọ̀ṣe tó sọ mí wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń gbìyànjú láti rọ Olúbàdàn lẹ̀ Ìbàdàn lóyè irọ́ ni òótọ́ ni ọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ tó bẹ̀rẹ̀ sí máa gbé wọ́n gbà bí ìgbà tí yẹn ń gba igba ọtí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ni pé kò sí ń tọ́jọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gbòóyè atúrin tó fara pẹ́ lórí bí wọ́n ṣe bíjọba ṣe pé àwọn fẹ́ gbé adélé àwọn kan lórí tí wọ́n sì pé àwọn tí wọ́n fẹ́ gbadé náà lọ kóòtù pé àwọn kan fún àràbí wọ́n kọ lẹ́tà síjọba pé kan fún àláàyè díẹ̀ àwọn ò tí ì ráyè ṣùgbọ́n tó yẹ pé tìpátìkòkù ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ṣe ayẹyẹ ìgbadé tàwí tí lálàlù akutukú sì hù lórí ẹ̀ ní ọjọ́ ajé yìí ìmí ètò ṣẹlẹ̀ alákòóso fún olúlu Nàìjíríà wíkẹ́ ó pé ìjọba àpapọ̀ ìyẹn ìṣàkóso Bọ́lá Tinubu ó fún ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 50 billion naira láti ṣe ìgbéga fún pápákọ̀ òfurufú ilé tí wọ́n fi sọ rí ọmọlúlúlú lọ́yọ̀ tí mẹ́ńbàdàn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ní pé irọ́ pátápátá ni kí ni ó lè mú wíkẹ́ ronú débi ọ̀rọ̀ 50 billion bí ò bá ní ẹ̀rí máa jẹ́ mi sùn lọ́wọ́ oríṣiríṣi àwọn nǹkan ló ti ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́ tó jẹ́ wípé àti di ó tọ́mú bẹ̀ a mọ́ ṣòro bẹ́ẹ̀ ló jẹ́ pé àwọn tó tiẹ̀ jẹ́ ìgbìmọ̀ tí ń ṣàkóso pẹ̀lú gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ bá pè wọ́n wípé a rí nǹkan tí ń lọ ń lo afẹ́kẹ́ ẹjẹ́ wa lórí ètò ká lè tàn mọ́lẹ̀ sí fáwọn èèyàn ibi kọ̀ nígbà tí èbó fi ẹnu ọkọ̀ tilẹ̀ ní bọ́ sí wọn ò ní dá yín lóhùn ìyẹn ní pọ̀ sí ní pọ̀ bá a ṣe ń kọ̀wé òun là ń fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ bẹ́ẹ̀ la

0: láàrin ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ta ni ń parọ́ fúnra wọn. Ibo ni Fáyọ̀ṣe ti ń rí àwọn ọ̀rọ̀ tó ń fi ìta tó ti sọ bíi mẹ́ta tó padà rí bẹ́ẹ̀ lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ń pé kò rí bẹ́ẹ̀. Èyí tí Wike sọ yìí ṣàròbájọ́ ni àbí ó kàn fẹ́ fi tàbùkù gómìnà Mákindé nítorí pé wọ́n fẹ́ díje dupò ààrẹ. Ọ̀rọ̀ sunukun rèé, gbogbo ọmọ Nàìjíríà ẹ jẹ́ àjọ fojú sunukun wò ó láàárọ̀ yìí. Ẹ jẹ́ àjọ yiri ẹ wò. Ṣé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lákùyàwọ́ lórí àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe láwùjọ? Nígbà tí wọ́n ṣe àgbéga fún pápá àṣeré Tadamasingba, tá a rí owó tí wọ́n fẹ́ fi ṣe, tá a sọ̀rọ̀ lórí ẹ̀ lórí rédíò, wọ́n wí pé pápá ìṣeré mẹ́wàá ọ̀tọ̀ọ̀tọ̀ ni là ń fẹ́ fowó náà ṣe ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Èmi ti wá délùú Ọ̀yọ́, èmi ò tíì rí gbèga kan tó bá pápá ìṣeré tiwọn ńbẹ. Ògbómọ̀ṣọ́, bóyá Ìbàràpá àbáwọn bẹ́ẹ̀ ṣe pé àwọn lọ síwájú lọ sẹ́yìn yìí ń pọ̀ jù lábẹ́ ìjọba tó ń bẹ lóde. Ẹ jẹ́ àjọ yiri ẹ wò, ẹ̀yin ará ìpínlẹ̀ Ọ̀yọ́, tẹ́ ń fẹ́ ìgbéga ìlú yìí, tẹ́ ń fẹ́ lọ síwájú ìpínlẹ̀ Ọ̀yọ́, nọ́mbà tẹ́ fi pé ò yàtọ̀: 091-237-08675 plus 234-814-249-1006 olẹ́fipè dá sí. Ẹ káàárọ̀ o, bí tẹ ti ń pè wá, ẹ kú ojú wa láyọ̀. Hello.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ kú ojú mọ́.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
1: Kò ní gbàjẹ́ fún àbọ̀ ọ̀rọ̀.
0: Àmì.
1: Ẹ màmá ṣe lágbára Ọlọ́run.
0: Àmì àtẹ̀yìn náà.
1: Làákàyè rẹ, Ọlọ́run ní ìjọ dọ́ba.
0: Àmì.
1: Ṣẹ́rí ìtẹ́ ẹgbẹ́ wá láàárọ̀ yìí, ó ní agbára. A dẹ̀ fẹ́ kí wọ́n tẹ ìmọ́lẹ̀ sí gẹ́gẹ́ bó ti sọ. Ṣẹ́rí gómìnà wa nípínlẹ̀ Ọ̀yọ́, kó dákun kó jẹ́ kí wọ́n máa mọ tí bá ń lọ, pàápàá jùlọ àwọn tí ó fi ṣe ọkọ̀ tí ń jẹ àwọn aṣojú rẹ̀ tí ẹ máa bá sọ̀rọ̀ yẹn. Wọ́n ìtẹ́ ẹgbẹ́ wá yẹn lóòótọ́ níjọ́ kínní àná tí Fáyọ̀ṣe sọ ohun tó sọ. Wọ́n dìnà ẹ̀ bá náà gbọ́ mẹ́tàlá tó gbé sẹ̀sẹ̀ ń gbọ́ pé irú ẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́. Tá ti kínní ni àti fifty ni àti thirty, ó ṣàtúmọ̀ mọ́ àpè owó yẹn náà sí iná àtúgbọ̀ nǹkan kan lórí ẹ̀ mi. Nkí UK sọ nígbà tí nǹkan dáa tí ẹ jọ ń wà pẹ̀lú ara wọn ni wọ́n ṣàjọ ṣe G5, wọ́n jọ mọ gbó kínní, wọ́n dẹ̀ jọ ṣe ìjọba náà tí wọ́n mọ̀ pé kínní ni. UK ò parọ́. Rí pé ọmọ tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn agbẹ́gbálẹ́gbẹ̀ẹ́ gómìnà wọn ò fún wa ní wọn ọ̀tọ̀ mọ́lẹ̀ sí. Ilé ẹ̀kọ́ tó ń dira ẹ̀ gbọ́ báyá ní ìsìn ẹ̀ gbọ́ pé kínní yẹn rí bẹ́ẹ̀. Yèmí fẹ́ gbà pé kò kí gọ́gbọ̀n kò jẹ́ ká mọ kí ń lọ. Fún ìyàwó àwa tá a wà ní ìsọ̀rọ̀ òṣèlú lélẹ́yìí àní àwọn ọmọ ìpínlẹ̀ kí wọ́n mọ̀ pé owó kí fẹ́dà náà ń patisipéètì ní nǹkan tàbí nǹkan. Pé náà ṣe kó dúró ọ̀rọ̀ kí wọ́n fẹ́ fòṣèlú ṣe. À ń gbé gbàgbàgbà òṣèlú yìí. Wọ́n bá ti kú wọ́n rọ̀ pé ó ṣe ara wọn léèṣẹ́ nígbà yá wọ́n tó lè fún tó wà ń bẹ̀ padà wọ́n lọ wọ́n ń bọ̀ ni. Ṣó kí wọ́n tàn mọ́lẹ̀ sí lóòótọ́. Mi náà gbà pé irú ìyẹn la fẹ́ kí gómìnà kò ṣe kó ṣàlàyé ẹ̀. Kò ní bàjẹ́ fún wa, òyà lọ́wọ́ gbàdúrà wá fọ́n lóde ìdí ọlá dẹ̀ ìjọba ti rà.
0: Ẹ ṣe gan tẹ́ ẹ pè wá tẹ́ bá wa dá sí.
2: Kò ní sún ibo ní rẹ yìí.
0: Àtẹ̀yìn náà.
2: Ìdẹ́ gbé jáde lé ní ọ̀rọ̀ ńlá ni. Nǹkan tèmi kan rí sí àárín yẹn ni pé tí agbọ́n bá ń ṣẹ́ tí èjì náà ń ṣẹ́ gẹ́gẹ́ báwọn Yorùbá kágbà má tọ̀nà nílẹ̀. Irú ọ̀rọ̀ tí Wike sọ, ó yẹ kí gọ́ọ̀mẹ̀ntì náà máa ní púrù owó tán bá fún state. Tí gọ́ọ̀mẹ̀ntì bá ti ní púrù fún owó tán fún state, state ò ní lè parọ́ pé àwọn fáwọn lówó.
0: À ń gbọ́ yín o. Hello.
2: Report láti òkè. Yes sir.
0: Mo ń gbọ́ yín báyìí.
2: Pé irú ọ̀rọ̀ yìí sì yìí ẹ tó rìpọ́ọ̀tì tó bá wá sí state ó ṣàníbi tó gbà wá.
0: Bẹ́ẹ̀ni.
2: ton ba ti fun wa ni proof lati oke pe a fun lu yin lowo bayi o report de jade iru eyin reporter si ni newspaper ati ri pe won fun won ni owo bayi ko si bi governor kan se fe paro pe won bo un lowo Tẹ́tí yé yín, ìkọ́ tẹ́mi kàn fẹ́ sọ lórí ẹ̀ because ọ̀rọ̀ tá a kàn sọ yìí, òṣèlú ni gbogbo ọkàn fi wá, àwa náà fi yà ẹ̀jẹ̀, àwa aráàlú náà fi yà ẹ̀jẹ̀, wọ́n fún wa lówó, wọ́n fún wa lówó, àárín gbogbo wọn ló jọ wà. Kọ́lọ̀ ń ṣàánú wa o.
0: Ẹ ṣe gan-an tẹ́ ẹ bá wa dá sí. Ẹ ló ẹ káàárọ̀ ń bẹ̀ o.
3: Ẹ ní ẹ káàárọ̀.
0: Ẹ kú ojúmọ́ orúkọ yín bó lẹ ti ń pè.
3: Ṣé rí gbogbo ọ̀rọ̀ tí wípé sọ yẹn òṣèlú ni?
0: Òṣèlú ni.
3: Bẹ́ẹ̀ni. Ok, tó bá tó bá tó jọ wọn bá fún gómìnà lówó. Àwọn ok, tí ó sọ ok kí wọ́n tù bẹ̀ nígbà bíi pẹ́ jáde. Àtẹ̀ǹdé owó yẹn gbà pẹ̀lẹ́ka náà. Ok, torí gómìnà, gómìnà ń gbìyànjú. Ní gbogbo àwọn ẹgbẹ́ àwọn àbájọ wọ̀ sí ni. Ọdún ọtún ti ti wà lọ́yẹ̀ yìí. Àsìkò akálà ni ọ̀nà ìlú lọ́wọ́ àwọn títí ní iná ẹ̀ǹbẹ̀ náà sì wọ́n ṣe ṣùgbọ́n bó ṣe léwu kó rí náà àwọn amúgbálẹ́gbẹ̀ ẹ̀rọ tẹ̀ ń pè ọ̀yẹ̀kẹ́mẹ́dá inú kan wá máa sọ ṣùgbọ́n rọ irọ́ ni wípé ń pa.
0: Irọ́ ni wípé ń pa. Ẹ ṣe gan tẹ bá wa dá sí. Hello.
4: Hello.
0: Ẹ kú ojúmọ́.
4: Ẹ kú àárọ̀.
0: Yes,
4: ẹ kú ojúmọ́ sáà bọ̀rọ̀ orúkọ mi ni Abdulhamid látàpátá.
0: Látàpátá ń bàdàn mú ń gbọ́ yín.
4: Bẹ́ẹ̀ni ẹ ìgbé lórí ètò yìí náà mo ti pè lọ́sẹ̀ tó lọ kódà yìí mọ̀ pẹ́ gbé ọ̀rọ̀ jáde tí mò ń bè lọ rí pé 30 billion àbí 50 billion bódìjà ṣé ó ti lọ báyìí náà ni. Bàbá kì í ṣe 30 billion nìkan o, ó kàn ní pa ètò máa ń gbàgbé ọ̀rọ̀ ní orílẹ̀-èdè tá a wà yìí. Àwọn oríṣiríṣi kéésì tó pọ̀ ní ẹsẹ̀ gómìnà wa. Ẹ wò bá tí wọ́n náà fẹ́ tún àwọn fẹ́ rinobéètì sẹkítẹ́rìàtì bí àbí 160 billion àbí nǹkan tó àbí ó ti gbàgbé fígọ̀ owó yẹn ó ṣàlè ní 100. Táwọn pé ẹ fẹ́ tún mi kọ abẹ́fẹ́ rinobéètì. Ó wá lọ báyẹn ẹ wo gbogbo ọ̀nà local government bó ṣe rí because mi ò mọ tí gómìnà wa yìí mọ tó gbéjẹ fáwọn èèyàn o. Èdè èmi ò sí ní ẹ tédì rẹ̀ múná tédì rẹ̀ bá mú gba ọ̀rọ̀ tó kù. Ẹ wá wo ọ̀yọ́ state ẹ wo gbogbo local government bó ṣe rí tẹ wo gbogbo ọ̀nà bó ṣe rí. Ó wà sọ pé gómìnà gbìyànjú gbogbo àwọn ọ̀nà tẹ ló ṣe àwọn ọ̀nà tí ìrànkan ò ṣe àwọn ọ̀nà ojú táyé ó wá lọ ha kúrò mẹ́ẹ̀ tó ń da ọ̀dà mí yẹn lórí. Táwọn ọ̀dà àwọn ọ̀nà àwọn nǹkan tó kóbi ṣe ọ̀nà local government gómìnà ló jáde pé tó sọ yayayaya pé òun ò gbàgbọ́ ní local government system. Ẹ dákun tí gómìnà bẹ́ẹ̀ tó bá wá lọ di ààrẹ ẹjọ́ kí wọ́n lára fẹ́ ó sọ pé àti state government gan apá ogun ọmọlẹ̀ ni ó jẹ́ gómìnà tó pé orúkọ tiwọn nìkan lọ́fẹ́ ká gbogbo ayé máa dá ṣé nìkan máa ń ní ayé ni. Kódà gómìnà wa èmi sọ kò yẹ ní gómìnà ká dépò president ẹ rí gbogbo àṣírí ẹ ẹ jẹ́ kí gan president ẹ jẹ́ kí wọ́n padà dé ẹ rí kí gbogbo ẹ súnmọ́ dáadáa ẹ rí gbogbo àwọn àṣírí nípasẹ̀ yìí Mákindé ẹ rí gbogbo oṣù tí ogun ẹ̀ síta kí ló dé àwọn ṣàbòsí ajúmọ̀ mi gan òṣè tó báyìí nígbà tí ọba yẹn fẹ́ kóhùn kó bá a fọhún kẹ nígbà tí ọba yẹn fẹ́ tí ìjọba yẹn lẹ́ẹ̀kejì wọn fẹ́ tẹnumọdò ẹ gbogbo ọba yẹn sanwó-ẹ̀lẹ́nu ẹ ó lọ fún wa kọ́sípítà ó lọ fún ẹwọ ohun tẹ́lẹ̀ tí wàá dánwò tẹ bá ń gba àwọn oríṣiríṣi pọ́pátì tẹ́ máa gbọ́ pé òun ló ní èèyàn òun ló ní gómìnà ló lélẹ̀ ajúmọ̀ gbogbo òṣè tó báyìí ká tó pariwo ká tó fi lé lọ alábòsí ni wá o kò dẹ̀ dá ọlọ́run bẹ lókè tó ṣe dájọ́.
0: Ẹ ṣe gan èyí tẹ́ ẹ sọ yẹn Ọ̀yọ́ state government gbà tí wọ́n rinovate government house yẹn owó tán fẹ́ fi rinovate ẹ̀ gbà yẹn N63.4 billion ni láti máàkì 50 years anniversary yìí. Ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọdún tó ti dá ìpínlẹ̀
3: Ọ̀yọ́. Bàbá ṣọwọ́ kékeré wà lówó yẹn níbo ni wọ́n ń lọ sí accountable wọn wà transparent wọn wà accountable to anybody ṣebí ó gbọ́ àwọn èèyàn wọn lẹ́ńpẹ́ tí wọ́n dáhùn yẹn kí ló dé àwa sọwọ́ di àwa ẹni bí wàá fẹ́ jọ bí ẹni lójú wa kò dá o àbòsí wọn làbẹ̀ ń ṣe àbòsí ó là ń ṣe.
0: Ẹ ṣe tẹ pé wá tẹ bá wa dá sí. Hello. Bàbá kò
5: yẹn sàn bọ́sẹ̀ ló ń sọ̀rọ̀ láti ìbàdàn.
0: Ní bọ́ǹbàdàn
5: ní ìwòròdì ìsàn.
0: Mo ń gbọ́ yín sì sábọ́sẹ̀.
5: Fẹ́ẹ́rì in the first place lórí ọ̀rọ̀ ti local government tí ẹni tó pè darí tán sọ òun lèmi fẹ́ nóòtù wípé ibi tí èmi ń gbé ní ìwòròdì ìjọba yìí first time wọn gangan not to continue pẹ̀lú project ti gọ́vnà Ajimobi tán filẹ̀ for over 2 years tọ́ràn ṣe parí. So ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ wọ́n dẹ̀ ṣe débi wípé bíríjì tó jẹ́ kó máa ń gbé àwọn èèyàn gan tó máa ń gbé mọ́tò kẹ̀kẹ́ nàpẹ̀ gbogbo ẹ̀mí kra to ma gbe awon eyan be gbogbo e patano ba wa dread kan se ibe yen to find dey bi won se dey bi ona so mi ko ja si waju be yen be la de mo ko iwo ona to lo so na ikuna won se baba wa so pe won se lati gbo tejo awon ni ko pinpoint bi ton se because government is continuing be de ni awon se se ti won de se dada e se pete
6: e se wa lati world te ba wa da si hello
7: abo ru bo labi
6: e ba denu e yo do didi
7: atemi ati ati gbogbo ani ba kan kanjo ko meta o si ni je mekore kale o
6: o ye ba mi da seto e papapa
7: eh baba lefa professor baba lola
6: ati kata ba lo professor ye se akawe gba ni abi eyin le funra yin
7: e ti o ja daruko wa na
6: eh ruko yi e da ko yin awon oye ti e ba pe ka gba
7: o ti ni professor baba lola ati kale so lati olosogun
6: okay
7: se ni gbe da won ye din so bo awon yoruba ni eh awani awara lu ni kasayo office ni odun tin bo ati ba la dibo ni e sia eh woni ke o ti de nkan ni o so bi ti e o ko to ko bo lo ro pe o ye gbogbo awito wu ye kene yi ko a ni die e je do lo ti bo na ah e je do lo ti bo na se e gbogbo na gbogbo e la na ri bi je lo yin ah se ti fun awon federal ti fun awon governor lo ti o pa mo won ni awon governor lo se je wo local government yi si se lo pe eh ti de ti governor se n bese le owo se ma ni government yi ti o je kan governor le local government yi se se won mo ko se won se federal mo pa mo won ni awon local government na se awon na so ma ara lu e wa ogbo na wa ona ona ara wa bi bayi e wa ogbo owo de baje gbo ya lo do ri ro se ki wa e baje gbo amuloko won pa ti won se lo mere re se I do the next year. I do the. I
6: do the. I do the. Sorry, time. Wah, John. Hello.
8: Abo, what you call Robi?
6: To bad day, where you do the.
8: Alafi afiri to.
6: Alafi afiri.
8: I'm about to go back to my city. I'm about to. Sherry, Ofin Nigeria. That about to say. You must be a German Nigeria, you. Hmm. I want to see one of the people that are really come out for new Ofin immunity. But no one should ever say. Then met off with Domeji Meji. And again, I took a long time for us there and one governor's book on you. One time on top. Top at the banner, you don't need any. Sat by Loma Lung, we set in your own phone as you want. I know I wish to buy one. If you don't look alone, me, okay, long. Top at the governor, governor, come away and win a room. That one and enjoy the bad job. And I have a free to.
6: I should take whatever that's a pretty job, Papo. Come on, you will pay one to Sheba pay Ijoba Leka Ijoba Papa Lodu Shetty Ijoba Queen Lenny. What's in Ilan? I mean, was in Queen Woo, was in law. It's your loss order, Joba Papa, it's your loss order, Joba Billion Law, it's your loss order, my Queen Lena, your law. So Ilan, ye in the Lofa, so you pay Ario Tuniwa say Queen Le Cocker. O loju bi tagbara re mo gege bi ofin na bo se la kale elo eku ojumo o eku ojumo
9: elo
6: e ka ro yes sir
9: aboro
6: mo gbo yin o
9: la so so mo nradi
6: to ba denu e yo
9: to ba denu abi se mi to ba ni abo mi sele sele
6: awon lu abi ami
9: gege bi o ti en so lo seri akoyawo o ma ja pupo
6: ibi te wa yen
9: seri awon lu
6: ti wa olodun wa labe ibi te wa eko mi seri yen wa
9: oro wike ko se tele e ri pe oyo se tin toro won de fe se igbo o ti sumo le nisin bombu la lo gbe sile nisin ba to fẹ ti scatter
6: eighty five ọsẹ sọ ṣaaju
9: ọjọ wo ni mo n bọ ọjọ wo federal government gbogbo ṣe n sanwó tọpa ọsẹ government owó wọn máa ń sọ wọn máa gbèsè pépà ǹjẹ ẹ tiẹ ẹgbẹ pípẹ ẹjẹ oníròyìn ǹjẹ ẹ ti kọ́ máa sọ sí ẹ rí pé wọn fún ọjọ tètè ní $50 billion tó kọ́ fún ẹ ti airport
6: àárín
9: ìbò òṣèlú ni. Sherry,
6: ìgbà tí
9: ẹlò
6: sà
9: ṣùgbọ́n tí ẹgbà ṣe nǹkan
6: ẹ̀ka
9: kí
6: wọn ẹlò sà
9: náà
6: ẹlò sà
9: mú bọ́ yín.
6: Nígbà tí wọ́n fi $30 billion náà ránṣẹ́ náà wà náà rí sínú pépà kankan ẹ̀tọ́ wa alẹ́ wádìí tiwa oníwèé ta lè kọ́ sí agbáfẹ́ má láyé báyìí
10: baba
11: le ma da wa no so
10: e je so kon fun eto eto ori kaluku wa ni sugbon e je kin so fun yin ipe lo se wo yen o so lati se e be se wa yi aboro mo bala gba pe pe ko lo so yin ko se tin se commissioner kon jo lo se eh bo se ri e do se ba se to ye ka ki won okay iru ojo temi si alaji abigani lati afata waya tebu mo wa ona wa ni sin lati waya yen mo ti se 10 kilometers no fe di se fun wa ni gbogbo dia wa ejo ti o ba nse ko o je ka yi mo ka ba so de ni buburu enere na e ka so to ba se faraye o se ru e wo a lo o ma ja o le te pa se to se ti se bi gba ta gbogbo ka lo ngu ko ti ko to tele se ti o to ja de ni se da ko ti wallahi wọ́n máa ní pàtẹ́sẹ̀ máa pa ọ̀tún wà bẹ́ẹ̀ ẹ̀lọ kọ́ sílẹ̀ ṣẹ́kítà ìgbẹ́ ẹ̀ yàn lọ́tẹ̀ tó bá fẹ́ pẹ́sẹ́sẹ́ lómìnà máa ń pa ọ̀tún wà bẹ́ẹ̀ máa ń dìbò wọ́n ti kọ́ kí wọ́n lè ṣe máa bọ́sẹ̀ nìkan lọ́wọ́ pápá black made in kìíní sọ ẹ̀jọ́ jẹ́ israel ẹni ò ní èrí rẹ ní ìdẹ̀jẹ́ ní owó ẹ̀ sọ ẹ tó bá wà ní pàṣíwájú
11: nítorí pé n tó kọjú sẹ́lẹ̀ pàmò ọkùnrin sẹ́lòmí bíi ìlú gángan ẹ̀lú
12: ẹ̀lú
11: ẹ̀kàrọ̀ o
12: adéhùnkẹ́ láti muslim
11: ń gbọ́ yín
12: bẹ́ẹ̀ lórí ti ọ̀rọ̀ wike ẹjọ́ ṣé mínísítà wike tí wọ́n jẹ́ bí aviation minister àbí wọ́n jẹ́ bí minister for information tí wọ́n sọ pé wọ́n fún ọ̀yọ́ state government ní owó àti pé tọ́lá fẹ́ fún ọ̀yọ́ state government owó gan ṣé àbíṣẹ́ ibi tó ń lọ ní airport yẹn kọ́ tó jáde tó àti pé ìbọn òṣèlú ni ọ̀rọ̀ yìí ṣé àwọn dá state ìjọ ìròyìn wọn yóò jáde tí wọ́n sọ fún pé wọ́n fáwọn ichi state government mi ní owó tó ṣe wá jẹ́ pé gọ́ọ̀mẹ̀ntì mákindé tó ìbò òṣèlú ni ẹ ṣe pé.
11: ẹ ṣe gan ẹyin wàá wò pé ẹrú kọ lórí igi aka ẹrú gọ̀gọ̀ lórí igi aka ṣé igi aka nìkan ni à ń bẹ ń gbó ni ẹ jẹ́ àjọ wò bẹ́ẹ̀ àwọn gómìnà tó ń bẹ ní nàìjíríà wọ́n mọ̀ pọ̀ odidi ìpínlẹ̀ tó jẹ́ mẹ́rìndínlógójì 36 states ńlá ni tí ìpínlẹ̀ kọ̀ọ̀kan sì ní àwọn gómìnà tí wọ́n ń bẹ̀ ó ṣe á jẹ́ pé bí wọ́n bá yẹ ìbò òṣèlú gómìnà àwọn mákindé nìkan òun ni ìbò òṣèlú ń lọ bá bẹ́ẹ̀ bá gbàgbé ńgbà tí ìjínigbé wáyé níjọba àbílẹ̀ oríire gómìnà mákindé pèdè wípé àwọn kéde pé àwọn fẹ́ ṣe ààrẹ kò tí ì ju bíi wákàtí 24 lọ tí ìjínigbé wáyé léyìí tá a bá farabalẹ̀ túmọ̀ ọ̀rọ̀ náà pé bóyá àwọn kan bóyá ìjọba òkè ni wọ́n díbọn ìjínigbé náà lẹ́yìn tí ọjọ́ sì rigbèrègbè tí wọ́n gba àwọn ọmọ ẹ̀ kúrò lákàtà àwọn ajínigbé ẹ torí pé gómìnà mákindé lòun ké ṣáájú àgbáyé láti tún wá ṣe ìwádìí lórí rẹ̀ lẹ́yìn tó jẹ́ pé ìjọba àpapọ̀ àwọn elétò ààbò nípínlẹ̀ ni o ẹ̀ta ti ráwọn àmọ̀tẹ́kùn àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ lóríṣiríṣi gbogbo wọn ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti gbà wọ́n lẹ̀ ẹ já wo kínní ṣé gómìnà mákindé ní ń fọ̀rọ̀ yìí ṣòṣèlú ni àbí ní ń fi ìpínlẹ̀ ọ̀yọ́ ṣòṣèlú àbí ìjọba òkè ni ló fẹ́ fi ìpínlẹ̀ ọ̀yọ́ ṣòṣèlú ẹ já jọ fojú sùn kò wò dáadáa ẹ̀lú ta ló ń bẹ lójú òpó ẹ káàárọ̀
13: àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́
11: ẹ ṣeun ẹ kojú mọ́
13: orúkọ tèmi ni ọgbẹni láti ara ìjọba kàwé ìṣe ìlùkù yẹmi ẹlọ́nìkan kọrin pé ẹyẹrù kọkọ tìjú ọkọ pé ìgbà àtẹnú ìjẹ nínú igbó gẹgẹ bẹyìn náà ti sọ kẹrí a ní ti ọwọ́ mímọ gómìnà wa ẹlẹ́jẹ̀ àtàrà wa jẹ bẹ́ẹ̀ nìkan ni nínú tàbí state government tó fi ajẹ́gbọ́n nìkan lẹ́yìn ìlú òṣèlú mọ́ níbi yorùbá ẹ rí i pé ńgbà tá a ti bìrì ọ̀yẹn àgbọ̀ nǹkan fáyọ̀dé ló jẹ́ àgbọ̀ fáyọ̀dé pè ní 50 billion so ńgbà tí sẹ́yìn mákindé rí i pé fáyọ̀dé parọ́ mọ́ àwọn wọ́n wá ní tá a ti bìrì ọ̀yẹn ẹ dákọ̀ ẹjọ́ sẹ́yìn gbọ́ sáwà gbọ̀ nǹkan kan eléyìí tó ń lọ inú ìsìn ọjọ́ ni ó dòótọ́ ọ̀rọ̀ yìí ìjẹ́ ọjọ́ kan ti rárá ọkọ yẹn kò lè jẹ́ dágbára ọkọ ó lè gbé ìsọwọ́ ẹgbẹ́ ẹ̀rọ a ní ìdí ìfọwọ́sowọ́pọ̀ wọn àwọn ẹgbẹ́ ìrìn lọ́gbọ́n bẹ̀rẹ̀ pọ̀ ní wọ́n bẹ̀rẹ̀ pé ìgbà wọn bẹ̀rẹ̀ sàwó iṣẹ́ wọn ni wọ́n gbọ́dọ̀ ṣe ní gbẹgbẹ́ ni iṣẹ́ gbà ni tó ọlọ́run ìjẹ́ bàjẹ́ pé ìjọba jẹ́ lórí ìgbéná.
11: Àmì ẹ ṣe tẹ pè wá tí ẹ bá wa dá sí i má gba ìpè lẹ́yìn tó láfi káàdì rẹ̀ ńlẹ̀ láàárọ̀ òní ṣọlá rẹ̀ ó ṣe ní jáwọ́ jasẹ̀ bí àwọn tí wọ́n sọ ń pè lé tó lọ o ẹ bá ti lọ síṣẹ́ ìrí ẹ ráwọn tí wọ́n sọ ń bẹ ẹ bá ṣe ń jáwọ́ òun náà ni wọ́n mọ̀ jasẹ̀ ti ń ṣe láàárọ̀ ẹni yẹn. Ẹ ṣe o tẹ́ǹgọ́ wa táago mẹ́wàá bá ti lò gérégé ẹ pàdé bá mi mọ́gàjì Kọ́lá olóòtú ọmọ àdábánìjà lórí ètò yín ètò wa ó ṣẹlẹ̀ nkẹjọ́ tèmi táyò yìí ládùn àbọ̀rọ̀ ló kọ́ mi ire o.
14: Lágbèlú 96.7

0: orí gbogbo ní mògùn tàwọn ìṣẹ̀ ló pọ̀.
1: ti ọ̀túnba kọ́lá olóòtú. ọmọ ẹni ìjàmbá ti pèrà rẹ̀ lọ́kùnrin.
0: mò ń jẹ́ tèje tẹ̀jọ́ mò ń jẹ́ gbẹ̀ndínlógún bíi kin ọ̀run mi là.
1: ọ̀la ọ̀jẹ̀ làmókò wọn gbọ́dọ̀ jẹ́ yá ẹ̀ẹ́gà.
0: mo ṣe ìyá oríkì mò ń gbọ́ o.

tí wọ́n bá ń korí kì í lé yín tára rí ọmọ ṣúgàn yìí torí rí ọmọ dìde ọ ṣe dna ara rí ọmọ ṣúgàn yìí torí rí ọmọ dìde padà lọ ṣe dna ó lè jẹ́ pé wọ́n ti gbọ́mọ ọba fọ́sùn dna natural alákọ̀ọ́kọ́ tó jẹ́ ti ìbílẹ̀ dna ó ní pé tí wọ́n bá ti ń kí ọ́ ó rí pé ń gbà wọ́n bá gbé alọ́ngbà kékeré.

0: kẹjọ.
1: Akọ́lá wọlé olóòtú ọmọ Àdábánijà.
0: Ọmọ olo.
1: Tí mò ń sọ nípa.
0: Ìṣẹ̀lẹ̀ kẹjọ.
1: Oríkì nílẹ̀ Yorùbá.
0: Ìṣẹ̀lẹ̀ tó múni gbọ́.
1: Tí bí DNA tó bá jẹ́ pé ìdílé yẹn gan ló ti wá.
0: Olo.
1: Orí tí wọ́n bá gbọ́ mi kì í lọ tí wọ́n bá gbé wa lọ́ngbà kékeré tá a bá ń sọkún.
0: Tó ti dé.
1: Tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní kí oríkì ilé wa ṣe àlétí.
0: Kẹjọ.
1: Ilẹ̀ ò wọ́n mọ ọ̀gbọ̀n gbàngàn ilé tí òru.
0: Kẹwa.
1: Mo mú gbàrọjà fetí kó láwálé.
0: Ẹlẹ́kẹjọ.
1: Ọmọ etí ń lo àlágbọn ni.
0: Ire ti dé.
1: Yọ mọ mí pókan pókan yọ mọ má mi.
0: Ìṣẹ̀lẹ̀.
1: Bá yá.
0: Wọlé.
1: Bẹ̀ni ó gbà sùn lọ.
0: Tude.
1: Kọ̀nfáàmù ọmọ ilé yẹn nìyẹn.
0: Àlejò wa tó ní tiwa.
1: Ọmọ pọ́tà tí wọ́n gbé wá láti ilẹ̀ Ibo.
0: Ẹjọ́.
1: Bí wọ́n bá kì í lórí kíkọ̀ bá jinlẹ̀ jù bẹ́ẹ̀.
0: Ẹsẹ̀.
1: Wẹ́ẹ̀wẹ́ẹ̀wẹ́ẹ̀ ni ọmọ sọ fún. Gbogbo ṣe pé ókè tí wọ́n kì í kò sínú ẹ̀jẹ̀ rẹ̀. Kìí ṣe bẹ̀ ló ti wá. Ọmọ pọ́tà. Ọmọ tí èso ọmọ lọ́dọ̀ lọ́n ṣùgbọ́n mo ń sọ̀rọ̀ nípa DNA. Ẹnìkankan ò kúkú lè dọ́mọ sí. Ó dà té dẹ́tà àwọn òyìnbó gan-an. Àwọn òyìnbó ti dá fátìrì bí wọ́n ti ń ṣe ọmọ ọ̀lẹ̀ nílùú Èbó.
0: Ọmọ ọlọ́.
1: Àwọn nǹkan ọkùnrin àti nǹkan obìnrin wọ́n gbàjọ.
0: Ẹjọ́ Akọ́lá wọlé.
1: Wọ́n ó sì dá.
0: Oòrùn ti dé.
1: Kele kele kele kele kele kele.
0: Ìrírí ńlá.
1: Ẹ másìnì tí ń bá wọn gbé oyún.
0: Ọmọ ni gbọ́.
1: Ó tó.
0: Ìlẹ̀ ìtàn ti dé lọ.
1: Igba mẹ́wàá.
0: Ìṣẹ̀lẹ̀ kẹjọ.
1: Tí wọ́n ṣe sójú kan.
0: Wá mú nọ́mbà yìí o. Ìṣẹ̀lẹ̀ kẹjọ.
1: Kọ̀mpútà ní mọ́nítọ̀ rẹ̀ bọ́mọ ń ṣe ń bí ṣe ń èyí tó bá sọ sí ìdì.
0: Ẹjọ́.
1: Ní àbá parí production wọn tán.
0: Ọmọ olóòtú.
1: Tí ọba yè wọ́n mọ̀.
0: Ìṣẹ̀lẹ̀ kẹjọ.
1: Tí ọba jọ máa bírun lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n tètè. Ẹ̀yà másìnì ọmọ sọ fún pé abirun leléyìí o abirun leléyìí. Wọ́n tètè yanjú ẹ̀ wọ́n tún mú mi. Tọ́ba yá gbogbo tí wọ́n máa ń táwọn ìlú kan sọ pé bọ́ ọba ṣe máréèjì tọ́ ọba lè bímọ mẹ́fà kọ́ máa gbowó oúnjẹ lọ́dọ̀ ìjọba. Gbogbo yín ò ní fẹ́ sí mọ́. Àwọn ìlú kéréje kéréje tí wọ́n ti ń wọ́ mọ́. Wọ́n ti ń bẹ̀bẹ̀ wípé ẹ lọ fẹ́yàwó ẹ lọ bímọ. Gẹ̀ẹ́nì ni wọ́n fi èsì ń bọ̀ ọba yá. Ìwà oríṣiríṣi ni ọwà wà láyé. Ká lè fọpọlọ àwọn òyìn òwe tẹni tó sunú ìyá rẹ̀ fóṣù mẹ́sàn-án tí ìyá rẹ̀ sì sọ kalẹ̀ tọmọyàn ìyá ẹ̀ méjèèjì ìyẹn ló lè gbọ́rọ̀ ọmọ ńkúbétọ̀ ọmọ inú mọ́ńsìnì mabóselèlé. Ọ̀rọ̀ àgbà mi fótè ní ibẹ̀ láàárọ̀ lùé. Orí yeye ní Mògùn ta ìṣẹ̀lópọ̀. Níbi táyàn ọba ti soríire ẹkún lèèyàn sun wọbẹ̀. Lágẹ́lú tí mo wà láàárọ̀ yìí. Bí gbogbo èèyàn ọba dúpẹ́ lórí lágẹ́lú èmi dúpẹ́ o. Lágẹ́lú bá mẹ̀ntẹ́ni standard mi kò jẹ́ ń jáwálẹ̀. Níjọ́ tí àwọn ọ̀tá tí wọ́n pinnu ogun ilé àtogun ọ̀tá tí wọ́n ṣe mítìnì lórí mi pé wọ́n já ń wálẹ̀. Ọpẹ́lọpẹ́ Lágẹ́lú tó bá mi hóòdì mi tí ò jẹ́ ń já. Níjọ́ mo wọ Lágẹ́lú ní bí àná yìí. Ní ilé gbàgbé Bràtúndé ibi tó bá wà lẹ́ni ibi ayọ̀ ni. Níjọ́ tá a fẹ́ wọ bí mo ní há. Mo sì kú nínú agbami òkun. Mo ní Bràtúndé mo sì ń lọ rè bọ́ sínú kànga. Bràtúndé wò mí ọba bu ẹkún. Mo wá rántí ọ̀rọ̀ kan tó sọ wípé tí sọ́jà bá ti bara jẹ́ wọn ó lù ú sí ogun. Bràtúndé ń sunkún. Omi ń jáde lójú mi, mo wá dẹ mọ́. Mo ní yóò sì dá o. Mo ní bí eégún lẹ́ni ká máa rọ́jú. Bó ṣe ń rẹ̀yàn ní rí ara ọ̀run kéèké. Nígbà mo sọ̀kalẹ̀, mo kọjú sí apá kan òkun ìlàjì ọ̀sà. Mo rántí ifá kan tí olúwo mi pè. Mo pe olútẹ́tẹ́rẹ́tẹ́ mo tẹ́ awo òde èdò. Olútẹ̀tẹ̀rẹ̀tẹ̀ mo tẹ̀ awo odò apànàdà. Kàkàká wọ́ tẹ́ awo amára apá kan òkun àrèlàjì ọ̀sà. Mo ní apá kan òkun mo dé ifá má jẹ́ kí n tẹ́lẹ̀ yí o. Apá kan ọ̀sà ni mo wà yìí. Ọ̀rí mi là má jẹ́ kí n tẹ́ nílẹ̀ yìí. Níjọ́ náà lọ́n wọ́n sílẹ̀kùn stúdíò fún mi. Ètò mi àkọ́kọ́ mo bá fọná lé. Wọ́n ò lè gbàgbé láéláé ni mo fi pé fakan akaramogbada akaramogbada akagadagba lo wonu epo pariwo aje moni aje o alaje oni tini temi ase owere o ma segi lowo owara o ma lapo la soro ogbegbe ko ogbegbe kan o gori iroko o pariwo aje tatata mo pe aje njana aje jemi ni teje tejo aje jemi ngbende logun bi ki orun mi la en babalawo aboru eni tan lori ile eyin onisegu aboye eni tan lori ile eyin afa to mo qurani to daju eni tan lori ile eyin woli agbaye mo dupe loyin eni tan lori ile mo ranti iya mi odunola iya woli agbaye abiamo bo ni ba se ri leni ti iya woli agbaye ba wa laye gbogbo nto ni asele ni nsele mo wa ninu eni ti station yi to na bobo treasure mi bi oba si ola na isu ibadelubo bo ni ba se ri ile te ti binu ko ki won wa lo re mu yan bebe nbe akaka kile oku ile oya asa ni mo fi juba awon agbalagba won ni eyin agbare oya joju agbare lo eyo wa we o tolorun la se o olorun lo da pada ke se eyan o ke sogbon anu mi o ke sagbara lagelu na ninu awon eyan ti mo ba lagelu njana ti won se daada pelu mi mo ba kola ladoke o se daada pelu mi won corporate pupo pupo mo ba gbe ga mo laani eyan buru afaja alu aseju baba ojo ko ri mi bi ani ti ba se competition ori mi bi star tutun tawon ojo gbe bi laruge o si corporate oba oga won lawo ni o se daada pelu mi gbogbo ti mo ba nfe ni won ba mi fe emi ti mo sunkun won bi ase mi na lọlọrun mo da lọla toto bayi kabiyesi olodumare mo dupe riri je mo dupe riri mu mo dupe eku baale oro bi osa oke ba gbe ni a ma kunle bo osa oke lagelu igbe mi lemi fi royin ibe lara awon ta ba nbi tin tabi elefe ti won o si lole leyin igba ti mo de olawale amzat aro re duo girigiri odimu koja owe fo olorun enikan o le lo fenikan olawale amzat leyin igba ti mo de aimoye moto tututu tora aimoye orire to se ko binu mi awon ti won mo yi nkan ti won pe ni content lori platform niyan ara won ti an gbe mu ise wa opapo na wa opapo e ba ki won o fi mu ki emi ti o le mu mara gan e ki mi tara wa bi en lere pe emi e meji na mo n wa lose yi de wa njoju mo won ba yin du aye yin understanding lo matter o ye ke yan understand daada ti won ba lo sign presenter ti yona lenu wa lati other station leni emi wa lara en ti o promote e pe e balagbaja pade nigba bayi ko di ogo mi lowo bi n ba ku onbi ti mo wa tele n o ni rogo ilo ejo mo de bi bi ojo mi loju ngba mo ese wa de bi ategun wa fe sin lopolo pe a oda kan mo ni bi gba won fi onu keji tele oda bi eja ti won fi sinu aquarium eja to ni action lowo ka wa muru eja be ka wa diju ka lo so sinu okun e wo bi o se we to e wo tun ti opa be gege ohun ni style ninu odun mewa ti e ba pe killer achievement lagelu ki won da ko mi wi pe kola olotu ikanu achievement wa ni ti e ba ni killer achievement lagelu e da ko gbe ga omo laani e ma pe ninu achievement wa ni kini lagelu se laarin odun mewa e ma so pe imoye eyan lo ti sori re true olawale ansat lori kaase e laaro imoye eyan to je pe ibe lo ti da petty business ile ti e ba ni kila achievement yin any lesson gba te se father christmas kola olotu fun omo kan ni 1 million won pin ebo fa won eyan njo na eni ti o ri nkan ja mo fun yan 1 million eyin so ti an gbin lo sohun lara awon omo ti mo bambe njo na to corporate pelu mi dele ejinle nu odun mewa ti lagelu lo o lo odun mesan atosun marun e ra npa tewo fun dele ejinle ti de tomo lowo lagelu ti produce awon star ti o lo nka nkan le ma ka lo re re re re ni n ba da ko enikan yo da bi eni pe n da ko elomi gbogbo n to ba gbo lori lagelu professional to the standard ni won gbogbo awon to n gbo lori lagelu awon to ti wo eto yan kan kan gbogbo won mo gbede fun talent won igi kan o le dagbo se baye se n gbo eto yi to lo wa to do lati an ba to fun mi lago mewa sago mejila lo wa to do tun lati an to fun mi be nigba ti won ba se be fose meji awon aye omo bere pe re lomi ni ebo to da radio le to ni kaniko mo wa lojo mejo mejo won ya were won ti gbe lori osun won ti ma pe oda ko gbe eyan mo gbe araalu iroyin oto eyan le ma karoyin lojojumo o oni ojo tana tana ojo toni o de afun orunmila orunmila o mo kede kede kere ile aye babalawo tin ko mi nfa professor ni ti ba mo joye ninu fa ijinle oro wa ninu fa soro soro to ba ni ti fa bo ko le soro la o ba ko fa egbe kan o ba je christian ju be lo so ba so jinle yoruba o in fact sorry to ba si ni jinle yoruba lo le se to ki won se dansa ki fun ti gbogbo e yo ni sababi to lo nlo fun mi ti mo fi dey aseyori po fun lagelu

0: Ọlọ́run dá ohun gbogbo fún ìlú àwa ìdá. You need fertility dé. Wọ́n ti kó wọ̀ látòkè òkun. Àwọn èròjà tó mú àlàáfíà bọ́ àgọ́ ara. Mára bọ̀ sípò mára jí gbégbé. You need fertility. Tọkùnrin wà tọbìnrin wà. Lóníwòrò capsule àtolómi. Ìwádìí ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣàgbékalẹ̀ rẹ̀. Àjọ NAFDAC kí lù ú lọ́ǹtẹ̀. FDA lamẹ́ríkà fọwọ́ sí. Ọ̀pọ̀ àwọn tó ti lo unique fertility. Lọ̀rọ̀ wọn ti já sọpẹ́ tí wọ́n ti kí wọn kú oríire. Website www.uniquefertility.org. Instagram unique fertility CEO. Facebook unique fertility app. TikTok unique fertility app. Olú iléeṣẹ́ unique fertility wà ní Jankata Junction after Kuola opposite Sofeco filling station Akara Express Oluyanli extension Ibadan 08067153744 09033556970 unique fertility lo wa si rẹrin ayo nigbẹyin
1: iya kuro kuwe o.
2: Bikanse kere ni kokoro to o mo le kole kan le akokan se lo so nile alabaun a je pe tedu mare ba ti o leyin to bere le dote to ku ko kan le bole ko le se wo ko rin gindin ile ise latun general roofing company loro kan ase ori ni le kikan akan lorule bo ba wa ninu olope to kole pari ile ise latun general roofing company ni o pe fun general roofing sheets classic bond milano shingles roman ati bebe lo ala won ti guarantee 70 odun 70 years wa lori won ata won ti guarantee 50 odun 50 years wa lori e to ba ti kan gisile ko si wahala ma bo iléeṣẹ́ latun general roofing company amọ́sá gbogbo èèyàn tó bá ti ṣe parvest ọmọ tí kagi sílẹ̀ ó sàn kẹ kọ́kọ́ kàn sí iléeṣẹ́ latun general roofing company kẹjọ sọ̀rọ̀ gerard iná àyíbá àmọ́ kí gan mọ́ba lọ rèé gbẹ kó tó di kíkan asani suit 18 and 19 pondex house behind glory tabernacle bódìjà ojú orin ìbàdàn telephone 08087973539 tàbí 08165734042 bó o ṣe ń kalẹ̀ kó lé pẹ̀lú òrùlé gerard ní latun ara lè lo.

0: se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni charity I Care Foundation anfani lagba leyi erongba ti won fi gbe kale ko munira dani 1000 naira pere lowo card ofe se layewo oju o reading glasses lo fe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to fe ma bi oro ku sinipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale charity I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anu gba lai si nira owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won nfa ni tete phone loju popo la fini o ma lo tara lo sayewo oju re ni number 94 opposite unity bank charity council building yana agbala bus stop ni to lowo din fowo sanu shopping complex iworo ibadan lojojuma ni o ago mesan aro sago merin role fun bere atalaye pe
1: 0701015255
0: oju lo bara oni dindo mo wa lagbari
2: agidun bi ore mi afiju dila to boye lati gba to ti bere se dila re yi adua kan pere mojo kino si ladu ohun ni pe ko lo mo ju su sorti
3: bi ti bo
2: idi ni pe dila re odiju moto meji pere lo tokunbo kan ati nigerian uc to gbe ka gele lori po feta yi iwo na wa wo bi to tin ta won egbe titi ki moto kan wa mo jabo ko so break nu bayi eh ola moji kon pada ara lowo re scrap ati pe duro na o se wo ti igbon pade lokso toni tan wa loluyo le nbadan ni bi ti gbogbo eyan tin ta moto ti won tin ra moto ibe ni gbogbo eyan gbe moto won lo ti won ti lo nta tan so bed office pelu ilana ntele to ba fe mo ku le lara aro lojo ko toko re ni di lokso to ko si n to buru nbe ke se wo nikan lo wa nbe ti won toko won pele to abo to fokan bale tude ko si ni jo soko re egbe titi ilewu bawo eyan se loko nbe ti won ta lorisirisi ton so bed office pelu ilana ntele ni loso to na ni moto ti won ta to je tutu ati tokunbo ti we re peperepere to fokan bale tin ti mo so yi o ba wa yi o daada de fo number won ko pe won 0816932 8487 le kan si 0816932 8487.
4: Oh no, my pen has stopped.
5: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
4: Oh, your favorite pen?
5: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
4: Wow, it flows smoothly.
5: And writes up to 3 kilometers. That's why I trust it.
6: This back to school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
7: So èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́ ẹ dúró ná jàre.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì kan, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ní ẹ ní 2026.
7: Ní tòótọ́.
9: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
7: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
10: Èwo ló tún jẹ́ CDK báyìí?
7: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
9: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
7: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
9: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Ẹ pè CDK sórí 0707-454-3005.
12: CDK san díẹ̀díẹ̀ gbé ìgbé ayé rọrùn.
13: Kàní ṣàánú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ní ẹlẹ́dàá rán sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sú tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́gbà yìí. Káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1466 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣí ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ̀nìyà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló mọ̀ wípé ìwọ gan-an lọ́kàn láti di mílíọ̀nìyà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládìlú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
3: guys, welcome to my channel. So today I'll be showing you how I make a milky bowl of golden morn.
14: Yay!
3: I like to have my golden morn in a bowl first, then pour some warm water. I just stare and watch it turn into milky, nutritious enjoyment.
14: But when did you add milk?
3: I'm using Golden Morn 3-in-1, so no need to add milk.
15: So delicious, mommy.
16: Golden Morn 3-in-1 comes with milk inside already. Get it for your family today. Golden Morn, make every day golden.

0: ìyá ni mo fi mú àlejò wa tìní wá sẹ́tì gbọ́ yín ẹ káàbọ̀ sórí ètò yìí o. Yes sir.
1: Ṣàlàfẹ́ àlẹwà.
0: Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Mo kí gbogbo àwọn yìí tájọ wà nínú studio mo kí bàbá mi Bọ́dà Jikọ́lá Olóòtú àgbáyé ọ̀dálẹ́.
0: Amí.
1: Ẹ ṣe ń lo platform yìí eléyìí lágbára díẹ̀ sà. Lágbára Ọlọ́run ẹ pè fún wa.
0: Amí.
1: Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Lágbélú 96.7 FM mo gbọ́ ẹ̀yin olólùfẹ́ iléeṣẹ́ Addis Multipurpose Ventures ẹ̀yin olólùfẹ́ Dayo Distinct Aláwàdà tẹ bá ti gbọ́ ohùn mi lórí ètò yìí ẹ ti mọ nǹkan tí mo gbé wá.
0: Bẹ́ẹ̀ni.
1: Iléeṣẹ́ Addis Multipurpose Ventures tán fìgbà gbogbo wá jíjẹ mímu ìrọ̀rùn fún gbogbo èèyàn àwọn náà tún gbé mi wá sórí ètò yìí gẹ́gẹ́ bí ṣe wà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run tán láàmì láaka àtàwọn tí ayé gbọ́ táyé mọ̀ òun náà ni mo tún fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ yìí. Nítorí wípé níléeṣẹ́ Addis Multipurpose Ventures à ń ṣe àwọn food items. Oríṣiríṣi bó ṣe rice.
0: Wà.
1: Sẹ̀mó gàrí ó ní olẹ́wò yìí tẹ́ bá wọ́n láǹfààní àti máa wò mí lórí kámẹ́rà olẹ́wò yẹn rice lélè rice tí mò ń gbé wá láti odidi kọ́tà kan tá a ti bẹ̀rẹ̀ program yìí pẹ̀lú bàbá wa Mọ́gà Jikọ́lá Olóòtú ẹ rí pé kò sí kòkòrò kankan mbẹ̀ mi ì change ẹ o ìyẹn tó wà nù mọ́tò tí mò ń gbé wọlé tí mò ń gbé jáde òun náà ló wà mbẹ̀ ìdọ̀tí kankan ò sí mbẹ̀ nígbà tí màá kọ́kọ́ máa polówó iléeṣẹ́ yìí ẹ̀wà yìí ó wà lára tá a kọ́kọ́ gbé fún bàbá Mọ́gà Jikọ́lá Olóòtú àtàwọn ìránṣẹ́ Ọlọ́run pé ká kọ́kọ́ lọ ṣẹ̀rí ọ̀rọ̀ kó tó di pé wọ́n dòwò pọ̀ pẹ̀lú iléeṣẹ́ wa láti ìgbà tí gbogbo wọn dẹ̀ ti ń dòwò pọ̀ pẹ̀lú wa kò sí wàhálà kankan ó ní plantain chips ni ó wà lẹ́jẹ̀wọ̀n lẹ́jẹ̀wọ̀n nílá wà kékeré wà bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí ó ní kúlíkúlí rè inú kela package ẹ̀ sí báyìí size kan lélè size bí ìtúlélè kò wá tán síbẹ̀ can wà àwọn gàrí tá a ti package papọ̀ tó jẹ́ 4-in-1 milk wà ń bẹ̀ gàrí wà ń bẹ̀ ẹ̀pà wà ń bẹ̀
0: lójúkọ
1: ṣúgà wà ń bẹ̀ inú can la ṣe sí now ẹyin tí ó bá ti jẹ́ pé ẹ ti ń darapọ̀ mọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ ẹ ti ń lọ wọ àwọn page iléeṣẹ́ Addis Multipurpose Ventures ẹ ti mọ̀ pé n tá a gbé dání ó lágbára díẹ̀ sà.
0: Bàbá o ẹ jẹ́ láǹfààní àti béèrè béèrè lọ́wọ́ yín torí pé fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń láǹfààní àti darapọ̀ pẹ̀lú wa tí wọ́n ń gbọ́ ìpolówó yín fún ìgbà àkọ́kọ́ torí pé òdu ni yín lórí ètò ẹ̀ ṣàìmọ̀ fólókù àwọn oríṣiríṣi iléeṣẹ́ ilé ìjọsìn wọ́n dẹ̀ ti bá yín do òpó ṣùgbọ́n lẹ́bẹ̀lì tí mò ń wò lára àwọn tẹ́ kó wá yìí tá a bá rí àwọn èèyàn torí pé ẹ rí pé entertainment time la wà báyìí ayẹyẹ òpin ọdún àwọn tó fẹ́ sọjọ́ ìbí tó fẹ́ ṣe final burial tí wọ́n fẹ́ soríṣiríṣi ayẹyẹ ṣé àǹfààní wà tó jẹ́ pé ẹ lẹ lẹ́bẹ̀lì wọn mọ́ gbogbo tẹ́ fẹ́ tí wọ́n máa hà lójú àgbo.
1: Ṣẹ̀rí níléeṣẹ́ Addis Multipurpose Ventures àwọn nǹkan kan wà tó lágbára díẹ̀ tó ṣe wípé
0: ẹ sá wo
1: táwa bá ṣe customize corporate one làwa ń ṣe reason ni pé àwọn customizing kan wà tó yẹ pé ta bá ṣe customize láti abroad ìmí wà tó jẹ́ pé bí owó èèyàn bá ṣe tó la ṣe máa ṣe
0: ìwọ̀n ikúdẹ̀ wọn ìtẹ́
1: bẹ́ẹ̀ni branding yẹn ti máa wá láti ọ̀dọ̀ àwọn tó ń bá wa ṣe ní factory láti abroad
0: ok
1: so tó jẹ́ wípé orúkọ ẹni àti fọ́tò ẹni tá a bá fẹ́ gbé sára nǹkan tá a fẹ́ pín tó jẹ́ food item
0: ẹ tún lè ẹ fi àwòrán ẹni yẹn sára ẹ
1: picture wọn máa wà ń bẹ̀ gbogbo àwọn bàbá ọlọ́run òjijì bàbá ṣe bí ọba bàbá taiwo òjò bàbá sam òjò gbogbo àwọn ìránṣẹ́ ọlọ́run ńláńlá tí mo darúkọ yìí iléeṣẹ́ wa ló ń supply àwọn nǹkan tí wọ́n pín fáwọn
0: èèyàn. Ìyá Esther Ajayi náà ìpàdé wọn ń bọ̀ láìpẹ́ wọn lọ́dọ̀ yín ni wọ́n bùkù sí.
1: Torí Dr. Lánrẹ Tẹríba torí ṣe ọjọ́ Monday tó ń bọ̀ yìí ni àjọ̀dún orí òkè Sioni ní ṣara rẹ̀
0: mo ti ń rí wọn ti ń post ẹ̀.
1: Gbogbo àwọn food items ẹ máa fáwọn èèyàn ńbẹ̀ iléeṣẹ́ wa ni iléeṣẹ́ Addis Multipurpose Ventures ni so ó la fi àkókò yìí sọ fún èyí tẹ́ ẹ jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ẹ̀yin olóṣèlú tẹ fẹ́ múnú àwọn èèyàn dùn àwọn olóṣèlú kan wà tán ti ń darapọ̀ mọ́ iléeṣẹ́ wa láti bíi 10 years ago tó dẹ̀ jẹ́ wípé wọn kì í fẹ́ ká dárúkọ àwọn àwa tún máa sọ fún wọn wípé tí yìí ṣe yàtọ̀ báyìí ẹ jẹ́ ká fi picture yẹn ẹ jẹ́ káwọn èèyàn mọ̀ nǹkan tẹ́yìn náà tẹ́yìn ṣe because àwọn society ta wà ọ̀pọ̀lọpọ̀ ló ẹlòmíì ò ní memory nǹkan dáadáa tẹ́ ẹ bá ti ṣe ẹ jẹ́ kí wọ́n mọ̀ nǹkan tẹ́yìn ṣe
0: fáwọn èèyàn kí wọ́n mọ̀ pẹ́yìn lẹ ṣe
1: ẹ jẹ́ ká nígbà tó yá ẹlòmíì àsọ pé ká fi picture àwọn sí ẹlòmíì àní ká máa fi picture ìgbà tí wọ́n dẹ̀ rí disappointment wọ́n rí ìjákulẹ̀ láti ìgbà tán tí ń bá wa dòwò pọ̀ làwọn náà ṣe ní opportunity láti jẹ́ wípé wọ́n á tún tẹ̀síwájú ṣé wàá rí offer tó ń lọ lọ́wọ́ láti iléeṣẹ́ Addis Multipurpose Ventures
0: àwọn àǹfààní tí wọ́n lè jẹ́ níléeṣẹ́ yìí
1: òun náà ni wípé a referral must laugh
0: ẹ bá ń tu ní yorùbá
1: awon ta wa nbi ta ba mu client wa ni se bo se trailer kan
0: okay
1: ni en ta mu wa lo fe ra lati le ise Addis multi purpose o ti ni 5% iye te ni e ba
0: so o na gba owo pe oku
1: se o na gba inu eni e na gba
0: ehn
1: so emi gan ti mo je ambassador ti ba mu yan lo ma tu gbowo ka le ba mo ibi ti kini ye rorun si to ba ti bo se wa mo pastor re so fun pastor lo fun pastor re lai de
0: ajodun ti nbo ninu ijo wa
1: yi e je ka pin kan fawo eyan
0: ipade alasala tu ti nbo ninu
1: ehn sugbo ile ise ti o le fowo eso ya ko je ile ise Addis multi purpose ventures to ba ti so 70% ninu owo nte fe ra definitely oja yin are ready ijo te ba de ti fe wa ko eluke so 30% owo yi to ku lese kese ni won lo gba 5% gbogbo to ta ra lodo wa ko si pe o ese n dare laamu so o ye ti wa be eyin te ba de je fe te ba fe je alagbata awon oja wa ta nta
0: okay
1: ile ise Addis multi purpose ventures
0: pelu be se n pese oja lopo yanturu anfani tun wa fun
1: eyan lati warehouse te yin lo fe te fe ko oja si demand awon eyan lagba apa bi te yin lo wa agbodo mo bo se to
0: bo se to
1: e fe do opo pelu wa ni eyin lo le owo te kokko gbe le ki se pe a kan wa e kan gba shop kan a kan ko oja si be bo gba dojo keje e lawon alokolo kigbe
0: won ti wa mu wo keke wa mu gba oja won ton lo ma sa ye be
1: o se to awon eyan pe gan ande lowo ta wa ki se pa ki se pa need o sise awon tan wa pelu awon wa active gan won sise awon tan load sinu trailer awon tan load sinu truck awon ti won produce awon tan je pe won sile onikaluku won won wa be
0: e ti ni won ni ani to ati ani
1: so eh referral must love 5% legba te ba wa fe seri gbogbo ta nse to ti le ise Addis multi purpose ventures jade to pa package ta ri bag ta ta fa won eyan tan ko lo party e bo sori social media platforms wa awon platforms wa to je ti Addis te ba ti ko ade tan e fi e sise yen e wa ko Addis multi purpose ventures
0: Addis multi purpose ventures
1: e ri gbogbo kan to jomo ti le ise wa to je pe a nse e ti ma ra won e ra won ja la la
0: iroyin ota foju ba abere to lokun di ni awa mo nka to gbe yin wa tori eto yi
1: fun die yi
0: e la han wa
1: ile ise Addis multi purpose ventures eko gangan lo ti gbina ya
0: okay
1: okera ogba Lagos bakan na ni Ibadan bi ibi tan pe ni Bioku Kwari ibi tan pe ni Bioku Kwari iyana agbala akoko ibele te ba wa fe do wo po pelu wa awon telephone numbers te ma pe o lele 091 hello
0: 081 081
1: eje pele te o ma tete gbe eje ki pe fun yin
0: okay
1: 091 23 55 67 14
0: egbo
1: number yin dada 091 23 55 67 14 tabi 091 29 03 79 74 091 29 03 79 74 tabi bi ti mo je asoju le ise won dayo distinct alawada e le pe bi sorry 080 69 68 15 62 080 69 68 15 62 lati le ise Addis multi purpose ventures lati so fun yi wipe jije mimu yi ko ni nira o
0: amen
1: edopo pelu le ise wa e si mo gbo eto ti baba mi kola olotu ti won se e ma gbo lore kore e seun
0: to ba ti na di doctor bo ti je le gbo yen to ba ti taja sometimes e tete mo pe oro ibanisoro yen Addis

kẹjọ leto eto ni o sele nkẹjọ rọpo star yin na ni oluwo mi akin rọpo loruko ti mo nje o ja so pe yin na ni gẹgẹ bi mo se ba bo lori eto fun teni oju o ba ron bi okun bi okun ki ron bi de bi de ojo kan mo lo baba ba mi o gaji akola wole olotu omo adabanija o meni ijoba ti pire lokunrin oni baba oni mi o ma ti mo ri ode mc gba won lo lohun o se n to da fun o o ti lo se party mc the friday saturday sunday ti an fun mi ni 2000 won so pe god bless you ri Igboya mama wa bi bo ki mo mu phone number e da ku e jo mu wa ba yin mo fe ba yin smc iyo ya won ti e fun mi audience mo igboya mi o ti e pe won mo won pe number number ti n ba ti ri lori awon billboard tabi poster tan fe fi se program ni bi nawo kan baba pe won e da ku e jo mo fe wa ri yin mo fe ke gbadura fun mi wa je pastor ni na n ba dodo won any broadcaster ni mi mo fe ke gbe smc fun mi ni wọ́n láwọn ti láwọn táwọn ń lò bí n bá lè ṣe lọ́fẹ̀ẹ́ ẹ mo débi tí n ò fẹ́ dé kí n tó débi tí mò ń lọ báyìí àná mi ti dájò nílọ mo sì mọ̀ pé ọ̀la mi máa dájò nílọ ìyẹn mo fi máa ń sọ pé ìbà tó tó ń tu atófọ́ra tì bí òkè ọlọ́run bá tó jókòó ọlọ́run tó fa ayé sàpótì ìtìsẹ́ rẹ̀ ìtawúra rẹ̀ mímọ́ ni àyíká rẹ̀ mímọ́ ni àwọn oúnjẹ mímọ́ ń ṣe mímọ́ mímọ́ ti olú ọlọ́run elédùmarè ìbùkún ni fún inú tí mo gbà wá sáyé ìbùkún ni fún oúnjẹ ọmọ tí mo mú dàgbà ọpẹ́ pàtàkì lọ́wọ́ mọ́gàjì akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà bàbá mo ṣe bá o panuda láàárọ̀ kọ́ panuda láràdá léjìdá láàárọ̀ bẹ́nílé olúmakin mẹ́ga 99 mọ́ gbọ́ mi dáadáa àrò ọjọ́ musolókun ọjọ́ ti débi àná orun lọ sí ibi àti wọ̀ wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́ ẹ gbọ́ ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́ gbì kan lẹ́nu mi ní dédé àsìkò yé ẹ̀bùjẹ ẹ̀bùmú ẹ̀bùwẹ̀ ewọ́lẹ̀ tí ìgbọ́ rí ṣùgbọ́n lọ́wọ́ ọba ló gbé wa kalẹ̀ fún sáàyè ẹ̀hẹ́n.

ọkùnrin ọlọ́kadà yẹn ló ń sọ fún wọn pé ẹ ló sà ẹ kú sẹ́sà ẹ dákun àwa ní ìrìnrìn òru ìyàwó ọ̀rẹ́ mi òun ló bí tẹ ó ti ń rọbí báyìí bẹ́ẹ̀ náà lobìnrin náà sọ pé ẹjọ́ sà ẹ dákun ẹjọ́ sà ẹ mo ti wà nílé ọkọ tipẹ́ ó lọ sẹ̀sẹ̀ sí eléyìí ni ibi wọn ti se ètùtù fún mi ni mo ń lọ.

agbofinrin fa ke kori wipe dandan o oun gbodo ri nti nbe nu gba toko yawo gbe dani be loko yawo mi sa gbagbe wipe baba lawo so pe o gbodo soro to ba soro o lewo asayin wa asayin bo ọkùnrin agbófinró yìí ló bá fagidi wọ ọkọ ìyàwó sọ̀kalẹ̀ lórí mansion tí wọ́n ń gùn lọ. Igba tí ọkọ ìyàwó gbé dání ló bá sí ó bọ́lẹ̀. Ló bá fa ọkọ ìyàwó lásọ pé you are under arrest. Ìyàwó ń bẹ̀bẹ̀ ó ń bẹ̀bẹ̀. Ọkọ ìyàwó padà ó sọ̀rọ̀ o ó ní. O si jẹ nsọrọ ani yawo mi ni in lo fi sogun owo in fi se ritual bo ti ni a mo soro agbofinro yi sese wa so pe ehn e ma lo won dodo baba lawo eni e wa koro o le baya ogbon seju koja o ya karabirin yi o ti bi ko bi wakati kan koja baba lawo ni ọkọ ìyàwó ara ń fún mi o. Àárọ̀ ara ń sọ mí ṣàkíyèsí pé o sọ̀rọ̀ lójú ọ̀nà. Ọ̀rẹ́ rẹ lọ́kadà ń sọ pé ẹjẹ́ yà tètè jẹ́wọ́ ẹjẹ́ yà tètè jẹ́wọ́. Bí bàbá ó tètè wé tutù. Ọkọ ìyàwó ní agbófinró tó a pàdé lójú ọ̀nà ni. Ẹ̀yin kọ́ yìí bí. Arábìnrin yìí bí o ṣùgbọ́n òkú ọmọ ló padà bí. Ẹni pàdé alákòóbá níbi tẹ̀ tí ń láǹfààní àti máa gbọ́ mi. Wọ́n ò lè sọ fún arábìnrin yìí wọ́n wá mọ́tò wọ́n gbé lọ sílé ìwòsàn. Ọ̀gá nọ́ọ̀sì tó jágbàlagbà ló bóbìnrin sọ̀rọ̀ ń jọ́ kejì wípé ọlọ́run ó ṣe èyí tó dáa o. Ṣùgbọ́n nígbà tí ó fi pé ọdún kan lẹ́yìn ìgbà náà ọlọ́run ṣe èyí tó dáa fún arábìnrin yìí. Agbóhùn ìyá agbóhùn tọmọ agbọ́ ti bàbá ọmọ ẹ̀yin kọ́ yìí bí.

ó ní ìyá ọmọ bá lòun fẹ́ gbọ́ròyìn aago mẹ́jọ. Ẹ tẹ́tí gbọ́ ìkéde pàtàkì ọ̀gá agbófinró tó wà níbi báyìí tó dọ́gà pátápátá. Ìṣẹ̀lẹ̀ kàyéfì mọ̀ ṣẹlẹ̀ nínú ilé rẹ̀. Àwọn ọmọ rẹ̀ mẹ́ta tó bí tí wọ́n wà ní Iron Sushun. Wọ́n ń wo fíìmù lálẹ́ ọjọ́ náà. Wọ́n tan jẹnẹrétọ̀. Ṣùgbọ́n wọ́n ti sùn lọ fanfan. Èéfín jẹnẹrétọ̀ sì pa àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Bàbá wọn lọ sí night duty bí ṣe máa ń lọ. Ìyá wọn náà rìnrìn àjò. Nígbà tí ó padà délé. Ó ti bá àwọn ọmọ rẹ̀ tí èéfín jẹnẹrétọ̀ tó ti pa wọ́n ló bá káwọ́ lérí. Ǹjẹ́ ẹ jámọ̀ wípé bó náà ṣe gbé poison jẹ nìyẹn pé bo ni kóhun ó ti bẹ̀rẹ̀. Arábìnrin yìí wá pe ọkọ ẹ̀ pé èpè tó ń ṣẹ́ lọ́jọ́ sí. Torí pé ńgbà tí ìyá náà ti sọ fún wípé Ọlọ́run ó ṣe ń tó dáa o, ó wá ṣépè fún agbófinró yẹn pé láṣẹ Èdùmàrè kò ní láàrú lé tí ó fi jáde láyé, ìbànújẹ́ ni ó fi parí ayé ẹ̀. Àṣegbẹ́ kan ò sí o, àṣepamọ́ ló wà. Ẹ̀yin dájúdájú ayé ẹ rọra o, torí wípé bálọ àbọ̀ ń padà bọ̀. Ètò sẹ́lẹ̀ńkẹ́jọ ó sì ń tẹ̀ síwájú. Ọlájí bámbàn ẹ láǹfààní àti igbóhùn rẹ̀ yóò máa wakọ̀ ètò ń tẹ̀ síwájú. Rockstar lórúkọ mi, ẹ kú ìkàlẹ̀.

0: irresistible aroma and rich taste of Nescafe.
1: Make my world my way, yeah.
0: Nescafe, make your world.
2: Oh no, my pen has stopped.
3: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
2: Oh, your favorite pen?
3: Yes, last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
2: Wow, it flows smoothly.
3: And writes up to 3 kilometers. That's why I trust it.
4: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
5: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà ni ìgbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gùn làkú ègbé ìfúnpá gíga ẹ̀yọ́ àṣejù àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí lórí iṣẹ́ inú ilé. Àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀yìn ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rìrì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
7: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
8: It's about to go down.
9: Wait!
10: Aww. My love, what did happen?
9: Before I marry you, the TV where you promise, the fridge inco, where you
10: dey?
9: Washing machine inco, will you be using my hands to wash clothes in 2026?
10: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? Are you CD care? CD care?

0: e kaabo pada ni bi ta ti lo se polowo oja omo bolaji alade mo de bi dede ba laja enle ten togoro aja iba mo koko enle ten ti koko amo ibalu kere je gbe e gbodo koju sira yin ibalu bembe to soji lady leso igbaru alamode ajingidi ogun oropo oja ti fes e ko mo bija osi ma fele wa oma buni buni koloro odo baba gbo kini ti baba ntoloro osun alalade ke se ti ja ke se ti binu bi wo se kimi le baba to bi mi lomo na o se gba te tu loje omo oko meji omo ile agidi loje omo omo kure nbada iba magaji akolawole olooto omo adaba nija omo eni ijoba ti pere lokun omo sasa loje ile omo wa mu mi eti mo bi meye lodo lo n pe tu omo gbon sasara olubi ela ni mo ko won ogbodo jeye ga omo loro ni won pun odo fodo oro na fo won odo fodo oro gaga ni won podo lo n pe tu ni ye metu ni le yin iba magaji baba mi nbe nilu ebo won lo daula nbe
1: lemi yo yes ati gbola bari
0: won ni ka mule dani rock star e ku won lataro en ti mo gbo mu lenu re nu
1: ayin de ogun
0: ga mi ti mo gbo mu lenu e o se mu mu tele mi gbo mu lenu e lodo magaji selenkejo loni eyin na ti ma ri pon selenkejo were were won gbodo mo selenkejo omo teya ba bi eya ni jo eyan gbodo bi mo nisu agutan ko ko wa jo won nisu ewure lai lai fa abada ko gbodo ri be
1: we se nbo la tori ki pelu ase alawura
0: ewo awon ni gbowo po lopolopo gbogbo e gbogbo e
1: oyin le ma abimo
0: e ila bi kora wa logbo loso oni
1: iya pe lomo e
0: sidike mo wole mo nbo
1: e ma di were
0: kini ta bi kora wa logbo loso toni e ri wipe te ba woju ago o tin lo ku osan bo
1: lojo tomo
0: ojo tin re bi ana orun re bi ati wo were were
1: pohun re ile aye
0: gbogbo wo ton gbo mi luwuro oni
1: to ba ti denu iya
0: gbogbo wo ton gbo mi kaakiri agba nla aye ja lanfa ni lati gbera wa debe
1: o ma ro du gogo
0: wo wo lo gbo mi lowo lowo loni so dara re mo so mo ra re
1: loro ni se o
0: iru eyan wo ni o
1: ni gbe to nje e gbadun e
0: elomi o ma so wi pe iru eyan wo ni o bi ti bo en se be mi ni bolaji bam bam en se bo mo yan kuru mi ti mo ga se be mi ni gba iru mi lawo ese bo ko mi le ni bayi bayi
1: abi mo ri
0: ese bibi ni won ti bi mi lomo mi ni sami ti mo ga bi opa
1: asire ure to bi mo me fari
0: e ko ko mo legelege
1: to bi mo me jo
0: e ti mo so konu
1: o fura me eni bo
0: e ti mo so gangan ni wipe idaba dakaluku oba mi alawuro bi dakaluku pelu awon nkan kokan ni hello mi tori pe omora re lo je ma jewo re lowo lowo hello mi senti oyo se o si senti oyo se tori pe odara re mo ni
1: awon lo ma ko ki je ku ewo mo
0: hello mi iyawo ni iyawo lo gbe kale
1: won so pa o le bi
0: hello hello mi obi ti oyo ma ba lajosepo ni nbara ni ba lajosepo
1: unu wa ma da ma
0: tori nkan kan ko tori pe ko dara re mo ni
1: wa ma le mu
0: hello mi wa to je wi pe onje ti oyo je ni nje
1: o ya si
0: wa wo lo nje nje ti oyo je lasiko yi
1: won gba pe ko
0: lo ti mo so niyan pelu di dara ni ma
1: o ti se un
0: ta ba mo ru eyan to je o mo ru aso to gbodo wo o mo ru aso to ba kadara re mo oba mo ru eyan to je o mo ru onje to gbodo je o mo gba to gbodo je
1: isigiru ayinde
0: o mo pe awon sori kan wa won so fun wa wi pe o gbodo de bi eja aro jije
1: eyin mi ka bari won da
0: bo ba tin je eja aro awon kan kokan ma change fun ninu igbesi aye e
1: ẹni tẹ́rẹ́ yẹ di òpe
0: kò. Nínú kọ́ máa àfẹ́tì láìwẹ̀.
1: Bẹ́ẹ̀ni ọdún wọn lọ́hùn àìdẹ́.
0: Kọ́ máa jẹ́ kí n tún lé ọ́dẹ̀dẹ̀ bá lọ́wọ́. Àwọn èèyàn máa testify sí tí mò ń sọ
1: yìí. Ìgbà tí mò ń ṣe dáhùn fọ́gbọ̀ ń dọ́kọ̀.
0: Àwọn sọ̀rí ẹ̀dá kan wà nínú ayé.
1: Yegunlẹ̀.
0: Wọ́n sọ fún ọ wípé ọ gbọ́dọ̀ jẹjà àrọ̀ níṣẹ́. Àwọn sọ̀rí ẹ̀dá kan sì wà nínú ayé tí wọ́n sọ fún wípé ọ gbọ́dọ̀ máa wasọ dúdú.
1: Lọ́sọ̀gbà yìí láàláyé.
0: Bíi ti Sammy báyìí.
1: Ní yàbá lọ.
0: Ẹ lè rí láàrin ọ̀sẹ̀ méjì mẹ́ta kẹ máa ràṣọ dúdú lọ́rùn ẹ̀. Èmi dẹ̀lélé ìwọ̀n òbí mi dáa kémi ọ̀wọ́.
1: Mo tọ́bọ̀ ìní Nàìjíríà ń bì orí.
0: Ó wà fún kálukú bẹ́ẹ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan yẹn ń máa láǹfààní láti nípa nípa ìgbésí ayé kálukú.
1: Ẹni kan ò bínú rárá.
0: Ẹ má jẹ́ àkàsí ara wa.
1: Ìtọ́lọ́wọ́ bá wò mí ìdàgbà.
0: Àwọn nǹkan yẹn ní í ṣe pẹ̀lú ìgbésí ayé kálukú. Ẹni mo fi ń sọ fún ọ wípé wọ́n tó ń gbọ́ mi lónìí sọ mọ́ra rẹ sọ dára rẹ. Ṣé ìwọ̀ rẹ kọ́ lọ ń jẹ́?
1: Ìgbà tí màmá mi dáta lọ́jà wọ́.
0: Ẹlòmíì wọ́n sọ fún ejú àfàyàfà ọ gbọ́dọ̀ débẹ̀.
1: Orí mi.
0: Àwọn unique fertility wọlé o.
1: Nígbà tí mo ń jẹun lálẹ́ ìlẹ́rán o.
0: Ẹlòmíì wọ́n sọ fún wípé bó ṣe wà yìí ọ gbọ́dọ̀ jẹ̀gbìn. Ìjọba ti jẹ̀gbìn ó ṣeéṣe káwọn nǹkan máa lọ sẹ́yìn fún ọ.
1: Níṣì ìtọ́lọ́run ọba wò mí ìdàgbà.
0: Ẹlòmíì wọ́n sọ fún wípé ọ gbọ́dọ̀ fọmọ pupa o.
1: Ẹ̀ta àjẹ Kánú.
0: Ọfọmọ pupa bíi ti Kenny Unique.
1: Ẹni bá gbé kí n máa.
0: Ọfọmọ pupa bíi ti Mama Unique.
1: Kẹsàn-án ní ìjọba òfo ní ẹ̀rí.
0: Gbogbo èèyàn kan lọ́lọ́run ó ṣe bẹ́ẹ̀ bíi ti Bàbá Unique.
1: Ọba ẹja o.
0: Àwọn fáìn wọn rẹwà wọn tó wá gbéyàwó pupa.
1: Ọba ẹja kú.
0: Wọ́n sọ fẹ́ lómi pé bọ́ba ti lè fẹ́ ọmọ pupa àti ẹ bá ọ̀nà.
1: Ọ̀dà ìlàgbára Ọlọ́run o.
0: Kálukú ló lé ìwọ títí ẹ̀ ńtọ́ gbọ́dọ̀ ṣe ńtọ́ gbọ́dọ̀ ṣe.
1: Ìwọ jẹ́ yín máyé.
0: Ńtọ́ fi mọ̀ wípé ó rí bẹ́ẹ̀ lélẹ́yìí o. Wọ́n rí wípé àwọn àṣẹ̀dá ẹranko Ọlọ́run ọba àmì dá. Lára àṣẹ̀dá ẹranko àwọn ẹranko kan wà tí wọ́n ní àwọn náà lé ìwọ títí wọn tí wọn gbọ́dọ̀ fẹnubà. Ìgbẹ́tẹ́ ríyàn gbọ́dọ̀ fẹnubà yọ èèwọ̀ ni.
1: Ó dá ní ìbò tó gbọ́n.
0: Èkó ló tẹ́ ríyàn gbọ́dọ̀ fẹnubà yọ èèwọ̀ ni. Ìjọ tí kò ló bá fẹnu báyọ̀ ìjọ náà ní orí ọ̀run alákejì.
1: Ẹni abínibí ti ń dà.
0: Ẹran tẹ rí yẹn wọ́n ní bábá jẹ̀wà tán kò gbọ́dọ̀ mú mi sí.
1: Èsì bá wù.
0: Ewọ́ tí ẹ̀ nìyẹn bábá mú mi sí ìjọ náà ní orí ọ̀run alákejì. Bẹ́ẹ̀ lọ́ba mi Aláwù Rọ̀bí ṣe dá kálukú wa.
1: Èsì bá wù ìkúnlẹ̀ Abíámọ́.
0: Àwọn bàbá wa mọ́nímọ́ní, bàbá wa mọ̀yànmọ̀yàn. Bí a bá bí ọmọ kalẹ̀ sílé ayé àwọn èèyàn ò ṣe bẹ́ẹ̀ mọ́ nísìnyí.
1: Ìrìnàjò bí adájọ́.
0: Ilé ayé ti di ilé ayé oníngílíìsì. Bí wọ́n bá bí ọmọ kalẹ̀ sílé ayé wọ́n ni ẹ lọ yẹ ṣẹ̀ǹtà yẹ̀ wò.
1: Ẹ̀bọ̀ oṣó.
0: Kí lọmọ yẹn jẹ́ kí ni yóò jẹ́ kí ni yóò ṣe tí ó fi dèèyàn láyé.
1: Ẹ̀bọ̀ àjẹ́.
0: Bí wọ́n bá yẹ ṣẹ̀ǹtà yẹ ọmọ wò ibẹ̀ ni wọ́n ti dá mọ̀ wípé ọmọ yẹ ọmọ ológo ni o.
1: Àfàyímọ́ ni ṣe ni a ṣe.
0: Ọmọ yìí tó gbọ́dọ̀ máa ṣe rèé tí ó fi jẹ́ èèyàn yìí tí ó gbọ́dọ̀ máa ṣe rèé tí ó lè kóbá.
1: Àmọ́.
0: Bẹ́ẹ̀ ni wọ́n ṣe máa kà á bẹ́ẹ̀ wọ́n máa kà á bẹ́ẹ̀ wọ́n máa kà á.
1: Bẹ́ẹ̀ni yóò yìí rí babaláwo.
0: Bẹ́ẹ̀ni ìsìn kò ṣẹ̀ṣẹ̀ ń táyé mọ́. Ilé-iṣẹ́ CDK ẹ̀ káàbọ̀ sórí ètò.
1: Jẹ́jẹ́ bí ọmọ Yorùbá o.
0: Kí ni nǹkan tẹ́ ẹ ní fún wa? Ẹ ṣe ń pa pàpá.
2: Orúkọ mi ni Olódìdé Kẹ́hìndé láti ilé-iṣẹ́ CDK ẹ̀. Ilé-iṣẹ́ tí ó ń kí ẹ̀ fún gbogbo àwọn ará ìlú.
0: Ohun
2: tá a mú wá fún yín lónìí ni pé kẹ́ ẹ ra díẹ̀díẹ̀ sanwó díẹ̀díẹ̀ kẹ́ ẹ gbà ní December pẹ̀lú CDK ẹ̀. Nǹkan tí lè túmọ̀ sí ni wípé CDK fẹ́ bá wa plan December wa bó ṣe máa rọrùn fún gbogbo wa. Dúró àṣẹ wa dúró plan fún wa pé ká sọ ká mú 6 month plan ká fi sanwó wa tàbí 24 weeks ká dẹ̀ gbà ní December láìsí èlé kankan lórí ẹ̀ pẹ̀lú ìrọ̀rùn. Ẹ̀yin tẹ fẹ́ lọ sílé ọdún ni o àbẹ́yìn tẹ fẹ́ gba àlejò ọdún ẹ download app CDK. Àwọn kan tẹ fẹ́ kọ́ lọ sílé ọdún yìí kébẹ̀rẹ̀ sí sanwó wọn díẹ̀ díẹ̀ láìsí èlé kankan ní orí ẹ̀. Ẹlómi kò fẹ́ lọ sílé ọdún kò mọ̀ pé traveling box tó fẹ́ gbé lọ sílé ọdún yẹn ó lè rà lórí app CDK.
0: Traveling box ń bẹ lórí CDK.
2: Bẹ́ẹ̀ni àwọn tó fẹ́ gbàlejò ọdún náà wọ́n lè ra mattress wọn náà lórí app wa.
0: Ẹ fẹ́
2: ra fan fan yín ni o fún AC ẹ fẹ́ rà ni o television ni o ó wà lórí app. abi eyin event planner ele ra dish yin lati ma fi display onje yin ni event yin abi photographer ni yin ni o camera ti pelu app si di kete pe te fa ya ise yin a je ki se yin fine fun odun te fe se abi tailor
0: yin awon digital camera ton sane dada
2: be ni abi tailor leyin ni o baba leyin ne fe ra irin ise gbogbo awon kon won yi
0: se lori cdk won le ri machine tailor anbe
2: o wa ni be ni
0: awon industrial machine yen ati local yen na
2: be ni lo wa lori app cdk welding machine ni o clipper ni o wa lori app cdk lai si ile kokan lori e elomi gomo ko won le gift yan ni electronics gan fun odun e fe fun yan ni freezer ni o e fun air fryer ni o blender ni o e ma san oyin die
0: boya mega ni nsin won fe fun kan lara won yawo won fe fun ni boya phone boya iphone won fe fun won le rira lori cdk
2: phone fun december be fe laptop fun ra yin ni abi fe fun moyin o wa lori app cdk abeyin we pe ke fe dana odun e fe ra cylinder ni o e ra gas burner e fe ra pot awon kan yi ni cdk ni kam 12 6 months fun tabi 24 weeks fun te ba de december e ma gba oja yin lai si ile kokan ni ori e rara
0: nte so ni wipe be ya ba fe ra nkan lori cdk nisin to ba ti le register lori cdk to download app yin nkan to need oju wipe ko mu gbedeke ijo ti o fi sanwo
2: fun december 31 so yi si ko mu osu mefa tabi 24 weeks to ba de december won ma gba oja won en to ba mu osu mefa after 3 months a gba oja won 24 weeks after 12 weeks yen december na ma deliver oja won fun won aba won to wo pe ki awon fe ra awon fe se obe odun aba won fe ra eran odun fe tun je ni odun tutun na e le ra freezer lori app cdk
0: won o le reran odun ra lori cdk won o le reran odun ra nbe
2: o won to ma je ki nkan ko rorun fun wa ni december be yin fe change tv yin ni o e fe ra home theater fe se party ko ma dun gbigbin gbim
0: e lo mi fe ko lo le re ko ka wa ra gbogbo nkan ni cdk
2: e ra ni cdk ni san die die lai si ele kankan iye ton ta loja ara mata fun yin en te se cake ni o e fe se cake fodun orisisi mixer lo wa fun lori app wa orisisi oven ti yin kon ni pe ke download app cdk ni play store tabi app store te ba ti de cd c a r e e ma fi download app e lo mi ma ni pe ke awon to ni big phone kan lo je anfani cdk rara ore yin lo big phone omo yin lo big phone ye kon sign out fun yin te yin de login ke kon te app yen lasan lati download ni kon ni te ba si download e ba yen e ti ni account pelu wa ni lati ma gbe igbe aye irorun lai si ele kokan ni ori awon oja aye elomi ma ni pe okay mo fe fi odun kan sanwo mo fe se san die die iye kan na ni ko si ele kokan ni be so en te fe wa si office wa ani office ni apata ni iwaju finre supermarket gangan lo wa lapata iwaju finre gangan
0: lapata
2: ni apata e le pe number apata si 070 74 60 3911 070 74 60 3911 ele to wa ni mokola ni junction veterinary e le pe yen si 070 74 54 3005 070 74 543005 efe sanwo ni o efe ra oja ni o ori app le ti ma se gbogbo e efe ra nkan gba die e san die die lai si ele kokan
0: ori app ni gbogbo e o ti ni o ti done ese won lati le se cdk alara de eje asare gbo kede ati poluwo oja bi meji ko to di wi pe imoto kan wa fun yin Lesa unique fertility awon ati wa nkale
1: Tesora yin bi sha
0: ti lo Nte be bi mo ni ranran te fe bi mo nduna
1: Tesora yin da kura kuda
0: Sami e ja lo soke lohun ka sare lo poluwo oja
1: Olowo lagbara alawura bi
3: Ladiluwa FM 96.7
4: Bikan se kere ni kokoro to o ma le kole kan le akokan se losan ile alabaun a je pe tedumare ba ti o leyin to bere le dote to ku ko kan le bole ko le se wo ko ri ngindin ile ise latun general roofing company loro kan ase ori ni le kikan akan lorule bo ba wa ninu olope to kole pari ile ise latun general roofing company ni o pe fun general roofing sheets classic bond milano shingles roman ati be be lo ala won ti guarantee 70 odun 70 years wa lori won ati won ti guarantee 50 odun 50 years wa lori e to ba ti kan gisile ko su wahala ma bo nile ise latun general roofing company amasa gbogbo eyan to ba ti se perfect o ma ti ka gisile o san ke kokoko kan sile ise latun general roofing company pe jo soro jeradi na ai ba ma ki gama ba lo re gbe ko to di kikan asani suit 18 and 19 pondex house behind glory tabanaku bodija oju orin badan telephone 08097973539 tabi 08165734042 bo se nkan le ko le pelu orule general ni latun ara rele lo
5: Ẹ mú pàtàkì lọ́mọ bíbí. Unique Fertility Ọlọ́run dá ohun gbogbo fún ìlú àwa ẹ̀dá Unique Fertility dé wọ́n ti kọ̀wọ̀ látòkè òkun àwọn èròjà tó mú àlàáfíà bá àgọ́ ara tó mara bọ̀ sípò mara jí pépé Unique Fertility tọkùnrin wà tóbìnrin wà ó wà lóníwòrò capsule àti olómi ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ òkè òkun ni wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ àjọ NADRA kìlú ló ń tẹ̀ FDA lamẹ́ríkà fọwọ́ sí ọ̀pọ̀ àwọn tó ti lo Unique Fertility lọ́wọ́ wọn ti já sọ pé tí wọ́n ti kí wọn kú oríire Unique Fertility wà ní Fortune Plaza New Garage Akala Express Road along Elebu ládojúkọ Zanac Filling Station Ibadan fún àlàyé tó kún kẹ́kẹ́ 08067153744 tàbí 09033556970 Instagram at Unique Fertility CEO àti Unique Fertility kàn sí Unique Fertility lórí www.uniquewordhead.com Unique Fertility lo wàá sì rẹ́rìn ayọ̀ nígbẹ̀yìn.
3: Lagilu FM 96.7.

0: káàbọ̀ padà níbi tá a ti lọ ṣèpolówó ọjà.
1: ó yí tọ́nà ògo ògo ògo ògo olúwa ni ògo tí mo wí ìtọ́dé bí pé.
0: ìpínlẹ̀ táwọn yìí ní fẹtíríìtì rèé.
1: ọwọ́ alẹ́ tó kò ṣe é yàn tó.
0: àwọn tó lọ́wọ́ bá ń sàánú àwọn èèyàn látọ̀dọ̀ wọn.
1: ẹni tó sọ fún un.
0: ọ̀fẹ́ bímọ ọ̀fẹ́ lóyún ọ̀rọ̀rùn.
1: Unique
0: Fertility ni gbogbo Ibadan ni gbogbo Big Board won ti fe kon tan.
1: Ile ati gogo.
0: Lotun lo si Unique Fertility na ni. Tokotaya Unique Fertility e ka bo sori eto.
2: Eh, olotu akiyo atolomo tolomo. Ade ki baba mi nilu Ibo to wa. Baba ko lo lotu omo adabanija.
0: Omo ni ijoba ti pere lokun.
2: Omo sasa lode omo wa mu wa mu.
0: E ti mo bi meya lodo lo pe ti omo do sasa la mu de la mo ko mu ogbodo je ye ga. Oye ja jo ma kilo.
2: Baba binu. Baba aro wa de so mi.
0: Loro ni won fo won odo odo ro bayi ni fo won odo odo ro gaga ni won fo odo lo pe ti ni ye me tun le baba to bi en lo mo. De ti lo je omo ko meji.
2: Oto.
0: Oya e do wo lowo yi o. Ori de le kide mi mo kide
2: agbaleyi oguro foro ara mi soro
0: o yes o le ojo
2: do gbiyanju ni te ri gbogbo en to ba wojo olodun fomo ti ja ba wa me ja pari e olodun ko le university lo to po mi o koro olodun ri e wo ko si meyan se le ja ton le aye yi te ba gbe ro lowo laarin odun kan ti tu
0: o ti ja ja
2: o ti ja a ti ja
0: o ti ko lopa wa sodo yin
2: be ni pe a ni o ba ni technique pe ah o da pe bibi ton tin se yi
0: e ti e ni le koja loju titi
2: oju ko la ja pe oju titi university wa loju kaye
0: be ni
2: eh you be ti university o ti di university junction
0: wallahi
2: ani unique junction ni jangata lo npe be tele bo ti gbe jangata se gbe kan university ti buri gugu ani junction unique
3: junction unique
0: ani mo so be nikan wi pe so mo unique fertility
2: ogo ogo badan
0: mo ni so ti dodo won ni o ni rara o ma gboro won na ni
2: amoye awon to je pe ko wojo olorun fomo to den direct awon to wojo olorun mo fomo
3: e ma lo unique fertility
2: e ma lo unique awon ma gbo won mo gbo o le yan kan awon awon obirin bi meta kan o di lo se verse wa o se flyer oruko wa o de akakake lai so wo fun
0: e man kankan
2: lai so wo fun lai se
0: no di tiktok mo wo tiktok yin mo wa lo wo comment section be ngba mo wa de be mo wa ri orisirisi ta mo eyan so nipa yin positive comment lo to lo si ene kan ti e lo n like
2: baba yi
0: mori
3: e tu wa so
2: ori e na ori mo to pin pin so ni le olotu ori mo to ki pin pin arewo okunrin ni university
0: pa mo ga bayi ko wa ri bayi
2: suga ja mi wa ta ni te wa ri odun kokola ta ti wa ri ati taja fun wa 720,000 cup to de ti le ri ko secure e ma sele ko to ba wojo olon fo mo mama kiri ka mo
3: ma bo unique fertility
2: ma lo bi kankan mo ma lo bi kankan mo nitori pe a kan si unique fertility ka so pa fe fi ko wojo asi ka ba le ra awon yo lowo nitori pe awa na la ko dari nígbà táwọn aláte mi kọjá kò sàtọmọ kò sẹyìn ni mo là kọjá
0: bẹẹ yẹn bá sì ń wọmọ ojú rí ó rí o
2: bọ́
0: bá sunkún díẹ̀ láàárọ̀ bọ́ bá dọwọ́ alálẹ̀ yóò sunkún
3: ìgbà ẹkún yẹn gan ló pọ̀ jù
0: ìjọ menstruation bá wá délẹ̀ ẹkún yẹn ó wà
3: á pọ̀ jù
2: àìmọye àìmọye àwọn tí wọn jẹ pé kò tẹ̀ ṣe menstruation hàn mọ́ tó dẹ̀ ń wojú ọlọ́run fọmọ
0: kò ṣe menstruation mọ́
3: bẹ́ẹ̀ ni
0: olóhun dẹ gbàdúrà àwọn lọdọ yín
2: ìyá 62
3: 68
2: lọdọ wa tó lóyún tó bímọ tí menstruation ti dúró fún di 20 years
0: ọbẹ dàbí ti ìyàwó ànábì ibrahim náà
2: tó dẹ lóyún tó dẹ bímọ wọn tó tún wá bímọ tó wá bímọ abirun ó bímọ tó yẹ kó tún dá ṣáká tó yẹ láti máa sọ pé ẹ tó bá wojú ọlọ fún ọmọ kó máa bọ ibi tẹ́tí mọ̀ pé yunifásitì yóò kọ̀ wá kó sí torí owó a gbé àánú méjì kan kalẹ̀ tàfẹ́ sẹ́wọ́n àwọn patient tó tún wá sí yunifásitì
0: láwọn tó bá wá
2: báyìí ọlọ́ àwọn kọ́sọ́mà tó yẹ pé tó wá ní
3: 2023
2: tó ti rẹ́gísítà sọ̀dọ̀ wa mo owó já wọn tàn mọ̀ ó wá lọ́mọ bí ìlú ṣe rí ìsìn báyìí kò sówó lù ú kọ́ ló máa tún lù ìṣe ni
0: ní
2: ọtún mò ń sọ yẹ yìí wọ́n tún wá rẹ́gísítà kò àsóńtọ́ fẹ́ fi wá gbọ́jà wọn owó tó bá ti rẹ́gísítà sí yunifásitì ti láti 2023
0: kama bo kawa da
2: koma kubo
0: kawa gbogbo o ti dobe suga ti ja
2: ni pe afeye ka yan to loyun ko po ni 2027 ko bimo won bi ya ba je alaafa abun ni pasoko to gbona ere so fe yan pe ya bimo na odun iro lo wa be inu inu odun
3: lo ma lo yo le fe bi mo lodun
2: inu odun lo ma lo yo to ba di next year o ma
0: bi yo wa bi mo
2: a fe je ki ko mo bi ko mo se 2026 e je ko po no 2027 owa e wa gbo e tun je tun so 2023 2024 position 25 for me position 26 in bell 2023 2024 in that kan ninu owo yi e ma ko be wa gboja yi oja ta gbe fun yi oja to je gbe yin lejo ran lai ti gboja to nbi wa nu
3: ara o
2: oja tutun ni
3: tutun ni
2: mo fe ta ya lokuto ni le mo
3: si e ni awe se ben yun
0: awe yan si le ma ronu ben to to oja wa te wa ni to wa le
2: oja oja won dile container keta la ja la la jai and the city madam don't be the same party chama wo mo be te se wa fe wa si university ten ojo olorun fo mo o ba loyun ju ni ma bo university oni so muro ro ni ma bo iko su se segesege ni
3: ma bo university
2: ma bo university e ma wo a se 50% promo fun gbogbo won si
3: emba
2: promo la pe
0: e wo papa pa ye se ero bani soro tawon eyan ma pe
2: iya de se ju address
3: of ibadan la wa in te ma bo lati eko te ba ti wo ko badan so kale ni to gate ibadan egbe marota bokada unique fertility ni junction jankata ikoja kuola akala express en te ma bo lati osun lati north lati east e wo moto badan so kale ni iwo road lati iwo road e wo new garage ile epo total new garage egbe marota bokada unique fertility ni junction jankata ikoja kuola akala express o ma gbe indodo wa laarin monday titi di friday ojo aje di ojo jimo e pe mi si ori 090 33 55 69 70 090 33 55 69 70
2: gbogbo to ba wojo lo fo mo pata ti wo ye mi ti sun e ko number isile abi un bo laaro yi o te wojo olorun fo mo
3: o leyan
2: o lanti kan o legbo kan o lomo kan to wojo olorun fo mo e fun won number yi eyin ni si angeli e ma so ko ma bu yi o le bu yi e si angeli laarin yen ke so fun won number yi pe e ma lo si unique ibi ta dry ya ti gba e mi o mo bi te ti dele aye e ni kiri ka mo te ba de unique
0: ami ero ba ni so
2: oye e pe sori 080 6 7 1 5 3 7 4 4 0 8 0 6 7 1 5 3 7 4 4
0: Pẹ̀lú
2: unifacility
0: oyin ni odi
2: rọrùn.
0: Ẹnìkan ẹnìkan ni ọ yẹ ki unique ọ tẹwo fún ọ hype wọn pọ.
2: Ọtọ ọtọ ọtọ ọtọ a sẹ ẹrẹ yìí sí.

0: èyí tó ní ṣe pẹ̀lú arábìnrin kan.
1: Olómi ojú tó wo òkú wò.
0: Kí ló ṣẹlẹ̀ sárábìnrin yìí?
1: Aránsẹ̀ tó bá rìn rìn kú rìn.
0: Ẹ gbogbo ìwọ tó jẹ́ wípé ọmọ láǹfààní láti sọ wípé nǹkan tí mo fẹ́ rè. Ọlọ́run ọba ló ní plan. Ẹ̀dá kan lè máa sọ wípé mo ní plan lọ́dọ̀ ara tiẹ̀.
1: Bọ́mọ pápá yẹn ni pẹ́.
0: Ọba tó jẹ́ pé disappointment pọ̀ lọ́dọ̀ rẹ̀ púpọ̀ púpọ̀.
2: Alo jẹ kan ya ki n lọ fun.
0: Wọ́n lè máa sọ wípé ẹni tí n bá ti di 20 years mo fẹ́ kọ́lé, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwo, mo fẹ́ ṣe gògó bàbá sáré.
2: Ṣùgbọ́n
0: nínú Ọlọ́run àtàtìlẹ́yìn ànẹ́bì. Wọ́n ní plan tiẹ̀, ọba mi aláwùrọ̀ bí ní plan tiẹ̀.
2: Ọ̀rọ̀ yìí dára àgbà ló jẹ́ kan
0: yá. Wọ́n wo ló ní plan lónìí tó ń sọ wípé bí wọ́n ṣe ṣègbésí ayé mi rèé.
2: Adákẹ́ má sọ̀rọ̀
0: kí. Bí wọ́n ṣe ṣeré, bí wọ́n ṣe tóré.
2: Fohunfolo òní bàtàn bá dàda fún.
0: Jason gángan fún olówùúrọ̀ tòní.
1: Tún wá gbọ́ mẹ́jọ.
0: Torí plan rẹ tó níyẹn.
2: Àràgà àṣà lọ́rọ̀ yìí jẹ́ kí n tún fi lágbà wò.
0: Máa kó síwájú ọba tó ní ó ní o máa kó síwájú Ọlọ́run ọba ni o. Ọmọ sọ fọ́lọ́run wípé Ọlọ́run bí mo ṣe fẹ́ ṣeré èjì orí bẹ́ẹ̀. Torí nínú ẹni tí mo ń disappoint ẹ̀dá lọ́lọ́run ọba mi wà púpọ̀. Àjàjẹ́ tó bá ń ríra rẹ̀ bí ẹni pò ń gbọ́n tó ríra rẹ̀ bí ẹni pò ń gbọ́n òun lóye.
2: Ọmọ alẹ́ nìyẹn mọ ju kó alẹ́ náà lọ.
0: Ọlọ́run ọba fọ́ lẹ́rán yọ ọmọ òwúrán ni pé ìwọ mú gùn.
2: Wọ́n ló ti dàjẹ́ pé mi ìbí ti.
0: Arábìnrin kan wà.
2: Ẹ̀sìn mi ariwo pẹ̀lú agbájá.
0: Òun àti ọkọ rẹ̀ àwọn méjèèjì.
2: Pẹ̀lú agbájá.
1: Ẹ̀gbọ́n kílẹ̀ pé mo ti ṣe.
2: Ẹ̀sìn mi ariwo.
0: Wọ́n fẹ́ràn ara wọn púpọ̀ púpọ̀.
1: Sọ̀rọ̀ sọ̀rọ̀.
2: Ẹ̀sìn mi ariwo pẹ̀lú agbájá.
0: Àwọn méjèèjì lọ́ọ̀fọ́ ara wọn gan ni.
2: Ariwo pẹ̀lú agbájá.
1: Ẹ lè mi ṣe.
0: Wọ́n wá ní lọ́kàn wípé àwọn méjèèjì ọmọ mẹ́ta làwọn obì.
1: Ẹsẹ̀ṣẹ̀ máa ta pépà.
0: Ọmọ mẹ́ta péré làwọn máa bí nínú ìgbésí ayé àwọn. Wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé wọn wẹ́rẹ́wẹ́rẹ́. Àtọkọ àtìyàwó. Gbàwọ́ ṣègbéyàwó tán wọ́n ṣe wọ́n lọ gbalé. Ṣé tí wọ́n máa gbé àtọkọ àtìyàwó wọ́n kó nù lé òdiwì.
1: Ẹgbọ́n kí ilẹ̀ pé mo ti ṣe.
0: Wọ́n bẹ̀rẹ̀ sí nílò ìgbésí ayé wọn nínú ilé tẹ́ gbà yìí.
2: Ẹsẹ̀ ọmọ ara àtọ́rí àtọ̀rù tó kórìíró. Gbogbo wọn kò tó ń tẹ̀sẹ̀.
0: Gbogbo nǹkan ti ń dò, gbogbo nǹkan ti ń da fáwọn méjèèjì.
1: Àníṣe ọwọ́ ọmọ ra.
0: Wọ́n bímọ kínní, wọ́n bímọ kejì.
2: Tọ́lù tó kórìíró. Gbogbo wọn.
0: Síbẹ̀ kúkú ti mọ̀ wípé kádàrá yóò máa sàn lọ bí odò, sábà bí ó máa sàn lọ bí odò, bí ìlérí Ọlọ́run ọba bá ṣe.
1: A ṣe bí kálukú ló ṣe tiẹ́.
0: Yóò wá doní pẹ̀kí pẹ̀kí pẹ̀kí. Ìjọ máa ríra rẹ̀ bí ẹni wípé òun ló máa ń ṣe jù. Ọkọ àtìyàwó ìbímọ kínní. Ìyẹn níní ìrìn àjò ìgbésí ayé wọn yìí.

0: nígbà tí wọ́n bímọ ẹlẹ́ẹ̀kejì. Ọkọ ìyàwó ń sọ wípé àníṣe ẹyọ kan ló kù. Níbi tọkọ ìyàwó ti ń ṣiṣẹ́, wọ́n fún ni mọ́tò ń bẹ̀, wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun.
1: Aya tún kọ́ mi.
0: Wọ́n nílé kan tí wọ́n láǹfààní láti kọ́ lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Mọ gbọ́ bí Ọlọ́run bá ti mọ disappoint ẹ̀dá o, mọ gbọ́ o.
1: Gbowó mọ owó, dọ́là ń bá lámọ̀lá o, iyì gọ́dẹ̀ tún pọ̀, ìrì ṣe òtún dúró.
0: Ìgbà tọ́lọ́run bá fẹ́ ṣe fún wọn, wọ́n bímọ ẹlẹ́ẹ̀kẹta sẹ́ mọ̀ pé ọlọ́mọ mẹ́ta náà làwọn fẹ́ bí.
1: Èèyàn lá.
0: Wọ́n bímọ ẹlẹ́ẹ̀kẹta, ìgbà tí wọ́n bímọ ẹlẹ́ẹ̀kẹta, kiní ti fẹ́ máa gbé mi lọ kọlu bábú ẹyà mẹ́gàdà. Ìgbà tí wọ́n bímọ ẹlẹ́ẹ̀kẹta, tọ́mọ yẹn di mẹ́ta, ọkọ àtìyàwó ní o ti ẹ̀tì á dá a báyìí, àwọn ó ti káàpa. Àwọn ó ti káàpá, wọ́n lọ sí family planning.
1: Ni mo ṣú di masco.
0: Àwọn méjèèjì wọ́n gbìmọ̀ pọ̀, wọ́n kọ rí sọsibítù.
1: Bí mo ṣe ń
0: pé lásìkò yìí, ẹ wo family planning lọ́kàn káwọn lè bá a gbé táwọn fẹ́ gbèsè ṣe.
1: Mo tún ti kẹ́.
0: Ilé ti ń bẹ níwájú, àwọn kọ, àwọn bẹ̀rẹ̀ sí ní máa ṣètò báwọn ó ṣe gbé gbèsè ayé tuntun.
1: Àmọ̀ bí ẹlẹ́wù ẹ tún, mo tún ti kì í ṣe.
0: Wọ́n bẹ̀rẹ̀ ìgbésí ayé tuntun. Wọ́n fẹ́ máa ṣègbésí ayé tuntun lọ wẹ́rẹ́wẹ́rẹ́.
1: Olórí lọ́lá. Àrẹ̀mọ ìlara.
0: Wọ́n kọ̀ rí sọsibítù wípé àwọn máa lọ ṣe family planning lọ́sibítù. Báwọn bá dọ̀ ọsibítù táwọn lọ ṣe family planning. Báwọn bá ti ṣe family planning àwọn máa gbádùn ayé ara àwọn lọ.
1: Títọ́ bó ṣe rírí ṣe
0: onígun. Òun bí mí lè rè pé irú ìgbádùn wo nìyẹn.
1: MC èèyàn kókó tún kádò sòǹkánná.
0: Òun bí mí lè rè pé irú ìgbádùn wo nìyẹn, orí ìgbádùn wo nìyẹn, irú ìgbádùn wo ni ń gbé. Ẹ fọ́lò mi dáadáa, ẹ fọ́lò mi.

0: pasuma.
1: Ó bẹ̀rẹ̀ sí ní gbádùn.
0: Wọ́n ti rọ pé pẹ̀tú ni.
1: Wọ́n ṣe family planet hàn.
0: Ní ọmọ o.
1: Ìtọ́dún kan.
0: Ní tí wọ́n gbọ́ wọ́n sọ yà pé.
1: Ìyàwó bá rí wípé ọ̀rọ̀ àwọn ọmọ ń dàbí ẹni wípé o ṣe bákàbákà.
2: Ṣé láti wọ́n ti rọ pé
0: pẹ̀tú ni.
1: Ìyàwó bá pọkọ rẹ̀ dádì wa kò yé mi. Kò yí ọ kí ni òyí ọ ń bẹ̀ kí lọ sẹlẹ̀. Ó dàbí ẹni wípé bóyá ni ọ̀jẹ́ pòun ti fẹ́rakù.
0: Kò bá pẹ́ ní ìgbèrú ìfà.
1: Ọ fẹ́rakù bó.
0: Ọ̀nà lọ́lọ́run.
1: Inú ọkọ dùn wípé ó tiẹ̀ ti á dáa báhun.
0: Oníbẹ̀rẹ̀ o.
1: Torí pé ọkọ fẹ́ káwọn ní ọmọ tó pọ̀ ń tàwọn ìyàwó ní ọ̀fẹ́.
0: Èmi kan mọ̀ pé wọ́n pa.
1: Ìyàwó bá bínú kúrò lọ́dọ̀ ọkọ ẹ̀.
0: Wọ́n sọ bó tẹ bí.
1: Wọ́n bá lọ ra kiní tí wọ́n fi máa ṣe tẹ́ẹ̀sì yẹn, òun lọ rà á, ó ti yé yín.
0: Ọ̀rọ̀ òbí bó ti bọ̀.
1: Ó yé Sammy dáadáa, ó yé Mr. Daniel náà.
0: Bàbá mi kò forú.
1: Ó ṣe tẹ́ẹ̀sì tán, ìgbà tí ó ṣe tẹ́ẹ̀sì lọ́ba gbé wá pọ́sítífù.
0: Bàbá mi ìbá fọ́ káyọ̀.
1: Ó bẹ̀rẹ̀ sí ní bọ́kọ rẹ̀ jánu ilé.
0: Ará àlọ́.
1: Ẹ rí lè yí, àwọ̀ gbẹ́dá sí ni o.
2: Ìyọ̀kùnrin
1: kò bó ni family plan, bó ni kìíní ń ṣe wá já, bó ló ṣe já.
0: Ìbọn
1: sọ èmi mo fi ní ọlọ́mọ ní plan titi ẹ lọ́tọ̀ ìwọ náà ní plan titi ẹ ọmọ gbàdúrà kí plan ti àti tọ́lọ́ ọba bára wọn mọ̀.
0: láti gbà dákan wọn àti ẹni òsì oníjọun lẹ́nu òní tó ń jẹ gbàdùn ọ̀gbọ́n.
1: lọ́ba gbéra
0: fún
1: wọn tó ṣẹlẹ̀ wọn dọ́dọ̀ pásítọ̀ àwọn.
0: kò tí ọ̀fìn káyé ti gbé.
1: ó bá lọ bá pásítọ̀ dádì báyìí kàṣá báyìí kàwòdì.
0: oyè mi aláyè.
1: ó mọ̀ lóyún ni ó sì fẹ́ dọ́gbẹ́ sóyún ni.
0: oyè o láti lọ.
1: wọ́n kò dùn mọ́kọ òun nú àwọn ti jọ ní ẹ̀yìn àdéhùn wípé ọmọ mẹ́ta làwọn òbí ẹlẹ́ẹ̀kẹrin yìí ọlọ́run ọba jẹ́ ọwá bó ṣe wà èrè.
0: mo ní mẹ́kí máṣíìnì o.
1: pásítọ̀ ṣàdúrà fún tán.
0: lẹ́ni àrùn pípa.
1: pásítọ̀ bá sọ fún wípé èyí ti bẹ́ẹ̀ nù yín mọ́mì ẹ mọ́ ṣẹ o. ẹ mọ́ ṣẹ o ẹ kọ́lé tẹ fẹ́ kọ́ ẹ ralẹ̀ tẹ fẹ́ rà ẹ lọ ìlú èbó tẹ fẹ́ lọ gbogbo nǹkan tẹ fẹ́ ṣe lẹ́sẹ̀.
0: èyí
1: tí mo rí nù yín yìí ẹ gbọ́dọ̀ ṣẹ. kí ló dé tí pásítọ̀ ni wọ́n mọ̀ ṣẹ́yún. ó tó nǹkan bí oṣù bíi mẹ́ta. lẹ́yìn ìgbà tí arábìnrin yìí tó lóyún tán.
0: òkìkì táyé ló pọ̀ o kí ló fi pọ̀ o. ẹ mẹ́ta tí wọ́n fi.
1: ọba gbéra ọ lọ ṣe scan tẹ́yìn obìnrin máa ń ṣe yẹn.
0: a sọ láti ilẹ̀ o. mi ò sáré mi lásàájú mọ́ ojú.
1: ọ lọ ya scan.
0: o jẹ dátù.
1: ìgbà tí ó ya scan rẹ̀.
0: ẹ àgbọ̀nà o. ọ̀nà ẹ̀rọ yọ sí mi fà.
1: ẹ bá sọ fún nínú scan wípé oyún ti ń bẹ nínú yín yìí ìbejì ni o.
0: a sáré rẹ lásàájú tán o bá fẹ́ gbà.
1: kún ní oṣù ni àbẹ́rin.
0: wọ́n sì ní ọba.
1: káwọ́ lè rí oní ha.
0: ó fẹ́ gbà.
1: àbígbà tọ́lọ́ ọba sì gẹ́ẹ̀tì mi bọ́lọ́ ń ṣe gẹ́ẹ̀tì sami.
0: ṣùgbọ́n
1: mẹ́rin ọba ní plan lónìí mo gbé plan rẹ lórí tọ́lọ́run bá ní. ọba mi aláwọ̀ rọ̀bí ló ní plan. ọlọ́ náà nídẹ̀ bá ní lo plan. ó gbogbo nǹkan ọba ní lọ́ba mi aláwọ̀ rọ̀bí lọ́wọ́.
0: omi báyé omi kòrò.
1: nínú tí n lérò pọ́lọ́ ọba lè ṣe nínú ìgbésí ayé mi lọ́dún yìí ni ti háàjì ti mo lọ.
0: agbórí náà pamọ́ káwọn ẹ tó jàdó.
1: ìrònú rẹ̀ ìmọ̀ pé yóò rí bẹ́ẹ̀.
0: inú ẹ bá.
1: ṣùgbọ́n nínú ọlọ́run àtàtìlẹ́yìn rẹ̀.
0: lọ́tọ̀ o.
1: samuel wọ́dà wọ́n ra wọ́dà ṣẹ̀ṣẹ̀ ọlọ́run jerusalem mò ń wo wájú ẹ̀.
0: má ṣe bí esin o.
1: ó dé tán ai náà ń náwó.
0: wọ́n ti.
1: daniel ń tẹ fóònù ń tiẹ̀.
0: má ṣe bí.
1: àmọ́ ibi tó fẹ́ lọ bóyá london níbi kó travel london ni.
0: kàkọ́tọ̀ fi ẹ̀ wò. wá fọ́ lọ́kọ̀ọ̀kan.
1: bá béèrè pé bo mega òun tiẹ̀ ti jará àlú èbò tiẹ̀ mega.
0: wọ́n ti.
1: ìjàrọ̀ irun gbàní funfun yìí mo béèrè wípé sọ́dà rẹ̀ ni àbẹ̀wò. rọ́pò sà ọ̀gá mọ̀ ọ̀gá ní àwọn wọn ní canada ń tàwọn.
0: ọmọ fi yọyàn lójú.
1: ọlọ́run ọba òmèrè.
0: kò sẹ́ni
1: tí o
0: ní.
1: ọba mi aláwọ̀ rọ̀bì ọmọ wa.
0: ọdún wọn ti lè darí ọlọ́run fẹ́.
1: alálàdé ẹjẹ́ máa ṣe gbogbo ẹ̀ ní pápápá mò ń gbéra mò ń relé bàbá tó bí mi lọ́mọ. ìbàlọ́wọ́ ọmọ gàjì akọ́láwọlé olóòtú ọmọ àdábánijà.
0: bí ó tún mú un ayé
1: mi. agbára ọlọ́run ẹ pàdé bàbá mi lọ́sẹ̀ tí ń bọ̀.
0: Ojọ́la ìyànjú tẹ́lẹ̀.
1: láti wá máa wakọ̀ ètò gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe ẹ kú kàlẹ́ ń bẹ̀ ń bọ́lájì bàmbàm lórúkọ mi.
0: Wà ṣùgbọ́n ìwò tẹ̀mí ló sọ mí dìran àwọn ojú.
2: má dúró má jà kan.
0: má dúró má jà kan. má sáré omi.

gajo ki. La Gelu FM, jaga bagu buletu.

0: gbogbe baba be gbogbe a fi ilu si a ton wa ilu bi a ka pe ayala mi ka awon ayan won ti ni
1: ayala
0: won wa fi si o get oh mon ti mo so
1: mo
0: gbe mi o mon ti mo so o mo lo ton wa ti ni gbogbo a wa ni gbogbo baba be
1: Eto wa don do gun gun gun.
0: Oh, compose to the music. Oh, mo pa
1: n. Mo bi o pe iyen ko
0: iyen. Melody niyan.
1: Eh, iwo to study lo wa se alaye.
0: Melody niyan.
1: Iyen ko a bere bere ni. Eku le o, eyin ara ile.
0: Mo fe gbe wo bi ti o mo.
1: Se daaja,
0: o pada leyin mi.
1: Se daaja la ba yin. A tun ti ko won de biba. Gudugbe royin. Alago mejila sago kan dondo ni o ikanni lagelu 96.7 fm oke gajoke
0: be ni
1: ile fufun la kale si felele nilu badan o ko ri o si nbi nto gun gbele o ko ri o si nbe
0: o si ne boya gbe dile
1: e to lorun to ngba to wole to nirun
0: o ti pin tan
1: iro emi bara ko lo won ba wi nu emi re nu aye re inu ti ya nbi oni
0: kan kan to ka jare
1: mo se nu ti nbi oni
0: kan to ka
1: ah inu ti nbi e mo pe ipe binu o si dile ibinu njo wednesday pe ojo anu ni o en ba yo se nje oro lara
0: se oro ta wa jo nso oro se dandan ni ko wa so
1: fun
0: dandan ni ko wa so fun awon eyan
1: first of all sintori mo akanji iko yin re eyin ju olodumare ti o se figigun okon joseph ajo ko bi en ti nfe na nlo ko temi nje e kaabo si gbagede gudugbe royin alago mejila sago kan dondo ele won pe ni aje party
0: aje party ni ori olohun aje eje tan
1: oje dan oyo o don we nu
0: ori olohun ni ori olohun
1: olohun da lo
0: olohun de ni tolohun ba ti de nu aye eyan okonu ni mo fi mi pamo tolohun ba ti de okonu ni mo okonu ni mo fi mi wa koro so
1: o fi be se busun awa ti mo ro so tele ko to di
0: o fi mi o ti mo fi mi koro so o mo fi mi koro so
1: a fi
0: o si wahala
1: Kosiwa.
0: To akin ka bo si gidugbe fun to so toni bi yo won te lanfani lati wa ile to je pe e ti n gbohun wa bayi e mo pe temi ati bobo okoni ta ba ti de ati ko awon royin ile to je pe o je gidugbe fun to so toni nu ati wa ko de bayi o e mo pe awon akori la ko mo fun loko kan ejeje to je pe awon we royin lori sirisi o na ni won duro wa wa to si je pe won ku awon iroyin dani ko to di pe afun gan ni ketepe gan ni sansan martini salao
1: omo ba
0: fiku won kin ta ni iroyin se ani ati
1: inu ti
0: omo ba lo ko temi
1: inu bi
0: e ku kale emi ati oluku mi emi ati oluku mi awa mi bi
1: o mo ko oluku re kile oko oluku re
0: e
1: mo wi pe e mo to ba ti loju opo nle irufe e mo be ki sere sa
0: emi lo nso pe kini kolo yo mi kini kan aye mi
1: emi ki mo pe na
0: ma ti mo ri si nkan run won si tin gbe lo bayi
1: o ti nrun
0: ara mi in parun ni bonju bonju
1: ina lo to o si lo o lorun
0: ti a o lorun ti e na
1: olohun
0: o ti e se
1: eyin nu olohun nu
0: olohun bo se se daji ke ti e
1: ke ti e binu bu ke
0: ga ke ti e meji mi
1: pega o ni won o di e fun meji o ni amọ gbe lo o di binu
0: o na binu
1: o lo je ba fi bo ba fi airi ni gbonje sa eyan na o si fa ijesu
0: ara o ke sire ile
1: o ni mega foro won
0: se gbe lojo
1: e wo e ja be si ni mo fun ni eni tere ejide en ti o si nbi o le mo si won se ko le mo ntan so koko re le lanfani lati koko mo fi eti gbo
0: be ni o
1: ko to di pe a wa tu gbogbo re fun yin eyin e mu apere kan fi site FVD yin ke be lowe otita awo mo mu fun eti te fi n gbo wa eti na won o ni di be kedere le lanfani ati wo wa loju opo ti Facebook lagelu FM 96.7 SS oju e like e e comment si e share e depin e jo kari ile ko kari oko ajoje odun benikan oba ni o be si re ajogbo odun benikan oba gbo okay o iwe iroyin daily post be mo ti kokko mu koko akoko eleyi to nfi oro lede o pe onisi owo re eleyi ti won gba wi pe awon koriko bongbo igbo eleyi ti o ba wu sori orule iso itaja ti gbalode sa mo si shopping plaza ni ilu abia won ni ko mo san awon koriko be nbi titi nsise won ni o mo se be ogan mo na olorun mo ni je ki irinse wa kokoju ija si wa
0: ami o ami ati ami
1: be kedere ise na won ni owo ti o ba sise enu ri o ye ko jeun nbi ati wa ti nsisi ojo wa olorun ni ja kan saru la bi o ami atami
0: ikwile ti eko o na lo je pe iroyin o na to je ko nbe lowo mi to si je pe akori e ni mo ko fe fun yin fun tosan ti toni o ni arakunrin kan re eleyi to je pe won ni o je omo egbe oselu kan ti won ni won bo lati ipinle ti ondo won ni awon agbe nipa na ni won da won lona ton si se ko pa arakunrin ohun o ko re na ni tosin won ni won se ko pa o ni ipinle ti eko e mo gbo lọsan toni
1: okay e je ntase kin tun wonu we iroyin punch nebi ti an ti fi oro lede wi pe omo ile eko kan re to je majesin
0: okay na
1: eleyi ti o di awati leyin ti ekun omi to gba agbegbe kan ni opopona nibo iziagu eyi to wa ni ijoba ibile ti gusu oka to gba be kan e ti mo pe oka o wa ni ipinle anambra won ni be awon olopa ni won ti gun le ise awari to bi wa nkan be latari ati wa majesin omo ile eko ohun lawari o olohun si fun won se o
0: ami ati ami ipinle ti ogun na lo je pe iroyin leyi tun be lowo mi won na lo ni arakunrin kan re eni edun meji din ni adota ni ton jo ko re je akia edward won ni ise to won mo nse ni pe ko won ba won se rin ajo lo sile okere won ni sugbon eleyi to se yi won ni gba million mefa lowo awon ti o ni ohun o gbe lo ilu okere ati owo ati ilu okere ati visa rinna won mo ri nkan kan
2: kai
0: won ni million mefa won ni edward lo gba lowo won e mo gbo loso toni edward ni ohun mo consulate
1: okay nbe mo pe n to ba jon la fi weun epo epa bayi n lojo po si e liri be kedere kini kan n lojo ahon ope abi okay o won ni awon olugbe mo wa won ni awon olugbe lawon agbegbe eleyi to wa ni ipinle imo ko wa ni won yo kalamu ti an si be gege lowe ti e be si ni mo ko le ni eni tere ejitere wi pe nti awon padanu re o leyin ti isele omi yale to gbode kan latara owaro ojo ojo eleyi to so di orin to be si ni ko to si n ro lera lera lera won ni won be ni won ti be si ni mo ka wi pe ni tere ejitere nti awon padanu ninu isele kun omi ohun re ye be ajo ijoba apapo to ri si isele pajawiri yun ajo nema won ni won ti gun le ise akanse awari to bi wa nkan be lati le wa awon olugbe lagbegbe ohun eleyi to je pe won tan latari isele laabi na
0: alele bayi ipinle ti zamfara na lo je pe iroyin eleyi na lo nse lalaye bayi sita o oni awon ajinigbe o na ni won mo ti di awon afa mefa kan gbe ni ipinle ti zamfara oni won ti n bere owo eleyi toto million lona 30 owo naira won ni ta ba fe fi awon afa ile e lo mu 30 million wa 30 million
1: pe
0: ton ba ti mu 30 million ton ba ti mu wa bayi awon afa yi awon oni fi won le o ni ipinle ti zamfara
1: okay oda iwe iroyin punch be na mo tun balẹ si bagẹ abi o kini on ti wa fe di won ti fe so di okowo bayi
0: awon afa lafa
1: olohun o saanu fun wa
0: afa lafa
1: won ni baba agbalagba re eni odun mejile ni adota 52 oni won mo ti fi oro sita alaba ayeni loko re nje o won ni won ba oku re ni ibi inu kanga kan to je kanga adugbo nítòsí ilé ẹ̀kọ́ tá a mọ̀ sí Lambiara Islamic School tó wà lókè ta òpópónà Asa lọ sí Dam ní ìlú Ìlọrin ní ìpínlẹ̀ Kwara. Kí ló gbẹ̀mí lẹ́nu bàbá àgbàlagbà ẹni ọdún 52 ní 52 ẹ gbọ́ gẹ́gẹ́ bí àjọ panápaná bí wọn ó ti ṣe fi ọ̀rọ̀ ńlédè tó di kíkọ́ọ́lẹ̀ láti inú ìwé ìròyìn Punch.
0: Ìpínlẹ̀ ti Èkó òun náà ló jẹ́ pé ìròyìn eléyìí náà ni wọ́n tún ṣe lálàyé síta. Iléeṣẹ́ ọlọ́pàá òun náà ni wọ́n ti mú arákùnrin kan ṣinkun tó jẹ́ ẹni afurasí orúkọ rẹ̀ náà ni Muhyiddin Ọlátúnbọ̀sún. Wọ́n ní wọ́n fura sí wípé ó jẹ́ ọmọ ẹgbẹ́ òkùnkùn ti àyè tí wọ́n pè ní Black Axe. Wọ́n ní wọ́n bá wọ́n sì mú ṣinkun wọ́n nígbà tí wọ́n délé rẹ̀ wọ́n ní wọ́n bá àwọn àké àti àwọn ọ̀bọ búkúbúkú tó ń fẹ́ èèbó òun náà ni wọ́n bá lọ́wọ́ rẹ̀. Kí ni Ọlátúnbọ̀sún ṣe? Kí ló ṣe tí wọ́n fi gbà mú? Ẹsẹ̀ wo ló ṣẹ̀? Ẹ mọ̀ gbọ́ lọ́sàn-án tòní.
1: Ok o, ẹ jẹ́ ń ta ẹsẹ̀ kan wọnú ìwé ìròyìn Daily Post níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ léde pé ọ̀pọ̀ àwọn tí wọ́n jẹ́ olùgbé ní agbègbè Lavagu tó wà ní ìjọba ìbílẹ̀ Bagudo ní ìpínlẹ̀ Kebbi wọ́n ní wọ́n ti pa ilé wọn tí o kó wá wọn ló di gbádagbọ̀n tó fi lélẹ̀ látàrí ìtàpórógan ẹlẹ́yàmẹ̀yà eléyìí tí wọ́n jábọ̀ rẹ̀ pé ó gbẹ̀mí lẹ́nu àwọn èèyàn 15 nínú èyí tá a ti rí olórí abúlé baálé abúlé ọ̀hún nu Alhaji Saidu Mujelli.
0: Káàbọ̀.
1: Ẹ láǹfààní láti gbọ́ kí ni tó fàjà láàrin ẹ̀yà kan sẹ́yà kan ẹ gbọ́.
0: Orílẹ̀-èdè ti Cameroon náà ló jẹ́ pé ìròyìn eléyìí tí ó tún bẹ lọ́wọ́ mi tó jẹ́ pé ìwé ìròyìn Punch òun náà ni wọ́n Punch ìròyìn ọ̀hún jáde o tí ó sì gbé mi bàgẹ́ lọ sí orílẹ̀-èdè ọ̀hún. Wọ́n ní pásítọ̀ kan rèé eléyìí tí wọ́n ti ń wá báyìí wọ́n ní wọ́n ti lẹ fọ́tò rẹ̀ káàkiri àdúgbò ìpè ọmọ ń wá pásítọ̀ yìí ní Yaoundé. Kí ló ṣe? Wọ́n ní iṣẹ́ ìwádìí òun náà ni ó gbé àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá lọ bẹ̀ láti ṣiṣẹ́ ìwádìí nígbà tí wọ́n tu ilé ìjọsìn pásítọ̀ wọ́n ní wọ́n bá òkú èèyàn ńbẹ̀ tó ti ń jẹrà pásítọ̀ nínú ṣọ́ọ̀ṣì. Kí ló ṣẹlẹ̀? Ẹ mọ̀
1: gbọ́ ọmọ Nàìjíríà kan pásítọ̀
0: ọmọ Nàìjíríà ni ó gbé ìṣẹ́ ìránṣẹ́ lọ sókè òkun wá wò pé kí ló lè fi
1: tẹ́lẹ̀
0: tí ó fi tètè
1: iṣẹ́ ìránṣẹ́ gbé lọ sókè
0: òkun
1: ọwọ́ àwò pé
0: kí ló wò ó fi kún tí ó fi kún
1: tí ó fi kún
0: tí ó fi kún ó ṣe ṣọ́fúnnákù oyè rẹ sẹ́ẹ̀tì lónìí.
1: Ok, iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìpàṣẹ ti ìpínlẹ̀ Enugu ni wọ́n mọ̀ ti fi kélé òfin gbé ọkùnrin kan ẹni 30 ọdún 30 years ọ̀para Emmanuel orúkọ rẹ̀ ń jẹ́ o. Wọ́n lọ gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin olólùfẹ́ rí obìnrin girlfriend rẹ̀ nu o látàrí àríyànjiyàn pé ọ̀dà ńgbà wọ́n ṣe àyẹ̀wò pé wọ́n ti ní kòkòrò HIV ọwá ń dorin ta ló mu wá ìwọ ló fún mi èmi mo fún ọ ìwọ ló fún mi ìwọ ló fún mi. Wọ́n ní bí àríyànjiyàn yìí pé ta ni ara rẹ mo ti kó irọ́ ara tiẹ̀ lèmi gan ti kó bí ọ̀rọ̀ ń ṣàṣe fan lójú nu o lọ́sà gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́bìnrin rẹ̀ ní agbègbè tá a mọ̀ sí Olympic layout tó wà ní ìpínlẹ̀ ọ̀hún ẹ láǹfààní láti gbọ́ ńgbà tó gbá bọ́ọ̀lù kọ̀ rántí wọ sí tọ́kìn ọwọ́ ti fi àtàǹpàkò ó ti fi sí òkúta àtàǹpàkò ń ṣẹ̀jọ̀ wọ́wọ́ ó tún ti rọ́ sínú egungun àtàǹpàkò
0: ó tún ti rọ́ sínú ti yé mi
1: ó wá di pé ìwọ ló fòkúta sọ ìwọ ló fòkúta sọnà ìwọ ló
0: èmi kọ ìwọ
1: ọ̀làgbà pọ̀.
0: Ìpínlẹ̀ ti Delta náà ló jẹ́ pé ìròyìn eléyìí tí wọ́n ní àwọn ọ̀dọ́ mẹ́ta kan rèé eléyìí tí wọ́n yìnbọn pa òun ni àwọn èèyàn 5 náà ni wọ́n tún farapa látàrí ọdún ti Èkúè eléyìí tí wọ́n ní ó wáyé lọ́hùn-ún ní Ìtọ́pẹ̀ East lọ́hùn-ún. Wọ́n ní ìgbà tí wọ́n ń sọ ọdún lọ́wọ́ ni ọdún tó yẹ kán máa ṣe kó máa mú ẹ̀rín dání ló bá di ìjà láàrin àwọn igun méjì ló bá lọ gbébọn jáde. Ọ̀rọ̀ ìṣe wá di ìṣèwé ajọ́ ń sọ ọ̀rọ̀ ni ọ̀rọ̀ ẹnu ni ó ṣe wá di pé ẹ̀yin ò ráyè ọ̀rọ̀ ẹnu ìbọn ni ẹ lọ gbé jáde.
1: Ẹnu ti ẹnu ro ni.
0: Wọ́n lọ gbé bọ̀ jáde
1: ẹnu ro
0: ìwọ ni ọ̀rọ̀ ẹnu.
1: Ok, iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo wọ́n fi kélé òfin gbé Nicholas Nusa lórí ẹ̀sùn pé ó jí àwọn ọmọ obìnrin 5 ọ̀tọ̀ọ̀tọ̀ ó jí wọn gbé sí àkàtà rẹ̀ ìkan nú àwọn 5 ọ̀hún okan gbantaba ni
2: kai
1: ni odu ti e nlo ba kun
0: okun ipinle ti Kwara o na lo je pe iroyin leyi to si gbe mi lo si Lafia Gilohun ni papa isere kan be tin je Lafia Gi Mini Stadium ile to be ni ijoba abile ti Edu won ni odu aroda kan lo bere pelu ijirile won ni o ba ka gbogbo orule ile to nbe nbe a fi wi ninu gbo won lawon do ti wa nrawo ebe e mo dakun jo a mo nibi ti a tin se aye kankan ibi na la mo nlo onrawo ebe si ijoba e mo gbo losan toni
1: okay e ja nfi eleyi gbe tan ni iroyin to dun mo ninu iko ti ologun to je ti iko isowo sise fasanyama ni won ti du awon ajinigbe awon ti won jigbe won du awon ti won lugbadi isele ijinigbe meji ototo ni ipinle Katsina be won si gba oke aimoye awon maalu ti awon ajimaalu gbe ti won jigbe won gba pada ni ipinle Sokoto
0: ele lo je iroyin ayo ko to di pe a lo soju oja tori mega ti nsowo libilibi o ipinle ti Eko leleyi ti won ni awon ijoba ipinle ohun na ni won ti bere ni kanle akanse ise kan eleyi to ni se pelu ifun reki didabobo awon ipere papa julo awon obirin won ni won ti bere bayi o won ni afojuso won o na ni pe lati dabobo awon kekeke eleyi to tobi egberun kan bo ni ipinle ti Eko
1: eja sare po lowo oja bi owo ngba ba pada de a lanfani lati tukini on fun eleyi omo je aso ile ki oja
2: alaso tan olagba po

0: àwọn tó jẹ́ ọ̀ṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkó náà ló fi ìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ tí wọ́n sì ń ṣàlàyé pé pẹ̀lú òkú rẹ̀ ilé tí àwọn rí ní agbègbè ọ̀hún náà ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ ìwádìí tó sì jẹ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣa àwọn afurasí ilé tí wọ́n fura sí ní agbègbè ọ̀hún àwọn ṣàlàyé pé iṣẹ́ ìwádìí ń lọ lọ́wọ́ láti mọrúfẹ́ àwọn ẹgbẹ́ ilé tó ṣe kú pa olóògbé tó sì.
1: Inú ìwé The Nation ibẹ̀ náà mo tún dáṣẹ́ wọ̀ níbi tí wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé ikọ̀ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo lọ́wọ́ wọn ti tẹ Nicholas Nusa lórí ẹ̀sùn pé ó jí àwọn ọmọ obìnrin márùn-ún ó jí wọn gbé sákàtà rẹ̀ bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé ó fún ìkan nínú wọn ó fún lóyún wọn ní afurasí ọ̀hún ẹni 50 ọdún 50 years ńlọwọ́ tẹ̀ ní agbègbè ìbílò àlọ sí ìmọ̀ga eléyìí tó wà ní ìjọba ìbílẹ̀ ti àkókò Edo ní ìpínlẹ̀ ọ̀hún wọn ní agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Edo ìnà ikọ̀ idem ó yọjú ẹ̀ síta wípé àwọn ọmọ ọ̀hún ló jẹ́ pé wọ́n ń fi ìbálòpọ̀ kò tọ́ wọ́n fi ń lọ̀ wọ́n wọ́n ní èyí ọmọbìnrin eléyìí tí ó fún lóyún wọ́n ní ńṣe ló bẹ̀rẹ̀ sí ní rọbí láìpẹ́ ọjọ́ wọ́n ní ṣùgbọ́n lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ abẹ fún ó pàpà pàdánù ọmọ ọ̀hún ìyún ọmọ kékeré tó bí wọ́n lọmọ náà padà wọ́n ní ó fi ọ̀rọ̀ léde o pé àwọn ọmọ wọ̀nyí ni wọ́n ti fà wọ́n lé mọ̀lẹ́bí wọn lọ́wọ́ tí ìwádìí sì ń lọ lọ́wọ́ lórí ìṣẹ̀lẹ̀ eléyìí tí Nicholas Nusa tó dá tó rawọ́lé ọ̀hún ikọ̀ idem ó fi ọ̀rọ̀ léde wípé nǹkan tó kọ rẹ̀ ń jẹ́ Sunday ìràbọ wọ́n ní wọ́n mu ní tòsí ilé ìtura kan eléyìí tó wà nílé ìtura kan tó wà nítòsí Oluku Market ní ìjọba ìbílẹ̀ ti àríwá ìlà oòrùn Ovia wọ́n ní bẹ́ẹ̀ wọ́n sì rí àwọn owó gbà lọ́wọ́ rẹ̀ ọ̀tẹ̀ wájú fi ọ̀rọ̀ léde wípé ìwádìí ń lọ lọ́wọ́ láti mọ fín ìdí kókò àti wípé afurasí yìí ó jẹ́ ògbóǹtagí oníwà ọ̀daràn eléyìí tó ti jẹ́wọ́ pé òun ti ṣiṣẹ́ ìwà ọ̀daràn lọ́pọ̀lọpọ̀ ní ìpínlẹ̀ náà.
0: Alele báyìí ìpínlẹ̀ ti Ogun náà ló jẹ́ pé ìwé ìròyìn tó jẹ́ ti ìwé ìròyìn ti Daily Post náà ni wọ́n kó ìròyìn ilé ìjọ ilé tí ó jẹ́ pé wọ́n sì ń ṣe lálàyé wípé ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni ó ṣẹlẹ̀ ní ìlú Abẹ́òkúta tí ń ṣe olúlu ti ìpínlẹ̀ ti Ogun wọ́n ní arákùnrin kan rèé ilé tí ó fi ara rẹ̀ pé abánitòwé ìrìnà lọ sí ìrìn àjò tí a mọ̀ sí travel agent orúkọ rẹ̀ náà ni Akia Edward wọ́n ní ìpínlẹ̀ ti Ogun náà ló fi ṣe ìjókòó wọ́n ní ó gba arákùnrin kan lójú tí èsì pò fọwọ́ gba ṣùgbọ́n tó yẹ kó gba owó lọ́wọ́ rẹ̀ tó tó mílíọ̀nù mẹ́fà owó náírà lọ́nà èrú wọ́n ní wọ́n fojú rẹ̀ bá ilé ẹjọ́ ilé ìtúnbẹ ní ìsàbò ní májísírèètì lọ́hùn-ún ní ìpínlẹ̀ ti Ogun ọ̀ní Edward tí wọ́n dá kọbi tó ń gbé òun náà ni wọ́n fi ẹ̀sùn méjì kọ́ lọ́rùn nígbà tí ìyàbá fi góòlù kọ́yàn lọ́rùn wọn ní ìkíní ni pé ó parọ́ ó sì pera rẹ̀ ní tí ò jẹ́ wọ́n ní ìkejì náà ni pé ó lo ọgbọ́n àtinúdá láti gba owó lọ́wọ́ èèyàn tó sì ń fira rẹ̀ pé tí ò jẹ́ bákan náà ẹni tó sọ̀rọ̀ takò ní ilé ẹjọ́ ẹni tí ṣe Evelyn Mortim òun náà ló ṣàlàyé wípé ẹni tí òun ń ṣojú fún òun náà ló jẹ́ pé ó gba owó ọ̀hún ní ìlú Abẹ́òkúta nígbà tó tẹ̀ wájú wọ́n ní ọ̀rọ̀ fóun ó ṣe ìwé ìrìnà fún arákùnrin kan tó kọ rẹ̀ jẹ́ Nasiru Abiola pé òun tóun ṣe wà orílẹ̀-èdè Canada àti òun àwọn ti ní ìbáṣepọ̀ ilé tó dánmọ́ràn tó jẹ́ pé ìbáṣepọ̀ òun tó bá ti nílò òṣìṣẹ́ báyìí ni wọ́n ti sẹ́ndì méèlì sí òun tí wọ́n ṣe àtẹ̀ránṣẹ́ sí òun tó jẹ́ pé àwọn ó sì mọ pèsè àwọn èèyàn fún wọn tí ẹ pé wọ́n kan báyìí ni ó gba orílẹ̀-èdè ti Canada lọ ọlọ́kọ sọ fún ọ̀gbẹ́ni Biola ipe kó san owó kan tó tó ẹgbẹ̀rún lọ́nà 500 owó náírà kọ́kọ́ fi yẹn sọ fún àwọn pé òun ti ṣetán pé láti tẹ̀síwájú nínú títòwé ọ̀hún tó pè ní commitment fee onídẹ́yìn náà ni ọ̀gbẹ́ni Edward bẹ̀rẹ̀ sí ní gba owó ọ̀hún ní sísẹ̀ntẹ̀lé onídìkọ̀ tún sanwó kan 1,000,000 onídìkọ̀ tún sanwó tán owó kan 1,500,000 onídìkọ̀ tún sanwó kan ipe owó tó wá kù nígbà tó wá kú bí káwọn tún san 3,000,000 oníbẹ̀ ni ìyẹn ti ní ẹ̀kan sáà ń gba owó yìí ẹ̀ ń gba owó yìí àwọn ò rí tí ì ṣe nǹkan kan bí sáà ò tí ì jáde ẹ sáà ń gba owó ni wọ́n ní níbẹ̀ ni Edward ni ò ti gbé kọ́ọ̀lù mọ́ ọ̀gbẹ́ni Edward ń ta mọ̀jọ́ sọ wọn kọ́ yìí ó mọ̀ tí ń pé oṣù méjì àmọ̀ gbọ́ nǹkan kan ọ̀gbẹ́ni Edward orílẹ̀-èdè Canada òun mọ̀ ti fi sẹ́lẹ̀ orile ede Canada mo tin pe ohun oni nibe ni won ti to pepin Edward ti o pada ba Edward won a foju Edward ba ni ejo ngbati onidajo to nbe ni ejo magistrate ti o ka si leti pelu awon esun ohun ngbati Edward o soro ni oluwa mi emi o je bi gbugbu esun te fi kan mi
1: okay
0: ba ni ah to o je bi won ba tun sun igbejo ohun won ni to ba se nlo aye mo gbo nipa ogbeni Edward en to je travel agent ogbeni Edward e mo gbo to ba se nlo ma ka fun
1: to omi ture to gbe mi wonu iwe iroyin punch ile ise olopa ti ipinle enugu ni won ti fi kele ofin pe opara Emmanuel eni ogbon odun lori esun pe ogbemi lenu orebinrin re latari ariyan jiyan eleyi to je jade lori pe ara re oni mo ti fi ara ko kokoro HIV ki sara mi o ara ti eni o won ni ariyan jiyan ohun o na lo waye ni agbegbe Olympic layout ni ipinle na eni ti se alukoro le ise olopa ti ipinle ohun SP Daniel Nduke nlo yojo oro yi sita o ninu atejade ndukwe o fi oro lede pe awon alajogbe adugbo ni won fura pe aha oja ipe nkan kan fin bi martini se fi imu gborun agaran ngba to wole lekan pe ibe won ti fura pe lati nu iyewu a okunrin ne opara yi pe kini kan fin imu yo kini o si ba imu dore na ba fi oro nto olopa leti o te waju wipe nibe ni won to ti fi kele ofin gbe Emmanuel tori pe won ti koko gbe tele ni ti awon ero ti inu nbi ti won fi ibinu gba le pe e se gbe ki lo sele won ni ngba ti won wa fi oro yi to ile ise olopa leti ne ba tuntun gbe pe ato wa lo ko re o awon ile ise olopa ti division si akunawa ani won gbe alukoro ile ise olopa on te waju fi oro lede pe iwadi idakonko ti won se ni o yojo oro sita wipe afurasi na logbemi obirin ohun to ko re nje chinyere ni ojo kokan de ni ogun osu kesan ti o si fi ara re pamo okutu ara re o ti pa o fi pamo si ibi titi mo se ga won ni ndukwe fi oro lede pe afurasi ohun lo we oku chinyere lo we ninu ora to si ti manu iyara bi titi mo se ga won ni ngbati orun re to fe abati awon aladugbo je ni won fi oro hun to awon ile ise olopa leti o te waju se afikun re pe Emmanuel o ti jewo o ninu iwadi ti awon se ni da konko ti won si kokon se iwadi ranpe ti awon kon se nu an lo ti jewo o ti jewo to fi oro lede pe nto fa to n fi gbemi lenu re ko sai se lori pe awon jo njiyan pe ara re lo n ti ko kokoro HIV pe nbi titi rin irin gbese gbese kiri nlo ti ko kini ohun to ohun ti wa lu lara re won ni nto fa iyan nu o ngba ro wa fa yan se yan lo wa fa to fi gbemi lenu re on be lakata awon olopa iwe iroyin punch nloko odigudugbe foto santini
0: odigudugbe foto santini ipile ti Zamfara na ni iroyin leyi to gbe mi lo eleyi to si je pe iwe iroyin ti Daily Post na ni won post iyan won sita ege bi alaye iroyin ohun ni pe awon ajinigbe ohun na ni won mo ti gbe awon se yi ki mefa kan eleyi ti won ni won lo bi adua eleyi ti won piyamo fun ti are orilede wa Nigeria re Bola Tinubu to si je pe parapo pelu ebi oselu ti APC All Progressive Congress ohun na ni won gbe adua awon kale oni bi adua ni awon se yi ki ti nbo deje won ti won si nkorin bo ti won nkorin asalatu bo ege bi oro ohun ti won fi lede lati enu niroyin kan eleyi ti oruko re nje the English Alaji na ni o salaye pe awon se yi ki ohun ni won korin bo mo te ba nbo lati bi adua le yo mo korin bo oni nibe na ni awon ajinigbe ohun na ni won ti dabu won ti won si ji won gbe oni ege bi adua ohun eleyi to je pe eni to je adari agba fun ti ipolongo obo fun te bi oselu ti APC ti tun se senator eleyi ti o soju fun iwo orun ti Zamfara en ti se Abdulaziz Yari na ni won gbe adura ohun kale oni gba ti won wa ri pe won ti ji won gbe na ni won ti sise iwadi lo oni nibe na ni won gbo ipe lati odo awon ajinigbe ohun pe e fokan bale ko si ewu awon se yi ki te n wa odo awon lo wa won se faaji sugbon te ba fe ki awon fi ori awon se yi ki me fe fa awon se sin ese ndi owo toto million kokan fun eni kokan ile wa ni yin wa je oni 30 million o na ni awon ti oji won gbe ni won so oni bayi ise iwadi tin lo tori won ni awon o ni gba kobo kan odin ninu million lona ogbon owo naira ile ti awon gba fun awon sheik mefe olomo won ja si adua lo olomo ja si adua won ma ja ri arin fe se si o awon le o ti wa mo sheik mo won mo tan pin sheik sheik
1: ah ewo ba won
0: lagba po
1: okay imi ture ninu iwe iroyin punch ibe na mo bale si ibe mo si wa won ni omo ku omo mo jesin omo akeko ti ile eko nlo ti di awati nigbati isele ekun omi ti o ba gbegbe opopona idi nibo izi aguto ba finra ni gusu ijoba ibile oka iyun oka south ni ipinle anambra won ni ewe ile ise olopa ni won ti gun le ise awari lobin wa nkan be lati wa omo ohun won lawon mesan gan ti won je omo ile eko meje ati agbalagba meji won ni gangan o na ni won lugbadi isele ohun to si je pe adupe pe ile ise olopa won gbianju titi latari ati ri wi pe won du awon eyan ohun won ni isele ohun waye leyin ti owara ojo to selule lawon agbegbe ni ipinle na won ni isele ohun ninu eyi ti awon to lugbadi isele na ti won ti lu igbadi isele labi ohun won ni nlo waye ni agbegbe kan ni awon agbegbe sagbegbe ni ipinle na ele to je pe oka awon opopona ti won gba rinrin ajo nibi ti awon eyan hun nbi won ti rinrin ajo lo ko to di pe won be si ni ri ti ojo be si ni selule ti omi si nkun ti si nyabo titi agbenuso ile ise olopa ti ipinle anambra to chuku ikenga yojo oro isita ninu atejade eyi to fi oro lede pe iko adua emi awon eyan ni won gun le ise ti a o si je iko safe school operatives ni ifowo so wo po pelu awon eyan lagbegbe na ti oro kan pe ila bi ogbodo sele loju awon pe oju majesi ogbodo toju ori majesi ogbodo toju agbawo won ni gaga bo ti se fi oro lede won ba bere si ni tu ile tu gbogbo awon agbegbe nigbati won gba fin toni leti alaye nipa isele ohun a si dupe won du awon omo ile eko meje ototo ati awon agba meji ti won ko won de ibi abo ewe ikenga lo fi oro lede pe ngban de bi abo ni won ti besi ni ma ka awon ti ori ko yo pe oya eja ma kara wa o ngba won ka won won ni won ri pe o ku omo akeko kan nigbati isele ohun to waye ni ojo segun tuesday won ni ewe ba se nsoro yi won ti gun le itesiwaju awari to bin wa nkan be lati wa akeko ohun lati wari be si se mo pe nto ba jo nla fi weun epo epa lojo po si eliri won ni opo awon olugbe lawon agbegbe kan ni ipinle imo ni won be si ni ka wole ri fese jale ti ko wa si nka nto padanu tinu isele ekun omi ati isele omi yale eyi to waye ni ipinle ohun bi ajo ijoba apapo to ri si isele pajawiri yun national emergency management agency nema ba won na se gun le isele awari to bin wa nkan be lati wa awon olugbe ti won tan sinu isele ekun omi ohun won ni oga olori osisi ajo nema ni office ti nbe ni ipinle imo innocent nweze nlo fi oro lede wipe lati ojo isimi sunday oni ajo na ni won ti nwa ti a ti nko awon eyan ti a jo olugbe lawon agbegbe bi ti ekun omi to ti waye ni won ti nko won ketiketi ti a si nko won lo si ibi ti ile gbega aya grant ati ibi ti abo wa nweze o te waju yojo oro sita wipe awon olugbe ni agbegbe amakohia ati akwakuma laarin awon agbegbe yoku to yi oja rochas in rochas market to yi po ni won ti du ti won si ti ko won lo si ibi abo oro awon olugbe ni ipinle na pe eyin te ba n gbe lawon agbegbe te mo pe ekun omi o ti ma so se ti ti o si waye nbe pe e tete poke raja o ati wipe awon iwuwa si yin e ma ma wuwa ke ma se nkan to le di awon ojusan omi papa julo be ti se mo pe ekun omi le waye won ni ewe awon olugbe ni agbegbe emi abiam futo eziobodo ihagwa umuguma ohazara amakoya world bank federal housing works layout to fi mo new oweri won ni ko wa won ni won si nka awon nkan ti won padanu olohun ku ni ja sofu emi ofo duke awon won ni won si nka pe a nta won padanu sinu isele ekun omi re be won ti wa ni gbogbo nta ba mo pa le se to le fa ekun omi eja pewo re kaye dale soju agbara madini lo ba nda ile on soju osoro je ko mi omo gbe lo won lo lewu o
2: karuni
0: orilede ti cameroon
1: o do din bi karuni
0: ori karuni fun nkan to se o to ti pari iroyin
1: Dari.
0: Nkan to de ki yan remi ati ekun
1: ni o ni je ki ni o bi omo
0: ti ta ti pari bayi mo de so fun
1: kaso bail me out
0: orilede ti cameroon na lo je pe royin to nbe lowo mi to se pe iwe royin ti punch ona ni o punch royin hun oni ni be lo je pe won ni ijoba orilede ti cameroon ni won tin wa orilede wa nigeria kan to je pe arakunrin kan ri ti o npe ara re ni pastor olosuagutan eni owo ona ni won tin wa bayi ni ile ijosin re to nbe ni yaunde ege bi oroyin ohun ti won kojo oni ni ojo kankan de ni ogun osu kesan odun ta wa yi dede ago mesan wuro ona ni ile ise olopa ile to nbe ni ikobam na ni won ni nkan ta won lologbo ipe ojo pastor ohun to ko re nje kedi samuel kenechuku ti won si mo ni kedi samuel to je pe o je alase ti ile ijosin ti mercy of god ministry to nbe lorilede ti cameroon ipe ede ka sise iwadi lori e awon furasi oni nigba ti won de ile ijosin ohun na ni won bere ise iwadi iwo ko yo ko onu won nibe ni won ti ri ibi kan ti ori rusurusu no ba ni ki lo nbe bibi yin ti egbe cement le yi ma ni ko si nkan kan be oni nibe ni won ti bere si ni tu oni nigba ti won tu kanle na ni won ba po si kan ile ti o je alawo funfun ati alawo goolu a po si ninu le ijosin kilo de oni ni won ba ni o ye si no ni ina
1: resto
0: awo ile si ko je resto ani le ijosin o gbo ni won ni ministry of god mercy of god ministry
1: mo rora
0: ni won pe oni nigba ti won si iwo ko yoko ni oni won bo ku yan be ninu po si inu shoshi bo lo se sele oni ni won ba ni pe oya e won kokoko ku awon ti o nbe le njo si pastor yin ko pastor ni le biya pastor ti gbo ni abi ise ti down lara ara ti fu won ni pastor ti na papa bora oni ni won ba ni
1: ajan ti ro
0: fun oni ni pastor ohun ni won salaye pe ojo mo orilede wa nigeria ile to si je po orilede ti cameroon o na ni se iranse gbe lo to si je pe o de ipe lati je ke lati mo jise iranse ohun oni lati odun 2018 ni KD Samuel ti wa nbe oni ni bayo won ti nwa pastor ohun lorilede cameroon ipe ti rawa ri KD Samuel a nwa o ko wa salaye oku ti won se lodo sinu posi bi o se nse ati se to nse ninu church won ni orilede ti cameroon
1: e je asare polowo oja ngba ba pada de esin wa koni ko ire asalo le
3: Gudugbe iroyin agbokogbon
4: Karale kakole ti wa dirorun gba fun gbogbo eni to n fe le fokanbalẹ lati mu ki ala won wa si imose anfani e ti wa suyo bayi ni Dream Gardens phase 1 to wa nijaye moniya nbadan to fi mo irede city ido ibadan edinwo repete lori awon ile wa 250 square meter 1.8 million naira le mara lati gbe tan lekan to ba de je 500 square meter 3.5 million naira niyan o iyen ni Dream Gardens phase 1 ijaye moniya amoni irede city 1.7 million naira ni plot kan bayi esira odide eka kan ni 6 million naira gbogbo document lo ti wa nle keri kera ni o abe egbo ediwo yi nlo lowo lowo bayi ni le ise Footy Homes e ma fa koko sofo e titi wa jamfani e visit us today at Footy Homes top floor base 1 plaza Iyanu Adeoyo ring road Ibadan or call 091-1706-0593 at Dream Gardens phase 1 Moniya Ibadan and Iredi City Ibadan your dream will come true

0: da ṣùgbọ́n ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ bá ṣe ẹ̀mí ẹni dáná sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n jẹ́ ayé sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ website pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí. Àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
1: Tugas. Ó tọ́jú díẹ̀ sẹ́yìn tí mo ti ń gbọ́ nípa ilé iṣẹ́ Tugas Multidynamic Concepts. Ilé iṣẹ́ tó ṣàrà ọ̀tọ̀ nípa káfíntìrì ti gbòpè lògùn lọ́nà ìgbàlódé tó pè èèyàn dẹ̀ ń kan sára sí wọn. Ilé iṣẹ́ Tugas tó ti báwọn ti ń ṣiṣẹ́ fákọjẹ̀dí àti oògùn tí ń fọ kíndìnrín mọ́ tónítóní jáde báyìí. Bẹ́ẹ̀ ni àwọn oògùn tí ń jáde láti ilé iṣẹ́ Tugas Multidynamic Concepts. Kà sí ara ẹ wò gbogbo ìwọ tákọjẹ̀dí ń dà láàmú. Tugas Herbal Powder ni ó béèrè fún bó sì jẹ́ kíndìnrín ni tiyín. Tugas Liquid ni kẹ́ ẹ béèrè fún. Tugas Liquid ni ó bá ń fọ kíndìnrín yín mọ́ tónítóní. Bẹ́ẹ̀ sì ni gbogbo oògùn wa ni NAFDAC ti nìlò ń tẹ̀. Gbogbo èyí tẹ wá fẹ́ mọ bá wa dòwò pọ̀. Ilé iṣẹ́ Tugas tẹ fẹ́ mọ kó oògùn wa ní ọ̀pọ̀ kó yọkù. Àbẹ́yìn tẹ fẹ́ mọ ra lẹ́yọ yọ. Torí wípé àwọn alágbàtà fún gbogbo àwọn oògùn wa. Ilé iṣẹ́ Tugas Multidynamic Concept ní Akala Express Bravo Bus Stop nílùú Ìbàdàn. Tàbí kẹ́ mọ̀ pé wá ní ilé iṣẹ́ Tugas sórí 09032949024. Ilé iṣẹ́ Tugas ló ní àní fàṣán lùgbà. Gbogbo tí ń ṣe ọyẹ agbára egbògi ìbílẹ̀ ká.
2: FM Media Academy, a citadel of media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
3: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
4: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
5: Hello guys, Nkechi Adeniroye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were opened to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
2: And you also do not want to waste that raw talent you got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, Red House, Fenile, Ibadan. Telephone 0807-112-4000. 0807-112-4000. New session will soon commence.

Amọ̀ wípé ẹni gbé kúrò ní ìkànnì lágẹ̀rẹ́ 96.7 FM gbogbo ẹ̀yìn olólùfẹ́ wa pátápátá àlérò wípé ẹ̀ ń gbádùn ọ̀sán yín tẹ bá wojú aago báyìí ẹ̀rù pokú díẹ̀ kí aago kan àbọ̀ lù ìyẹn túmọ̀ sí pé tẹ́ ẹ bá ti jẹun àárọ̀ yẹ kẹ́ ẹ ti jẹun tẹ́ ẹ bá ti jẹun ọ̀sán yẹ kẹ́ ẹ ti máa plan láti jẹun ọ̀sán torí pé nǹkan tí ẹyẹ bá jẹ òun náà lẹ̀yẹ máa gbé fún you know society yóò favour àwọn obìnrin honestly because ọmọ ń sọ̀rọ̀ lọ́wọ́ tó ń tẹ fóònù yẹn if it was me ò tẹnu mọ́rọ̀ lẹ́ẹ̀kan ń tẹ fóònù and the funny thing about obìnrin ni pé àwọn obìnrin a lè multitask mo lè máa tẹ fóònù kí n máa fọmọ lóúnjẹ kí n máa gbọ́ nǹkan tó ń

0: ṣàtá ọ̀bàmọ́ ọmọdé díẹ̀ píparun ní ìparun ní ìparun. Láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlù mọ́lẹ̀ ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ. Nìkan ni Lágelú FM 90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbà láyà àgbà.
1: Ẹ bá ògbóǹdò yìí gbẹ.
2: Jàǹgbàlà jìbú ìjùbú ìjùbú jàǹgbàlà.
0: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láyà àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò. Lágbà láyà àgbà ni kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
3: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing, whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibilities beyond imagination.

0: Àmọ́ mọ̀ forin yẹn lẹ̀ ni.
1: Àwa forin lẹ̀ ni.
0: A fi ń dúpẹ́ ọpẹ́ méjìlá fi ń dúrẹ̀ mi.
1: Àwọn okọ̀ kan wà tí ò ṣe é bàjẹ́.
0: Rẹ̀mí.
1: Adébáyọ̀ James lọ fẹ́ tapo sásọ àlá rẹ̀ mi Babájídé.
0: A ṣì ń bọ̀ sórí yẹn.
1: Gbogbo bí ọba Adélayé kárí mu sórí
0: yẹn. A ṣì ń bọ̀ síbẹ̀.
1: Wọ́n dako sí ọ̀la.
0: Orí Queen Fúnmi Nọ́mà yìí.
1: Ọlọ́run.
0: Ọ̀nà méjì la gbà lo la fi filẹ̀ báyẹn.
1: Ọlọ́run.
0: A fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Fún.
0: Fún ti ilé tuntun ajá àbalẹ̀.
1: Àbáwọlé àbájáde.
0: Ọ̀ṣàrà ilé àkọ́gbé.
1: Ilé tó jẹ́ pé ò lè fàjọkọ.
0: Ilé àwòṣífìlà.
1: Ò lè yá ló nǹkan.
0: Ilé tọ́lọ́run ọba mi jogún.
1: Ilé tó jẹ́
0: fún Anthony Bọ́dúnrin. Ilé àwò Damienu.
1: Wọ́n wá.
0: Ilé àwòṣífìlà.
1: Àwọn kan wá wà tọ́ yẹ pé wọ́n máa wò pé ilé wo lọ́kọ́ ọkọ̀ ọjà apáǹjọ owó ẹ̀ o. Torí pé ẹ ṣírò yẹ ọdún títí ń sore títí ń sàánú.
0: Ṣo fẹ́ gbọ́? Ìyẹn ò tiẹ̀ kan àwa àwọn tó bá sọ pé ilé ìwò lọkọ yẹn ìyẹn fàwọn yẹn lẹ̀
1: àwọn làrá
0: ìyẹn ò tiẹ̀ kan wá kò tiẹ̀ lè sí tó bá dẹ̀ wà àwọn nìyẹn.
1: Ọwà o.
0: Àwa ń kí Anthony Bọ́dúnrin.
1: A dẹ̀ ń kí màmá nínú Olúwa.
0: Queen Fúnmi Nọ́mà pé ẹ kú oríire o.
1: Ìyá ìgangan láláṣeyọrí
0: dùn. Ilé tuntun àkọ́gbé.
1: Torí pé bí ilé bá rọrùn.
0: Ilé aláràǹbarà. Ilé àwòṣífìlà lágbára Ọlọ́run. Ẹ tún kọ́ mi o. Oore tọ́lọ́run ṣe yìí kò ní pin síbẹ̀.
1: Ìjẹ̀bú lọ́kọ̀ ọ̀jẹ̀sà kọ̀ǹfà.
0: Bọ́lọ́run ṣe ń bẹ tẹ́mi ẹ̀ wà. Ẹ̀mí yín lo ilé gbó.
1: Ọmọ òtò wa kọ́ fún yín.
0: Ẹ wà ní eré ogun wàhálà ní ti tẹ kó délé yẹn.
1: Ìdààmú ò ní bá yín.
0: Lágbára Ọlọ́run òkèkè lẹ máa lọ.
1: Ẹ ń bá wọlé ọmọ pé kí ìṣọ̀rọ̀ pàm gbà lóhùn o.
0: Ọ̀rọ̀ lè lóhùn kan lélẹ̀.
1: Ìṣọ̀rọ̀ pàm dájọ́ o.
0: Anthony Bọ́dúnrin.
1: Bàbá bẹ̀.
0: More blessing.
1: You are going higher.
0: Higher and higher in the mighty name of Jesus.
1: The blood will bless you and your family.
0: You will not die young. And it shall be well with you and your home.
1: Ẹ̀mí mímọ́ máa ṣalákòóso lórí ayé ẹ.
0: Bàbá. Máa wẹ̀ lọ. Jẹ́ ń lọ. Kò sáwẹ̀.
1: Nínú omi ni o.
0: O ní dààmú.
1: Kọ̀ wà nù Smith Pool kó gbé plate lọ́wọ́.
0: Wọ́n ní jí ẹgbẹ́.
1: Èní jọjọ́ tó yàtọ̀.
0: Tóní Tóní bí ẹja jójú ọpẹ.
1: Ọpẹ bí yìí ọpẹ tó nínú.
0: Ẹ mú mú yìí wá.
1: Ọpẹ mọ́rọ̀ gan.
0: Ìmúlẹ̀.

ga ṣùgbọ́n olórun máa ràn olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́ káàṣì ẹ̀mí ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn eléyìí tí kì í sún tí kì í rẹ̀ nígbà kankan kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ìyẹn nínú oṣù ẹ̀bà yìí káàṣì ẹ̀kẹ́ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn ó tún máa gbé ẹ lọ sí ìpínlẹ̀ tó ga jù ó tún yá o ẹ jẹ́ kí n já yín sí ti independence day cashport àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan gbogbo ọjọ́ friday ni double winning cashport níbẹ̀ ní káṣẹ̀ tí ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀ ǹjẹ́ ló rò wípé ìwọ gan lókàn láti di millionaire wa september 30 ni special independence cashport nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò lórí splash fm *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú FM *347*1004*2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú ọ̀pọ̀ wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún méjìdínlógún nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fún òǹtẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: gbogbo ẹni tó ń jà nǹkan kan lọ́run kọ́lé ayọ̀ fóun ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties ṣé tilẹ̀ rọrùn tí wọ́n ń tà àbí tilé tí wọ́n ń kọ́ pẹ̀lú rọrùn àwọn ló tó gbagbá sùn lọ́yẹ̀ fún gbogbo ẹni tó ń jà nǹkan àti kọ́lé bẹ́ẹ̀ ni tí ó sì fẹ́ ṣe wàhálà ìjọ̀nà ti dé látọ̀dọ̀ Futi Homes and Properties fún one bedroom apartment ẹ bá fẹ́ kọ́ two bedroom semi detached terrace duplex ìyẹn náà wà lóyún rànà three bedroom ń bẹ báwo lẹ ṣe fẹ́ sí tó fi dórí four bedroom semi detached terrace duplex ó wà ní Navida Parks and Garden lópòpónà Másọ̀sẹ̀ Tollgate Nìbàdàn Futi Homes ló lè ṣe o lè yẹ̀wò lórí www.futigroup.ng tàbí kó kàn sí wọn ní Bizwan Plaza ní Yànà Adéọyọ́ tẹ bá fẹ́ rà lé ní Futi Homes and Properties ìlànà sádìẹ díẹ̀ wà o pẹ̀lú àdéhùn àtọ̀rọ̀ àjọsọ. 091-706-0593 tàbí 091-650-39506 tó bá jẹ́ ti kára lẹ̀ tàbí ká bá ní kọ́lé ìgbàlódé Futi Homes ló lè ṣe.
1: Bàbá ṣe látọjọ́ Monday káwá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
2: Ó jẹ́ sílé ìgbùkẹ́ ọmọ sórí. Má fi ṣe àpamọ́.
1: Ètò tó ń múlò dùn lórí Lágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀. Táàtì máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Oma super.
3: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
4: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
5: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
6: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀kọ́ kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
3: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000 0807-112-4000.
3: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
8: Lagelu FM 96.7.

0: gbàdúrà fún ilé Jerusalem rẹ̀ mi.
1: Pàṣẹ ìtura yọ ìtura ṣẹ́gun kọjẹ́ tiẹ̀ kọ́ dẹ̀ra àánú gbà.
0: Gbàdúrà fún ilé Jerusalem ẹni tó bá fẹ́ yóò ṣe rere.
1: Rẹ̀mi Adésínà.
0: Bọ́ ní re yọ kiri rẹ le dé.
1: Wọ́n náà béèrè fún re.
0: Kí ló fa gbólóhùn yìí? Lórí social media wa.
1: Okay.
0: Congratulations ti yapa. Lórí WhatsApp. Congratulations ti yapa. Adé Anland tún wá ń sọ nǹkan kan sí pé àwọn fẹ́ dánṣíà lórúkọ Anthony Bodunrin pé ilé tuntun àwọn fẹ́ dánṣíà.
1: Adé Anland
0: gan. Àwọn fẹ́ dáfàájì ilẹ̀.
1: Inú rẹ̀ máa ń dùn. Ibo rántí gbọ́mẹ̀ sílé.
0: Inú rẹ̀ máa ń dùn sí nǹkan re.
1: Ní olódó tó. Òun gangan náà ní kàlọ́wà. Ó sì ń lọ bu ẹran bu ọbẹ̀.
0: Àwọn tó ti pè wá wọlé lọ́sàn-án yìí.
1: Yẹ́ẹ́ ṣèyàn mẹ́ta péré.
0: Ṣé mẹ́ta ni?
1: Péré.
0: Obìnrin kan tó ní rẹ̀mí lọ́wọ́n jẹ́.
1: O ní dààmú.
0: Òkìlò. Àti tó kọ́ pé wà. Ẹ̀jẹ̀ ká tún wá gba ìpè kan sí méjì sí ọjọ́ ti lọ.
1: Kẹ́ gbowó congratulations.
0: Gbogbo ẹni tó ó bá pè wá wọlé ta rí kọ́ rẹ̀ gbé. Kó tó fi pé a lọ.
1: Ọlọ́run.
0: Ẹgbẹ̀rún márùn márùn ni.
1: Látọ̀dọ̀
0: Anthony Bodunrin. Fún ayẹyẹ ti ṣílé.
2: Hello.
0: Ta ló wà ń bẹ̀?
2: Ọ̀gá mi kò mà ní bàjẹ́.
0: O ti jẹ 5,000 báwọn tó ní Bodunrin.
1: Ata kankan mà ni.
2: Ẹ mọ̀ gbọ́. 5,000 ti tèmi. Èmi náà fi sẹ́líbrétì fún àwọn fún Anthony Bodunrin.
0: Ọ̀tán. Ṣúgà jẹ́ wọn náà ṣe bí Adé Aládé ni.
2: Èmi náà fi sẹ́ ti Bọ̀dá Adé. Bọ̀dá Adé wulẹ̀ ni Fẹ́mi lówó.
0: Ọ̀tán. Ṣúgà jà.
1: Lọ wà pé wà látàárọ̀.
0: Olóòótọ́ ni àìwé
1: tó lọ. Pé ká máa bọ̀ lọ́rọ̀ yàn.
0: Ata kankan èèyàn dáadáa ni ẹni tó jẹ́ láìkì ẹni ẹ.
1: Àbúrò mi.
0: Èmi ló fi wà dáadáa jọ.
2: Àbọ̀dá mi Anthony. Sorry, dádì mi Anthony. Kò ní bàjẹ́ o.
0: Àmì o. Àmì o.
2: Àìmọ ara tá à ń sọ nu o. Kéèyàn náwó kò ní kí owó tán.
1: Àbí.
0: Ó sori le.
1: Àbí.
2: Ṣé bóun lè lè yẹwo bí bọ̀dá ìṣe máa ń náwó tó. Àti bọ̀dá dádì mi.
0: Àbí yaliyali.
1: Ìtì sùẹ̀.
0: Àti yaliyali. Àtàdé Anland.
1: Ọlọ́run.
2: Ọ̀pọ̀lọpọ̀ wọn. Yaliyali gbogbo wọn yẹn.
0: Abia yaliyali náà tún máa dance here again. Lẹ́ni náà.
1: Èyí tí wàá jẹ́ tó jẹ́ pé bẹ́ẹ̀ bá sòṣèlú tẹ́ sòṣèlú là máa rí búrẹ́dì tá a máa rí ráìsì abọ́ ká abọ́ méjì tẹ́ wà pẹ́ dé láti mú kí ọ̀nà ó ṣe é rìn. Mú ẹ wà tẹ́lẹ̀. Àmì jàre.
0: Àmì o. Àmì
1: o ní dààmú ata kankan.
0: Hello, ọjọ́ ti lọ.
1: Ẹ̀mí rí ogun.
0: Hello, ọjọ́ ti lọ. Hello. Ta ló wà ń bẹ̀?
3: Ọmọlára
0: Adésọlá ìwọ náà ó gbẹnu sí 5,000 bẹ́ẹ̀ yẹn.
1: Náà ó lè pòun fẹ́ fi ṣe lọ́nà ara
0: wọn. Yóò kò fi sí lọ yóò gba 5,000 gbẹnu bú ẹ lọ.
1: Àbọ̀ bọ́ lọ́wọ́.
0: Ọ gba 5,000 jàre òpònú.
1: Ọmọlára kọjá 5,000.
0: Àtòní Bọ̀dúnrin ti fẹ́ 5,000 bẹ́ẹ̀ yẹn nígbà tí pè wọlé.
1: Kí ni ìṣòro ẹ?
0: Àmì o.
1: Ọmọlára kọjá 5,000 ṣé a bá ọ fáwọn tó kù bí ẹ káàtó.
0: Àwọn èèyàn kankan olólowó ẹgbẹ́nu bú ẹ lọ.
1: Ọpọlọwọ ẹ
0: ló jáde.
1: Ibi òsùn pọ.
3: Ọládàpọ̀ Funkẹ́ ni Ọládàpọ̀ ni Ofunkẹ́.
0: Ọládàpọ̀ Funkẹ́.
1: Láti bo.
0: Wọ́n náà ti gba 5,000 lọ́dọ̀ Anthony Bodunrin.
1: Láti bo.
3: Apáta apáta.
1: Gàǹgà àbólómi.
0: Gòǹgò ni.
1: Ṣé gàǹgà ni?
3: Apáta gàǹgà.
0: Ìwọ náà ti gba 5,000 owó òṣìlé owó ìdùnnú òṣìlé. Àtòní Bọ̀dúnrin.
1: Ìwọ náà máa wá gbàdúrà pé Ọlọ́run ṣe mí lóore oore ìrọ̀rùn.
0: Ẹnì kẹfà rèé. Hello.
4: Ẹ̀mí àti Rẹ̀mí.
1: Kẹ́pẹ́ o.
4: Àrùn àlùwà bẹ̀ láti ṣe.
0: Ẹgbẹ̀rún márùn-ún ti dúró fún wọn náà báyẹn.
1: Má sọ̀rọ̀ jù. Má sọ̀rọ̀.
4: Adúpẹ́ fọlọ́hún.
1: Má sọ̀rọ̀ jù. Ọjọ́ ti lọ.
4: Rere báyìí la máa gbọ́.
0: Àmì o.
4: Ìlú àwọn èèyàn wa tó lu tọ́ wà lókèrè lágbára ọlọ́hún ohun dáadáa ni wọ́n máa gbé ṣe lágbára ọlọ́hún.
1: Àmì o. Àmì o. Àmì o.
4: Ṣéun. Wọ́n fẹ́ ní ọkọ̀ wálé lágbára ọlọ́hún.
1: Àmì o. Àmì o. Àmì o. Ọlọ́run fà gbárí
0: káàsì o.
1: Àmì o. Àmì
0: o. Àmì o. Àmì o.
5: Olúwaṣẹ́ yìí ni o.
0: Láti bo.
1: Láti bo.
5: Láti àpáta.
0: Ẹyin lẹ́nì keje. Ẹgbẹ̀rún márùn-ún ti dúró fún yín Anthony Bodunrin.
1: Ṣèyí gọ́vnà àbí sẹ́ni.
0: Lóní a fún yín fún ìṣìlẹ̀ ni o fún dúpẹ́ ìṣìlẹ̀.
1: Mo kí bàbá mi Aláàjì Ṣàlàkọ́ bàbá mi ọlọ́run ọba mi tó pè ọ́ síbẹ̀ ní gbogbo 10/10 òyìnbó lóyin àti títí lọ pẹ́ ní 10/10 adúpẹ́ o àdúrà tẹ ṣe fún wa yẹ ọmọ yín o. Hello.
0: Hello.
6: Hello.
0: Orúkọ yín.
1: Ẹ sọ̀rọ̀ òkè.
6: Hello.
0: Ẹ sọ̀rọ̀ lẹ́rọ̀.
1: Ṣé ń gbẹnu màdàmú sọ̀rọ̀ ni àbẹ́jọ́ ń sọ̀rọ̀?
6: Láti rí pẹ̀lú sọ̀rọ̀ láti Amúlòkó.
0: Ẹ̀yin náà ti lẹ́gbẹ̀rún márùn-ún lẹ̀ báyẹn.
6: I
0: think
1: God is
0: there.
1: I
0: mean, I'm sealing it. Hello.
1: Oh, yeah, let you
0: never see. Hello.
6: Hello.
0: Hello.
6: Tani. Hello.
0: Hello.
6: Abolole Oje.
0: Abolole Oje.
6: Yeah.
0: You know, it's been a man of mine. Sugar Jack.
1: Go dele, you may get a lot of you.
0: The last caller, or just law, I live by the law. Hello,
6: hello, hello. Abraham Johnson.
0: Let's go,
1: Bram Johnson.
0: That's Bob. Otto, Sugar,
1: Odava,
0: et Jimokola,
1: Odava,
0: Ejaki, Baba Kuku, Tori, Ronnie Penny, Ju, Modern Pilla, Bele, Baba Kuku, Funalara, me, Mumma, Kaimama, Jenny Kijila, Ejalo, Akwade, ni Friday, like Barolon, Obeti Bale Leo, Kije, Yale Leo, Ki, see, it to my non, it koko ko si no ma pelu aya
1: iyawo de mo wa
0: iyawo si no ma pelu oko
1: tori pe na ka jo pe
0: ki iyawo fowo si bi towo gbe pelu oko
1: o ri iku oko ope obirin
0: o ju be lo ko pe o
1: ko pe o inawo to ba de to ba lo rent oko
0: eru eyan mejo bodo de
1: te eni o rent oko re o ni lo igbo wu ni o mo oko e ku ni party
0: o so rire
1: ko de sin to fe so gbogbo wa ki lo je ki lo da ki lo fe se o ri ni bo ba ri o mo pe yin e fe
0: o fili e gan
1: eyin re fe
0: afi ka se na ma pelu ara wa ka bale ra
1: o ma mo bi ma foko mo joko tan kan mo se gba
0: sola re o ro lowo button cable gi lo lo tu eto yi a o pada ni ojo mejo lori eto adem bon friday lori eto mi ni
1: special awan bon friday
0: atoka ti yawo ka se na ma pelu ara antoni bodunrin god bless you more blessing
1: okay okay now ma lo
0: adi aland e se abi ayali yali e se
1: wowo
0: ti lagba lohun
1: amen
0: o dabo
7: Wagyu FM 96.7.

láti kàn ní lágelo 96.7 FM òkè gájòkè èyí tó kalẹ̀ sí ilé funfun bala onífẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ìrọ̀lẹ́ tìní la mú wa fún yín okun joseph ẹni dọ́bọ ló kọ tèmi ṣáájú ẹgbẹ́ àwọn kókó èyí tó súyọ nínú ìròyìn náà lòpọ̀ bírì ló ti ké sí àjọ nnpcl láti ṣe àlàyé ìdí tí ẹbù fọpo ti port harcourt wọrí tó fi mọ́ ti ìpínlẹ̀ kaduna kò fi ṣiṣẹ́ àjọ ncdc yóò mọ̀ ṣe àyẹ̀wò fún àwọn arìnrìn àjò kúrò ní orílẹ̀-èdè èyí tí ọwọ́jà ebola tó bá ti dé pezeskia àti zelensky ti orílẹ̀-èdè ukraine ni wọ́n mọ̀ sọ̀rọ̀ níbi àpérò gbogbogbò ti àjọ ìṣọ̀kan àgbáyé onuachu ló ti sọ̀rọ̀ lórí ohun tí ojú rẹ̀ rí nínú ikọ̀ agbábọ́ọ̀lù southampton àwọn ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́

mínísítà kejì fún ọrọ̀ epo rọ̀bì nílẹ̀ yìí ẹnikẹ́ni kò bèrè ló ti ké sí àjọ NNPCL ìyẹn Nigerian National Petroleum Company Limited láti jíyìn kí wọ́n sì ṣe àlàyé fún àwọn ọmọ orílẹ̀-èdè Nigeria ìdí rẹ̀ tí ẹbù fọpo ti Port Harcourt wọrí tó fi mọ́ ìpínlẹ̀ Kaduna kò fi ṣiṣẹ́ níbàámu pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ nígbà tó ń jábọ̀ fún ẹni tí ṣe báyọ̀ ojú làárí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ ìjábọ̀ látọ̀dọ̀ ẹni tí ṣe alákòóso àgbàjọ NNPCL báyọ̀ ojú làárí ló ṣe àfihàn rẹ̀ wípé àwọn ẹbù fọpo tó jẹ́ ti orílẹ̀-èdè Nàìjíríà òun náà ni wọn ò pèsè epo pẹntiró kankan láìná ní òbítíbitì owó eléyìí tí wọ́n ti ná láti fi mójútó ẹbù fọpo ọ̀hún tí àpapọ̀ rẹ̀ sì jẹ́ bí tírílíọ̀nù mẹ́tàlé ní ogún ó lé gbọ̀njẹ̀ mẹ́jọ àti mẹ́rin yún 23.84 trillion naira àti tírílíọ̀nù mẹ́tàlé ní ọgbọ̀n ó lé gbọ̀njẹ̀ mọ́kànlá yún 33.11 trillion naira fún ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà tí wọ́n bí léèrè bóyá àwọn tí wọ́n wà ní àkàtà ẹbù fọpo ọ̀hún ni wọ́n tan àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó sì yẹ kí wọ́n fi ìyà tó tọjẹ̀ wọ́n lòpọ̀ bírì ló fi ọ̀rọ̀ síta wípé níṣe ló yẹ kí àjọ NNPCL kí wọ́n bọ́ sí gbàgede ìta wálíà láti wá jíyìn iṣẹ́ ìríjú wọn fún àwọn ọmọ Nàìjíríà.

bákan náà ẹ̀wẹ̀ òun náà ni àjọ petron tá a mọ̀ sí petroleum product retail outlets association of nigeria ni wọ́n ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ wọn tó wà yíká tìbútòrò orílẹ̀-èdè nàìjíríà láti ṣe àyẹ̀wò tó tọ́ sí irinṣẹ́ ìta epo wọn tá a mọ̀ sí dispensing meters nínú ọ̀rọ̀ eléyìí tó lù síta ni wọ́n ti ń fi ìkìlọ̀ yìí síta látàrí ìkìlọ̀ eléyìí tó lù síta lákàtà àjọ tó ń rí sí ìdíyelé owó orí epo pẹntiró ìyún nigerian midstream and downstream petroleum regulatory authority tí wọ́n fi ẹ̀sùn kàn wípé àwọn irinṣẹ́ tí wọ́n fi ń ta epo ọ̀hún ni wọ́n ń ta epo ní ìdínjálá eléyìí tó yẹ kí wọ́n tà níbàámu pẹ̀lú ààrẹ àgbà fún ẹgbẹ́ ọ̀hún billy gillies harry ẹgbẹ́ petron ni wọ́n gùn lé ìpàdé pàjáwìrì eléyìí tí ó níṣe pẹ̀lú ìgbìmọ̀ ìṣàkóso ti ẹgbẹ́ ọ̀hún lọ́jọ́ ìṣẹ́gun tuesday lẹ́yìn tí ọ̀rọ̀ náà lu síta láti ṣe àyẹ̀wò ìperegede tó ń ti ìpéníye irinṣẹ́ ìta epo ìyún dispensing meters ti àwọn alágbàtà epo ó tẹ̀ wájú yọjú ọ̀rọ̀ síta wípé ìpàdé ọ̀hún eléyìí tí ó gbà wọ́n títí di aago mẹ́wàá ọ̀wọ́ alẹ́ òun náà ni wọ́n ti pa á láṣẹ fún àwọn tí wọ́n jí ọmọ ẹgbẹ́ láti ṣe àyẹ̀wò irinṣẹ́ ìta epo wọn ààrẹ ẹgbẹ́ petron fi ọ̀rọ̀ léde wípé àwọn kan nínú ọmọ ẹgbẹ́ ni wọ́n ti bẹ̀rẹ̀ àyẹ̀wò náà pẹ̀lú àlàyé wípé àìlo àwọn irinṣẹ́ ìta epo ọ̀hún fún ọ̀pọ̀lọpọ̀ ọdún àti ìgbà ó lè ṣokùnfà ìdí tí ó fi ń ṣe iṣẹ́ ṣe gillies harry ló fọwọ́ ìdánilójú sọ̀yà fún àwọn awakọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún ni wọ́n farajìn látàrí àti rí dájú pé iye owó tí wọ́n san fún jálá epo pẹntiró àti epo tí wọ́n ń rà náà ni wọ́n ta dédé rẹ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ láìsí ìyànjẹ. lẹ́ka ètò ìlera ibùdó tó ń rí sí ìbójútó tó ń ti gbógun ti àrùn àti àìsàn nílẹ̀ yìí tá a mọ̀ sí nigeria center for disease control and prevention ncdc ni wọ́n ti yọjú ọ̀rọ̀ síta wípé àwọn arìnrìn-àjò tí wọ́n tẹkọ̀ létí kúrò láwọn orílẹ̀-èdè eléyìí tí ọ̀kan ò jọ̀kan àwọn kòkòrò ọlọ́jà àti àìsàn àkóràn pàápàá jùlọ

ìdẹ́kun ìtànsílẹ̀ tó ń ti kíkó àwọn irúfẹ́ àìsàn àti kòkòrò ọlọ́jì ọ̀hún wọlẹ̀ yìí wà. Àjọ NCDC nínú ìgbanilámọ̀ràn ti ètò ìlera àwùjọ èyí tí wọ́n fi síta ni wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àìsàn ebola èyí tó bẹ́ sílẹ̀ ní orílẹ̀-èdè Democratic Republic of Congo ni ó ṣokùnfà ìdí tí wọ́n fi gòlé àwọn ìgbésẹ̀ yìí eléyìí tó ní ṣe pẹ̀lú ọ̀kan òjọ̀kan àwọn ìgbésẹ̀ lẹ́ka ètò ìlera àwùjọ èyí tó ti ọwọ́ àwọn ọ̀jìnlẹ́ka ètò ìlera àwùjọ

sí lára àwọn tí ó parí tí ó tọwọ́ bọ fọ́ọ̀mù àyẹ̀wò ètò ìlera àjọ náà lọ́tẹ̀ wájú láti rọ àwọn èèyàn àwùjọ láti joyè ojúlàlá kan fi sọ̀rí kí wọ́n sì kíyèsí àwọn àpẹẹrẹ èyí tó ní ṣe pẹ̀lú kòkòrò ọlọ́jẹ̀ àkóràn ti ẹ̀bólà níbikíbi tí wọ́n bá ti kẹ́fín ohun tó farapẹ́ kí wọ́n pè fún ìtọ́jú ojú ọjọ́ àjọ ncdc fi ọ̀rọ̀ léde wípé orílẹ̀-èdè nàìjíríà ló sì joyè ojúlàlá kan fi sọ̀rí

substation ẹ̀rọ amúnáwá tá a mọ̀ sí transformer bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá lọ́wọ́ àárọ̀ sí aago mẹ́rin ọwọ́ ọ̀rọ̀lẹ́ lọ́jọ́rùú Wednesday ti ṣe ọjọ́

0: àkókò yìí ní bá wípé ibi tí atẹ́gùn ìkànnì tún lórí ọ̀fẹ́ àti mọ́ fẹ́ dé lọ́sàn-án tèmi ìkànnì lágẹlú làwà yìí lágẹlú fm 96.7 òkè gájú òkè làwà yìí nílé funfun bá lọ́la tẹ̀kẹ̀kẹ̀ sí ládùúgbò fẹ́lẹ̀lẹ́ ìyẹn nílé ìbàdàn àtún ti dé o ìwòye ìjẹjọ la kú lórí ètò ẹ̀rí nǹkan bí a ní kọ́lọ̀ mọ́ pokùn ní sọ̀rọ̀ àjọ padà wá láṣẹ ọlọ́run lọ́sẹ̀ tí ń bọ̀ a sì ti dé àwa sọ́ni nímọ̀ ṣe wa kúkọ́ o ọlọ́run sì gbà á ó mú relé àṣẹ ó fi ṣe déédéé lọ́sẹ̀ ní náà ó tún máa lárin kínkín ẹ wò ó yóò ti lọ rèé dùn jù ẹ ti mọ̀ wípé bí n bá ti gorí afẹ́fẹ́ báyìí kò sí àní-àní ìbéèrè mo kó wá fún yín àwọn ìbéèrè yẹn ti wà ńlẹ̀ wọ́n pọ̀ níbi ìyanrìn etí òkun mega child ìgbà mo fẹ́ wọ studio mega ní èése ibo wọn ti rí àpò sakasaka tó di àwọn ìbéèrè wá ìbéèrè ti á pọ̀ jù nígbà yẹn bá fẹ́ ka ẹ̀dọ̀ kí ìròyìn àwọn tó ń kẹ̀dọ̀ kí gan wọn kò bébà tó pọ̀ tó báyìí lọ́wọ́ wọ́n kó kan lọ́wọ́ ojú kó kan sínú àpò nítorí kíni ó ní nítorí àwọn olólùfẹ́ mi náà ni àwọn olólùfẹ́ lágẹlú fm torí pé bá ti dé báyìí àwọn náà ti mọ̀ pé béèrè ti bẹ̀rẹ̀ nìyẹn ká máa tari rẹ̀ ta sì rèé káwọn èèyàn sì máa fẹ̀mú ṣe fàjẹ́ tí èé bá ti sọmọ ẹ̀ dáadáa mọ̀ tó bá ti jẹ́ wípé ọlọ́run ọba ni bó ṣe jẹ́ nìyẹn lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa túnde ọláwúwo mega child yóò jẹ́ láǹfààní láti gbọ́ mi káàkiri àgbà ńlá ayé lẹ́yìn bá fẹ́ wò ó ẹ máa lọ sí ìkànnì lágẹlú fm lórí facebook lágẹlú 96.7 fm with one lie olówà lágbọn ẹbẹ yẹn tí ó jẹ mọ wò mí life and direct ni bẹ́ẹ̀ bá rí bó ṣe mọ́lẹ̀ yóò dàbí pé kẹ tọwọ́ bọ facebook báyìí kẹ sì yọ mí bóde ni ó mọ́lẹ̀ tán ni ọlọ́run ló ṣe ń rọrùn bẹ́ẹ̀ ṣá ń ṣí ààrẹ ẹ máa lọ sí ìkànnì lágẹlú ẹfẹ ẹ lọ máa ṣí ààrẹ ẹ máa bó síásíá ìyẹn lágbọnrin ibẹ yẹn abdulkadir adéregba lórúkọ tèmi aláfídà ẹ jẹ́ ká sójú òpó lẹ̀ káwọn èèyàn ó pè wọlé. ó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn àmọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn tó fún wa lẹ́bùn lórí ètò mr anthony bodurin ọkọ fún mi nọ́mà tó lọ ń dá lọ́lá jẹun sókè kó jẹun sápò bàbá nìyẹn láti agbọn united kingdom of liverpool may you never walk alone bó ni o bá ń tọ́jú queen fún mi nọ́mà wọ́n fún mi nọ́mà eléyìí tó ń ṣe nọ́mà lọ́jọ́kọ́jọ́ nígbàkúùgbà eléyìí tó lọ ń dá lọ́lá. bó ṣe jẹ́ nìyẹn lápá abẹ yẹn bákan náà abiola yaliyali láti hamburg lórílẹ̀‐èdè germany owó tó pọ̀ tí ò lè tán funfun la ní ìhùn gbogbo germany èèyàn bọ̀sùn ọ̀làkùn náà ni gbogbo cairo lórílẹ̀‐èdè egypt àwọn èèyàn osuala azizat osuala àgbà bọ́là eléyìí tó ń ṣe nọ́mà ní gbogbo orílẹ̀‐èdè america bàbá túnde ajétumọ̀bí bàbá àjẹ́ẹ̀tì nìyẹn láti island rẹ̀ àwọn ti chelsea tọkàntọkàn ní gbogbo island kọ́ sọ́mọ náà tí ó jọṣẹ́ àfi tí ó bá tún fi wẹ̀ lótúkù nàbà wọn à chelsea nìyẹn ní gbogbo island àwọn tó ń ṣe fún wa tó ń ṣe dáadáa fún wa lórí ètò nù ẹ̀ka káwọn èèyàn ó pè wọlé àwọn olólùfẹ́ ètò yìí ká pè wọlé tó fẹ́ bùṣe fàjẹ́ ẹ̀bùn rẹ̀ àlè kó lọlé àwọn tí a náà ni ó gbà á nọ́mbà tẹ́ pè sí rè 09123708675 081-424-9106. Orin number te pe si. Amo ka to ma te waju. E je n fi ese kan yabara. Iyen sori cash e. Ori wi pe e wo te gan ni e. Tin ba ni te gan ni e mo tin mo to sumo si. Awon eyan je owo. Awon eyan se kini? Won je owo. E cash o fe gba o. Cash eni ti panti ran tu lasi la so boda won fe gba o. Won ni anise. Eyin ololufe lagelu efe. E ma je owo lo. Owo owo owo lokan. E ma je owo. E ma je owo ton wa ton ton san o tumo si wipe e n ba ti ta cash eni. Ah! Osan yin o tu gberege jige. E owo tu ti wonu account yi. Account to mimi ni jojo yi. Owo cash e tu ti gbori wole losan yi. Bo lati se losan eni o. 50 abi. Eh mega child 50 come on way 25 kan de 50 re owo tu ti wole si akoto mi lori eto ta lo takin e tu je owo e mo pa ti so fun yin pe e ba winning gallo ki lo tumo si ni wi pe o su baba ba ta wa e e fowo se fa je ni gbogbo o su baba ba ta wa e ta ni o gbege si o nawo emi o gbege si mo nawo o 50,000 naira wa lori eto yi 25,000 naira tun wa lori eto yi iyan fe to ba ta cash e ona wo la gbe gba bo le ti a se o ye je gbe yin debe lenu seju diperete seri number phone yin te nlo yen bo ba je Android bo je iPhone bo si je tan sobe abi bo wa ni awon tan sobe bayi iwe temi nlo yi e ba ti si oju phone yin e da code ti mo fe so yi leyo soka eni code wo ni o ye je n sare pe fun yin papapa mo n bo mega child o n fowo to mi blebelebe oni se mo roke mo worry mo ri beyen na mo ri beyen 347 *1004*2#. 347 *1004*2#. E ma gba mo ba fosun o. Tu to gbeyin yen o duro fun lagelu FM. Bo ba te nkan mi ibomi ni o lo re jasi. Ile to tumo si wipe *347 *1004*2#. On la fi ta cash e. Be ba ti ta bayi. Hey, o ti dobe niyan. Yo gbe account number kan wa fun yin. Se ri account number to ba fun yin yen. Eyen tewo sibe. Be ba ti wa tewo sori account number yen. E ti darapo mero. E ti darapo ma won ti o gbowo losan teni. Tori wipe eyin lo kan. Mo kan loye kan. Be o ba kan yan January, o le kan yan mi February ti o ba wo ra re ran. Bo se je niyan o. *347 *1004*2#. Won bo lapon be yen gbogbo ara ni fibo. Tori gbe owo ti bale bagẹ bi owara ojo. Owo ti de. A ni de an lo bank a lo re mo sese mo gba owo. Cash e oni loyun. Owo won ti bale. Hey, ta ni o gbowo losan teni. E je n gba pe na. Mi ba gba pe tantan ki loju oja. Mi ba ti padade ki wa fun enikan ni 25,000 naira na ke le mo pe ki sere. Ega! Tan soju opo le. Tan be be won lo my face show.
1: Hello.
0: E ka san ki loruko yin?
1: Fatai Sulaiman lati Wema.
0: Fatai Sulaiman lati Wema lona pata.
1: Ah, Wema ti daju.
0: Wema, okay, Wema tona gbagi ni.
1: Eh, ni ata iwo.
0: Oda ko si laburu eja rin so loju be. E mu bere.
1: Ibere alakoko na.
0: Ibere alakoko number 1 abi.

ẹ mọ ta lọ. Ìyálé eléyìí ẹ mọ ta lọ. Ìfẹ́ fẹ́yàwó ni kẹfẹ́ ka ṣi ẹ̀yìn ẹ mọ ta lọ. 50,000 naira 50,000 naira òun ló kù tá a fẹ́ pín báyìí. Ẹ já pín owó yìí o, ta ló ń lówó yìí. Naira 50,000 naira *347*1004*2R *347*1004*2R Olè fi takaṣe lọ́sẹ̀ ni.

0: Èkìtì ajé pa ọjọ́ ikú dàbà ti pa bídà ti sọ bídì rẹ̀.
1: Bẹ́ẹ̀ni rẹ̀ ló wà bẹ́ ní aláṣẹ là.
0: Aláṣẹ ẹ̀tayé aláṣẹ ẹ̀tọ̀run.
1: Wọ́n fẹ́ kọ́ ni.
0: Òwí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ Elédùmarè Àdìgún àrùn ọba lókè.
1: Ṣé ń wá láyé mi
0: ìtẹ̀mú. Kàbí sí alálèdè ọ̀run.
1: Àyínláde.
0: Ìyẹ́ lórúkọ àṣekan mákùn alèwí lè ṣe alèṣe lèwé.
1: A máa ṣe ìṣe.
0: Mo fi ń kí ogun ọmọ kóòtù òjèrè nílé lóko lẹ́yìn odi àtòrígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé.
1: Ọjẹ́ bí ẹjẹ́ àfúrá.
0: Mò ń kì í káàbọ̀ sí kàní ti lágé
1: lórí. Bàbá mi ọjẹ́ hùwà èpè.
0: 96.7 FM òkè kẹjọkẹ.
1: Nígbà jẹ́gẹ́ oyún kóyún.
0: Ìkànnì ọ̀hún rèé.
1: Ìtẹ́ bájóbìnrin.
0: Àgbékalẹ̀ Elédùmarè nìkànnì yìí tó kọjá òye ọmọ adáre orun.
1: Fún kó sì máa jẹ́jẹ́ fún yín.
0: Ẹ̀sìn tó ṣíwájú ti gba ipò kíní náà.
1: Àbọ̀tẹ́ ń gbọ́ ọmọ o.
0: Bàbá àgbàrẹ́ tó kalẹ̀ sí fẹ́lẹ̀lẹ̀.
1: Tẹ̀tẹ̀ àrọ́ ẹ máa gbọ́ máta ti
0: mórí. Aṣíwájú fún àwọn ìkànnì tó kọ.
1: Bí fún ọbẹ̀.
0: Lágelú náà ń pe bí.
1: Àjọ wọn ò fi máa bẹ.
0: Bẹ́ẹ̀ni wáyé ló ní kọ́rọ̀ orí bẹ́ẹ̀.
1: Ṣùgbọ́n káàkiri wọn.
0: Olúwa ẹ ṣe.
1: Lọ́pọ̀ ènìyàn.
0: Ẹni káàbọ̀ sórí ètò yín.
1: Ọ̀pá ọmọ fún àtúrọ̀
0: tà. Ètò tiwa.
1: Oníṣòwò lọ.
0: Ìlàjì Adéwọlé láti ìlú Ọ̀yọ́ mú kí yín ìyá mi ẹ káàbọ̀.
1: Ọ̀pọ̀ ọmọ fún ẹni máa.
0: Ìyá Bèjì Ẹlẹ́gúsí. Ìṣòwò aláwọ̀ ayẹwò wọn lálẹ́. Ìyá kò
1: ní
0: ẹsẹ̀ Adélakùn Bàbá ojúrí la pètò.
1: Ẹni màwé lọ́lọ́.
0: Ètò sì ni wọn ojúrí.
1: Olóyè wọn lálé.
0: Olóyè sọ. Èmi tí í ṣe ládùúgbò àlọ́sí ọ̀sẹ̀.
1: Ẹni màwé lọ́lọ́
0: gbọ́mọ. Bàbá wa nílẹ̀ Yorùbá nígbàgbọ́ wípé ojú àṣà ò kí ń rí bí.
1: Wọn lálé. Olóyè sọ.
0: Ìgbàgbọ́ wọn ni pé tàwòdì ò kí ń rọrùn.
1: Ẹni màwé lọ́lọ́ gbọ́mọ.
0: Tèmi àtẹ̀yìn.
1: Wọ́n tún dá ẹ dúró.
0: Láti gbogbo àwọn èèyàn wa látòkè délẹ̀ ṣú tí wọ́n ò ní rí bínú ayé.
1: Òkiri títí ojú mi dá.
0: Sọlá rẹ̀ ó lájọ wà lẹ́nu iṣẹ́ lọ́wọ́ ìrọ̀lẹ́ yìí.
1: Onéko mòdo òkun mo ti lọ ṣàkúrege.
0: Kí gbogbo àwọn olólùfẹ́.
1: Òkìkí eré mi kan dọ̀nà.
0: Ẹjára àwájú ó pèrò ẹ̀yìn.
1: Lé fẹ́ fún jèrè.
0: Nílé apá ọ̀tún kó pe tapá àlàáfíà.
1: Àrìbẹ́nu bá sọ.
0: A kò ti tó.
1: Òkúrú ìwọ̀n bá kọ.
0: Ẹ kọjá lọ sí ìlú ọgbọ́n.
1: Àròyé ti ṣe.
0: Níbi tá a ti lọ fòye ohun tó ń ṣẹlẹ̀ ní dúníà.
1: Mo ti dé lórí lo.
0: Báwa fi ìmọ̀ tá a fi yànnànà rẹ̀. Mẹ́wàá ń bẹnu ayé.
1: Lówe pẹ̀lú ọ̀pọ̀ ìyẹn. Àyẹ̀wò.
0: Ẹ̀ ń ṣe Ọlọ́run alàyè wòlé ọ̀gíní mo kí yín bàmí ẹṣin wọn kú ìtẹ̀lé.
1: Ìgbà tẹ́rẹ̀ ewu.
0: Ohun tó da jù fọ́mọ adáré orun ni kó fọ̀rọ̀ ọlọ́rọ̀ kọ́gbọ́n.
1: Mi wá rọ̀ ọ́bẹ̀ bẹ́ẹ̀ mọ́.
0: Bí èèyàn bá fọ̀rọ̀ ara rẹ̀ kọ́gbọ́n nú ayé igbá ti ṣe irúfẹ́ ẹni bẹ́ẹ̀ lókè
1: èèpẹ́.
0: Aburú ò ní ṣe wá kò ní ṣe bíi tiwa. Pọ́nà ọmọ tìjà ní lorúkọ tèmi jẹ́.
1: Bàtẹ́rẹ̀ wa.
0: Àwọn èèyàn ti ń wọlé sójú òpó lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Èèyàn ti lè ṣe yìí.
1: Wọ́n
0: bá mi pin káàkiri ẹ̀jẹ̀ àṣẹ ara.
1: Wọ́n tó ń gbà.
0: Látara bẹ́ẹ̀ lẹ́ fi la odidi ìdílé kan. Tàbí ẹ̀mí kan kúrò nínú pààyà. Nínú làásì Bùhayé. Pọ́nà ọmọ tìjà ní lorúkọ tèmi jẹ́ ẹ̀ṣọ́ òkò yín ni mi wọ́n di ilẹ̀ dùn.
1: Bíbí kí bí mo.
0: Ìjẹ̀gbọ̀n kò yí leléyìí ọmọ àdìlẹ̀ ìdìjà.
1: Ọ̀rẹ́ ayé.
0: Máa wí ọba gidi kan ò ní pò nkọrin ajá kan ò kí ń gbókó yin rẹ̀
1: orí. Bẹ́ẹ̀ni ìjọba.
0: Agbo kan ò sì ní bá wọn kàn nú ayé kí wo rẹ̀ ń lọ láyé.
1: Bíbí mi mọ̀.
0: Kì í o.
1: Àyè
0: láìrè mi dọ̀. Ìbáraẹ̀ sórí ètò. Àyè
2: so gbogbo ẹ̀yin ará ilé ẹ̀ mọ̀ kí yín ọkú dédé àsìkò yìí àsìkò ọjọ́ méjìjọ́ mẹ́ta àyá àjẹjọ́ náà kọ́rè tá n kí wa pé tó bá di lónìí àdúrà dúpẹ́ lọ́wọ́ adẹ́dá àti àṣẹ̀dá tó pa wá mọ́ ta fi di ọjọ́ òní bó o ní ọdẹ odò bí ọdẹ kó wa wọ́ máa dùnní lágbára ọlọ́run ọba mi Elédùmarè olúwa tóbi lọ́ba yín náà ni ọmọ bàbá fádà rí tẹmọ sọmọ nu rédíò mo kí yín kàbọ̀ sórí ètò ẹ pé ara ilé kejì ẹ pé ara ilé kẹta tàbí kẹyìn sókè dáadáa káwọn náà lè gbọ ẹ sì pé àwọn tó bá ní social media tán wà lórí facebook kan jẹ́ ìwà dáadáa wọ́n lè rí bàbá mi àtọmọ wọn náà tó rọra ń san wẹ́rẹ́ dè wẹ́rẹ́ ẹ jẹ́ ká tó jọ kọ́ ẹ̀kọ́ pàtàkì nírọ̀lẹ́ tó ní ẹ káàbọ̀ sórí ètò.
0: Ọ̀gbẹ́ni Ọdẹyẹmí ọmọ òkúrè.
1: Alára wa.
0: Alájà mú ìbáta Adédọ̀yìn.
1: Para ìwéré lájà padà.
0: Welcome to today's program, Doctor. Thank you so much, Ìyá Doctor.
1: Ọjọ́ rí ti bèèrè.
0: Alá Alhaji Ajeni Fuji Abbas.
1: Ijapa en fo tori.
0: Awon ni yaya lati ilu Isẹyin.
1: Oro.
0: Ku ise o.
1: Lekun to
0: to. Yo ma ju se fun awon ni
1: yaya. Ala se iwo.
0: Ri ki Ogun dipe admin mi to gaya ta isa se won ku itelin kankan ni se gbogbo wa lagbare Eledumare.
1: Eri yen iyonu loyin bakiri.
0: All right. Ko si wahala.
1: Ti si be lati gba ojo.
0: Aro one lati ilu Isẹyin.
1: Adomu Daniel ma kan ti egbon won ba tun sekun leri. Ija pa ni to ba le diju e mejeji patapata.
0: Odupe awon eyan ti won ile kankan jiji.
1: Iyan kete pe lo ma se.
0: E ba n se are kaakiri.
1: Ko ngo su diju re laye.
0: Lori Fati Bello mo dupe o.
1: Igoyin ti Adomu Daniel won ba tun sekun leri. Ekun pe nkan
0: yin to wa loju opo imofe mi mori aseni kankan yin.
1: Mi o gba gba.
0: Princess Afeji so.
1: Ewo ri ekun je kure kure.
0: Gbogbo yin mo dupe lowo yin lona kan abo mi te ngba te fi satileyin to lagbara fetoyin.
1: Nibi to yori si.
0: Ko da boya ka se bayi tori ijoba akoko.

0: pa wa.
1: E je se bayi ka le ba agbadun ara wa dada ni role yi.
0: Ajore.
1: Ya ko ni e se adela kun baba yoba mo kin le kan se mo ti kin si waju tun tun ki. Gẹ́gẹ́ bí àlàyé ọ̀rọ̀ tí mò ń bá bọ̀. Kẹ́yìn ẹ bá mi dá sọ̀rọ̀ yìí tààrà oríta mẹ́ta rèé tí ìdààmú àlè. Àwọn àgbà ní máa ń pò ìkànlẹ̀ Yorùbá wọn àlàyé ti kóòtù dé ká tún sọ̀rọ̀. Àṣàyẹ ọ̀rọ̀ yìí ìjọ lọ́nà àtúnṣe ìjọ lọ́nà àbáyọ rárá.
0: Kí
1: làwọn àgbà rò délẹ̀ kí wọ́n tó bọ̀rọ̀ débẹ̀ lánàá wá. Bàbá já òbí ayé dé dúró lónìí.
0: Aláàbò ìfò ojú rí mi sọ.
1: Ìṣẹ̀lẹ̀ báyìí bá ṣẹlẹ̀ kí lọ́nà àbáyọ.
0: Ọ̀rẹ́ tí ọmọ lọ.
1: Ẹ má gbàgbé páwọn àgbà yìí kan náà ló sọ wípé tílẹ̀kẹ́ bá já kì í pé mọ́. Ó dà wọ́n tẹ̀síwájú pé tó bá gbìyànjú tẹ́ ẹ bá so. Àbùkù ó sì kàn án. Èyí kò ní gùn tó ra wọn mọ́. Ojú síso yẹn gan tó ti wá bẹ wà rẹ̀ jẹ́. Gbogbo àwọn àṣàyàn ọ̀rọ̀ wọ̀nyí mo fi ń pe kálukú nù dílé. Pàápàá jùlọ láàrin lọ́kọ̀láya.
0: Ohun
1: tó bá ń ṣẹlẹ̀ tó bá dàbí okùn díẹ̀ káàtó ẹ̀jẹ̀ àyẹ̀jú ẹ̀ nítòbí ìnàbí.
0: Gbogbo ẹgbẹ́.
1: Àwọn tó bá fàáfàá jáde.
0: Jẹ́ngbà làyé mi ẹ̀yìn lára wa.
1: Kì í máa pe ẹnìkan jẹ nìkan lọ. Tó bá ń wo tẹ bí mi ìpa wọn lágbájá fa tí wọ́n já ó padà pé wọ́n wọlé fà tìyẹ já kó má pé tiẹ̀ wò.
0: Ìgbà yìí mo lè rí ìpínyà.
1: Má bàa làágùn jìnnà mo dúpẹ́ lọ́wọ́ Elédùmarè fún àǹfààní olówó iyẹmí yẹn tó fún mi rọ̀. Ẹjẹ́ ṣe báyìí kó lè ba àyẹ ẹni tètè gbára kan sí da kẹ́ ẹ lè láǹfààní àti bá mi dá sí ohun tó ń bẹ̀lẹ́ ẹkú ìkàlẹ́ ọgbọ̀n ọmọ Nàìjíríà.

0: ìfẹ́. Ẹni ọba kan ló mọ̀. Ìṣẹ̀dá mọ́kọ̀dé àìmọ́ ṣe dà wá. Tọmọtọmọ. Ẹni tó bá rí tiẹ̀ múnú ayé yóò dàbẹ́ gẹ́gẹ́ bí ìgbà tó kòkó tiẹ̀ yè. A wá jọ pé òun ló mọ̀ ọ́ lọ. Ẹni tí ìdàkejì bá ṣẹlẹ̀ sí lókè èèpẹ̀. Ìrìn àjò fẹ́ ń gbà mìíràn ó kòrò ojoojúmọ́ lọ. Àwọn lọ́dọ̀ àwọn tádáni wáyé bá kọ̀dí mímọ̀ ṣe dà. Ó bá rí right choice yìí tiẹ̀. Yóò wá dàbí oyin. Lájọ̀ wọn ọmọ wa ó ṣìyàn Ìlédùmarè. Gbogbo èyí tí kálukú wa náà ti yàn má jà padà sí aburú ṣẹrí bá wa lọ. Àwọn tó tún ń gbìyànjú àtúntún mú padà. Ti ẹ̀fọ́n àti wọn náà sí. Àwọn náà lè gbà pé ìgbádùn bẹ́nu gbé. Bá mi ká lọ sínú ìrìn àjò alágbára kan tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ọ̀rọ̀ tó sì ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tó ń gbóná yakin. Ọmọdékùnrin kan bẹ tí wọ́n ń pè lábídèmí. Nínú ọjà kan tó gbajúmọ̀ ló ti ń bá wọn ta building materials nílẹ̀ Ìbàdàn ní àárẹ̀. Báà kò yọ lọ́n ti dá lóhùn ta. Ìmọ̀ rìn àjò ẹ bẹ̀rẹ̀ nígbà tó wà lọ́dọ̀. Lẹ́yìn ìgbà tó kọ́ṣẹ́ parí tó ṣe freedom tóun náà dá dúró. Ó ní àfẹ́sọ́nà kan tí wọ́n ń pè lólùwà tó sì. Sí ìjọ ń ṣe lọ́kàn láyà wẹ́rẹ́dẹ̀wẹ́rẹ́. Wọ́n ń nẹ̀gàwó bọ́lá wọn ó ṣe rí. Wọ́n ṣe lóòótọ́ ni pé ká fi ogún ọdún déètì. Gẹ́gẹ́ bí àṣà mú ní Gẹ̀ẹ́sì. Àlèmọ̀ wa ara wa tán ṣá. Nígbà kó jẹ́ ogún ọdún lè yẹn fi ṣe àfẹ́sọ́nà tiẹ̀. Báwo la ṣe máa dógún ẹ̀ta tún máa fi wàá pamọ́ fúnra wa náà. Àbí ká pé igun kejì ni ọ̀la kíyèsí. Àlèmọ̀ra wa tán. Dídí ọdún márùn-ún gbáko ni wọ́n fi. Fẹ́ra wọn lójú ọ̀nà. Olúwa tó sì yan ọmọ sọ fọ́kọ rẹ̀ pé. Àwọn ọba ṣetán lógún ọdún lòdì tóun fẹ́ lóyún òun lè lóyún tò. Ó máa ṣe ìdèmí lè mọ̀ pé ò lè lóyún báwo. Nígbà tó ń sún mọ́kùnrin. Ṣé nǹkan kan ṣáṣe á ló wà òkè. Ṣùgbọ́n láàrin ẹ̀jọ̀ ọdún márùn-ún yìí, arákùnrin náà ṣàkíyèsí àwọn ìgbésẹ̀ bíi márùn-ún kan. Àwọn ìgbésẹ̀ òun ni pé ó tàkókò tara ọmọ arábìnrin yìí ò yá. Láàrin ò bá ti wá yá. Yóò máa bára rẹ̀ jánú ọkàn ara rẹ̀ yín ọkọ. Ọmọ ẹ̀ ti lóyún ni. Wọ́n wá bí àwọn obìnrin tó jọ́ rẹ̀ tàbáwọn òbí ọ̀run ọ̀rẹ́ rẹ̀ lóbìnrin tàbáwọn ẹ̀gbọ́n rẹ̀ lóbìnrin pé ẹ̀ka. Tí àfẹ́sọ́nà obìnrin ọmọbìnrin tó wà tí ò tí wọlé bá ń di tọ́sẹ́nu. Ó ń sùn pọ̀ tí ń paradà ń gbà. Kí lè ṣe yẹn? Àwa bèrè tó ní malaria. Àwọn èèyàn bá ṣára wọn lápẹ́ ni wọ́n rẹ́yìn lọ káàkáà. Malaria bí ọmọ malaria. Èwo náà malaria ló pè wọ́n. Èkó ẹ rèé. Ó bẹ́ẹ̀ di pé ó bẹ̀rẹ̀ sí di tọ́sẹ́. Ó ń wò dẹ̀gì. Nígbà míì kọ́ paradà. Apá sọ̀kẹ̀. Tó bá dọwọ́ ọ̀rọ̀ lé awò hàn. Ó bá rìn ń gbà míì kó dìde kó rẹ̀ apá ṣe ọ̀. Ẹ bá tún wò látẹ̀yà paradà. Ṣé wo ò rí pó ti gbé èèyàn mi ó ti gbá yàn mí nìyẹn. Ilé ìwí ti rẹ́rìn. Ọmọ yìí màkọ̀ máa ṣe pẹ̀lẹ́kọ̀ọ́ mà tìmí ti kú ti. Ó rí pó ti gbé èèyàn mi nìyẹn. Ti gbá yàn mí nìyẹn. Ṣé èdè mọ̀ pé àwọn sì lóhun ò lóyún. Ìyájọ́ máa wò ó bọ̀. Ẹ mọ̀ pé ń gbà bá ẹ̀rọ ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta. Ọmọ tí ń paradà lánàá. Ààrẹ ó tún ti yá gáwó. Òun rò pé oyún bá wò. Bóun sọ fún ẹ pé tóun ò bá ṣe tán tóun ò lóyún òun ò lè lóyún. Àwọn èèyàn ń nbe nu aye o se ti re won le won njo parada ko wo degi aswe o wo han pa si o e ti je yara we kai polowo oja na we pa mi le je so le we po ko le je mu pada bo ngba ti mu ba pada de a ma te si waju la bala be ko ikale omo nigeria tori pe mo lanfani ati yeju awon kankan ni role e je we kai polowo oja na ko le ba roro ti ba ti de e wa wa te si waju ori isele alagbara e ti mo n ba bo e ko ikale
1: Emi awon ni Emi awon ni yo tun ni agbara ninu ri ajo awe ata

0: Ìjà Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
1: Ẹyin tẹ̀mí báwo ni o ṣẹ́ wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ Òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bù kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
0: Ṣé máa jẹ́ nìyẹn? Ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bù tí Elédùmarè jẹ́ ìké fún ọ. Kúrúkú mọ́ nínú. Nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ ẹ̀ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807-112-4000.
0: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: My pen has stopped.
7: Here, you can borrow my favorite pen, the Big Crystal Original.
6: Oh, your favorite pen?
7: Yes. Last term, my pen died in an exam. I shook it, blew into it, and nothing happened. Then, the invigilator handed me a Big Crystal.
6: Wow, it flows smoothly.
7: And writes up to 3 kilometers. That's why I trust it.
8: This back-to-school season, choose Big Crystal Original, the 2025 number one ballpoint pen in the world. Get a pen you can rely on.
9: Ọlọ́run nìkan ní ṣàánú ẹ̀dá, ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣe ni ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan, kí ayọ̀ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́mbà yìí. Káàṣe kẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayé sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 1966 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káṣẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di millionaire tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di millionaire wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà, má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347*1004*#. Lórí Ládìlú FM, *347*1004*#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó wẹ́bsáìtì pẹ̀lú www.kashe.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium Ibod ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
10: Lọ̀rọ̀ bàbá làá kì í yé ní bọ̀rọ̀ láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5:00 PM 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí àràbí ijó atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
11: Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association Bonfoto Ìsàlẹ̀ òsì ń Bàdàn. Ṣèkèṣèkè nínú wa dùn wípé àjọ̀dún wa tọdún yìí tó papọ̀ mọ́ ayọ̀ àjọ̀dún ọdún kan bàbá wa Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Wọ́n bá rà sí ìdálé wọ̀lú Ládọjà Arusa 1. Ìsàlẹ̀ òsì Real Bond Community Development Association ló ń kí kábíyèsí kú oríire. Ẹ Lakin Bá Olúyọ̀lé olóyè àgbà Nureni Àkànbí Àrólé Bá Olúyọ̀lé ń Bàdàn kú múra o. Àlejò pàtàkì lọ́jọ́ náà olóyè Jubril Dọ̀tún Sanusi Ọkálọ́mọ Odua, Sinetọ Sarafadin Abiodun Ali, olóyè Adégbèkata Òfin Kálégòkè CEO Solution FM Radio Ibadan. Alhaji Olabi Bunmi Sarafa. OBS USA America. Engineer Adereni Abbas Oseni. Honorable Stanley. Ikrulai Olajide Odidi Omo. Awon Ogbuntarige Lere Chokalu Suwa Nibadire. Peyo. President Demerenge King. Alhaji Tayololu Akande Currency. Haji Fatai Adisa Fakus. Ankara ti wa fun tita ni Bonfoto Junction. Pe number yi 08032239103 ojo ketadenlogbon osu kesan ba se o ago mewa aro leto gbogbo ti bere gbogbo ma bibi san isale osi bon photo ateyin alejo ta pe a nreti ni bon photo
5: eyin omo yoruba mo ki mo kako
12: o sata o ba mo mode die piparun ni parun ni parun lati wa gbe oju da imo ede ati asa yoruba sinu awon ewe awujo ki awon alamulu mo la o ma ba fi aye deru ohun agbelero ede atasa tan won je nikan ni lagelu fm 90.7 fi sagbe kale eto lagba laiya agba agba
13: e ba un bondo yi gbe
14: jangbala jiburi jubu ijubu jangbala
12: ni gbogbo ago kan so ojo aba meta saturday lawon mo wa yo ma pe joba bi sagba laiya agba nibi te o si ma pade atoko eto to mu yan yan lete adero ke ogunleye ti yo ma so awon iruru itagbokogbon lati ko awon omo wa lasa ati iwo omo luabi to fi mo kiko won lawon eko pataki awa ro gbogbo eyin obi te o fe ko mo yin o gbagbo orisun e pe ba gbo kan san ba ti lu ni gbogbo ojo saturday nise ni ke ma joko ti radio yin pelu awon ewe wa anfani yo si sile fun won lati pe wole tabi darapo ma awon ewe

oúnjẹ fẹ́ bọ́ tó tún gbàbọ̀ bọ̀ yóò jùṣe fún gbogbo wa lágbára ọlọ́run ìyínà àsìmíyò wàsíù búsàárẹ̀ idris bello ọmọlọlá rasheed lórí tìjání fàtí lẹ́yìndé ọjọ́ àwọn sẹ́sà fìjì sọ̀rọ̀ mo dúpẹ́ lọ́wọ́ wọn tó wà lójú òpó ni mo yára kíkì tún tó máa tẹ̀síwájú náà darapọ̀ mọ́ ìkànnì bánidọ́rẹ̀ tí lè ṣe lágẹ̀lú FM 96.7 fàǹdàrẹ̀ lẹ́rìí bó ṣe ń lọ yí ara agbára ní ààyè ọmọ nàìjíríà ọmọ méjèèjì ṣe ń bà á bọ̀ rẹ̀ báàmà aṣọ ọmọkùnrin yìí lè mọ̀ lẹ́yìn ọdún karùn-ún tí wọ́n ti ń bá ìrìn àjò wọn bọ̀ gẹ́gẹ́ bí àfẹ́sọ́nà èdè láyàjọ ọjọ́ kan ọba tó sì ń sọ fún ọkọ rẹ̀ pé ajé sì padà mú òun lọ́wọ́ gbẹ̀yìn náà ṣe o ọkọ ẹ̀ ń wò ó pé kí ló ń sọ lẹ́nu àwọn òrọ́gbọ́n dá sílẹ̀ yìí ó dà wọ́n kí òun lọ pé bóun bá gbìyànjú àti ṣe ilé bá lò dé ọ̀run ni ọkọ ẹ̀ ní kí ló ń wí kò yé òun kó yé sun rárá ohun tó ń gbìyànjú àti sọ ni pé òun ti lóyún ó sì ṣe é dọ́gbọ́n sí wá bè lọ́wọ́ ẹ̀ pé ẹ túmọ̀ sí pé o ti máa ṣe ẹ̀tẹ́lẹ̀ rárá òun máa sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà pé tóun ò bá tí ì ṣetán tóun ó lò eléyìí gbogbo bóun ti gbìyànjú eléyìí padà dùn ọkọ̀ ẹ̀ náà wọ ọmọ lọ́wọ́ tipẹ́ tóun ti ń sọ fún ẹ pé kó jáwọn ó yọjú sáwọn tó bí ẹ òbí òun fẹ́ rí wọn káwọn ó tọrọ ẹ níṣu lọ́kà ṣé ọgbọ́n tó ń dá sí rè wọ́n fà ó tó ra àwọn jọ́dá ọmọdébìnrin bá fẹ́ kàn jẹ́wọ́ lóòótọ́ ni gbogbo tó máa bèrè lọ́wọ́ òun yẹn ẹ̀ márùn-ún ọ̀tọ̀ ọ̀tọ̀ ó ti yíwọ́ mú un lọ́wọ́ tóun ti dọ́gbọ́n sí ẹ̀ kẹfà rè dákun ẹ bá mi dé o ibi tá ń lọ jìnà ibi tá a fẹ́ yà sí yìí náà ló pọ̀ ọ̀pọ̀ ìbínú oyún ti wọ̀ ọ́ ìyẹn bá wọn dá sí wọn bá wọn parí pàápàá pa wọn mọ́jọ́ ìgbéyàwó wọn ṣe é mi mọ̀ ọ́ lábẹ́ ẹ̀ léníwọ̀n bá gbára ara ṣe ká mọ́ wọn kó sọ́dọ̀ ara wa tó sì kọjá sọ́dọ̀ bídèmi ọkọ̀ mẹ́sàn-án fi pé wọ́n ò sì dà wọ́n láàrín ìwẹ́rẹ́ ló sọ̀kalẹ̀ láyé kéré tó bímọ ọkùnrin yìí tán wọn náà jọ́kùnrin ẹ wà lẹ́nu pé ẹlẹ́nu iṣẹ́ àǹtà àjọ eléyìí tí wọ́n fi ń sẹ́ yerùpẹ̀ okùn fa mi ń gbà mí sọfẹ́ẹ̀lì tí wọ́n fi ń kó yèrò pẹ̀ látà á máa ń gbà míì náà àwọn ọ̀ṣọ́ ká máa ta bọ́ǹdù páànù ọ̀nà tó yà sí rẹ̀ ṣùgbọ́n bíi kí ni wọ́n bímọ sí ẹ̀jẹ̀ mọ̀ pé nǹkan ọmọkùnrin bá bẹ̀rẹ̀ sí bú síwájú sí ìwádìí ẹ̀ bá bẹ̀rẹ̀ sí tẹ̀ ẹ́ síwájú nǹkan bá ń ṣe dáadáa wọ́n lájà tó yàn àfọláwẹ̀ òṣù ó dáre olúwa tóbi lọ́ba adépẹ́jú alájà kọ̀díjà fọlákẹ́ adédìrán dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀ ṣe kẹ́hìn rẹ bá ń ṣe dáadáa olúwa ò mà ṣe èmi ilé ìmọ̀ àmọ́lá wà màá ní ọmọ àdá fọmọ yìí.

0: dàjí ilé ajé má ti jíndẹ̀ra fún bàmí o ọmọ nàìjíríà kì má làágùn jìnà tó wí ká tó fọ olúwa ti ṣèwú arákùnrin ti ra ọkọ̀ kékeré kan tó bẹ̀rẹ̀ sí ràn lọ́wọ́ láti bá wọn fi já ọjà fáwọn àwọn kọ́stọ́mà iṣẹ́ ń tẹ̀síwájú gbogbo ọ̀nà tí kálukú wa gbà nú ayé kélédùmarè ó là kan kó la ọ̀nà náà débi àyànfẹ́ nìkọ̀ọ̀kan iṣẹ́ tọmọ aráyé mọ̀ wá mọ̀ yín bẹ̀rẹ̀ ni ká ti jẹ́ èèyàn kìí ṣe pé ìyàwó náà ò níṣẹ́ òun náà gba ṣọ́ọ̀bù yá dẹ́sà tí ń bá wọn sorun mọ́rùn òun náà sì ń ṣe tiẹ̀ wẹ́rẹ́wẹ́ bọ́mọdé ìbìrin ṣe dára rẹ̀ ní àwọn àléébù bíi méjì kanlera tó kùn díẹ̀ káàkiri ọ̀kan nú ẹ̀ nípọ́ fẹ́ràn wàhálà ní kọ́kọ́ rẹ̀ ó gbé lọ ṣọ́ọ̀bù láàárọ̀ tó bá dìrọ̀lẹ́ tọkọ bá ń bọ̀ ó lọ gbé ní ó padà lọ gbé nírọ̀lẹ́ kánjọ máa bọ̀ wá sílẹ̀ tó bá kùn sáátà kí wọ́n wọnú estate wọn báyìí ìyàwó lè bọ́ọ̀lẹ̀ pé kó máa gbọ́mọ oṣù lè ń bọ̀ fẹ́ra nǹkan nígbà tí ọkọ̀ bọ̀ máa páàkì ariwo ńlá ní ògbọ́ lẹ́yìn compound wọn nígbà tí ọba jáde síbẹ̀ ìyàwó àtàwọn ará àdúgbò wọn fàjà wọn lè pé láàárọ̀ yìí táwọn ń kọjá ń bínú orí iṣẹ́ torí pọ́kọ tòun rọkọ̀ òun jókòó wájú ẹ̀ tá a bá kí yẹn sọ pa gbéraga a tún juwọ́ sí yẹn ní kí ló múlẹ̀ èyí náà ṣe à ìtùnú yóò dára fún wa èyí náà ṣe à ẹṣẹ bẹrẹ tí rí nǹkan kan kódà máa bẹ́ lómi ìjà pé láàárọ̀ yìí táwọn ń kọjá lọ ìgbà tóun wonú mìíràn tóun á wọ ẹ tóun wẹ̀yìn báyìí pọ́ ọmọbìnrin yìí ń ṣe ló ń díjú sọ́kò nínú mọ́tò wàhálà wo rèé ṣé pé tó bá jẹ́ pé òun máa àdmáyà ọkọ òun lọ́kọ̀ tí ń dáìbù lọ ìwọ́ tó jókòó wájú ó wá wo mìíràn lẹ́ni tó wà lẹ́yìn tí ń díjú sọ́kò ẹ ó jẹ́ oníjàngbọ̀n tó pọ̀ gbogbo ẹmí arákùnrin yóò gbéra yóò gbọdọ àwọn òbí ẹ nígbà wà láì sùn àdánù wọn ẹbọ ń pè tóun lòun ọkọkọ rọkọ nú ayé ni ẹmọye àwọn tó lọkọ tó dánú estate àwọn tí ò sí wàhálà tí àwọn ohun ìjà ìfẹjọ ìyàwó ẹ bí kí ló tún wọlé ìyàwó bá tún lọṣọmọ lọrùn bí nǹkan sórí ẹni ṣé kí mọ̀mọ́ mi nà mí fún ẹni ó ti yé mi o ìyá bísí tí mo fẹ́ ju ẹ̀sùn ẹjọ́ ní nǹkan papọ̀dà ìyá bísí èwo ẹ̀ bá sì ìyá bísí tí wọ́n ń sọ díẹ̀ ló fi yàtọ̀ sí ìyá òfìlì àbáṣe àbí kí ni mo pè é sáǹpù tí mo lè fún yín nù bí ká sọ pé ìyá tó ti wọ bíi 48 ká máa wá sọ sí bí ọmọ 25 ṣé ìbọn wá sí nǹkan mi ẹ ṣe òṣùbù lulẹ̀ ṣá kí òfin rí gbálẹ̀ àbí kí ló wá le tó yìí sátún lọ́ṣọ̀ mọ́ ìlọ́rùn ẹ sáwò pé gèlè rà òun ṣàrógo tòun lásìkò kan tarákùnrin yìí pinnu pé òun ò ní wá gbé ẹ mọ ṣé bí àbọ̀rọ̀ gbé ẹ lọ ṣọ́ọ̀bù ni pé ẹnìkan díjú ẹnìkan ronjú wọ́n wọ̀ ọlọ́kadà tí ó máa gbé ẹ àtò lọ ṣọ́ọ̀bù láàrọ̀ àtọ́ padà wà ń rọ̀lẹ́ ó sì máa gbowó ọ̀kadà ẹni ò sí wàhálà tó bá gbèsè ayé wọn bó ṣe dàyájọ́ ọjọ́ kan tarákùnrin yìí bá pẹ́jù níta 6:37 ó ti lọ gbéyàwó ó pẹ́jù aago méje ó ti wọlé dé ọlọ́jọ́ burúkú ìṣùgbọ́n mímú yìí aago méje lòun ò rọ́kọ rẹ̀ tarákùnrin yìí sì ti máa bẹ́yàwó ẹ̀jà pé ó lè jáde látàárọ̀ kó ti fóònù ẹ mọ́lẹ̀ lẹ́ẹ̀kan kó tiẹ̀ bèrè o gbéyàwó mi àmọ́ pọkọ rẹ̀ kí báwo lọ ọ́fíìsì oṣáájú wá lónìí ọ̀rọ̀ tiẹ̀ nígbà kan ìjà pọ̀kọ̀ òun ìra káàdì fún mi ọkọ̀ tún ra káàdì nígbà tó wọ́n pe àwọn kọ́sọ́mà tó ń tán nígbà tó wọ́n pe grandma tán káàdì ti tán sọ̀rọ̀ ẹni kó wọ́n pè ẹ́ ní. ẹ bá pàtì aago méje lù ńjọ́ tá à ń sọ yìí arákùnrin yóò wọlé wá mẹ́jọ lù arákùnrin yóò wọlé wá mẹ́sàn-án rù arákùnrin yóò wọlé wá aago mẹ́wàá kọjá díẹ̀ arákùnrin yìí tó dé ọgbà tí wọ́n pè é pààkì mọ́ ọ́ se wole ni yawo e tun taja ko ro pe yo le seju me dogun si ari wahala lale oran ko pere lowo oko re pe ki lo sele nbule ti nbo irin bayi tele aba won ya bi si oje obuji nkan mi o sa si pelu eko loro ya bi si ja owo pori siri si owo eledi ele pele ni abi tele o mi gba ka da ko je unsun lale ojo na ti yawo e ba fa wahala si mu mora mo na o salaye kankan mo o ti roju ja nla sa daro ojo kijo fun yawo e lo bi ti fun gbogbo wo kada yawo ba tun yari pe rara o tun fe gba bi olola na abi afi ko tun wa gbe un leni o gbe un lo shop o tun wa gbe un ro leni mo ti mo paye were ti wa fun e sori e ma binu o jare gba to tin ride to je ko nikan lo ndari ko tun gba ka mu o ma tun lo ja si shop yen tun gbenu se ti e tun ba rin ajo bo eleyi to wa sele to je wahala gangan iyen sele bi ose kan abo seyin nsan yin ta ninu osu ta wa yin arakunrin yi jade lataaro ti o ba pe yawo re o ki n pe igba mi a ma pe yawo e pe so ta ni nguro wo ni bawo lomo ohun union ko se o se kan won yawo ofijo kan pe oko re ni tasiko ta lo ye karakunrin yo lo gbe yawo e ni shop yawo ore yawo ba go kada pe to ba so obirin mi yo pe oko re ni pe amare yin se o ni o si gba le lo go mejo tun lu arakunrin yo tun lanfani ati ti wo mesan lu mewa lu mokala lu meji la lu ago meji la koja iseju mewa arakunrin West State pelu moto nigba to denu gate o hanu titi reni da lu pe yawo e lori ago set ring dele lai moye igba yawo re ogbe ko nigba to su lenu gate pe nebo won a room self con a room and parlor self control no ngbe iru e kan na tun wa ninu company ti landlord fora ti ko le yen ni le bedroom landlord da duro wa o palo and room self contain o ko yen o je meji lototo e ni bi demi ati yawo e gba demi wa first lati pe eni ti won jo ngbe ru room yen lebo re wa le pe landlord yen na ba jade wa ba arakunrin lo wa sile ko nigba to sile ko gbe moto wa dupe lowo yi ba gbenu ona re lo pe yawo e titi yawo da ba kalekun pe ko sile ko yawo down o tun kalekun yawo yi o ma down o ga go to bege to bin yo da oni ko pada sibi to tin bo yen ni ko wa go owo e lago meji labo ko won pada sibi to hun ti bo awon olorire to ti e mo le ti le fi pagbe sulo mo e bayi nibe yin pada sodo o ile kun fohun lero abirin ni ko si un to jo okunrin si do ta go kan fi lu lenu yen ona oju ona ti tin kanlekun o kanlekun yi titi nebo re to wa silekun fun tun pada jade wa pe ah ah wole lati bi ogbon seju seyin won mi ju re silekun fo ko gbun yohun te ba fe ti ejo ko yin o wole ita no wa yi oni ko si ntojo ko ma fi ti won se won kan gba yara won e ri bi yin so ti gba yara e lo olohun o wa sun bayi okunrin yi pinu pe ko won lo sunu moto gba o silekun oko to wole oru bere si munu mo ko sani abi nbi epo bade lo nigeria lo ni o wa tan na moto le la tele lo daro ojo ke oru mu ninu mo ti ba wine wo lo wine down die ni won ba fere ju se bi igba to run reju lo we ni kan kan fo koja nbi ti e awon mosquito kan ti won ti ya we e konrin koja ni won ni kan to ko ira e fun die bayi kokoko fo wa lafia gbara re leti ju e da wa yi ati o wo ese re awon efun ti to si be daada tawun yen ti jeun yo wo pe ru ya ki lo jeun yi o le to n fowo gba kan ra e lo ba bota ti le kun oko lo kan pe ko chi le kun fohun lero yawo e lohun ni se lohun na e ba mo school driver o ile kun ti le kun fi se oya tori pe ko ti jeun oya tori wi pe iya je oya tori pe ara oya tori pe yawo tun foju re gbole sílẹ̀kùn tó wọlé ó fẹ́ máa gbanú yàrá ìyàwó ẹ̀ bá tún fàyà tí àlọ́ padà síbi tó ti sọ ní àwọn tó tiẹ̀ mọ́ látàlẹ́ àná ó padà sọ́dọ̀ wọn àwọn olórí májàdì ẹ̀ onírì òṣì ọ̀dá àgbà àyà ohun tó lúwa ṣe fún ètò wọn ọlọ́kẹ̀jú ẹ̀ wojú ẹ̀ níbà tún fàyà ìyẹn tún bọ́ sẹ́gbẹ̀ẹ́ ó tún bọ́ bẹ̀ ó tún bọ́ bàtà ẹsẹ̀ ó tún fi tì láti mọ́ra gánà àgbà ó fi bàtà kó bàtà bọ́kọ rẹ̀ lórí ìyẹn wà pé ṣé nǹkan mi ò máa ṣe ìpínwọ́n tiẹ̀ ti rọ nǹkan fún un lẹ́hùn kéèyàn ní sùúrù tó nú ayé àdúrà pàtàkì àdúrà ní pé gbogbo atán ní sùúrù èdè ìdùmàrè má tò wá pẹ̀lú wọn jẹ́ kí n tí ó pa wápọ̀ mẹ́ni tí máa tán ní sùúrù nú ayé má jẹ́ ọṣẹlẹ̀ láàrin tiwọ́ ọjà tí arákùnrin ní sùúrù nígbà tí bídè mi wò pé nu ilé tó ń sanwó ẹ̀ ìyá sì tún jẹun tó yìí nígbà tó gba bàtà lọ́wọ́ ìyàwó kọ́kọ́ kó bí ìdọ́sìn ìbò láàrin wọn parapara lu bàtà owó ọ̀tún àtọwọ́ òsìn tó burú jáyì lórí ìyàwó ẹ̀ wọ́n yẹn ní ìfọ́nu kan bíi tó lóòrì báyìí wọ́n kó fa padà sẹ́yìn ó fọwọ́ òdì yẹn ní ìfọ́ tí inú ti bí kọjá bárabìrì ṣe ojú búlù lẹ̀ wọ́ ọmọ tó sì ti lu ọṣẹ dáadáa tẹ́ rí kámẹ́rà rú yẹn kọ́kọ́ hàn lẹ́ẹ̀kẹ́ ẹlẹ́gbẹ́ kan fàyà níbi ẹ̀kẹ́ yẹn pẹ́ dùn ìyàwó tó yà lọmọ kékeré ń sọ pé kò ní dáńbà bẹ́ẹ̀ tó nà àṣẹ tí ìyá bá dójú ìyàtọ̀ fúnra ẹ̀ náà pé ẹ má bínú sá ní ṣe bẹ́ẹ̀ mọ́ ọ̀n bá tún ṣe bẹ́ẹ̀ lù mí pa àṣẹ ìyàwó tó yà ni ara bí sì wọ̀ sí bí ọbẹ̀ inú pàmì ẹ tún èmi rò pé lágbára kan jù báyìí lọ ni lọkọ bá gbọmọ lọwọ ẹ ìyẹn bọ bẹ túrù mọ ṣáwà tó tẹmọ sórí bẹẹdì jẹ lọkọ bá sọ arábìnrin yìí sì ń gbogbo ibi tẹjẹ wà lára ẹ ọnù ó sì wà ń bẹ ó bẹrẹ sí sunkún ní wín lákọ ò tiẹ pọ wọn rí bọdà aago mẹfà àbọdájì ọjọ kan ó ti pààrọ aṣọ lọba pé ọlọkadà rẹ pé pàápàá kọ bó ń lékọ ohun sáré gbé òun jáde ọlọkadà gbé ó gbọdọ ya rẹ lọ ọmọ nàìjíríà mẹwàá ń bẹnu ayé o àṣẹ lóòótọ ni pé ọmọ burúkú ṣe é fi àná burúkú gan ni òṣèlú ẹwọ àti ọmọ burúkú àtàna bú ẹjẹ òun gbélé owó jáde pàápàá ó gba bẹ lọ bàbá lọ rojọ fún ya rẹ bẹẹ rohun báyìí ẹ̀kan han màmá ẹ̀ tí bàbá tó jẹ́ bàbá rẹ̀ ọmọ gbọ́nu pálọ̀ ní pé ibi dèmi ṣe é báyìí ibi dèmi ó pẹ́ yóò máa rí wọn wò bí ìran yóò pẹ́ lọ́wọ́n yóò ju tẹ̀bọ lọ òun bá wo yóò pọ òun òṣèrú ẹ̀ mọ́nú ayé báyìí bá kí fóònù mọ́lẹ̀ pé mí dèmi nọ́mbà rẹ̀ ò lọ tó bá pọ̀ rẹ̀ ibi dèmi pé kí ló ṣọ̀rẹ́ rẹ̀ àti ìyàwó ẹ̀ pé lóhun ọmọ ìhun tí rí láàárọ̀ kíákíá báyìí tètè lọ́bùn ká mọ́lẹ̀ àwọn àna rẹ̀ ìyàwó rẹ̀ àti ìyá rẹ̀ ti gbọ̀nà police station báyìí wọ́n ti ń bọ̀ ọ̀fọlọ́pàá IC ti kóòtù dé aṣọ rẹ̀ wọ́n dágun kó tètè jáde nílé kó má jẹun orí òun mú arákùnrin náà bá sáré wọ́n sọ fún bídèmí lóòótọ́ bídèmí ti ń mọ mọ́tò rẹ̀ lọ́wọ́ fẹ́ jáde fẹ́ máa lọ sí ṣọ́ọ̀bù rẹ̀ wọ́n wàá sá fún wọn kọ́ nígbà tó wọn ò fàdíyà kò sí ohun tó ju ẹnìkan ò sáfẹ́ nìkan wọ́n ti ń fọ̀rọ̀ yìí lọ́wọ́ àwọn ọlọ́pàá ṣe dé rèé àmọ́rú ẹjọ́ tí wọ́n lò this is the man wọ́n fi bí ẹ̀kẹ́ tó yà ọ̀hún ọlọ́pàá òun niyẹn ọ̀sá àwọn ọlọ́pàá bá kọ kúrukú mọ́ àwọn ọlọ́pàá yẹn náà pẹ̀lú pápọ̀ wá mọ́ ní ọkọ fẹ́ máa tiranga nígbà táwọn yẹn kàn kàkúkà tí wọ́n kó oníkòkúkò nígbà tí wọ́n ka wíwọ́ tí wọ́n ṣù rí bí ti nígbà wọ́n ju bọ̀ dánú ọkọ̀ dání wáyé o àbí ìgbà tí wọ́n gbé kírímínà àgọ́ ọlọ́pàá yá nígbà tí wọ́n gbé bídè mi lọ ọ̀rẹ́ ẹ bẹ̀rẹ̀ sí sáré káàkiri ta lòun ó sọ fún tí ó ràn wọ́n lọ́wọ́ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnwá ó ní bọ̀ọ̀dá kan tó ń bẹ̀ nílùú èkó ó ń pè ẹ̀gbọ́n yẹn mo nẹ́mbà àwọn òlọ́kùn rí bọ̀ọ̀dá rẹ̀ pé wọ́n ti rọ̀lẹ́ pátá ẹ bá ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún bọ̀ọ̀dá yẹn bọ̀ọ̀dá lòun ò lè wá ṣùgbọ́n òun ó pè lọ́yà wọn nígbà tó dàárọ̀ ọjọ́ kejì lọ́yà pàdé wọn ní police station. Tí wọ́n ti mú nídèmídé àrin ọmọ ẹrú wú tí wọ́n fi sílẹ̀ àwọn yẹn ti kọ́ wẹ́kọ̀ọ̀mù ọ burú gan o àlàyé à wà ń bí táwa fẹ́ jẹ̀ṣẹ̀ àríyàn bájà wà lọ yọkú kò síyàwó ẹnu ilé báwa jàǹdà tán bá bí ẹ wọ́n ti kọ́kọ́ ṣe wọlé tí ẹ̀tọ́ ti kọ́kọ́ yin ní fọ́tí bíi mẹ́rin bíi márùn-ún wọ́n sì ti gba ṣòkòtò wọ́n ti gba bẹ́ẹ̀ tí inú jíǹsì tó wọ́ ti ń fọwọ́ kó ṣòkòtò wọ́n ti tọ́ọ̀nù ṣòkòtò sódì tóun náà ti ń fọwọ́ kó nǹkan rẹ̀ jẹ́jẹ́ ara ẹ̀ wọ́n ti gbẹ̀wù lọ́rùn ẹ̀ tó kun single ohun ọjọ́ kan tó sùn yẹn kò lè gbàgbé mosquito ṣe díẹ̀ níwọ̀n báyìí tó jẹ́kùn nínú mọ́tò àwọn yẹn mọ̀mọ̀ wáyé àwọn ará àti ibi tó tún ni tó jẹ́ landlord ó gọ́fúnà ló ní bí o àṣà àwọn náà ní gọ́fúnà ń bẹ̀ gọ́fúnà ló ní bí alayé ló ní bí o lè wá mú abẹ̀bẹ̀ dání wàá máa fẹ́ babalára ẹ mọ àwọn ìgbésí ayé kan náà ọlọ́run májẹ̀ á bá wọn débẹ̀ láìdé ìnàpẹnu ọmọ nàìjíríà àárọ̀ ọjọ́ kejì ni lọ́ọ̀yà dé wàá pè arákóníkọ̀tì kọ́kọ́ mú jáde wọ́n kàlàyé lẹ́kùnrẹ́rẹ́ wọn ṣe ẹjẹ́ àwọn ó gbọ́ tẹnu ẹ̀ nígbà tí bídèmi ó tẹnu bọ̀rọ̀ ìwà tó sì ní ká máa pa tó sì tẹ́ ń wòye kò ní jàgídíjàgànnì ládùúgbò tó sì tẹ́ ń wòye ọmọlúàbí ara rẹ̀ kéré jọjọ ìgbà báyìí òun báyìí ló ṣẹlẹ̀ òun wí fún ìyá rẹ̀ ìgbà báyìí òun báyìí ló ṣẹlẹ̀ òun sọ fún bàbá rẹ̀ ẹni bí ará àdúgbò báyìí àìmọye yẹn ló ti bájà lórí pé ọkọ̀ kọjá lẹ́gbẹ̀ẹ́ wọn tún tán àwọn wò lẹ́yìn ìgbà wọn ti máa ro àwọn ẹjọ́ kẹjọ́ wọ̀nyí ìwé ilé wọ̀nyí làwọn ọlọ́pàá gbọ́ pé ó dẹ̀ sọ ni pé ó fẹ́ lòun pa pé ọpọlọ pé àwọn ará àdúgbò àwọn níbọ̀ ló wá bá wọn arákùnrin kan pè níbọ̀ wọn pè níbọ̀ rẹ̀ níbọ̀ dé lóòótọ́ níbọ̀ ṣàlàyé ohun ojú rẹ̀ rí iye wákàtí tọkọ rẹ̀ lò ń tà tí tó lò nu mọ́tò pé kódà tó bá jóun gan lobìnrin bá bá dẹrú ẹ̀ wò ó ti lù ú ṣe léṣe kótó ẹ̀ tó di pọ́kọ rẹ̀ bẹ́ẹ̀ ṣe kí ló dé kí ló lè tó bẹ́ẹ̀ wọ́n rí i pé arákùnrin arábìnrin ló pòfò wọ́n sọ ní tòbí nùbí pípì òní kọ́ pípì à wọ́n bèèlè kọ́ máa bá tiẹ̀ lọ bèèlè kọ́ máa wọ́n kọ́ gba bèèlè wọ́n ti máa bá tiẹ̀ lọ àkókò yìí nìyá ìyá ìyàwó àti ìyàwó dé àwọn bá fárígá arábìnrin ó lé lọ wàá kú sẹ́wọ̀n ni wọ́n á tún ẹgbẹ́ olórí kínní kan yìí wà ní nàìjíríà wà ní nàìjíríà òun ṣe nọ́mbà mú ni báwo aṣọ òun lẹṣin gan mojú gan báwo ló ṣe jẹ́rù tiẹ́ báwo lòun báwo lòun ṣe rìn inú ayé gan káàtó òun àgbà òun láyé o àti ọlọ́fi rú eléyìí kàn láàárọ̀ ọjọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ níbi ó palẹ̀ ẹnu ẹ̀mọ́ àmọ́ ẹ bọ́mọ yín sọ yóò lọ torí kò fàdíyà kò sì lù yẹn pa kò sì jálè kò dáràn àti gbọ́gbọ́ ohun tó ṣẹlẹ̀ láyà tún pè padà ní ìmọ̀lọ́láyò àtàlàáfíà lẹ́yìn ìbọn dẹ̀ arákùnrin ìbọn tẹ àtọ̀rẹ́ rẹ̀ àti lọ́yà ọ̀pọ̀ padà lé ṣẹ́pọ̀ ti sorun ọjọ́ kan jẹ́jẹ́ ìlọ ti bọ̀ láyọ̀ wọ́n sáré lọ pápápá lọ wúwá one day náà ni bó mo wá ń lọ ń bẹ ọmọ nàìjíríà àwọn ọlọ́pàá wá pe màmá arábìnrin wọn bá a sọ̀rọ̀ pé ẹni tó ti bímọ fọmọ yín wọn yín ti bímọ fún yẹn ó sì wá tì í lẹ́yìn náà wá múrò tó báyìí tó ní bàbá míì tí ó fún ọmọ ẹ̀ ṣe ẹ̀rù pọ̀rọ̀ yìí lè tán mọ́ ni wọ́n ṣàbà wọn sọ̀rọ̀ wọ́n rò pé lẹ́yìn ìgbà táwọn yẹn báyìí àyàwó sọ̀rọ̀ bí ẹ ṣe wá wálẹ̀ lọ́ bá gbà lé lọ láti tó sin aláìda ni ṣọ́ yẹ kẹ pé òun sáké sí gbà nú bí òun táwọn fi lọ fọlọ́pàá mọ́kọ ọmọ òun ẹ sábà òun pé o kó wá pọ̀ mọ́ wá mú ìyàwó ẹ̀ ń bọ̀ nílé láìpẹ́ o wọ́n má bínú èṣù ni o nǹkan máa ṣe yín bàbá ò tiẹ̀ pé òun gbọ́ láti ìgbà náà ọkọ ìyàwó máa wá pe ìyá ìyàwó ẹ̀ sọ́rí ìyá ìyàwó máa wá pe ọkọ ọmọ ẹ̀ wọ́n mú ìyàwó àti ń retí ẹ̀ wọ́n mẹ́ má bínú máa pè yín padà ìwé ẹ̀kọ́ tiẹ̀ tí ìyàwó bá ti pè ẹ̀ ló ẹ̀ bá ti kódà kọ́ yá fóònù kó fi pè ẹ̀ bá ti pè èèyàn ó kọ́ ti fóònù dànù arábìnrin yìí ti gbìyànjú àti lọlé ọkọ ti chẹ́ǹjì gbogbo kíì wọ́n gíráàrì ńláńlá ti gbé síbẹ̀ gbangba kò dẹ̀ gbọ́ ìpè tìyá kò gbọ́ tọmọ ọ̀kan náà àwọn méjèèjì mọ́ àwọn méjèèjì wa ń sáré káàkiri lásìkò yìí pé tó kí wọ́n má wà wò níràn àpá jùlọ ẹni tó jẹ́ ìyá ìyàwó. bí wọ́n bá òun bẹ ọkọ ọmọ òun kọ́ máa padà bọ̀ kọ́ wá mú nǹkan rẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ mọ́ èṣù nìyẹn ó wo tọmọ rẹ̀ tó bí ọkọ ìyàwó ń wò wípé kí ló tún kùn lára rẹ̀ gan tóun tún fẹ́. ẹni tó ti ti òun mọ́lé ní oye kọ́kọ́ pa lóye pé yorùbá sọ pé àkíti kóòtù dé káṣọ rẹ ìyàwó òun àti ìyá rẹ tán ti ti òun mọ́nú dé àgọ́ ọlọ́pàá mọ́júmọ́ kí ni wọ́n lè ṣe tó lè ìrèsì yẹn lọ́kàn tó ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ lẹ́yìn ọmọ kan tí wọ́n ti bí fún odidi ọdún bíi mẹ́ta mẹ́rin mo ò ròyìn mí ní mọ́ àwọn ti jewé àwọn jegbò àwọn lọ́dọ̀ dọ́tọ̀ kódà ìyẹn ti fihàn pọ̀pọ̀lọpọ̀ oyún bíi márùn-ún tó ti ṣẹ́ dànù tẹ́lẹ̀ tóun bá tún padà gbà bí ọ̀bá rí nǹkan kan bí sí fúyà kan tóun torí ẹ̀ jókòó ti wé ẹ tóun gbé mi báyìí ọjà rẹ kò yé òun mọ́ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀wẹ̀ nínú rẹ̀ arábìnrin tẹ́ ń sọ nípa rẹ̀ kò tí ẹ fẹ̀ kàn níwà yorùbá bọ̀ wọ́n léèyàn ò níwà wọ́n léèyàn ò rẹwà ẹ lójò ló pa ojò tó pa ló ṣan ẹwà ara rẹ̀ dànù ni ìwà tún nù kí ni ohun tóun fẹ́ fẹ́ lára rẹ̀ gan mọ́ bí ò ṣe dá wọn lóhùn rẹ̀ wọ́n wá ń wò ó pólú ọ̀fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí ìbá ṣe kó ronúpìwàdà báyìí lọ́ ṣàtúnṣe ọkọ rẹ̀ lọ àgọ́ ọlọ́pàá mọ̀ àjò fún ọlọ́run ò lè ṣó tún lè padà yí ibejì kalẹ̀ lọ́jọ́ iwájú àbí kí lọmọ nàìjíríà fẹ́ sọ sí wọ́n sì kéré kó má ti wòyí dálé mọ́ṣú àbí kí lẹ rò pé mo fẹ́ sọ ẹ má bínú ọ̀rọ̀ rí ọmọ nàìjíríà o tóbi lọ́ba láàrin ìṣẹ́jú kan mò ń bọ̀ jẹ́ ń kọ́kọ́ gbà pé bíi méjì náà ká wá fìyẹn làáwò ná tó ọmọ nàìjíríà ọ̀rọ̀ rí ohun tá a fẹ́ dá sí rè tó yẹ tó tó ohun tá arákùnrin tó lè gba ẹbí ọmọbìnrin sí. Hello.
1: Hello, ẹ kú ètò.
0: Ẹlẹ́ ìyá wa.
1: Ẹ
0: yà sọ. Yes, ma.
1: Ajé àfẹ́dúgbà láti ní sí mi.
0: Tó ọ̀rọ̀ rí ẹ sọ ẹ dẹ́bà dá sí o.
1: Ó
0: nọ́mà kó má dàlé mọ́ṣú.
1: Ó nọ́mà kó má dàlé mọ́ṣú.
0: Kí ni kò wá ṣe?
1: Ó kò dá nọ́mà. Bẹ́ẹ̀ lọ fọkọ̀ mi. Ọlọ́run jẹ́ àríwá mi. Pẹ́ẹ́pẹ́ padà ni. Ọlọ́run tẹ̀ ẹ̀ jẹ́. Ẹ wá wà sí lọ pé kó. Ṣọwọ́ nọ́mà kó náà ṣe kí ni kó lo làákàyè rẹ̀. Ọlọ́run jẹ́ orí dáàmú láyé ẹ̀ o.
0: Àmì ẹlẹ́dùnmá rẹ̀.
1: Èmi tẹ̀ sí wo ibi tó máa bá ọ̀rọ̀ yẹn já. Kí ló fẹ́ fi irú ẹ̀ ṣe mọ́? Aya mi tẹ̀ ti ń já. Ìgbà tẹ̀ ti ń sọ́bọ̀ mo rò bí pé ó padà pa ọkọ ní
0: àbójútó kí ìkọ̀kọ́. Ẹ jẹ́ ká yàyàn padà wá gbó kọ̀pọ̀kọ̀.
1: Àyàmìlẹ̀ àlẹ́.
0: Ẹ ṣeun. Sọ fún ìdí eléyìí ní kúkúrú èdè kó tẹ̀síwájú ni. Nǹkan máa ṣe tó. Ìyá wa ọ̀rọ̀ rẹ o. Ẹyin ọkùnrin mo ń bọ̀ oníwòròwòrò. Hello. Ẹ ti yín ò ní bàjẹ́. Ò ń jà ní lóhùn ìyá ìbejì ẹlẹ́gùsí.
2: Ó ní ti jàrá.
0: Àmì elédùnmá rè ẹ ṣeun.
2: Ọmọdé mi ò ní ti jàrá.
0: Àmì ọlọ́run ẹ̀.
2: Àwọn orúkú lẹ́dà àti àwọn orúkú lọ́sí ìyá ìjọba tó máa ń jẹ́.
0: Ìyá ló bá tó.
2: Ó ti lọ nu.
0: Ó ti lọ.
2: Ọmọ ọlọ́jẹ́. Bẹ́ẹ̀ bá kìíní ó ti yọ ọmọ ọkọ ọmọ rẹ̀ mọ́lẹ́. Inú wọn rẹ̀ lẹ́wọ̀n.
0: Oyún ni márùn-ún ọmọ lẹyọ kan. Oyún ni márùn-ún.
2: Ọmọ sẹ́yìn márùn-ún. Ọmọ ọgbọ́n mi
0: kà á lọ́fà. Ká lè put record yẹn straight.
2: Ọmọ yẹn ti jàrá.
0: Àmì o.
2: Ọlọ́run ní narú ẹ̀ wọ̀nyẹn ní narú rẹ̀.
0: Àmì elédùnmá rẹ̀. Àmì o ti lọ. Ọkẹ́ obìnrin inú ọlọ́nu. Àwọn ọlọ́nu. Àtìyá ìyàwó àti ìyàwó obìnrin inú ọlọ́nu àwọn nu. Kálẹ̀ ẹ̀fẹ́ ọkàn kun lè ní bákàndì jáde.
3: Hello sir.
0: Hello sir, Emma Crow leba mi.
3: Ọmọ ọba Bọ́lájí Adébọ́lá Adémọ́lá Òkìlú láti
0: ìlú Àríwá. Ẹ káàbọ̀ sá.
3: Ògbọ̀nsọ lóbi ẹ̀rí gan. Ẹ̀rí wọn ni àti wáyé ká má larun kan lára. Ìyàgbọ́ larun bàdà.
0: Ọlọ́run ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o.
3: Ọlọ́run ṣe mátọ̀ lóde kó jẹ́. Táwọn afẹ́ lójú ètò ògbọ̀nsọ. Ẹ̀rí ìjà ohun tó wà lára tẹ̀lé kó bá yàn jà kó jàjà ẹ̀ nídìí ló bá àrùn bọ́kọ̀ ẹ̀jà ẹ̀. Ẹ wá rí Yorùbá wa parí ọ̀rọ̀ wọn ní ohun tí ẹgbẹ́ òòtà gbogbo òòtà o. Ó ní gbàgbé pé ta bá farabalẹ̀ pa ẹ̀rà a máa rí funú rẹ̀ kó. Ó wá ń bọ́kọ̀ ẹ̀jà nílẹ̀gùn yẹn ohun tí ò tiẹ̀ ní sẹ́ńsì. Ẹ wá rí Yorùbá tó sọ pé àìsí kóòtù bọ̀káṣọ̀ rẹ̀ wọ́n mọ̀gán náà ṣe. Ó ti mú mi lọ sí kóòtù. Adájọ́ ti dájọ́. Wọ́n bẹ̀rẹ̀ ni ohun tí adájọ́ bá wí nígbẹ̀kún àwa wí. Kí wọ́n ti fẹ́ lọ ṣe lé papọ̀? Àlè rẹ mọ̀. Wọ́n ní sẹ́ẹ̀bọ̀sẹ́ bá gbà tuntun rẹ̀ wọ́n ní eré òdì Nàìjíríà pilẹ̀ ṣe. Tókí àwọn mi mọ́tò olójú wa tó di kí ni màá pè náà kó lè bí mọ́ wọ́n àbí.
0: Òṣèlú kọ̀ǹfàmù yẹn o.
3: Ṣùgbọ́n dẹ̀dẹ̀ ó lè tì ní pé ó ti ṣe kọjá yìí.
0: Ó ti kọjá.
3: Ó ti wá tán ní àná burúkú. Ẹ wo bóyá kó gá fara. Bọ́lájí Ajibọ́lá Adémọ́lá Òkìlọ́
0: Adémọ́lá. Tí yóò ní bàjẹ́ wọn ni yóò tẹ̀síwájú. Ọ̀yà tóbi lọ́ba kó tó di pa àmọ́ àdágbẹ̀rẹ̀ tó dé mọ́ni pákó kò wá ti pè wá yàn.
4: Ẹ bá mi àwọn ara lè ti sọ ọ̀pọ̀lọpọ̀
0: wọ́n ti sọ èyí tó pọ̀ nù ẹ̀
4: èyìn ètú igi ná kò yọ àìgbẹ́ mọ̀ pé ẹ̀yẹ fi kọ́ wa kó ká mọ̀ tú igi
0: òkú làákàyà
4: ṣùgbọ́n ìbùkún ni fún ọmọ ọ̀dọ̀ náà tó fi ọgbọ́n ṣe é torí tó bá yẹ pé bí inú ṣe bí ọkọ lálẹ́ ọjọ́ yẹn tọkọ bá tì í tó lọ forí gbá bóyá òun ló dákẹ́ bóyá ọkọ̀ ló dákẹ́ ṣé àlùsọ́pọ̀ máa padà sínú ilé
0: òkú làákàyè fún ìdí ilé yìí
4: èmi ètú yigi o
0: ó ti jọyé wa olúwa ó ṣàánú ẹyìn yẹn wá tí ó tó fìdí jọ mẹjọ tá a máa pẹlú ọmọ ìfìdí mú kí dúpẹ́ lọ́wọ́ yín gbọ́n tàjọ́ṣe papọ̀ lẹ́ni tí ó fìdí jọ mẹjọ ayọ̀ àti àlàáfíà kò máa bẹni kọkàn wá pé ó dìgbà.
5: Lagilu FM 96.7.
6: ẹlẹ́ ẹyìn lé bẹ́ẹ̀ mọ̀ pé tí ó ṣe ìlú láǹfààní ló kan dé sórí ọmọ tọ̀ṣọ̀ ó sàkún nǹkan kan mórí pé bóyá yóò ran ìlú lọ́wọ́ ìdí nìyẹn tí mo ṣe ní kí n tẹ̀lé wọn kí n wá mú bá yín ẹlẹ́ bàbá wa
7: ẹran àṣà olùtí
6: ṣàlàáfíà o
7: àlàáfíà ni sà
6: mo rí n wẹ́rẹ́ inú mi dùn
7: bẹ́ẹ̀ ni sà ibi tèmi náà
6: ẹja yóò mọ̀ ẹja yóò mọ̀
7: orúkọ tèmi ni pastor adébísí mo wá láti wá ṣe ojú àjọ kan tá à ń pè ní trisonet social community initiative
6: trisonet social community initiative
7: ó tún ní ó ní àlàjé àlàjé ẹ̀ ni trisonet metaverse community
6: gbogbo ohun tẹ́ ẹ sọ nígbà tí èèyàn bá ń ṣe ìbò nílé àná ni o ẹ bá sì ṣe ìbò nílé àná
7: ó di dandan
6: kó tún mọ ẹ ẹ jẹ́ ó yàwọn èèyàn mo fẹ́ kó yàwọn ìyá látara ẹ̀yà oníyọ̀ ni o
7: ẹ ṣe àǹfààní ńlá ni àjọ trisonet tó mú wá fún wa gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé sim card tá ń lò yẹn láti ìgbà tá a ti ń lò sim yẹn ìtumọ̀ ẹ̀ àpèjá ẹ̀ ni
6: sim card tá a fi ń ṣe fóònù
7: bẹ́ẹ̀ ni sà àpèjá ẹ̀ ni subscribers adaptation module
6: sim sim
7: so subscribers adaptation module
6: so ó fẹ́ jọ irú ètí mo ń wé náà o
7: ó fẹ́ pim lélẹ̀ so mo kàn fẹ́ sáré sọ ìyàtọ̀ tó wà nù ẹ̀ ṣe ti ta kọ́kọ́ yẹn òun ni pé bí nǹkan tán gbélé wa lọ́wọ́ kákan lè mọ ra láti mọ fi gbowó lọ́wọ́ wa ni ṣùgbọ́n nǹkan tí trisonet wa gbé wa ni àdàpè mí tá à ń pè ní pim sim yẹn pim sim pim so ìtumọ̀ pim ni partners identification module
6: partners identification module àìrẹ́nisàgbára
7: bẹ́ẹ̀ni sà
6: káfọwọ́ káwọ́lọ́wọ́ fílù
7: bẹ́ẹ̀ni sà ṣẹ̀rí sim yẹn àwọn kò lè dá ṣiṣẹ́ ó ní àwọn èròjà kan tá à ń lò bi airtime bi data bi ai artificial intelligence bi transmitter tẹ́ ń lò ní iléeṣẹ́ yìí bí ò bá sí transmitter àwọn lè gbọ́ wá nílé ẹgbẹ́ ẹ̀kọ́ so gbogbo àwọn èròjà yóò níbi tó ti wá ibi tó ti wá yẹn gangan là ń pè metaverse.
6: Ok
7: àwọn ni wọ́n ń tà á fún wa táwa wá ń ra
6: tá ń ra
7: ṣùgbọ́n iléeṣẹ́ ìyàjọ yìí ìyàjọ trisonet wa sọ wípé ìgbà ọ̀tún ti dé.
6: Interesting
7: bẹẹni ẹ mọ pé ẹ lè ní iléeṣẹ ń sìn kémi wá ra ìpín ìdókòwò ní iléeṣẹ yín so ẹ mọ pé iléeṣẹ yín ó ń producing kankan màá wá mọ ra ẹyin màá ẹ mọ gbowó lọwọ mi ṣùgbọn tí n bá ti ra ìpín ìdókòwò iléeṣẹ yín ẹyin ló kù tẹ mọ fún mi lówó so bẹẹ náà ni pim yẹn lò náà ṣe jẹ so ẹni tó bá ti wá ní pim yẹn ó níye tí ó mọ gbà látọ̀dọ̀ metaverse lórí gbogbo àwọn tó bá mail call lójoojúmọ́ lórí gbogbo àwọn tó ń lo data lórí gbogbo ẹ̀yìn iléeṣẹ́ rédíò ẹ̀yìn iléeṣẹ́ tẹlifíṣàn tẹ́ ń lo transmitter àti gbogbo àwọn tó ń lo solar náà wà bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan tí mo sọ yìí ara ẹ̀ láti wá mọ rí owó láti mọ rí owó.
6: So ẹni tó bá ti ra pim
7: yìí
6: o ti o yóò máa rí owó
7: tó bá ti ń kọlu sí o ti di ṣé àwọn
6: dàbá torí mo fẹ́ n tó lè yé mọ́mí rẹ̀ rí n talẹ̀ kan
7: ọ̀gbìn
6: olóbìnrin kò sí bóun ló ṣe lè kan irú àwọn bóun ló ṣe fẹ́ yé wọn.
7: ọ̀nà tí ó fi kàn ní pé ó wà fún àti ọmọdé àti àgbà ni àwọn ọmọdé ó bẹ̀rẹ̀ láti ọmọ òòjọ́ dé ọmọ ọdún mẹ́tàdínlógún ọmọ tó bá ti ra pim tá à ń sọ yìí bùkátà owó skul ti kúrò lọ́rùn àwọn òbí rẹ̀
6: bẹ̀yẹn òbí lè ra fún
7: ọmọ òbí lè ra fún ọmọ rẹ̀ kódà ọmọ tẹ bá ti gbọ́ tẹ ti gbóhùn ìyá tẹ ti gbọ́ tọmọ tọmọ ti dún wẹ́ẹ̀wẹ́ ẹ̀kọ́ tẹ fẹ́ sọmọ yín yẹn ẹ̀yẹ wá fi ra pim fọmọ yẹn lọ́jọ́ tẹ bí bó bá fi di wòye ọdún tó ń bọ̀ ó níye tí ó ti wọnú àkáǹt ọmọ yẹn $650,000 ni àjọ yóò mọ fún àwọn ọmọ yẹn lójo ní ọdọọdún títí ọmọ yẹn ó fi pé ọmọ ọdún 18 tó bá tún wá pé ọmọ ọdún 18 tán títí yóò fi ọdún mẹ́wàá mi yóò tún mọ fi gba owó ní ojoojúmọ́ so eléyìí ló wá fún mi lórí ọ̀fẹ́ láti ṣàlàyé àwọn àǹfààní tó wà fún àwọn àgbà náà àwọn àgbà to ba ti ra lati omo odun mejidilogun titi de iye iru mommy yin grandma ti mo pade le
8: kan
7: ni won ba gba teyan ba si nse mi to wa laye olori ofe agbalagba lo na so olori ofe ati se
8: okay
7: bo se je ni ojojumo ni mo gba ere
8: bo wa ni
7: tori pe ko saye na ni a wa so pe ki won wa si a state secretariat
8: ti re ti le raye salaye dada ta
7: salaye fun won ni ojo alamisi to
8: bo ojo alamisi
7: on the 24 kan wa lago mokanla kan wa sibe ni house of chiefs ni ago mokanla ni state secretariat
8: so
7: kan wa sibe
8: oyo state mega seminar
7: beni
8: bo
7: awon number yi ki won pe
8: pm connect okay awon number wo ni
7: be awon number yi na ni 080 34 55 62 8 and 06
8: okay
7: I want to le pe le na 080 36 48 7177 want to le pe number yi na 080 68 14 6818 ki won wa kan wa gba awon alaye le
8: ni jo Thursday 24th
7: gbo eni to ba fe yi pada rere ko mo bo
8: ni house of chief ni house of chief
7: yes
8: ipe meji ikan ni 11 to 1
7: be ni lagomo kan si
8: 2 to 4
7: be ni

0: Kabilu FM 96.7.
1: Láti wá gbe ojú dá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlù mọ́lá ó má ba fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkan ni Lagelu FM 96.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàlá ìyá àgbà.
2: Ẹ bá òun gbọ́dọ̀ yí gbẹ.
3: Jàǹgbàrà jùgbùrì jùgbùrì jùgbù jàǹgbàrà.
1: Ní gbogbo aago kan sọ ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbàlá ìyá àgbà. Níbi tẹ́ ò sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè àdéròǹkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá aago kan sọ bá ti lù ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa. Àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò.
4: Lágbàlá ìyá àgbà
1: ní kẹ́yìn èwe wo máa gbọ́ káṣà wa ó lè ráàyè gbilẹ̀ láàrin yín.

0: Oòdùwà jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù.
1: Ó wà bẹ́ẹ̀. Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àtàwọn.
0: Ètò tó ń múnú dùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tun ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa super.
2: Ẹni wẹ́tí lè sọ
3: bọ́sẹ̀ tó.
4: The Ember Motor then don't finally land up.
5: Hey,
4: time for your hustle to finally pay. Cashier, the ultimate money spinning machine. They take you to the next level for this Ember Motor with the Ember winning galore. First of all,

0: lọ́rọ̀. Bàbá là kì í yé ní bọ̀rọ̀. Láti wá mọ ibo lọ̀rọ̀ dé dúró láwùjọ wa. Kí ló yẹ ká pàkíyèsí àwọn aláṣẹ sí? Lágbo òṣèlú, ètò ìlera, ètò ẹ̀kọ́, ètò ààbò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ pàdé olólùfẹ́ yín. Abídèmí Àkàndé ọ̀rọ̀ àgbà lórí ètò ẹ̀là lọ̀rọ̀ ní gbogbo ọjọ́bọ Thursday láago 5 ìrọ̀lẹ́ 5 PM níbi tá ó ti máa gbàlejò àwọn olóṣèlú èèkàn àwùjọ tó ń ti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ gbogbo. Ẹ̀là lọ̀rọ̀ Ẹ̀là lọ̀rọ̀ tọ̀sẹ̀ yìí yóò kà sí Àràbí Ijó Atiro. Ẹ jẹ́ ká jọ gbọ́.
1: Your future is calling, and at West Midlands Open University, the possibilities are limitless. Admission is ongoing. Whether you're a fresh secondary school leaver or a direct entry candidate with NDE, NCE, HND or A-levels, there's a place for you at WMOU. Choose from courses like Information Systems, Computer Science, Cybersecurity, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication, and Educational Management. Take the next step towards your academic and career goals with West Midlands Open University. Our fees are affordable. Come and study under qualified and experienced world-class lecturers. Visit us at White House, Adewumi Street, Felele Ibadan, or number 1A, Oba Akran Avenue, Ikeja, Lagos. Call 0704-700-0167 or visit www.westmidlands.edu.ng. Follow us across social media at WMOU Nigeria, West Midlands Open University. Possibility beyond imagination.
2: Splash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáláyé.
3: Ẹyin tẹ̀mí báwo ni o ṣe wá.
4: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa? Àwọn náà ṣe fúnra wa.
5: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan.
6: Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
7: Babatunde Ajayi ló kọ́ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀dùn kékeré mi ni ńlá wọn mi lọ́wọ́.
2: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Nọ́mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jèǹkì fún ọ kúkú mọ́ nínú. Mìíràn máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
7: 0807-112-4000.
2: Splash FM Media Academy, ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: ìwà jẹ̀gbádùn lágbóságbó kò lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
1: Ó jẹ́ sílé gbọ̀ngàn ọmọ sórí. Máa fi ṣe àpamọ́.
0: Ètò tó ń múlò dùn lórí ńlágẹ̀lú 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán. Pẹ̀lú Kọ́láwọlé Adéníyì, Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀. Abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ́dà. Níbẹ̀ lẹ ti máa béèrè onírúurú oúnjẹ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí tẹ́ ẹ fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì, Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Ó máa súpà.
2: Ṣànú ẹ̀dá ṣùgbọ́n Ọlọ́run máa ran olùrànlọ́wọ́ sí èèyàn láti jíṣẹ́. Káàṣì ẹ̀ ni ẹlẹ́dàá sí wa lákòókò yìí láti jíṣẹ́ ṣe ìrànlọ́wọ́ fún gbogbo ènìyàn. Eléyìí tí kìí sún tí kìí rẹ̀ nígbà kankan kí aṣọ àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Ìyẹn nínú oṣù Ẹ́bà yìí. Káàṣì ẹ̀ tẹ́ẹ̀ ti mọ̀ bí ẹni mowó tí tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù. Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cash Pot. Àwọn olúborí 64 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni Double Winning Cash Pot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kìí ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cash Pot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Lágẹ̀lú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ Stadium ní Bọ̀dù ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́mbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.

0: Special pẹ̀lú Rẹmi àti Rẹmi lójó jímọ̀ sí Miliki Special ètò bàbá ètò.
1: Ọjọ́ iwájú ń pè ọ́ pẹ̀lú West Midlands Open University. Ohun tó lè jẹ́ lẹ́yìn wá ọ̀la ò ní pẹ̀kun. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ bó yóò ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama àbò fẹ́ wọlé pẹ̀lú direct entry tó sì ní NDE, NCE, HND tàbí A-levels. Ààyè wà fún ọní WMOU. Yàn nínú ẹ̀kọ́ bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Human Resource Management, Accounting, Mass Communication àti Educational Management. Gbé ìgbésẹ̀ nípa àfojúsùn rẹ lórí ẹ̀kọ́ àti iṣẹ́ pẹ̀lú West Midlands Open University. Owó wa ò fanilá.

gbóyà wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ wa tán ti ní ìrírí ọdún mọ́dún gboyè mọ́yè kàn sí wa ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Ìbàdàn tàbí No. 1A Ọba Akran Avenue Ìkẹjà nílùú Èkó pé 0704-700-0167 tàbí kó o kàn sí www.westmidlands.edu.ng tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University kẹ́kọ̀ọ́ gboyè gíga kó o dẹni ìyìtáyé ń wárí fún láwùjọ.

0: dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Dókítà ẹ̀ka rẹ sà.
1: Mo kí gbogbo yín níbi tí ẹ ti ń gbé wa ní àsánlé ìpín kan mi o sí àlàáfíà mi gbogbo yín.
0: Àlàáfíà la wà.
1: Jíǹde ara máa jẹ́ o.
0: Àmì o.
1: Àwọn tó kù díẹ̀ káàtó fún Ọlọ́run mú Ọlọ́run adé.
0: Àmì o.
1: Àwa náà tá a wà nípò ìlera ẹ má jẹ́ àfàyọ fún o. Ẹ jẹ́ kí n máa ṣàyẹ̀wò ara wa ó sì kókó ó sì pàtàkì.
0: O kọ yín kíkún àti ibi tí àwọn ilé iṣẹ́ yín wà ká máa mọ̀ báwọn.
1: Orúkọ mi Adésuyì Adéjọ́rìn tí gbogbo èèyàn mọ̀ sí Suyiland Abafẹ́njọ. A wà ní nọmba 52 Majevita bus stop lọ́nà Adéọ̀rẹ́ tuntun ní Ring Road nílùú Ìbàdàn. A wà ní nọmba 5 Ayétòrò Ẹlẹ́yẹwò. A tún wà ní Adó opposite Adó Garage ní ìlú Àkúrẹ́ náà.
0: Àdúpẹ́ èèyàn mi dáadáa Adóyin Fìtílà Adédìjẹ́ Adédọyìn àwọn náà ti darapọ̀ wọ́n ní ẹkú ètò bákan náà Adóyin Fìtílà ó dá màá tó wẹ̀ Olúwa ṣe wọn yádìran àwọn náà darapọ̀ Ọpẹ́yẹmí Phillips àwọn náà ní ẹkú ètò sà ẹkú àlejò Ọpẹ́yẹmí Adésuyì from Olómi Ìbàdàn ẹ̀yin náà ṣe. Dókítà ìbéèrè mi ń pápá parí ẹ gbọ́ ṣé prostrate enlargement ṣé ọmọ di cancer.
1: Tí a ò bá ti mọ́ra sí ó lè di nǹkan tí ó di cancer. Ká kúkú sọ̀rọ̀ nípa ẹ̀ ní àṣálẹ̀ yìí.
0: Yóò kúkú dà yóò dà ó yá ẹ bá ń mú bẹ́ẹ̀ òun káwọn èèyàn tún lè mọ tí wọ́n ń pè bẹ́ẹ̀ àti bó ló ṣe jẹ́ ẹ mọ̀ wulẹ̀ jẹ́ ayé àlọ́ bòmí ọyẹ wọlé bẹ́ẹ̀.
1: A ti sọ nípa àwọn ohun kan bíi márùn-ún ọ̀tọ̀ọ̀tọ̀ tó ń ṣokùnfà kí èèyàn má lè ṣe èèyàn dáadáa láti bí ọ̀sẹ̀ mélòó kan tá a ti ń bá bọ̀. A ti sọ̀rọ̀ nípa kídìnrín urethra àti gallbladder wa àti urethra tó máa gbé ẹ̀yọ lọ sí ibi tí a ti máa ṣe ẹ̀yọ jáde. A ti sọ̀rọ̀ nípa sphincter náà. Ohun tí wọ́n ní ṣe pé àwọn nǹkan tá a mẹ́nu kàn yẹn wọ́n lè ní ìṣòro. Tọ́ bá ti ní ìṣòro a di pé a nílé ṣe ẹ̀yọ dáadáa. Ṣùgbọ́n a tún sọ̀rọ̀ nípa prostate gangan. Níbẹ̀ ni urethra yìí máa ń gbà jáde. Nígbà tí spita bá ti di ojú ọ̀nà tí spita bá ti sí òun náà wá jáde a lè ṣeéṣe fún wa láti ṣe ẹ̀yọ́. Ṣùgbọ́n wá jẹ́ ká sọ̀rọ̀ nípa prostate yẹn gan gẹ́gẹ́ bí ìbéèrè tán béèrè. Ìyàtọ̀ wà nínú prostate àti prostate cancer. A kọ́kọ́ máa ń pè nǹkan kan ní bíìn. Ṣé ẹ rí bíìn yẹn ìbẹ̀rẹ̀ ni. Kò sún nǹkan tó fẹ́ ṣe èèyàn láyè á ní ìbẹ̀rẹ̀ òun ni wọ́n ṣe ń pè ní BASP. Ohun tí ó túmọ̀ sí ni pé ohun tí ó lè fa ẹ̀rẹ̀dòdò bá prostate. Ìyẹn ni pé prostate lè ní àwọn ẹ̀rẹ̀dòdò nínú bí infection. Ó lè tóbi gan-an. Ṣùgbọ́n tó bá ti ní infection yẹn má gbàgbé pé àkóràn kòkòrò yẹn ohun kankan ló ń jẹ nínú ara wọn. Ó lè da egbò síbẹ̀ ó lè tóbi jù. Tí prostate bá dé ti tóbi kí ló máa ṣokùnfà? Á ṣokùnfà urethra tí ó ń gbé èèyàn jáde yẹn á tẹ̀ mọ́lẹ̀ kò ní jáde dáadáa. Ká wá sọ pé ó wá níbi infection kọ́. Tó bá ní infection tá a tètè mójútó tó ti pẹ́ bóyá ó ti lọ́dún mẹ́rin márùn-ún lára wa wọ̀ ẹlòmíì a fẹ́ wá máa ṣe ẹ̀yọ́ a máa ní àwọn ìmọ̀lára tó lágbára gan-an bíi pains lábẹ́ ikùn nínú ní bàrá ìdí ní púpọ̀ tán àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kó ti mọ̀ pé wàhálà kan ti ń ṣẹlẹ̀. Ìrẹ̀dòdò yẹn kò tí ì túmọ̀ sí pé ẹni yẹn ti ní cancer. Ẹ jẹ́ ká wá sọ̀rọ̀ nípa prostate cancer. Ká wá sọ pé àwọn sẹ́ẹ̀lì nínú ara kan ti wá dìde. Àwọn sẹ́ẹ̀lì tí ò yẹ kó dìde ó ti wá dìde ó ti wù jáde. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé àwọn sẹ́ẹ̀lì kan wọ́n máa ń wù bóyá àwọn tí wọ́n ní anus cancer. Ó ti wá wù lára wọn jáde báyìí ó ti wá dí ojú ibi tí wọ́n ti ń gbọ̀nsẹ̀. Torí ta bá ń sọ̀rọ̀ nípa tinú ó lè má tètè rí wa. Ṣùgbọ́n ìyẹn kọ́mọ̀ dáadáa. se wa ri nigba ti ohun na ba wu jade ninu o le se di lowo ko block oju ibi ti eyan gba jade si ara prostate o tun le ni awon roporopo mi ti o tun di lowo sugbon ki dokita kan to le so pe enikan ni iru nkan yen awon ami kan wa ta ti ma ri awon bi perfect won atele se wa ta ba tin se eyan bayi gbogbo abe labere si fa wa kankan atele se na ma ru wa iru eni bi awa gberan a ni tun ba ti fe si eyan ni nkan yen ma nwaye ni ma ni won awon dokita na wa so pe won kan ni sadede so fun iru eni be pe o ma ti ni prostate cancer eyan ti a mo si jejere se bi awon ayewo kan wa ti eni yen ti ma se saaju tabi ko sese fe se awon ayewo yen akojopo ayewo yen ni wa wa so fun eni yen pe nkan bayi lo ni fun bi apere ti enikan ba won pe nkan kan ni prostatic iyen ni ire dodo ti nkan won yen le fa fun wa iru eni be irora ti bere si po ni gbogbo igba ti won ba lo rubber fun ko ni gbadun won wa ni ko lo se ayewo awon test bi won kokko wo history eni yen won wo physical won wo examination urine bi o se n se eyan si boya o lo le ni o boya o jagara ni o igba na won tun so pe ko lo se ultrasound won ni ko lo se ayewo eni a se PSA test a se MRI awon ayewo yen to ba ti se a se bounce a nigba mi gan won le to ba pon dandan ni o won le ni ko se bounce iyen ni pe won ti la wa mo awon ibi ti nkan yen de ninu ara e se ri gbogbo ayewo yen nigba ti won ba ti wo gbogbo history yen won ni wa wa kojo ti won ti wo gbogbo awon igbese ti ipele kini ikeji iketa ikerin ikarun ni wa sese wa so pe o ti ni arun jejere ti a mo si cancer eni yen na wa ma wa ojutu si se ri ti cancer e ba n po ninu ara nigba mi o le la ise abe lo to ba de ti la ise abe lo irora lo ma je fun iru eni be sugbon nkan kan mo ma so ni pe eni ti won ko awon idoti tabi awon nkan to se idi lowo to wu jade kuro nibi oju ara e loke nkan omokunrin kokoro to fa nko ije won mu kuro nbe igba wo ni nkan yen o tun ni pada o ma pada lai se pe won lu awon oogun to le pa awon kokoro ati ri opolopo to se se abe nigba bi melo kan lori nkan ta n so yi njeje mo pa awon elomi ma n dija eja ti won ma n da ni pe nigba ti dokita ba ni e pada won eje ka to sayewo wa ni ko si nkan to se won mo won mo pe aisan ma n fara pamo
0: bo ti lo sa pamo
1: oogun to ye kan lo tabi ohun to ye kan se won ni se to ba ti wa di jejere tan awon na ti ma gbe pe we odowo olohun ohun ye won sugbon kiri yen to sele awon nkan kan wa ta fe kesi ninu ara won a ti so pe ka to le ma ri awon ami be odun merin ti ma pe si odun marun ki enikan to le ni aisan cancer jejere ninu ile omokunrin tabi ninu lorun a ti ma pe odun meje se ri pe kin se akoko die lo ma ngba ki lo n wo láàrin ọdún méje tí ò bójú tó rà ọ̀pọ̀lọpọ̀ ló máa ń ṣe àfọwọ́fà fún àwọn ìlera tó rí pàìkà sí ẹlòmíà máa ṣe ẹ̀yọ́ tẹ́rẹ́ tẹ́rẹ́ kò ní jáde dáadáa á ló wù ń bẹ́ẹ̀ ẹlòmíì wà ní pé ó fẹ́ràn àti máa ṣe ẹ̀yọ́ nígbà mẹ́fà márùn-ún kójú tó mọ́ á lómi tó mu ni o bá kan mu mi gálọ́ọ̀nù kan o lè ṣe ju ìgbà tó máa ṣe èèyàn lọ tó bá ti di sí pé ó ń ṣe èèyàn lẹ́ẹ̀mẹfà méje láìsí pé ò sùn tí èèyàn ò bá sùn èèyàn lè ṣe èèyàn ṣùgbọ́n ó ń sùn ó ń wọra dáadáa ó wá ń jí lẹ́ẹ̀mẹfà méje tètè gba ilé ìwòsàn lọ kó tó di wàhálà
0: tete gba ile ewosan lo ko to di wahala se tun ti gbo lale isa se tun ti gbo iyan de ku so won gbogbo wa ma fi gbogbo owo jeun tan belomi se ri eja yo ma ra in to kere ju ni sinu awon eja tan ma ko kini dodo kankan isu anamo sinu 3000 in to kere ju ni sin yo ma ra yo sa ma je ni o le ra meta laarin ose kan ma je yo to ti o ma je ko wa yo owo keke lo sayewo ko kan fi mo n to nsi o jo se ko pe o ni sawama elomi le je bi e merin lose ma je ma je ma je ma mu awo re nbe laka wo won ta jo fi sawada yi se ri tan ba ji eni to ti ku pepepepe gbi dide ki lo pa o ti ogbo wa si ri po ku lo to hey to ba so tan ni to ba ti ji o yo ku pada o ti gbogbo eyan wa duo to ba so tan e ri tan elomi o mo mo mi loju ti o mo sun ku perepere ti o mo yo mi loju perepere tori pe yo wu pe ah ikini ma nso na e ma je ntan yin bo dele ko ni le sun tori ko ti gbo inte o ah e wo o ndo mi e je ngba pe e yo kan si meji 09123 708675 be wi fe lomi ko ni bo yo ni e ma so ti yin e ko si wa ara ma so ti wa a ma so ti wa 09123 708675 Lele fi pe wole 09123 708675 Ero ma wo wa lori Facebook ku Prince Yemi Ijalani ete. Hello.
2: Hello. God bless you, sir.
0: Yes, sir. Oruko yin lati bo.
2: Our doctor.
1: E ka lesi.
2: Oje ni ki, sir. Sabe mi bi ko omo ya. Ori to ti le wa.
0: Oh ya kini bere yi.
2: Awon ekan te nko wa yi. Awon ekan te like wa yi. Se ru eja ti yan ma ko ana mo si ninu eje ko da ke yan ma se re sa.
0: Eh eh hello, sari nta bere wa ni oda. Sugbon nta nso ni wipe ma fi gbogbo owo jeun tan. So ti ye yi sa.
2: O ye mi mo
0: nbo. Eh ma fi gbogbo owo jeun tan la nso. Toro nje eyan ya danu to ba ya o. Gba ye wo ohun o ti mo bi ilera ku si eyan o tete lo ran ti oba lo. Eseun sa.
2: Ese sa.
0: Eseun, eseun. 09123708675. Hello.
3: Eka leo.
0: Ah, eka ni o ko yin la.
3: Ya, ti ni lo ko me la ti ngo.
0: O ya kini bere yin?
3: Ah, mo ko fe be lo doctor ni pe doctor ni awa wa ti office be on ni ko ti abi kokon.
1: Okay. E yoju si wa to ba di ola.
3: Se. All right.
0: Eh eh. Hello. E seun, e seun, e seun. E seun di se oju oni ti o. 09123708675. E ma lo sori Facebook Prince Yemi Ijala. Prince Yemi. Inti baba n bere mo like e. Sugbon dan so ni pe beyan ba fi gbogbo owo jeun. Lojo to ba ti je tan na lo ti ma o.
1: E je ki n so nkan kan.
0: Ehe, oya, e ja gbe pe nke wa sari so. Hello. Hello. E ma lo sori Facebook Prince Yemi Ijala ni kete. Prince Yemi Ijala yin e dara ko mo wa. Hello, oruko yin lati wo. Oruko yin lati wo. O ya ibere yin papapa.
3: O je o le yan je ma je te ba ti fe wo wa. Ti o ni ma fe si ma.
0: Te ba ti fe wo 50. Ora ora won e je kan da yin lo n to ba se so lori afefe nbe tori asiko.
1: Ko so nje ti o ye ka je. Sugbon awon nje kan wa bayi to ti ni awon chemical ti awon oja to ti po. Awon nje ti o si laye atijo ti wa. Ona gba se nkan bayi ti yanto si ti tele. O ye ka so nkan ta nje.
0: E se o ye ka so. E se ri e to le pe won leyin eto won farabalẹ so fun yin. Hello. E ba wa soro ki o ko yin lati bo. Lukman lati Oyo, ya kini bere yin dokita ngbo o.
4: ìbéèrè mi ni pé láàrin alẹ́ mọ́júmọ́ èmi bá tọ́tẹ́ márùn ẹ̀ mẹ́fà mo sì lọ sílé àyẹ̀wò bp mi wọ́n pọ̀ 176/101 wọ́n ní òsì kankan fps wọ́n pọ̀ 75 wọ́n ní òsì kankan.
0: Ok, ẹ tètè. Ok, ẹ sì máa tọ̀ ní ẹ̀ márùn-ún àbí kílẹ̀ tó mọ́. Ṣé ẹ máa mú ọ ẹ máa mú ṣe fàájì díẹ̀ díẹ̀ kẹ́ ẹ máa mú bí ọtí díẹ̀ díẹ̀ ọtí. Ọ̀dà ẹja kan dá yẹn lóhùn.
1: Ṣé nínú nǹkan tí a ń sọ látẹ̀kan Sidron prostate wà prostatic prostate clarification náà wà àwọn àyẹ̀wò yìí wọ́n gbùdọ̀ sí.
0: Àyẹ̀wò ní kíkún.
1: Ní kíkún kékeré ẹlòmíà náà ti lọ ṣàyẹ̀wò a ṣe ìfúnpá nìkan ṣàyẹ̀wò nìyẹn. Àyẹ̀wò tó ń lọ sí bíi 29 or 39 lára.
0: Níbi tẹ́ ẹ̀ ti parọ́ ẹ ṣe ká mọ́ ó dà ẹ já gbé pẹ̀lú ọkàn ìkàfẹ́ káàdì ẹ̀ nítorí àsìkò. Hello. Hello. Àgbọ̀ yín o ti lọ. Ibi tẹ́ ẹ̀ ti parọ́ àwọn ilé ìwòsàn ńlá ńlá kan ọ̀pọ̀ máa ń sọ páwọn òye lè lọ ọbẹ̀. Ẹ má wulẹ̀ ti ẹ̀ jẹun háìdí rẹ̀. UCH ẹlòmíì ò ní àyìn lè lọ o yìn lè lọ o kí nìdí yóò ní èyí ọmọ gòkè tọ̀kalẹ̀ àyẹ̀wò wọn ti máa ń pọ̀ jù ṣára tí wọ́n ó sì jẹ́ pé wọ́n ṣe mú àyẹ̀wò lọ́kùnkúndùn torí àyẹ̀wò gangan ló mọ mẹ́lòmíì sá UCH o.
1: Kan lè mọ nǹkan tó ń ṣe ni.
0: Ọ̀rọ̀ yín ló jèmi ó sọ lóye ń ṣe wá síbi pé abájọ wọn ò ní ṣàyẹ̀wò èèyàn lè ṣàyẹ̀wò bíi 25.
1: Bẹ́ẹ̀ni.
0: Kan ṣàlè mọ kókó tó ń ṣe èèyàn.
1: Torí pé wọn ò sí bẹ̀ nígbà táìsàn wọlé sí
0: lára.
1: Tí wọn bá dé rí nǹkan kan wọn á sọ pé wọn ò rí nǹkan kan. So irú ẹni tí ó sọ̀rọ̀ yìí ó gbúdọ̀ ṣe àyẹ̀wò.
0: Ní kíkún.
1: Ní kíkún. Bàbá ti ṣe àyẹ̀wò fún wọn wá mọ ìgbésẹ̀ tó máa gbé.
0: Ẹ wọ ẹ já fi ìpínlẹ̀ ẹ bá ń sọ nọ́mbà yín àti ibi tí iléeṣẹ́ yín wà ìyẹn gangan jẹ́ kókó báyìí tó láwọn kan ó ti mọ yígà pé mo fẹ́ pè wọ́n ẹ bá ń sọ nọ́mbà yín àti ibi tí iléeṣẹ́ yín wà.
1: Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè mí sí 07.
0: Sọ̀rọ̀ dókítà rè é, wọ́n fírí bí Èkó ni ó gbé àwọn ni, ó kílẹ̀ pé
1: 070-39-00-46-87
0: lẹ́ẹ̀kan sí
1: 070-39-00-46-87
0: àbí ẹ bá ń tuntun sọ lẹ́ẹ̀kan sí
1: 070.
0: Ẹ má pè mí fún yẹn o dókítà ni ẹ pè 070-39-00-46-87. Ń bo ní iléeṣẹ́ yín wà.
1: A wà ní nọmba 52 Majerita bus stop lọ́nà Adé Ọ̀yọ́ titun.
0: Nìbàdàn bẹ́ẹ̀ bá ti dé Ìbàdàn ẹlẹ́ ń lo Adé Ọ̀yọ́ titun ẹ̀sọ́ Majerita ṣùgbọ́n nọ́mbà àwọn yìí gangan ẹ lè pè wọ́n tó bá ti ń dìde bẹ́ẹ̀ sì ń bò ẹ lè pè wọ́n ṣé wọ́n lè rí yín lọ́la. Àyẹ̀wò èlò ni.
1: Àyẹ̀wò 2000 naira owó registration 3000.
0: Ó ní mo fi sọ pé ṣó ń pè yín ṣá.
1: Ẹ jẹ́ ká máa ṣébẹ̀ síbẹ̀síbẹ̀ náà àwọn èèyàn náà ti ń sọ pé.
0: Kódà ó ti yé mi. Àyẹ̀wò èlò.
1: Àyẹ̀wò 2000 owó registration
0: 3000. Ẹ bá ń pe nọ́mbà nǹkan máa lọ.
1: 070-070-39-00-46-87.
0: Ẹ rí wọn lọ́la kò jù bá náà lọ ojú olúwa ti wọlé nọ́mbà ti Yemi Ìjàlárè bó bá wù yín tẹ́ ẹ fẹ́ ní nǹkan tẹ́ ẹ bá mi sọ 080-67-38-38-88 lẹ́ẹ̀kan sí 080-67-38-38-88 tàbí prince yẹmi ìjàlá lórí facebook olúwàbùnmi àdìgún ẹ ṣe ojú òní tì yín o sister fikayo akinyin emmanuela aki gbogbo yín ẹ ṣe o ojú olúwa ti dé òun wo èmi àti ẹyin ẹ mọyìn kú òun bẹẹ ẹ gbádùn olúwa ojú olúwa títí di aago mẹsànán kó tún tó di òru adéyẹmi akinyin òyìnbó kọ mi odijọ mẹjọ ó dàbọ.
5: Wọ Sátidé gbogbo ẹgbẹ́ pátá tó gbẹ lọ́wọ́ ọlọ́run aláàyè òwe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tọ́lọ́run wọn bá ní ọlọ́run wọn ń sún ìlànà iṣẹ́ láti yọ gbogbo ènìyàn kúrò.

0: balẹ̀ ká kọ́lé ti wá dìrọ̀rùn gbá fún gbogbo ẹni tó fẹ́lẹ̀ fọkàn balẹ̀ láti mú kí àlá wọn wá sí ìmúṣẹ. Àǹfààní ẹ̀ ti wá ṣúyọ báyìí ní Dream Gardens phase 1 tó wà níjàì Mọ́níyà Ìbàdàn tó fi mọ́ Irede City Ìdó Ìbàdàn ẹ̀dínwó rẹpẹtẹ lórí àwọn ilẹ̀ wa 250 square meter 1.8 million naira lẹ máa rà láti gbé tán lẹ́ẹ̀kan tó bá dẹ̀ jẹ́ 500 square meter 3.5 million naira nìyẹn o. Ìyẹn ní Dream Gardens phase 1 ìjàyè Mọ́níyà àmọ́ ní Irede City 1.7 million naira ni plọ́ọ̀tì kan báyìí ẹ̀sìn ra odidi éékà kan ní 6 million naira gbogbo dọ́kúmẹ́ǹtì ló ti wà nílẹ̀ kẹ́rì kẹ́ra ni o. Àbẹ́ẹ̀ gbọ́ ẹ̀dínwó yìí ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí nílé-iṣẹ́ Footy Homes. Ẹ má fàkókò ṣòfò, ẹ tètè wá jàǹfààní ẹ̀. Visit us today at Footy Homes, top floor, Base One Plaza, Ìyànà Adéọyọ, Ring Road, Ìbàdàn, or call 091-1706-0593 at Dream Gardens Phase 1, Mọ́níyà Ìbàdàn and Irede City, Ìdó Ìbàdàn. Your dream will come true.
1: Hey! Golden Chance Lotto.
2: Golden Vogue Independence Promotion. Gbogbo eyan lolufẹ Golden Chance Lotto. E ku orire. Golden Chance Lotto ti setan. Lati po bitibiti million gbedunnu ko opeyan. Bi na ja se nsajoyo odun ominira. Darapo mawo olorire. Ti o janfani owo tulutulu. Ti eni ko kan ta Golden Chance Lotto Morning Game. Golden Vogue. Lo ba kaju osunwa. Lati je ninu 125 million cash bonanza. Gege bi ebun fodun ominira independent gift. O le ta lai moye igba. Bo se ta to be lo se je to. O ya gbera so ma dolu ara e. Lo tarata si eyike Golden Chance Lotto Stand Kiosk tabi sobu wa gbogbo o le ta lori online wa our website www.goldenchancelotto.com tabi USSD code *7005# lori MTN nikan ni o ta morning game ta mo si Golden Vogue scan QR code lori ticket tabi sticker poster number drop ko drop o ebun minera independent money gift day grant for you ofin ati lana wa o ayo yo wa fe ni odun 22 soke o ya lakasi ko yi this September 27 you free play 200,000 naira 100,000 naira 50,000 naira make you enter zone category Golden Chance Lotto loni airina oni bawa lodun ominira

0: ni America ngba tu fe ma bayan je awon ra duro so pe ko lojo ko
1: promise wa ni 5000 la koko o promise wa ni 2000 le keji o promise wa ni 1000 le keta ko bi e tele o so an bere bo be for 5000 se awon ni e wa to promise
0: da to promise da
1: se mo pe gbogbo e kuti bu awon lo to ti koja awon yo se e
0: tele awon yo fe gbo ibu mo ibere na nbi le re e se gan ni alagba nba le assist god bless you e ma ba wa bo love you sir e se hey this is a very good long taba parade a test waju eku kale
2: o bale bage o wo le pelu steel Bitters jatula bi ofo yogun gentleman on the body system obo tariji akose bitters ito ba orisirisi aisan bi adota ninu agu ara wo ya aja 50 bitters best gbogbo bere to dati emo imule awon boys to fe pe lori e to fe se normal ra 50 bitters wa fun gbogbo sisi ologe omoge to sexy bobo ati baba to fe wa fully active in the other room tabi ko mo lomoge wole ko ma le se normal debit lati se sise ki ati sun ton wa fe dogun ewo ayegba yen ti koja o step up pelu 50 bitters ko sun rayo ko fun baby e tan nibi kibi nibi gbogbo ati nigba kugba 50 bitters is produced by the 50 Waves Limited. SLR Kakiri Bobo Bitimotin Taja Tojojulowo. Office address Iwani. Lot 3. Light and Craft Building. Bashorun Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Bitters. Nadaki Tolote.
3: Chavis Pia I Care Foundation lo nlogun tatatan wi pe ti yin me lo gbogbo eyan bada ta bebe e ja ma nra wa leti pe gbogbo to lu wa daadaa ni ṣugbọn nigba ta daye ona kan tabi ona mi ta ngba lo ra wa o ma sokun fun arun lokan ojo kan sagu ara ṣugbọn ninu gbogbo eya ara oju lo ba ara ede pataki re ti ajo Chavis Pia Foundation se n pe akiyesi gbogbo eniyan to ba ni ipenija oju lati tara sasa wa darapo mo eto ayewo oju to nlo lowo lowo ni Chavis Pia I Care Foundation anfani lagba le yi erongba ti won fi gbe kale kun mu ni rada ni 1000 naira pere lowo card ofese layewo oju Reading glasses lofe fun gbogbo en ba nilo e anise ofe layewo fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju lati sagbe kale Charity PR I Care Foundation nigba to tun wa gbo bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun duro se ori ran gara ko ma deni ti won fa ni tete phone loju popo la fini o ma lo taara lo sayewo oju re ni number 94 opposite Unity Bank Charity Consult Building yana agbala bus stop ni tosi olowo din fo sanu shopping complex iworo ibadan lojoju mani o ago mesan aro sa ago merin role fun bere atalaye pe
4: 0701 522 55
3: ojulo bara oni dindo mo wa lagbari
5: Iṣẹ́ ìránṣẹ́ Spirit and Truth Worship Gathering. Wọ́n ṣàgbékalẹ̀ kórajọpọ̀ àwọn ọmọ Ọlọ́run fọ́dún 2026. Lábẹ́ àkòrí ìfarahàn ẹ̀mí mímọ́. Gẹ́gẹ́ bí ìtọ́jọ́ Pentecost, lẹ̀mí Olúwa tó máa bà sórí olúkúlùkù láti ṣiṣẹ́ agbára lójú ẹsẹ̀. Coming now powerfully and prophetically from Friday 27th November to Sunday 29th November 2026. Oh yes, Spirit and Truth Worship Gathering is inviting all and sundry to the Gathering 2026 with the theme "The Move of the Spirit" from Friday 27th November to Sunday 29th November 2026. Látàgò méjì ọ̀sán ni ilẹ̀kùn ilé-olúwo ti wà ní ṣíṣí sílẹ̀. Tí ìkórajọpọ̀ alágbára yóò ṣe máa bẹ̀rẹ̀ látàgò mẹ́rin ìrọ̀lẹ́ sí méjì àṣálẹ́. Níbi tí Jésù ti máa lọ FM Samson Ajetun mọ̀ bí. Pastor Silence Ọmọlóye, Pastor Biodun Ọládélé, Pastor Dẹ́kunlé Epafra, Pastor Yomi Adéboye. Ọkọ̀ ọ̀fẹ́ ó máa gbé àwọn ènìyàn láti New Garage, Elébù Junction àti Àpáta Ládojúkọ Ilé-ìfowópamọ́ Wema Bank. Àyẹ̀wò ètò ìlera ọ̀fẹ́ dẹ̀ máa wà fún ẹgbẹ̀rún márùn-ún ènìyàn tó bá kọ́kọ́ dé síbẹ̀. Ibi tá a ti máa pàdé ni The Gathering International Christian Center ní Mẹ́kún, Elébù Axis, Àlàó Akala Expressway Nìbàdàn. Bí àkòrí ìfarahàn ẹ̀mí mímọ́. Ẹ jẹ́ kẹjọ pàdé níbẹ̀ torí pé ṣé agbára tó máa ṣẹlẹ̀ bíi ti gbà á ni.
6: Dr. Strap Recycle àti tamato dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ tamato ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tùú fi tàrùkù ti yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọ́ra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe ká truck, bus, trailer, ipin yóò kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333 09083013333 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dìrọ̀rùn.
7: Akíntúndé ọ̀rẹ́ mi afíjú dílà tó mòye láti gbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ dílà rẹ yìí. Àdúrà kan péré mojí ọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́ mọ́jú sùn sọ́ọ̀tì.
8: bíi tibú.
7: Ìdí ni pé dílà rẹ̀ oníjú mọ́tò méjì péré lọ. Tokunbo Car àti Nigerian UC. Tó o gbé káàkiri lórí pé o fẹ́ tà yìí. Ìwọ náà wà wò bí tó o ti ń tà wọ́n. Ẹ̀gbẹ́ títì. Kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ẹ́ ọlọ́mọ́jì fún padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wo tí ìgbọ́n pa dílọ́sọ tòní? Táwọn àlólúyọ̀ lè ń bàdàn. Níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ń ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì. Pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ ní dílọ́sọ tò. Kò sí ní tó burú bẹ̀ kì í ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀. Akíntúndé kò sí ní tí ó sọkọ rẹ. Ẹ̀gbẹ́ títí ìléwu. Báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Ní dílọ́sọ tò náà ní mọ́tò tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yóò bá wá yíyọ dáadáa. Dé fún ọ nọ́mbà wọn kó o pé wọn. 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
9: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
10: Ètò ìgbéyàwó láyé.
11: Jọwọ ẹ dúró ná jàre.
12: Kí ló ṣẹlẹ̀?
11: Kí wọ́n tó so wá pọ̀. Ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fíríjì nǹkan ẹ̀rọ ìfọṣọ. Bí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
9: Ní tòótọ́.
11: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí.
9: Ta ló tiẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà.
12: Èmo ló tún jẹ́ CDK báyìí.
9: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
11: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí.
9: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
11: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
9: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
13: Ẹ pè CDK sórí 0707-454-3005.
14: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ́gbẹ́ ayé rọrùn.

kábíyèsí kábíyèsí ọlọ́run ìbáre arúgbó ọjọ́ ìgbà ni ìbáre ọlọ́run tí ò pé méjì ìbáre ọlọ́run tó ń jẹ́ ìmíní má ṣe bẹ̀rù ìbáre ìbọn ọmọdé ìbọn àgbàlagbà ìbọn ọkùnrin ìbọn obìnrin ọlọ́run àtúndé sórí ètò ní alẹ́ ètò ní dídò lágelu fm 96.7 tó ń bẹ ní fẹ́lẹ́lẹ̀ ní ilé funfun báláwo láàfin kábíyèsí ọba muritala adébáyọ àkàndé ẹ̀kẹ́ni olùbàdàn tilẹ̀ ìbàdàn lábẹ́ kábíyèsí ọba ti fi ọba jẹ bàbá òsì nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí bàbá ń bẹ nílùú saudi bẹ́ẹ̀ ni wọ́n lọ gbàdúrà ń bẹ náà ni fún ilẹ̀ nàìjíríà ìpínlẹ̀ ọ̀yọ́ ìlú ìbàdàn pé bó ṣe ń tẹ̀síwájú ní dáadáa kò mọ̀ tẹ̀síwájú olóòjẹ́ kádùó gbà bàbá ọba sẹ́nitọ́ rasheed adéwọ̀lú ládọjà ọba ti fi ọba jẹ adéwọ̀lú ládọjà ọba ti fi ọba jẹ bẹ́ẹ̀ ni àwọn òye ti sún gẹ̀rẹ̀rẹ̀ gẹ̀rẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni ìmí ò tún sún láìpẹ́ jọjọ tẹ́tùn gbọ́ ọlọ́run ìwọ ni o akínlóye olùmìdé lorúkọ mi akin ọmọ akin lójúde olúyọ̀lé àwọn tó dàmọ̀ láyé ìgbà náà lọ́run wa ní akin kan báyìí akin kan báyìí akin ọmọ akin lójúde olúyọ̀lé bẹ́ẹ̀ ni ẹ̀kẹ́ni baálẹ̀ nílùú ọ̀jẹ́lẹ̀yẹ níwájú ọ̀fà igbó níjọba abilẹ̀ làgẹ̀lú ọlọ́run ìwọ ni o torí mo máa ń sọ pé èmi àti yín ìpè ni wá ọlọ́run ló sọ wá di èèyàn nígbà tó mí sí lára ìmí sí ọlọ́run sí ni bọ́lọ́run sì mí nígbà náà sì wá lára tó bá ti kú lára èèyàn oko olóńtọ̀hún yóò yí padà lójú ẹsẹ̀ bẹ́ẹ̀ ni oko kọjá dókítà ni o kọjá lọ́ọ̀yà ni o kọjá adájọ́ ni o kọjá sọ̀rọ̀sọ̀rọ̀ oko yí padà lójú ẹsẹ̀ wọn a máa pé ẹgbẹ́ òkú jáde ọlọ́run tí ó wà tí ìjẹ́ kí ó kọ owó yí padà a mọ̀ lóore òní ni ọjọ́ kẹta ó lé ní ogún nínú oṣù kẹsàn-án ẹgbẹ̀rún ọdún méjì ó lé ogún àti mẹ́fà ọlọ́run ìwọ ni o àṣẹ ọlọ́run kò ní síkò lára ti yín báyìí àṣẹ ọlọ́run ìmísí rẹ̀ kò ní síkò lára tàwa náà báyìí torí agídí òràn pé ìwé ẹ̀rí àgbàlagbà mo fẹ́ fi agídí gbà lọ́wọ́ ọlọ́run ọlọ́run kan fọwọ́ lẹ́yìn ọmọ wò ó ni torí ọwọ́ ọlọ́run nìkan ṣoṣo ló wà ká ní òsì lọ́wọ́ ọlọ́run ni ṣe mọ̀ pé àáfàá

lálẹ́ òní òwe àkọ́kọ́ ó sì nítumọ̀ lórí àwọn baba wa láyé ìjọ òun fi ṣeré bẹ́ẹ̀ ni torí àwọn nǹkan wọ̀nyí ó ṣe pàtàkì wọ́n ti mọ̀ pé bó ṣe yẹ kó rí òun nù. Òwe àkọ́kọ́ rèé ẹ jẹ́ kí á tún mọ rẹ̀ kí àwọn baba wa tí wọ́n ti mọ̀ àti àwọn baba ìyá wọ́n bá ní sọ sí àwọn èèyàn létí mi sì fi ṣeré torí wọ́n á ní ẹni fẹ́ ṣèkà tó yí odobo orí ẹni fẹ́ ṣèkà tó yí odobo orí bí ọba yí òrí ọ̀tọ̀run wí ọ̀wọ́ ó wọ̀ bẹ́ẹ̀ ni èmi àti yín àárí kábíyèsí ọba àtọ̀run rí àárí tí ọba ayé léraléra tí a bá fẹ́ ṣèkà tó ní pẹ̀rẹ̀ kò sẹ́ni tó rí ọ ọ̀bọ̀run wọ̀ ọ́ táyé ò rí ọ bẹ́ẹ̀ ni tọ̀run wọ̀ ọ́ tó ní ọba ayé ò rí ọ tọ̀run wọ̀ ọ́ ó ní ìtumọ̀ tí wọ́n fẹ́ fi kìlọ̀ fún èèyàn fẹ́ tó bá ń ṣe bi káàkiri tó ní ẹgbẹ́ à ní tó ń ṣe kò sí nǹkan kan wọn ò rí mi ọlọ́run sì ń wú ọlọ́run ó sì lérè lọ́jọ́ iwájú 0912378675 bẹ́ẹ̀ni ó nítumọ̀ tí wọ́n fẹ́ fàyọ láti fi kìlọ̀ fún èèyàn bó léèyàn ò rí ọ ọlọ́mọ̀ni ọ̀dọ̀ ọ̀dà mi ọmọ ọmọ mi ọmọ tó lè ṣe ọlọ́mọ̀ni 0912378675 jẹgba ẹ méjì sí mẹta láàyè dixon ìtùnú ọmọ màmá mi alájà sọmọ síwájú dixon.

0: Hello. Hello. Baba Yorio. Torun wo. Hello. Ididedo yin le wa. Ididedo yin le wa. Owe kan ni. Iranse kan ki dinase kan lowo. Ki soro phone tabi radio wa dira won lowo. Wa dira won lowo, wa di ara won lowo. Hello.
1: Hello, e ko se.
0: Aha, e sin di radio. E se e kale. Iranse kun dinase kan lowo. Bene. Bi oba yuri o torun wo. Elomi ni gbogbo ti won se. Mo se ni. Hello. Hello.
2: God bless you, sir.
0: Amen. Amen.
2: Samuel bi to yo omo iyawo li ton kilo iwa.
0: Omo iyawo li.
2: Wuli.
0: Ton kilo iwa.
2: Samuel bi to yo omo iya.
0: Bene.
2: Ni pe omo iya kan ni gbogbo wa. Ati muslimu ati kristiani o. Olorun kan jojo lo da wa. God bless you. Ti e mo eto te tun se bawo na lo bi pa fun ele kan se pari nisin. Tan pe ni oju Oluwa. O wu mi. O wu o. Ti aje rere kayode oye mo de se se tan.
0: Oga wa ni tipe tipe. Tipe tipe.
2: Ni aimoye woli lo je pe awon lo gbe dide ni ilu yi. Ni Nigeria eleni. O je pe abi akoso eto won ke technical. Won ti seto. Won ti wa re gege. Sugbon mi is pe aje rere kayode oye mo de. Mi o ti ru o aje rere ti won ri. O mo ma je wale aye mo ya. Ye ki je dade ni kide jori alojoti mi o juru ti won ri o olorun ba wa lora emi won
0: e ti tumo ogbe yen o e tumo ogbe o
2: e ti clear do bori do tabasoke o mo be o ba ye ori torun wo oju Oluwa o wo mi o wo e mo ni nkan to difa fun na ni e pe an farakira itu mi jeji
0: se ri be se so ye mi
2: ehn
0: nte ye mi ni pe awon kan be ti an ba won laye ti an ton bi ti mo ibi gan gba ti an wa lenu ise be ni ti an si sare giragira o se be nikan ko ri awon ijo kan be ti mo ni a lati radio Nigeria ni oba de bi pe lati bere a tun gbe lo radio awon ludun be ni lagi ri na be ni radio wa yi
2: radio meji pere lo wa n bada yin o do gbe ta
0: bẹẹni
2: gbogbo wa iná la jọ ń ṣe
0: tó ń gba ẹlẹja láti mọlẹ sílẹ ayé náà ni sílẹ ayé téèyàn ó filẹ ìjọ kan
2: ní ayé alálùmọlẹ
0: tí ó lọ sinmi bí èèyàn bá kọ lọ sinmi ni àsìyàn kó báyìí ẹ ṣe.
2: torí mo máa ń wàásùn káàkiri bí ajé rere pẹ̀lú magafone. mo wá dé àdúgbò kan mo wá ní wo àdúgbò yẹn pé kò tẹ nídìí wàásùn rárá torí mo bá débi bẹ́ríà ni tó débi sàré ni gbọdọ̀n suure o nana de ma nkọ si atẹ to se kini o suure o ẹlòmíì adẹ ni lomi wọlé sun adẹ wa ni suure o
0: a o n'o tọkàn kan mo ti o tọkàn. Torí àwọn nǹkan kọ̀ọ̀kan bọ́ba ayé ò rí ọ tọ̀run wò ó o sì kó yíri borí ọlọ́mọ ni yẹ kúrú ọjà mo sì ń bọ̀.
3: Ó balẹ̀ bàgẹ́ ó wọlé pẹ̀lú. Jagunlabi ọkùnrin ogun gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ́ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Waves Limited ẹsìnlérí ra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni plot 3 Light and Craft Building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos. To be our distributor call 0704 318 3929 50 bitters.

0: se mo pe ojo nlo ni ko do de ni kankan mo pa owe kan ti mo fe ki mo ba mi so mo ti so mo so de nbe o sugbon owe ni tumo e be se ka mo fi kilo ni owe kilo ni be ni ene kan ton kan le ko iwo gangan ati emi gan hello
1: hello
0: hello sir
1: akin akin
0: ekale o
1: ekale akwito
0: tawon me
1: ale aji ladi aji ade mo awa lo jamu ladi gu make
0: alaji ade ye mo ben
1: politikan yo ba ri amuko jale to ba yo ba ri ohun
0: ben
1: en ti sabu si na o si mo se gbe ki ah en so mo se gbe gege o si mo pe ni won ni sabu pelu e o
0: mo
1: so pe amuko jale
0: to ba yo ba ri e fi do bori ton se ka bi o ba yi o do torun wo mo fi kilo fun awon ti mo fi na teyan e se
1: a se pe o
0: ami ene kan ton kale kun dixen hello hello
1: e kale sa o
0: e ma kale
1: baba wa dada
0: e kale o
1: ke pe o e la si yori ri o
0: ami ami
1: Mr. Sanusi ni pe lati ni guru sa.
0: Mr. Sanusi.
1: Se nlai eku agba. Eku agba. Eku agba. Eku pe se ti asa wa ko parun.
0: Beni.
1: Se ki de yo wa ko parun.
0: Beni.
1: Se nlai Olorun ma ba ni se ki ni dada. O ta fa soke ido bori. O ba yi o ri o.
0: To wo.
1: Gbogbo àwọn tí wọn ò jẹ́ kí Nàìjíríà ò ní àlàáfíà tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ fún àwọn agbébọn tí wọn ọ̀pẹ kí Nàìjíríà ò ní àlàáfíà wọn ọ̀pẹ káwọn olùdásílẹ̀ láti ìlú òkèèrè ọ̀pẹ kí wọ́n wọ Nàìjíríà wá wọn ọ̀pẹ kí Nàìjíríà ò tẹ̀síwájú wọn wá lọ ń ṣe onígbọ̀wọ́ fún àwọn agbébọn tí kẹ́ máa da ìjọba láàmú káwọn tí ó dalé iṣẹ́ ẹ̀dẹ̀ láti ìlú òkèèrè kẹ́ máa lè wá Nàìjíríà kẹ́ lè ránṣẹ́ fún Nàìjíríà bó bá yóò rí wọn tọ̀run wò wọ́n o gbogbo àwọn tí wọ́n gbé mikra síta àti márúwá tí wọ́n bíbọ́n bí ẹ pé pásẹ́njà làwọn bí àwọn ń gbérò táwọn èrò wá pé sínú mọ́tò mikra wọn àti márúwá wọn tí wọ́n wá rù wọ́n lọ bó bá yóò rí wọn tọ̀run mọ̀ ń wò wọ́n o
0: láti kù náà dọ́kan
1: tọ̀run wò wọ́n ìjọ kan ni

0: lẹ̀ nígbà kankan kí aju àti ìbùkún lè dé bá ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.
1: Ìyẹn nínú oṣù ẹgbà
0: yìí. Ká ṣe tẹ́ ti mọ̀ bí ẹni mọ̀wó ti tanná sínú àpò gbogbo ènìyàn. Ó tún máa gbé ẹ lọ sí ìpele tó ga jù.
1: Ó tún yá o, ẹ jẹ́ kí n jayín sí ti Independence Day Cashpot. Àwọn olúborí 66 ni yóò máa jẹ lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Gbogbo ọjọ́ Friday ni double winning cashpot. Níbẹ̀ ni káàṣì ẹ̀ ti ń sọ ọ̀pọ̀ ènìyàn di mílíọ́nìà tuntun. Èyí kì í ṣe àkọ́kọ́ ṣe irú ẹ̀. Ǹjẹ́ ló rò wípé ìwọ gan lọ́kàn láti di mílíọ́nìà wa? September 30 ni Special Independence Cashpot. Nítorí náà má ṣe fi àkókò rẹ ṣòfò. Lórí Splash FM, *347, *1004, *1#. Lórí Ládélú FM, *347, *1004, *2#. O sì tún lè ṣàbẹ̀wò sójú òpó website pẹ̀lú www.cashier.ng. Ẹni ọdún 18 nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ọ̀yọ́ State Gaming Board ló fòǹtẹ̀ lu káàṣì ẹ̀. Káàṣì ẹ̀ nínú oṣù Ẹ́ńbà yìí, àkókò rẹ̀ láti jáwé olúborí nìyí. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
2: Agídún bí ọ̀rẹ́ mi. Afinju nílà tó mòye láti ìgbà tó ti bẹ̀rẹ̀ iṣẹ́ nílà rẹ yìí. Àdúrà kan péré mojọ́ kí náà sì làdúrà òun ni pé kọ́lọ́run mọ́jú sòwò sọ́ọ̀tì.
3: Bitibo
2: ìdí ni pé dílà rẹ òdíjú mọ́tò méjì péré lọ tokunboka àti Nigerian UC tó gbé káàgìlì lórí pé o fẹ́ ta yìí. Ìwọ náà wà wò bí tó ti ń tà wọ́n ẹgbẹ́ títì kí mọ́tò kan wá mọ̀ jábọ̀ kó sọ bírèkì nù báyìí. Ọlọ́mọjì kan padà rà lọ́wọ́ rẹ̀ scrap àti pé dúró náà o. Ṣé wò ó tí ìgbọ́n pa dé lọ́sọ̀ tò ní táwọn olùyọ̀ lè ń bàdàn níbi tí gbogbo èèyàn ti ń ta mọ́tò tí wọ́n ti ra mọ́tò. Ibẹ̀ ni gbogbo èèyàn gbé mọ́tò wọn lọ tí wọ́n ti lọ ń tà tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Tó o bá fẹ́ mọ kúrò lé láràárọ̀ lọ́jọ́ kó tọkọ rẹ nídìí lọ́sọ̀ tò kò sí tó burú mẹ̀ kìí ṣèwọ nìkan ló wà ń bẹ̀ tí wọ́n ń tọkọ wọn. Pẹ̀lú tó àbò tó fọkàn balẹ̀ Akintunde kò sí ni tí ó sọkàn rẹ. Ẹgbẹ́ títí ìléwu báwọn èèyàn ṣe lọ́kọ̀ ń bẹ̀ tí wọ́n ń tà lóríṣiríṣi tán sọ bẹ̀dẹ̀ ọ́fíìsì pẹ̀lú ìlànà ń tẹ̀lé. Nídìí lọ́sọ̀ tò náà ni mọ́tò tiwọn tí wọ́n ń tà tó jẹ́ tuntun àti tòkunbọ̀ tí wèé rẹ̀ pé pérépéré tó fọkàn balẹ̀. Tí n tí mò ń sọ yìí ò bá wá yíyọ dáadáa kí n fọ nọ́mbà wọn kó o pé wọn 08169328487 lẹ́ẹ̀kan sí 08169328487.
4: Ó balẹ̀ gbàgẹ̀ ọwọ́lẹ̀ pẹ̀lú Fifty Peters Jagunlabi ọkùnrin ogun Gentleman on the Body System ògbóǹtarìgì àkànṣe Peters tó bá oríṣiríṣi àìsàn bí 50 nínú àgọ́ ara wọ̀yá àjà. Fifty Peters bẹ̀rẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe normal round. Fifty Peters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ̀ àti bàbá tó fẹ́ wà fully active in the other room tàbí kó mọ́ lọ́mọge wọlé kó má lè ṣe normal. Fifty Peters is produced by the 50 Waves Limited. Ẹ̀sìnlẹ̀ yíra káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó. Office address wa ni Lot 3 Light and Craft Building, Basoro, Ibadan. While our head office is at Ojaja Mall, Abraham Adesanya, Ajah, Lagos. To be our distributor, call 0704-318-3929. 50 Peters, Nadaki Jolote.
5: Chora Engineering. So we will graduate to the law for service near Akwa Ibom. Kutu ale kuyawa pele sinisi awon se le
6: concrete
5: wede to fwa di odun 2025 ti ebi pe mi pe ki wa rule ile ogunwa olu nigba ti won gaji wa na papuda so omo lo je kemi o dribe loni
6: to nigba ti e da kokun we ru ma wa baba mo ni bet mi fe saju ele de pe ede ki olorun gba bo won olorun gba bo won bẹ torí àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ irọ́ rẹ ò ṣe é pa bí àbá ni òun ni mọ́gàjì lè bá tí èsì ṣe irú àti ẹ̀dùkú lẹ́gbẹ̀ẹ́ bí ní ṣe àwọn ti pẹ́nu nínú òye mọ́gàjì àwọn tó ní pro nínú ẹgbẹ́ mọ́gàjì gbogbo ilẹ̀ ìbàdàn báyìí lẹ́yìn eléyìn àsánlò síbi kòókòlùkò àwọn kábíyèsí ò sì fẹ́ bẹ́ẹ̀ àṣà ti ń parẹ́ lọ ojú wo lẹ fi wò àṣàlẹ̀ káàrọ̀ òjìrè.
5: Èmi ń gbòòrò bí ègbè ni màá gbà wípé kí àwọn àtàjọ ọmọ káàrò òjìrè ká má jẹ́ kí àṣà wa parẹ́ ká túnbọ̀ máa lò ó ká máa gbé lárugẹ ó tá a bá ń gbé lárugẹ náà ni ó máa dàgbà sí ó tá a bá ń pàtì yóò lọ náà ni so táwa pàtì táwa ń gbé lárugẹ dandan ni kó máa lòkè sí.
6: Bí mo ṣe bẹ̀rẹ̀ ẹni àṣàparẹ́ ló kò dùn mẹ́yìn náà nù kábíyèsí mo ṣe fẹ́ gbọ́. Ẹwà jẹ́ àfihàn kan ẹlòmíràn ro lè bi mọ́gàjì torí àti máa jẹ ìjàgbá ilẹ̀ kábíyèsí wọn ò sì fara mọ́ ojú wọn lè fi wò àbí nítorí èèyàn náà ní ẹ̀yìn náà fi ro lè mọ́gàjì ni.
5: ara o iwe je mangaji lati tun ebi se ni o lati tun ile se e n ba ni le onlo ni le re ko sin doke mi pa ile onile temi kan ni pe bi ebe yete si waju ti agboro si mo dagba ta lo si tu gbo mi kunu bend
6: eja file kadi re le mangaji se na ti la ti mo ko na kule npa yin abe na ti kankan oporo ye ti se ni tori baba ni age ile baba ti e baba na lo mama to pe ko bo ni an wo seyin na ti la bi won ko la kankan
5: lodo ti wa mefa ara ogun dan ko lodo ti wa mefa ara ogun la wa nko ni agbelogun we ni
6: mo ri bale ni egbe yin ti an ba si do legbe yan o ni bo se je e je ki mo bi e se je
5: ba won ni baba
6: bale
5: suwa ara ogun yemi ti won je bale fun ile ogun we ulu ile ogun we ulu ati awon se ni bale ara ogun asaka
6: e waju agbole ogun weru ni lebanon
5: ta ba ti nbo lati re fin
6: a se won mo ni
5: mama baba nbo lati re fin bi yan ba ti bile pon lo si sale agbede agbole wa ni won dimo bi yan si gba gate bo to ba si de yana to lo so lo yoro ko lo bere ile ogun we lu sale agbede odo wa ni won de ko se n to ruju rara to fi doju odo oluyoro awala awan agbole wa lo je be
6: edu pelu gbogbo awon ebi ore ti won tele yin wa
5: mo ki gbogbo ebi mo ki gbogbo ore gbogbo julumo gbogbo ara ti won tele mu wa si bayi lagba olorun nkan ri bayi la won bada wa se o ohun re ko si ni tan li wa lagba olorun
6: eh ti ese tori awon kan won yi onitumo magaji kan nile ibadan ani oko bale o si duro ti won pe oko wa ni tori olubadan le ibadan won se ti won bi olorun se ran won ohun ni lowo lowo bayi mo so le kan won o se nigeria won wa ni saudi bene awon kan yi o si nituma ma fi ojo la re sere awon magaji le ibadan gbogbo won labe alaṣẹ ààrẹ gbogbo wọn baba ariori olóòsà àpẹtù wọn sì ń jẹ kó yé wa pé gbọngbọngbọn ni àwọn wà lẹyìn kábíyèsí o torí àwọn nǹkan kọọkan ó yí àwọn kọọkan pé ìbàdàn ẹyọkan ni wá ẹjẹ fún ní nọmba àwọn àmọtẹkùn tó jẹ olórí wọn níjọba àbílẹ kọọkan ẹjẹ sọ méjìlá lẹẹtọ ní ọ̀nà àrà ìjọba àbílẹ̀ ọ̀nà àrà kọ nítorí wọn nìyẹn o arówó mọ̀nà mọ̀rúfù arówó mọ̀nà mọ̀rúfù 08068320880 08068320880 ariwo mọ̀nà mọ̀rúfù ni ó nà ara nọmba wọn nù nọmba ti ìjọba àbílẹ̀ olúyọ̀lẹ̀ kò nítò wọn ni oyèdèjì yusuf 07068493070 oyèdèjì yusuf nọmba wọn ni torí pé gangan wọn dúró ni o ní ìjọba àbílẹ̀ olúyọ̀lẹ̀ 07068493070 àwọn tẹ máa dúró ti wà lórí ètò láwùjọ àgbà ojú òsì ní ti yin ọlọ́mọdún ti èyàn náà nọmba wọn ni mọ́gàjì àsìmí yóò adépọ̀jù àárín orí àwọn ni àrégbọn mọ́gàjì ilẹ̀ ìbàdàn lókè àdó àdúpẹ́lọ yín àwọn ni yẹ sọ pé alhaji basanu saheed wa fìjàbí ọmọ baálẹ̀ ufai fìjàbí tó dúró gbìn jọ́sí baálẹ̀ òkè aláró ọlọ́run yóò foríjẹ́ wọn àwọn ni wọ́n jẹ́ basanu ọjà dábò owó ẹ̀ṣẹ́ o mọ́gàjì adéjì látìfẹ́ ní ilẹ̀ mọ́gàjì agbolé dálẹ̀ gbádà bọ́ fòtò ìsàlẹ̀ òṣè ẹ̀ṣẹ́ o mọ́gàjì ìṣàkà ẹlẹ́gbà owó ní gbogbo ìsàlẹ̀ òṣè ojú ò alhaji sọ bú àwọn ìpè sàbúrì omo Alhaji Saka Esua committee e se o Alhaji Saka Aida Ikujowo are ni adugbo Balupo Kingdom ojo ni ti ni asodo ni won wa ni Ibadan Alhaji Magaji Ramani Abiola Raji Magaji ile Sadu ni odo yi ni Ibadan e se o apapo egbe National Association of Aba ni Aba Alade Olosogun ni Ibadan e se o labi Alhaji Dr. Madufu Alayade Akwesola e se o Magaji Fito Adebimpe Magaji Odo te ba ni Magaji Ogbogba Yanorita pe na won ni Alaafin Arima e se o Eku Adochi Magaji Oye Oyalakun ni bon photo Oyalakun bon photo e se Alhaji Atemi to pe notika e se o food carton ni omo wumi Olorun ni fi sin na na to ni Baba Lekan Salami ile tuntun Olorun fi sile bi o simanu lale toni eja mori ti baale Olorun kemi ni academy every academy ojo ni si Olorun fi sile express ni won wa awon ni baale ebe number mi ni 08062440996 e meja gbagbe oye sun siwaju yo to sun siwaju ni ose to nbo lohun o daro

0: Kari Monday, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tati Mpase, Pioba.
1: Mo ki gbogbo omo ko to jire tin gbo mi eni faisan lo gba o iwe nja du loruko temi are aturogun da worldwide lati bi ki bi ewo ko tin bo wa si gate oje eso loje ebi ayun re erin saarin oja oje eleni egbe okado ki ofa baba asale opo ero ba ni soro to ga gogoro lapa alaafia yin eso kale nbe e wa wo apo otun yin e bi akomona wa ni di ero omi e bere ile oloye iwe nja du bi egbogi sanko sanko meji kan to sara lore ni mo gbe wa fun akoko o na ni OGD aba formula to wa fun gbogbo kokoro ara ti kokore ba nyo omode lenu olu omo bi omo yo bi elenu ni gbogbo igba ti kokore ba nyo agbalagba lenu oju omo su oju omo wu bai bai oju omo go ni pepepin eyan ko omo di meji loju eni tabi koju eni ma sokun batakun tabi koju eni ma tanan yin idi ni tan baba wa fin bi kokore ni norun ajaka oko gbogbo bi ti eje ba ngbe kokore de ninu ara e ma dabe mo idi ni tan momo wa fin pe lawo ka to ba bo sapo otun loni apa osi ni obo si lola orikerike aro mo kan ni yo mo ru ni aro mo yun ni yo mo ja ni kese ni o dide nle jakiti ile na baba wa npe ni genjen tabi ateseku ki gbadi ofa ni so papo mo ope eyin lati bi abala kan ni tan wa bayi mo ibi isepo onukun si atelese ni yo ku tai tai bi gba ti ko si eje nbe tabi ka wetan lewe ki nkan ma rin kaakiri ara tabi kara ma ta ni sai ale ma lagun lori kore tabi ka je ndie ka ti sare yo koju eni ma sokun batakun inu ara o mo gbona ni gbogbo igba egbogi OGD aba formula egbogi na baba wa ma nlo temi won fi ma ngun se sila na omo toto ase olomi re ele ilo nfo kokoro tinu san ara ase oniye fun re to nfo kokoro tinu eje egbogi OGD aba formula ta fi nse itoju gbogbo ntin je kokoro ara bakan na ni egbogi double barre aba formula ele ilo wa fun awa ta je okunrin emi ti mo nba yin soro o ma fi wo ori bi ni mi oniyawo pupo ni baba mi nigba ti agbande ko si okun ati agbara fun won lati le ma se ojuse lodo awon momo wa gege bi itatin wa idi ni ti a fi ko awon egbogi ta fi ndena awon aisan ti so ni di arugo san gan lodo obirin ijo ojo orile din agbara ku ntodun ta nje o le fa isan tapa tabi jedi jedi ato si orisi meta lowa ba isan isin si okunrin gege be lo sin si obirin inu omo okun inu omo gbona inu omo didi pale ka je ndie ka ti sari yo ko dabi ka se ho ka po nkan to na ma ni lo fun ka ro okunrin o ya gagaga ka fe si ri ogi ka ro wa lewe si ko dole ka ma laagun wo wo wo ka ma mi gule gule ojo orile din agbara ku bakan na obirin ti o se nkan alejumo o le di agbara ku ani ka pa iru obirin be ti akase egbogi tan pe ni double barre egbogi ajogunba ni e ba mi lo laji lale e lo laji laaro ojo keji te ba si ga normal ni ara o wa gege bo si ye ko wa orisi merin ni egbogi wa nti o se fun mi ara nti o se fe je ara e kan se mi oloye ewe nja adubi are aturogun da worldwide e bere fa kan se egbogi tin je double barre to wa fun ailera okunrin orisi meta ni egbogi yo tori pe bokunrin oba lalaafia o nje ota e ni o ma je odumare ma si an february osu ti o pin olomo ja je nje ota wa gbogbo eyin oto buru oni faji eniyan idile alayo yin ko ni didile kikan o ebere oloye ewe nja adubi lati bi ki bi ewo ko tin bo wa si gate oje eso loje ebi ayun re erin saarin oja oje eleni egbe okado ki ofa baba asale opo ero ba ni soro to ga gogoro lapa alaafia yin eso kale nbe e wa wo apo otun yin e ri akomona wa ni di ero omi ebere ile oloye ewe nja adubi ero ba ni soro te le pe mi si o na ni 080 332 601 41 tabi 080 53 45 92 23 080 53 45 92 23 egbogi te ba lo laarin ojo keji si ojo keta e gbodo bere si ma ri ayipada re ni tori pe ti ro ba lo logun odun ojo kan so lo toro ba obeyan ba de ta fasoke to ba yi dogori baba yi oba ri torun wo e da ko ni gbowo ekun ko fi raje rin o a ni faisan lo gba
2: mo ni o fi mi sile
3: n ajo lo bi kankan loni
2: ibo a lo ore mi
3: ore yin na
4: ore wa kilode laaro kutu
2: fogun si nkan kan jare
3: e gbogbo ode leyi nkan be o ogi ire leyi koju ti sitile mo e wo ibi ya je mi
4: mo ti o si nkan
2: nkan se mi
4: a je ko ti gbo nipa dogu bare
2: ki won fi se
4: alewe ategbo ti won fi mo ijele gbe kale fun gbogbo okunrin dogu bare aba powder o n le mi na nlo
2: dakun nibo lo ti ra nemi na lo
4: a de be
3: ko ya wa dogu bare ri ni o bi be ko mo je ri onle lale
4: ewi nja adubi charu medical clinic lo se olule ise won wa ni 7204 oke ofa baba asale bus stop Ibadan. Telephone 0803-326-0141 tabi 0805-345-9243. Double barrel Aba powder. O bon kredi o kwai fai fai.
0: Lagilu FM 96.7.
5: Ẹkú dédé àsìkò yìí o, gbogbo ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi nílé lóko. Orúkọ tèmi ò yí padà o, ọmọlára Bọ́sẹ̀dé Adébànjọ sí gbogbo yín mọ̀ sí ìyá ara lèmi jẹ́. Mo ní àlejò pàtàkì kan nílé lónìí, oníṣègùn àgbà tí gbogbo ènìyàn mọ̀ dáadáa, bàbá Ìbàrùbá tí gbogbo ayé mọ̀ sí ọba Iṣan ara. Mo dé àdúgbò Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú, opposite People's Girls Grammar School. Mo rí àwọn ènìyàn tí wọ́n rọ́ kẹ̀tíkẹ̀tí. Ìdí nìyí tí mo fi sọ wípé a gbọ́dọ̀ ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò fún bàbá yìí. Ẹ bá ń kí àwọn ènìyàn káàbọ̀.
6: Ẹ kú dédé àkókò yìí, gbogbo etí tó bá láǹfààní àti máa gbọ́ mi. Gẹ́gẹ́ bí atọ́kùn ti wí, bàbá Ìbàrùbá ló kọ́ mi, gbogbo èèyàn a sì máa pè mí ní ọba Iṣan ara. Iṣẹ́ la ṣe débẹ̀ o. Òdú ni mímí Ìsà Ìmọ̀ Folóko. Gbogbo àwọn etí tó wá sì ń gbọ́ mi rí ó mọ̀ wípé kìí ṣe tuntun ni òṣùpá lójú ọ̀run. Kí n tó tẹ̀síwájú, ẹ kọ́kọ́ gbọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 080-33-88-10-08 tàbí 070-18-21-11-11. Ó ti pẹ́ tá a ti ń fa òyìnbó jẹ ń bọ̀, kò fọ́ bẹ́ẹ̀ ni kò ní fọ́. Eléwé arẹmọ làwa o, ìtọ́jú gbogbo ará ayé pátá la sì yàn láàyò. Iṣẹ́ tá a mọ̀, tá a kọ́, tá a dáyébá, tá a ṣèwádìí ìjìnlẹ̀ sí náà ló sọ wá dolókìkí táyé fi ń pè wá ní bàbá Ìbàrùbá. Lónìí a tún jọ sọ̀rọ̀ lórí àwọn nǹkan kan àbí méjì. Ẹ wá nǹkan fi lédìí àbí kẹ́ ẹ fìdílé nǹkan. Àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.
5: Bàbá, ibi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ gangan ni wípé kí ni Yorùbá ń pè ní eléwé arẹmọ?
6: Ẹ ṣe atọ́kùn, béèyàn bá ti ń já ewé tó ń ṣoògùn ẹ̀fọ́rí, oògùn nárun, oògùn márọpá márọsẹ̀, oògùn inú lílọ́, oògùn làkú ègbé. Ká máa rìn kó máa tini gbọ̀ngbọ̀n bí ẹni fẹ́ ṣubú, ká máa rìn tàgétàgé, ká máa mí lókè lókè, kí tọ̀hún máa pọ̀ tàbí kó mọ̀ ṣaláì tó, kó di wípé ojú ń ṣú àbí nǹkan ń la ago lórí èèyàn. Àti gbogbo ohun tó jẹ mọ́ ń tá a fi lálàáfíà láyé tá àwọn àǹfẹ̀wé àtegbò tìbílẹ̀ àwọn bàbá wa ṣe. Irú ewé yìí ni wọ́n ń pè ní eléwé arẹmọ. Àwọn tí wọ́n ń ṣe ọ̀nà bálàáfíà ó ti wà ní jẹ́ bẹ́ẹ̀.
5: Bàbá, ẹ jẹ́ ká sáré wo àwọn àìsàn tí ń dá ẹ̀mí àwọn èèyàn légbodò lákòókò yìí tàbí tí ń sọ àwọn èèyàn di arúgbó ọ̀sán gangan.
6: Ẹ ṣe atọ́kùn, ọ̀pọ̀lọpọ̀ àìsàn ní ń sọ àwọn èèyàn di aláàbọ̀ ara, tẹ́lòmíín sì ti darúgbó kọjá ọjọ́ orí ẹ̀. Lákọ̀ọ́kọ́, àìsàn kan ń bẹ tí à ń pè ń làkú ègbé, àwọ́ká lọ́sàn lọ́sàn fasan fasan. Àwọn àìsàn tó ní í ṣe pẹ̀lú inú ẹ̀jẹ̀ tó jẹ́ pé kòkòrò inú ẹ̀jẹ̀ ni yóò ti kàgbákò tí ó mọ kóbá ẹ̀jẹ̀ ara ẹ̀dá èèyàn. Tí àwọn san ti ń bẹ lára òfin ní ráyè rìn débi tó yẹ kó ráyè rìn dé, ni ó bá di pé ẹni tó yẹ kó rin bùsọ̀ méjì pẹ̀lú ẹ̀rín ni ò ní lè dá òpó iná mẹ́ta rìn tí ó fi máa mí gúlegúle. Ẹlòmíì sì rèé, wọn ò mọ fa wọnú mọ́tò, wọn ò mọ gbé bígbà tí wọn bá ń wọ àpò ẹ̀wà ni. Ẹlòmíì tó bá rìn díẹ̀ yóò mọ mí gúlegúle. Ẹlòmíì ó sì mọ sọ wípé ẹ̀gbẹ́ kan ń dun òun tó bá fọwọ́ kàn àbí tí ò bá fọwọ́ kàn. Àìsàn kòkòrò inú ẹ̀jẹ̀ ni. Ìtútàwọ́ kánà sì ń pa ò sí látẹ̀yìn wàhálà tí kòkòrò inú ẹ̀jẹ̀ dálẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yóò máa sọ pé apá kan orí ń fún àwọn yeyeyeye ní gbogbo ìgbà. Ẹlòmíì sì rèé tó jẹ́ wípé yóò mọ rí nǹkan bíi kùrukùru àbí pé èéfì àbí ilẹ̀ ti fẹ́ ṣú lọ́sàn-án gan. Ẹlòmíì a sì máa pariwo wípé tóun bá sùn àti dìde yóò máa wúwo bí ìgbà tí wọ́n bá gbé gígẹ dúkà orí ibùsùn. Gbogbo ohun tá à ń sọ yìí, àìsàn ni, àrùn ni, àfi ká tọ́jú ẹ̀. Nígbà tẹ́lòmíì bá ń lọ àwọn ọ̀rẹ́ rẹ̀ ó mọ dúró dé ni. Ẹsẹ̀ ẹlòmíì ó sì ṣe jàkùtẹ̀ débi pé bóbọ́ bàtà lẹ̀ kò ní mọ̀, bówọ bàtà kò ní mọ̀. Ẹlòmíì yóò mọ tẹ òkúta mọ́lẹ̀, kò sì ní mọ̀ kó ń tó òkúta mọ́lẹ̀. Àìsàn ni tá a gbọ́dọ̀ mójútó. Bó bá ti di pé èèyàn ń sùn lóru, èèyàn ń jí, èèyàn ń ṣẹ̀yọ bí ìgbà mẹ́rin márùn-ún mẹ́fà kílẹ̀ ò tó mọ́, ó gbà fúrasì. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin sì ni ò ṣe déédéé nílé mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ bẹ́ẹ̀ la ti rí lórí ayélujára, lórí móhùnmáwòrán, ẹ̀kọ́ mi ò ṣe déédéé, ẹ̀kọ́ mi ò ṣe déédéé, ẹlòmíì ṣẹ̀kan sùn lọ, wọn àti ẹ̀ mọ́ fẹlòmíì ṣe yẹ̀yẹ́. àwọn baba ti a ti han bi àwa àtàwa tá n sọ̀rọ̀ yìí náà àwa náà ò sa láì mọ́ mójútó ra wa àwọn baba wa ò loko wọn ò lodo wọn sì sojú sí wọn lọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlòmíì nú wọn gan ò níyàwó ẹyọkan méjì mẹ́ta mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ táwọn ìyá náà ò sì mọ wò tá nítorí ti han fẹ́ wò ń ta ti wà nílé ọ̀pọ̀lọpọ̀ ọmọkùnrin ló jẹ́ wípé nǹkan dídùn tó jẹ àti bó ti lora rẹ̀ àtọ̀pọ̀lọpọ̀ àìsàn tó kó nílé ìgbọ̀nsẹ̀ àbílé ìwẹ̀ àbíbi tí wọn ò tọ́jú dáadáa ń ló ti sọ ẹlòmíì di lákùrẹ̀tẹ̀ tí ò lè pè pẹ́pẹ́pẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló jẹ́ wípé apá kan rẹ̀ báyìí àtẹsẹ̀ kan yóò mọ gbọ̀n rírírírí bí bá sì ti ń gbọ̀n bẹ́ẹ̀ àfi ká mójútó torí pé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tá à ń pe àìsàn túmí ilẹ̀ kí n fi ẹ́ lẹ̀ lórúkọ tá à ń pe àrùn o ìwọ náà ó tu síta ni pé nǹkan báyìí ń ṣe mí o bó o bá dọ́dọ̀ wa bàbá ìbàrùbá ọba iṣan ara ní ẹ̀yìn ilé bàbá adédìbú lọ àdojúkọ people's girls school tó wà ní mọ̀lété nìbàdàn ibẹ̀ la wà tá à ń fàwọ òyìnbó ń jẹun kò fọ́ kò sì ní fọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa nílẹ̀ nàìjíríà ìpàápàá nílẹ̀ yorùbá ni wọ́n máa ń ba iṣẹ́ tẹ́ni ẹlẹ́ni ń ṣe jẹ́ iṣẹ́ tèmi ti ń ṣe láti ogójì ọdún àtọdún mẹ́rin tí mo wà lẹ́nu rẹ̀ yìí làwọn kan ó kàn gbé báàgì wọn ò mọ kiri gáréèjì ní ìwòrò òdù lọ́jà bá láyẹyẹ ní mọ̀kó ní bẹ̀rẹ̀ àti káàkiri pé àwọn ni bàbá ìbàrùbá o bàbá ní káwọn báwọn mérò wá sí mọ̀lété mo ní eléyìí èrò tó wá gan àti ìdán lóǹtán àárán èèyàn kankan ń ṣe o àwọn tí wọ́n sì ṣerú iṣẹ́ bẹ́ẹ̀ tọwọ́ tó bíi méjì ọkùnrin méjì inú wọn tọwọ́ tó àfimú wọn dánrin náà ni a sì fi hàn jófin iléeṣẹ́ wa ò sì sí lórí òkè ìsàlẹ̀ lọ́fíìsì wa wà ibi tá a wà látijọ́ àti wà náà la wà tẹlifóònù wa náà ni tẹlifóònù wa aṣọ oògùn míì tó kọjá ewé ara mọ́ kára ó yá gágá kéèyàn ó lu ayé pẹ̀lú ìgbádùn ẹni tí ò tí ì kú ló ni gbóòkè ọ̀hún àti gbóòkè yín àwọn irú àwọn ọmọ ìta ti wá kìlọ̀ fún tí wọn ò gbọ́ lọ́wọ́ ba méjì nínú wọn bàbá ìbàrùbá ò pé méjì ọ́fíìsì wa ò sì pé méjì kò sí lórí òkè ìsàlẹ̀ ló wà lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn tẹlifóònù wa ò sì yàtọ̀ tẹ́ ẹ fi ń pè wá látijọ́ yìí òun náà là ń lò táwọn èèyàn fi ń pè wá 08 ẹgbọ́yùn lẹ́ẹ̀kan sí 08033881008 tàbí 07018211111 07018211111 bàbá ìbàrùbá lẹ́yìn ilé bàbá adédìbú ní mọ̀lété nìbàdàn ó dojúkọ people's girl grammar school níbẹ̀ la wà bọ́rọ̀ bá dọ̀rọ̀ là kó ègbé àbí tí wọ́n ń pè ní tọ̀ ṣúgà àbí kí fúnpá èèyàn ó mọ ga àbọ̀rọ̀ ojú àbétí ọlọ́run mọ̀jẹ̀ arógun rọpárọsẹ̀ àbáromọléegun àbáwọ̀ká àwọn tó wádọ̀ wa ti mọ̀ àwa tí wọ́n wá bá náà sì mọ àwọn tí ń wá sọ́dọ̀ wa bí wọn náà bá dé lónìí ìwọ náà rí wípé ẹ̀rọ ìgbàlódé làákọ̀ọ́kọ́ fi ṣàyẹ̀wò fún ọ tó jẹ́ ẹ̀rọ ìgbàlódé ilé ìbò ńgbà bá sì yún tán làá mọ ibi táìsàn lúgọ sí làáwà bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó o bá ti lò bá a ṣe ní ọlò kò sí ti ń jẹ́ pọ̀ ń dẹ̀gbẹ́ ọ̀hún wọ́rìn bíi mọ́tò tí ń kọ́ gẹ̀dẹ̀ kò sí ti ń jẹ́ pọ̀ takutu ńlé ọgbọ́dọ̀ takutu ni wọ́n mọ kí ọ pé bàbá ti bẹ̀rẹ̀ sí í takutu tí wọ́n bá ní bàbá ò ní gbà bàbá ò ní gbà bàbá ìbàrùbá ni wọ́n ń pè bẹ́ẹ̀ o àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gù bí èlùbọ́.
5: Bàbá irú àwọn èèyàn wo gan-an ni kí wọ́n mọ̀ wá sọ́dọ̀ yín.
6: Ẹ ṣeun atọ́kùn ẹni tí ò bá ní gbàgbọ́ nínú ìwé àtegbò mọ̀ wulẹ̀ wá ẹni tí ò bá ní lo oògùn tá a bá fún un kó mọ̀ wulẹ̀ wá ẹni tó jẹ́ pé tó bá dé àyín tí ò ní ṣe bá a ti ní kó ṣe kó mọ̀ wulẹ̀ wá o àwọn tí ò bá lo oògùn bá a ṣe ní kí wọ́n ó lò ó àwọn tó ní gbàgbọ́ nínú ìwé àtegbò àwọn tí wọ́n ó sì ní kí wọ́n ó ṣe tí wọ́n ó lè sọ̀rọ̀ jáde pé báyìí ní í ṣe mí tá a sì ṣàyẹ̀wò fún wọn tá a sì fún wọn lóògùn wọn tara wọn ó sì yá ẹ mọ̀ bọ̀ lẹ́yìn ilé bàbá adédìbú ibikíbi tẹ́ ẹ bá ti dé ìbàdàn ẹlẹ́rìn lọ mọ̀lété àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó ẹlẹ́rìn mọ̀lété ẹ bá dé mọ̀lété ẹ béèrè ilé bàbá adédìbú ní àdojúkọ people's girls grammar school la wà 08033881008 tàbí 07018211111 07018211111 àìsàn ò ní ka ẹ́ wóróko bí awọ gángan o àìsàn ò ní tẹ̀yìn wọ̀rọ̀kọ̀ bí ọ̀pá àlù ẹ ní bùrìnbùrìn jíjó ẹ̀sìn ní pópó o ojú àti tí ò ní rí eléde yìí àmì nìkan kọ́ o kẹ́hìndé ńlẹ̀ fúyà kẹ́ ẹ wá jáde sọ́rọ̀ ara yín eléwé ara ẹ̀mọ ni wá o bàbá ìbàrùbá ọba iṣan ara àwa lọkọ àwọká àwa lọkọ làkú ègbé bí àìsàn àìlèṣe déédé lọ́dọ̀bìnrin bá sì fojú kàn wá yóò mèrè sá ni o 080-33-88-10-08-080-33-88-1008 tàbí 070-18-21-11-11 070-18-21-11-11 àlàáfíà ara wa ò ní gbọ̀ndànùbù bí èlùbọ́ a mọ̀ retí yín pẹ̀lú ògo ọlọ́run ọba ẹ̀ṣẹ́ púpọ̀.

0: àti tọ́kí ọkàrẹ̀ ọba mi máa ń bínú tí mo bá ti ọra mú sí lórí tí mo ṣe ráìsì jollof rice
1: oúnjẹ
0: kábíyèsí jollof rice àti tọ́kí ọkàrẹ̀ ọba gbẹmídébẹ̀ ṣẹwà tó bá ti ń bínú tí mo rí bó ti ń bínú tí mo ti dáná fún báyìí àgbọn máa ń sọ fún bọ́gì ni mo fẹ́ mi ò fẹ́ sùn kàkà
1: àbí èsì ọlọ́run
0: àbí ọjọ́ lọ́gì tọ́lá ti gbájọ́ kì í ọlọ́mọjà sáré
1: ẹ̀
0: tó bá ti rẹ̀ yẹn pamọ́ wà paracetamol ọkọ̀ ẹ̀ ló fún paracetamol ọkọ̀ ẹ̀ bá ti fún ọ paracetamol tó fún ní paracetamol tó fomi lé lórí
1: ìwọ
0: gángan fún ààrẹ àrò lè
1: rọmọ
0: tọ́lá ń lọ sọpọ̀ ẹ̀ ti ẹ̀ lọ́gì ni kò gba o
1: tẹ́tí
0: ọba ti lọ gba ṣùgbọ́n alájà ò ní
1: gbádùn
0: ẹ̀ wa òkè dáadáa agbẹ́dẹ́bẹ̀ ni ṣe àgbẹ̀tọ̀ àmàyè
1: ṣẹ́gbàtú
0: gbẹ̀tọ̀ àmàyè olùjẹ́ náà máa ń dùn mí àìní ọlá yóò dáa fún ọ èmi náà pa àyọ̀bá mi tèmi nìkan yóò dáa fún ọ àyọ̀bá mi tèmi nìkan olóbó orí ọkọ ẹni ọlá tó wá rọ̀ mí bí mo ṣe wà náà bí ṣe fọ́ọ̀bù inú ìwé mọ̀ọ́dún ni ìyá àbèjì ọmọ ẹ ti wá fẹ́ ya tọ́ọ̀gì mọ́ ń lọ
1: ìfẹ́ ló sọ yín
0: inú ilé wa náà dùn
1: ìfẹ́ ní sọ yín ní
0: àwọn ọmọ àbọ̀kọ rẹ̀
1: ìfẹ́ yóò ní báyìí
0: àmì ìbámọ́lé
1: ìfẹ́ yóò ní ṣúgà
0: tọ́dà táwùrọ̀ rẹ̀ kan gẹ́gẹ́ bá tún rí mi àwọn ọlọ́ba bánkì rọ́ì inú ìjàgbọ́ náà dùn ní pé
1: ẹgbẹ́
0: mi náà kì ìyàwó mi náà lè tó bẹ́ẹ̀ ọlọ́run sẹ́ẹ̀

ọ̀rọ̀ problem lásán lọ́sẹ̀ tó kọjá torí gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ láàrin tọkọ àti ìyàwó ṣùgbọ́n lálẹ́ yìí ọ̀rọ̀ tá a mú wá báwo la ṣe máa ṣẹ́tú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ torí problem la gbé wá lọ́sẹ̀ tó kọjá gbàspòs between ọkọ àti ìyàwó ṣùgbọ́n lọ́sẹ̀ yìí lẹ́nì báwo la ṣe máa ṣẹ́tú ọ̀rọ̀ tó wà ńlẹ́yìn nǹkan tá a wá lálẹ́ yìí nìyẹn màá fẹ́ lọ sọ́dọ̀ àwọn dádì uk àti uncle bj ní pápápá láìfa àkókò ṣòfò dádì uk ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ lọ́dọ̀ yín lálẹ́ yìí ẹ dákun ẹ jọ̀wọ́ ọ̀nà wo kí ni nǹkan tí mo fẹ́ ká ti ẹ̀ sọ lálẹ́ yìí àti ẹ̀yìn àti uncle bj kí ni nǹkan táwọn ọkùnrin fẹ́ kí àwọn ìyàwó wọn máa ṣe tó máa fi jẹ́ pé gbàspòs kò ní máa wáyé àyàn ẹ̀ṣẹ̀ rí àfi gbẹ́tì ẹ̀ tó bá tiẹ̀ ní ká fi gbàspòs sílẹ̀ at least àwọn èèyàn ń ṣó skill ni skill wèrè orí ẹ̀yìn skill ẹni tí orí ẹ̀ ò wà òkè because ẹni tó rí ẹ̀ bá wà òkè kò ní máa ju ẹ̀ṣẹ̀ sóbìnrin àbí kí lẹni mo sọ so ṣùgbọ́n àwọn tó ń yan odì pẹ̀lú obìnrin lè ń kọ́ ọ àbí kò yé eyín tó ń bá yàwó wọn yan odì yẹn tún ń kọ́ bọ̀ tí ibẹ̀ kọ́ là ń lọ lálẹ́ n kí ni nǹkan tí ẹ̀yin ọkùnrin gangan kí ni nǹkan tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ àwọn obìnrin sódà tọrọ gbàspòsì ó máa dínkù àbí kò yé eyín dẹ́nu ẹ̀yin obìnrin ẹ̀yin ẹlẹ́nu rẹ́zọ̀ ẹlẹ́nu jáwáyà tí ó bá fọwọ́ kàn yẹn máa fà á láṣọ wàá pa mí lẹ́ni iṣẹ́ à tó bá pa mí lẹ́ni wo bàbá ẹ̀ kọ́ ló bí ẹ̀ ẹlẹ́nu múgù tó bá pa mí lẹ́ni màá mọ̀ pé ọmọ àlè ni ẹ́ àníyàn ìbáskàd lẹ́nu tiẹ̀ sọ́kọ ẹ̀.

0: àwọn ni balé ilé àwọn olórí ilé àwọn ni gbogbo ti gbo kò yé yin e ta ba ku nbe àwọn abọ sọdọ daddy uk àti uncle bj láti lọ gbọ́ the final hello the caller hello straight to the point
1: hello chichi
0: e kaaro e kalema yes my kalema
1: e sa ku je meta be e sa ri ni be yen
0: eh e sa ma binu si mi ona lo po
1: Ẹ lọ sọ. Obìnrin ilé òkú ń tẹ ní ìbá fọ́kọ. Sọ́rọ̀ mi yé orúkọ
0: ìṣẹ́
1: ọ̀sẹ̀. Ẹ rí bí obìnrin ti ń yí ọ̀bẹ fẹ́ yí ọ̀bẹ fọ́kọ. Fọ́kọ náà ni tó bá gómìnà gómà á jọ gúra wa ká jẹ̀ lọ́bọ́ ọlọ́run. Àti lágídíjì. Sọ́rí obìnrin tó bá bẹ̀ lágídíjì ni ó máa ń kó yà jẹ̀yàn ni. Ó jẹ́ kọ́kọ́ àti ìyàwó tọ́ba ti wà kọ́ba ní ìṣúrí fúnra ara wọ́. Ìkọ́ tó ti ẹ̀wù kó dé, ó jẹ́ kí ìyàwó kó ní ìṣúrí kọ́kùnrin náà kó ní ìṣúrí. Tó bá lè jù kọ́kùnrin bọ̀ṣọ, ó jáde síta. Ọkùnrin ní ìjọba ó ní tó bá jáde síta, gọ̀bọ́ ìgbà ti dé, ìyàwó tí kò sí. Àwọn obìnrin pa ní ikú obìnrin wà. Sọ́rọ̀ mi yé yí.
0: Bẹ́ẹ̀ni mà.
1: Àgàgà tó obìnrin bá ti ká ọkọ ẹ̀. Ó ti kábi tó ti ṣe ṣùgbọ́n wàhálà ṣe o. Ọ̀rọ̀ wọn ò ní rédí tó bọ́ ní ilé. Sọ́rọ̀ mi yé yí. Fọ́kùnrin náà ṣàkíyèsí ara wọn. Káwọn náà mọ irú ìwà fẹ́ bá wa wò. Torí o ti mọ̀ pé kinní ìwé ò da, wà á máa torí bọ̀. Èṣù á rí ti gbé sínú ilé yẹn. Àwa la máa ń pèṣù gẹ́gẹ́ ni èṣù máa ń jókòó. Wà á máa lọ pèṣù. Tóbi tó ìyàwó máa lọ ọkọ. Ìyàwó ọkọ máa nà ìyàwó sí ìyàwó fi kú nǹkan burúkú ni iṣu burúkú ni kì í ṣe téèyàn bá ti lélẹ̀ fáwọn ọmọ pé mo ni ìyá mo ni ìyá yí o mo ni ó kú ọkọ obìnrin ìmíì náà wà ọmọ ayé ọkọ tọkọ máa kùnà ó wà ìmí ìmọ̀ adédé lọ wò ká nítorí ọkọ ọkọ tó lè bá bá dọ̀ ọkùnrin kan wọ̀ wọn àti ìyàwó ẹ̀ ìjà ní ṣáá ni wọ́n bẹ̀ bímọ mẹ́fà ìjà ní ṣáá ni sọ́rọ̀ mi yé yí
0: nítorí gbé
1: tó dà
0: ẹ̀kọ́lẹ́
1: máa gbé tó bọ̀
0: kọ́lọ̀
1: nǹkan ṣàdúrà o
0: kàná
1: àwọn obìnrin kò jẹ́ mọ wọn
0: ọmọ wa
1: kọ́lọ̀
0: ọ̀pọ̀ náà
1: ẹ̀kọ́lẹ́ máa gbé tó bọ̀.
0: hello
2: sísìkìtò.
0: Yes, sir.
2: Alájí ọmọwé ayélagbogbo ọdún àmìlẹ́tẹ̀.
0: Ẹ káàbọ̀ sọ.
2: Tí obìnrin ọba lè ṣe bí ewúrẹ́, ara ọkùnrin ṣe bí ewúrẹ́, obìnrin ṣe bí àgùntàn ni ò lè bára wọn gbé. Ọkùnrin máa ń fẹ́ kóbìnrin nítorí da. Lẹ́yìn tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n ágì, ọkùnrin fẹ́ kóbìnrin kó hun ẹgbẹ́ sókè tàbí kó máa ágì jù. Ẹni tó gbà tí wọ́n máa ń jìyà tàbí tọkọ máa ń nà yín. Ẹni wọn máa ń mú jù ẹlòmíà sọ̀rọ̀ kì í bọ̀ sọ́kọ. Ta sí ń wùyà kọlu lórí aya tọ́ba sọ ẹyọ kan èèyàn dákẹ́. Ẹ rí i pé tí ìgbà ṣe ẹni tí bá ń mú mokú mu tí èèyàn sọ̀rọ̀ obìnrin dákẹ́ kó tún á lọ gbà á níbi tó jókòó kò ṣeé ṣe kó tó máa nà. Ìgbọ́n ìtọ́ jẹ́ pé sọ̀rọ̀ ẹyọ kan ìyàwó ti sọ bíi mẹ́ta pàápàá jùlọ tó bá ti wà ní kéèjì lọ́jọ́ kọlọ. Ọkùnrin náà wàá rò pé bo olówó jù bẹ́ẹ̀ lọ́kùn sáà lọ́pọ̀ òun lòún gbé ọ débì. Àwọn nǹkan yẹn lọ́nà kejì òun ni pé ọ̀rẹ́kọ̀rẹ́ tó dùnrin bá ń kó wọ́n má jẹ ìgbà tí wọ́n gé. Ẹlòmíràn tọ́kọ̀ ẹ̀ tí ì ṣe fọ́kọ̀ yóò máa sọ fọ́rọ̀ ẹ̀ pé òun ò jẹ́gbà yẹn. Ẹni wọn yóò ti wá mú dání yóò máa lọ fi wà níbí. Ẹ̀ẹ́kẹta jẹ́ tọkùnrin ọ̀gá ti lówó lọ́wọ́ nílẹ̀ ẹni tí máa ń ṣe gbogbo ìgbà obìnrin mọ̀ fọkùnrin yẹn. Tàbásìkò bá dí gbígbá nǹkan yìí kò ní gbé fìgbà wa.
0: Lápẹ̀tán
2: ìfẹ́ làkọjọ́ òfin ìfẹ́ wà láàrin méjèèjì. Ẹni tí a rí tí a ṣe bíi tí ò rí ẹni tí ò

0: gentleman on the body system ògbóǹtarìgì àkànṣe bitters tó bá oríṣiríṣi àìsàn bí àádọ́ta nínú àgọ ara wọ̀ yáàyà 50 bitters bẹ̀ẹ̀ tí gbogbo obìnrin tó dá tiẹ̀ mọ̀ ìmùlẹ̀ àwọn boys tó fẹ́ pẹ́ lórí ẹ̀ tó fẹ́ ṣe nọ́mára 50 bitters wà fún gbogbo sisi ológe ọmọge tó sexy bọ̀bọ́ àti bàbá tó fẹ́ wà fully active in the order room tàbí kó mọ́lọ́mọge wọlé kó má lè ṣe nọ́mà david ká ṣiṣẹ́ ṣiṣẹ́ kí àti sùn tó wá fẹ́ dogun èèwọ̀ ayégbà yẹn ti kọjá o step up pẹ̀lú 50 bitters kó sunrayọ̀ kó fún bébí ẹ tán níbikíbi níbi gbogbo àti nígbàkúgbà 50 bitters is produced by the 50 webs limited ẹsìn lè rírà káàkiri gbogbo ibi tí wọ́n ti ń tajà tó jójúlówó office address wa ni lot 3 light and craft building Basoro Ibadan while our head office is at Ojaja Mall Abraham Adesanya Aja Lagos TBR distributor call 0704-318-3929 50 bitters Nadaki Tolote.
1: Ẹ̀yin ọmọ Yorùbá, mo kí mo kákò.
2: Ṣàtá ọ̀bámọ́mọdé díẹ̀ píparun ní parun ní parun láti wá gbé ojúdá ìmọ̀ èdè àti àṣà Yorùbá sínú àwọn ìwé àwùjọ kí àwọn alámùlùmọ́lá ó má bàa fi ayédèrú ohun àgbélẹ̀rọ èdè àtàṣà tàn wọ́n jẹ nìkan ni lágẹ̀lú fm90.7 fi ṣàgbékalẹ̀ ètò lágbàláyà àgbà.
3: Ẹ bá òun gbọ́dọ̀ yìí gbẹ.
4: Jàǹgbàlà jìbúrí jìbúrí jìbú jàǹgbàlà.
2: Ní gbogbo aago kan ọ̀sán ọjọ́ Àbámẹ́ta Sátidé làwọn ọmọ wa yóò máa péjọ bàbí ságbà láìyá àgbà. Níbi tí ó sì máa pàdé atọ́kùn ètò tó mú yányán létè Adéronkẹ́ Ògúnlẹ́yẹ tí yóò máa sọ àwọn onírúurú ìtàn àgbọ́kọ́gbọ́n láti kọ́ àwọn ọmọ wa láṣà àti ìwà ọmọlúàbí tó fi mọ́ kíkọ́ wọn láwọn ẹ̀kọ́ pàtàkì. Àwa ń rọ gbogbo ẹ̀yin òbí tẹ́ ò fẹ́ kọ́mọ yín ó gbàgbé orísun ẹ̀ pé bá a gbọ́kàn sábà ti lò ní gbogbo ọjọ́ Sátidé níṣe ni ká máa jókòó ti rédíò yín pẹ̀lú àwọn èwe wa àǹfààní yóò ṣí sílẹ̀ fún wọn láti pè wọlé tàbí darapọ̀ mọ́ àwọn èwe ẹgbẹ́ wọn lórí ètò lágbà láìyá àgbà ní kẹ́yìn èwe wo máa gbọ́ ká ṣàwà ó lè ráàyè gbilẹ̀ láàrin.
5: Dr. Strap Recycle àti tamọ́tò dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamọ́tò ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà eléyìí tó dúró re ni àbí eléyìí tó ti gorí odó tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò àlòkù ọkọ̀ tí tù ú fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín tẹ́ fẹ́ tà kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car truck bus trailer ipò yòówù kí mọ́tò ọ̀hún wà Dr. Strap ó ra lọ́wọ́ yín ẹ kàn sí wọn 09083301333 09083301333 09083301333 and dùn wọn lórí Twitter Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé mọ́tò títà dì rọrùn.
6: Bàbá Ìbàrùbá.
7: Ọba Ìsára.
6: Orúkọ tó lámilaka nínú iṣẹ́ ìṣègùn ìbílẹ̀. Àgbàlagbà ìṣègùn tó mojú léjà. Ewé àti egun àti ń tá a fi sọmọ aráyé lóore. Àwọn àìsàn tó lúgọ tàbí fojú hàn nínú àgọ́ ara ẹni. Kí gbogbo orúkọ máa roni kọ́run ẹ̀sìn ó máa ròyàn. Ká máa rìn ká máa mí gúlegúle àbí ká máa ṣẹyọ́ àṣejù. Báyé èèyàn bá ń lu kìkìkì àbí èèyàn wọ̀ ọ́kọ́. Ó rí kùrukùru èèyàn kan di méjì. Ẹlòmíì bàtà ń jẹ́ bó ti ò ní mọ̀. Fífa ni wọ́n ń fa ẹlòmíì. Wíwọ́ ni wọ́n ń wọ wọnú mọ́tò bí àpò ẹwà. Jara rẹ̀ gbà lẹ́yìn ilé bàbá Adédibú. Nímọ̀lété Nìbàdàn opposite People's Girls Grammar School. Bàbá Ìbàrùbá kò rẹ́nì kankan ńṣẹ́ lọ́mọ pèrò sọ́pọ̀. Bẹ́ẹ̀ bá ti wá kájọ foríkorí kájọ san tó ń ṣe yín o. Ọ̀nà àbáyọ sì ti wà pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé tó máa tú àṣírí ibi tí àrùn wà lágọ̀ọ́ ara 08033881008 tàbí 07018211111. Bàbá Ìbàrùbá ọba Ìsára àgbà ìṣègùn tó ń bá ìsàn wí táìsàn fẹsẹ̀ fẹ.
8: Lágẹ̀lú FM 96.7.
9: Ìlera lọ́rọ̀.
10: Ọ̀gbọ́dọ́rà Aba Home olóòtú ìṣára gbogbo àwọn àìsàn wọ̀nyí tó bá ń ṣe ọ́ nínú ewu tàbí ìṣára. Ká dúró ká má lè dúró ká bẹ̀rẹ̀ kódìkọ̀. Káàrin òkú ná méjì kù ti máa rẹ ni àbí ìwọ ọlọ́mọkùnrin tó tilẹ̀ jẹ́ pé bó bá fẹ́ bólólùfẹ́ rẹ ṣeré láàrin ìṣẹ́jú kan méjì ara yìí ti wálẹ̀ wẹ̀sì. Àìsàn burúkú ìdákúlẹ̀ ti kọ́lé sí ọ láàánú ọ. Máa bọ̀ lọ́dọ̀ bàbá Ọ̀gbọ́dọ́rà fún onírúurú àìsàn tí ò bá máa bá wọ̀ yájà láàgọ́ ara. Àìsàn ojú gígùn ni tiyín ni àbí dídùn. Ká máa rìn wọ́n ń kú wọ́n ń kú ká máa tẹ̀gòlùbà guluba ta ma fowo tun gbe tosi iru ipeni jawo ni wo ba ninu egun ara tabi san ero igbalode nbe lodo wa ti o satan si kan si wa loni ni obadara aba o
3: a wa ni ita kilo ni tutaba o je ibadan
10: baba obadara ni alaafia lo
11: e ku de dasiko yi gbogbo eyin olugbo mi nile aise ti ogbogun adaniwaye ko ni fi se enikokan wa oruko temi ni arole oloye obadara ti gbogbo aya ma pe ni baba oju ni mole ara baba oju ba mi kale ile ise wa ti wa ni ita kinloye oje ni ilu ibadan legbe ile epo tota oje itutaba legbe le baba kinloye gangan ibadan a fe ba wa soro nipa irina ewa tori pe awon agbalagba yoba won a ma ni oju lo bara atelese ni oba one ibita rojude edumare je ka rese debe mo fe ki gbogbo aye olomo wi pe oju ni mole ara o e ma si je ka fi oju wa sere boyo fe wa si le ise wa loje e pero ba ni soro mi 090-488-6853 090-488-6853 baba oju ni imole ara to ba mo po ni pe ni ja oju mo wo tun ko fi boju otun ko la ko wo epo ti ilera oju ti e ba wa tabi ko mo wo osin ko fi boju osi ko la ko wo epo ti ilera oju ti e ba wa boyo oju yin gun eni abo hun e abo sana abo rin ohun ni wini aboju ti e ti e ma nsu ori na ri la tele wo re iwo to daya to mo laarin 50 naira si 100 naira elomi ti o ba ni ka meji pe ka melo ni elomi o ti ri na ori nkan to sumo e o de ri nkan to jinna si e gbogbo one kone taise oju yi to le ma gba dollar mu ma bo wa ba mi ori sirisi nkan o lo ma nfa aisen keyan ma ri na dede ta npe ni aisen oju alakoko eyan le ni nero ajaka oko elewu gbedu koju yi ko ma gun yen ko ma ro yen ko ma hun yen ko ma da mi ko ma yopin elekeji eyan le ni kokoro inu eje tawon agbalagba ti won a pe ni kokoro baraje kokoro bejeje o le fa ki ejo ma gbone wa lati nu o si le fa ki ise eyi tin gbeje lo si bi irina eyan ki se yo ni ayen to ba ti wa lo gbe awon apere be o mo po ti ni pe ni ja oju niyan bakan na keyan ma ronu pupo ju ironu pupo ju a ma sakoba fun irina keyan ma rina dede ti ta tawon agbalagba ma pe ni igbone o ti e le sakoba fun elomi lati kekere ko ma rina mo bakan na ti e ko ba po la po ju awon na ma sakoba fun irina orisirisi aise irina ohun ni won ma pe fun wo le ni ayokele ba irina je ayokele foju ohun lo nda won laamu abi ki nkan fufun ko ti e wa lewo tonto si bi irina ti e ah eledumare koni gba irina lowo enikokan wa to ba mo po ni pe ni ja irina dede yi o le daka qurani o le daka bibeli o ti e ri na ri un to sumo elomi o ri na ri la to wa ni atelewo re telomi ba drive la le bayi bi se ni o ma jasi koto yo ma jasi gegele o ti ni pe ni ja aisan airina dede niyan kan si mi ile ise wa ti wa ni ita kinloye oje ni ilu ibadan legbe ile epo tota oje itutaba legbe le baba kinloye gangan ibadan iwo to ba mo po ni pe ni ja oju mu ajmo eyo kan e to lomi ni dada ko mu dakin bakan na tiro ta fi se itoju nipa ju tiro abalaye o nbe ni ile ise wa awa ki kan kankan sinu oju gbogbo ogun wa latenu leti ma lo boya wo ti si abe si biri na ti e wo se se ni abo ti pe sibe sibe na o fi ri na dede wa ajmo eyo kan e to lomi ni dada ko mu dani ero banisoro te ma pe mi si ohun na ni 090-488-688-53 090-488-688-53 ni ilese ti wa awa ki fara niyan toro pa na obe lorun ko lorun fara ni wa bakan na ni opolopo si ti wa si ilese wa ti won ti wa ndupe eludumare yo je ki won ni o lenu ope ero banisoro te ma pe mi si ni 090-488-688-53 090-488-688-53 alaafia loju o
8: Lagilu FM 96.7

0: guys, better country people, and welcome back. We don't come again. Una thank you. Akiyi atu today. Eduko edupe lowo lo. Teba wori Facebook wa Emari Iyabeji Elegusi Emari Mafoji Peter Emari Adebukola Titi Lokpemi Adesanya Funmilayo Ojelere Segun Olajide Opeyemi Alaba Yusuf Olani Agbabiaka Clement Oluseyi Ibrahim Muhammad Shina Bukola Mabel Titi Layo Ayodele Wani Daddy UK Loma said to me, well, ma give Titi Daddy UK Oyato Otoniye give Titi Yi Oto give Titi School Gongono Otoniye Ndrudi Bugwe Lagbaro Long Akadiri Saif Said, thank you. Timoni Baba, thank you. Said Atakankan comrade me, thank you, sir. Wow, one equation voice, you can take care of my health. Sure, I will, my brother, from another mother, comrade Said. Amudami, Unika Banko, Shagun Fatokun, Omidele Mansuru Adewale, Opions Abu Abdelmalik, Abbas Muhammad, Ige Kehinde Amos. Thank you, sir. Ige Kehinde Amos. Thank you, sir. Omolara, thank you. Ahmad Suara, thank you. Oluide Abel Adeshola, thank you. Olawale Alejo Uyedele, thank you. Oda, Ejeka Losodo Daddy UK. Ejeka Belekwelu Daddy UK Leni. Ki yon kubije na. To asoti won. Daddy UK. Ibere kontimo ni fun yi ni ale yi ni kwe. Ose to koja aribi awon okunrin se na obirin eleyin na ka to bere aturi bi okunrin ko se na obirin gbasgbos nje kini nkan ti obirin fe okunrin fe gongo lowo awon obirin ati pe kini nkan ni pato ti obirin na ma fe ni owo okunrin gege bi oko ati ba ni ile to gbe sile.
1: Wow. Ese atoku ibere nlobe ibere nba e je ki koko bere lati koko appreciate yawo eri bi eni yawo yo bi yo ye pe igba ti gba sa ba ti dori afefe awon ba koko fun ale oro yoju mo ti tele o mama Kingsley mo du pe lo ya bi je legu si Shahid Baba Farouk atakoko alaba gbogbo ese Ẹgbọ́n, bàbá, ọkù wa Ayọ̀lá Búburú láti Lálátẹ̀, Adúpẹ́, Ẹ̀sìn Gọ́ni. Ẹ tí sì kìtò ìṣe rí ìbéèrè tẹ bèrè yìí, tẹ bá ń gbọ́ ó lọ fà á. Tá a bá bẹ̀rẹ̀ sí yọ̀ yọ̀nàná kiri, Ọlọ́run èmi ni kọ́. Mo lè dánìkan sọ gbogbo, mo lè dánìkan ánsà béèrè yìí fún 3 hours ní gbogbo prógrámù. Because ó lọ, ó dùn gẹ́gẹ́ bí àṣà. Àwọn Gen Z wà ló dì í. Wọ́n ti ṣe kìtò, ṣẹ́rí nọmba wọ́n kì í tọ́kù rí fẹ́ bá a ti ṣe máa sọ tẹ́lẹ̀ rí. Nọmba wọ́n kì í tọ́kù rí kọ́kọ́ fẹ́ orí respect. Kí n bá sọ pé ọkùnrin fẹ́ R-R-Y is just respect. And kí lè obìnrin fẹ́ L which is love. Wọ́n ti ṣe kìtò, ṣẹ́rí tọ́kù rí bá get respect lọ́dọ̀ obìnrin. Tọkùnrin náà bá bẹ̀rẹ̀ reciprocate tó bá fòbìnrin ní love ọ̀nà òṣèré láìpẹ́ àwọn méjèèjì. Àwọn ará àtàgbé ló máa sọ yí pé ó gbóògùn fún jẹni ó ṣẹ̀fọ́ fún mi just nítorí àwọn nǹkan méjì yẹn. Bọ̀ tí àwọn nǹkan méjì yẹn bá ti lack pẹ́rẹ́ báyà tí sì tó ìgbéyàwó wọn ó máa di zigzag ni. Èyí tó bá ṣe tọkùnrin àti obìnrin tó bá lùkọ́ ara wọn. Tí ìyàwó bá fún ọkọ ní respect ọkọ deserve tọkọ bá ṣò love fún ìyàwó àti ìṣètò relationship yẹn á wà like a well oiled machine ti jẹ pé ó rí ẹ pé tẹ bá wò lójú ẹ sọ pé machine ti dé pẹta machine ti darúgbó ṣùgbọ́n tó bá fi oil sí dáadáa ẹ rí pé machine yẹn máa rìn kò ní pariwo mọ́tò ti wọ́n oil dáadáa àti ìṣètò mọ́tò ti wọ́n oil dáadáa mọ́tò yóò rí lárí wo. A máa lọ dáadáa dúpẹ́ tí wọn ọ̀ ẹ dẹ̀ dàgbọ́ tẹ máa tó máa kọjá lẹ́gbẹ̀ẹ́ títì tó máa pariwo kúrúkúrúkúrúkúrú. Ṣé rí ìgbéyàwó ó lọ fáwọn tí ṣètò? Ẹ jẹ́ ká kọ́kọ́ yìí bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, nǹkan tó ọmọkùnrin fẹ́ jù lọ òun ni respect. Fọ́ọ̀kùn yẹn ní respect àti ṣètò á tréètì wọ ìyàwó bíi queen. Kí wọ́n obìnrin náà tó bá rí pé ọkùnrin yẹn ó ń sọ ẹ́ ní love, kò yẹ yẹ àti ṣètò ìwọ náà tréètì ẹ̀ like king, not because of anything. Bọ̀ kí ìgbésí ayé yìí méjèèjì kó lè gún kọ́kọ́ yìí lè balẹ̀ kéde lè fi nǹkan tó dá sí àwọn ọmọ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbéyàwó ló ti bàjẹ́ tó jẹ́ pé àwọn ọmọ gan rí nǹkan tó ń lọ bọ̀ wọn ò lè sọ̀rọ̀ ni. Àti ṣèlútò ṣe rí ìwọ obìnrin tọ̀ntìyàn ọ̀tọ̀, ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ àwọn ọkùnrin. Àwọn ọkùnrin nǹkan tá a fẹ́ ta ní láti kọ́kọ́ máa ṣe, ẹ jẹ́ káwọn ọkùnrin kọ́kọ́ kọ́ láti máa survive alone. Báwo ló ṣe lè kọ́ láti survive alone? Àti ṣèlútò o gbọ́dọ̀ kọ́kọ́ mọ̀ ìfẹ́ tí nǹkankan bá ṣẹlẹ̀, tí nǹkankan bá pápù sí ìyàwó ilé ní dáadáa nídàkejì, o gbọ́dọ̀ lè dá nìkan dúró. Why? Because ṣe rí obìnrin bọ́lọ̀ ṣe wáyà obìnrin, ó yàtọ̀ sí bọ́lọ̀ ṣe wáyà ọkùnrin. Àti ṣèlútò kí làwọn ọkùnrin fẹ́? Nǹkan táwọn ọkùnrin fẹ́ ni wípé ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin máa sọ wípé wọ́n ní ọkùnrin ò rí fóúnjẹ ṣeré. Tó bìnrin ẹ ìyàwó ẹ tó bá wà níbì kan tó ń ṣe kankan, ìwọ ọkùnrin ìwọ náà try kó jókòó tì. Àti ṣèkìtò ọkọ àti ìyàwó jọ wà, wọ́n jọ ń tọ́jú ara wọn. Kì í ṣe ní ìgbà tí a bá fẹ́ dúra wa nìkan la máa sọ wípé ìgbádùn wà, ìtẹ́lọ́rùn wà. Ṣe rí dídó fífẹ́ra ni ká tún kò lè get respect, kò lè get love from your partner. Ibi tó ti máa bẹ̀rẹ̀ ni àárọ̀ kùtùkùtù. Tí bá sọ pé àárọ̀ kùtùkùtù kì í ṣe bí àárọ̀ aago mẹ́fà, pẹ̀lú nígbà tí ìgbésí ayé ẹ̀ méjèèjì kọ́kọ́ bẹ̀rẹ̀. Ìwà tó ò tí ì ṣe yẹ ní ìsìn kò tí ì lè àti ṣètìtì. Kí ló fẹ́ ṣe gẹ́gẹ́ bí ọkọ? Kí ló fẹ́ ṣe gẹ́gẹ́ bí ìyàwó? Tí ọkọ ẹ tó bá ní nǹkankan ṣe tó ń ṣe nínú ilé, àfi ṣètìtì tó bá ti jí láàárọ̀ kùtùkùtù, ìwọ ìyàwó wojú ọkọ ẹ. Tó bá wojú ọkọ ẹ kò rẹ́rìn, kò bá sọ̀rọ̀, ọ̀rọ̀ tó sọ fọ́kọ, ẹ̀rí tó bá rí. Àti ṣètìtì gbogbo ìwà tó kù sọ́kọ bẹ ṣe máa sọ ẹ̀ ń kó lẹ̀ ni, ẹ̀ tọ́jú ẹ̀ pamọ́ ni. Nítorí pé ọkọ náà máa fi rìn àti sí ló bá ti di ọ̀sán. Àti ṣètìtì kí là ń sọ? Ìwọ tá à ń sọ ni wípé tó bá ti rí ìyàwó tó jí làárọ̀, tó bá rẹ̀ ní sọ́kọ, ọkọ náà á fọwọ́ pẹ́ lẹ́yìn. Bẹ́ ṣe máa bẹ̀rẹ̀ nìyẹn. Ìwọ ọkùnrin máa gbàgbé wípé òun láti mọ bí o ṣe máa máa hùwà nínú ilé, bó ṣe máa máa jẹ, bó ṣe máa máa mu àtàwọn nǹkan tó bá máa lò. Má o wa rely lórí obìnrin nítorí pé obìnrin yẹn fẹ́ ní respect. Má sọ wípé pé obìnrin yẹn respect yẹn wà wá jókòó, wà ní kó máa bẹ ṣe lè kó máa bẹ ṣe tọ̀. Àti ṣètò ẹ má sọ pé béèrè ìgbé yàtọ̀ sí béèrè ọkùnrin. The way tọkùnrin fi máa act tí ó bá rí pé ìyàwó ṣe máa tó bá rí pé ọkọ òun ó jókòó tí òun ó ń sọ̀rọ̀ dídùn sóun létí, ó máa yàtọ̀. Why? Because àti ṣèkìtò the woman tí ó wà lọ́dọ̀ yín tó bí kẹ́ feel important today, ó lè treat ẹ like a soldier tomorrow, so you need to be prepared. And to be prepared, àti ṣèkìtò o gbọ́dọ̀ mọ nǹkan tó máa ṣe to make the woman happy. Bí ó ṣe dájú náà for changing, but learn to accept that every woman láyé yìí kò yẹ àti ṣètò tó bá lọ promise yẹn, they will never promise you forever. Wọ́n máa stay pẹ̀lú ẹ, but ọ̀tọ̀ ni kóbìnrin stay pẹ̀lú ẹ, ọ̀tọ̀ ni kóbìnrin stay pẹ̀lú ẹ pẹ̀lú gbogbo heart àti ṣètò. So ìwọ ọkùnrin bóbìnrin bá ti respect yẹn, ó respect yẹ o, ó múlò ẹ̀dùn o, but ìwọ náà má fi gbogbo ara sílẹ̀. Build your own life and never make that woman your entire world. Má bìlíìfù wípé obìnrin yẹn gbọ́dọ̀ máa ṣe gbá, ó gbọ́dọ̀ máa ṣàwó. Tó bá yápa rẹ obìnrin àti ṣètò, tó bá dẹ̀ rẹ obìnrin yẹn, wàhálà máa ṣẹlẹ̀. atáìs tóbi ní ẹbá jáde kìí ṣe ìgbà tóbi bá lọ sọ múgọ nìkan ṣoṣo ló bá sọ pé ìyà ń jẹ àtìṣìkìtò bóbìnrin bá ń gbàgbọ kò sí nǹkan tó burú kọkùnrin máa ń báwo kẹjọjọ máa sọrọ kó máa fún ìyàwó ẹ ní ìrànlọwọ àwọn obìnrin lẹkì ní nǹkan bẹyẹ àwọn obìnrin lẹkì láti máa fọkùnrin yangàn àwọn obìnrin lẹkì láti máa sọ wípé nǹkan tí ẹtì bá gbé kínní ọkọ mi àbá mi gbé o lọ sí shopping pẹ̀lú ìyàwó ẹ̀rẹ́ lòmí ìyàwó akọmọ sẹ́yìn àfà kan lọ́wọ́ olóyún ó tún fi oyún sínú wọ́n dẹ̀ máa lọ ọkọ wà lé ó wà lórí fóònù pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ̀ tó bá tún wá ní ìyàwó ẹ̀ tó tún ṣọ́gbù bọ̀ kì í ṣe pé lọ́ba gbẹ̀rù kí ló bá ṣe láwọn nǹkan kéékèèké yẹn ó máa ń gbùn lóbìnrin nínú kò yẹ ya tí ṣìṣì tó ṣe ní tabáwò bọ̀ ẹ jẹ́ ká lo obìnrin káwọn obìnrin náà mọ̀ pé your husband is the only one that loves you by what by choice àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà máa ń sọ yí pé bàbá mi tí nǹkan bá ṣẹlẹ̀ máa lọ bá bàbá máa lọ bá ìyá mi wọ́n ti ṣì tó bàbá ẹ̀ ìyá ẹ̀ àwọn òbí ẹ̀ wọ́n lọ́ọ̀fù nítorí pé ọmọ wa ni òun náà ṣe lọ́ọ̀fù ẹ̀ tó bá sọ pé àwọn brothers ni àwọn sisters ni wọ́n lọ́ọ̀fù ni wọ́n lọ́ọ̀fù nítorí pé you share the same blood tó bá ti wá sọ pé okay tí n bá ti dàgbà tí n bá ti darúgbó ọmọ mi á tọ́jú mi why because àwọn ọmọ mi love me yes àwọn ọmọ mi love me àtìṣìkò for wọn love me nítorí pé you brought them to this world but ọkọ tó ní is the only one ìyàwó tó ní is the only one tó love me by choice because only àwọn ọ̀dà pipo nílẹ̀ tó fi jẹ́ pé wọ́n ló choose so treat him with respect àti ṣìṣìtì wọ́n sọ pé àwọn ọkọ̀ àgbẹ̀ pọ̀ máa abuse ìyàwó ẹ jẹ́ kí n sọ kí nìkan fún yín ìwọ́ tó bá abuse ìyàwó ẹ̀ mọ̀ ó mú gbogbo ẹ̀ níkọ̀ọ̀kan kó ní kálukú máa yọ tiẹ̀ gẹ́gẹ́ bí àṣà ayé àbí ìjẹlẹ ìgbésẹ̀ kó ní kálukú máa yọ tiẹ̀ mẹ́ if you abuse your wife gẹ́gẹ́ bí ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ omi lẹ́ máa abuse tí ò ní leave that relationship but she will never feel the same again ó mọ̀ kó abuse òun ó máa bẹ ẹkú pamọ́ odijọ́ tílẹ̀ bá tún the toilet of your life ló máa react kìí ṣe pé ó yẹ kí ẹ tó sì tò kìí ṣe pé ó bínú pé ó wà ó ní anger ó sì máa bẹ ẹ sọ̀rọ̀ ó sì máa bẹ ẹ rẹ́rìn-ín tí àti sì tò ṣe rí gbogbo àwọn feelings yẹn ó ti ń disappear díẹ̀díẹ̀ bọ́ tó obìnrin kì í sábà ṣó ẹ̀ wọ́kùnrin ibẹ̀ ló yẹ káwọn ọkùnrin ti wise láti gbọ́ tóbìnrin bá dẹ̀ ti ní hẹ́kẹ́ẹ̀dì kan nínú wọn ọkùnrin bóyá ó ṣòro respect fún ẹ ìwú ò ṣòro love ni ẹ ò reciprocate by showing that love ọtún sì tìtò ṣẹlẹ àpáfọ yìí pé quietness ni ẹ ó sọ fún ìwọ ọkùnrin pé nǹkan gbogbo láì love tó nífẹ ó ti ń disappear respect tó nífẹ ó ti ń disappear the worst tó wà láàrin obìnrin ni pé ó máa ń difficult fún obìnrin yẹn to go back to the way it was before àti padà lọ síbẹ̀ ó máa wà so difficult fún obìnrin àti ṣìgìtì ẹ wo táwọn obìnrin ẹ máa lẹ́kọ̀ọ́ àwọn obìnrin gan-an but kí làwọn obìnrin gangan wá fẹ́ nǹkan tóbìnrin fẹ́ ó pọ̀ nǹkan tọkùnrin fẹ́ lọ mo ti fún ní wọ́n àwọn kókó kan pé kókó tọkùnrin ni o ò ní respect kókó tóbìnrin o ò ní love ẹ jẹ́ kó sáré wá wò lọ́nà méjì torí pé àsìkò wa ti ń lọ sẹ́rí àtìṣìṣìtò obìnrin nìdí a man àtìṣìṣìtò tó máa ṣó affection kìí ṣe sex nìkan kìí ṣe ìbálòpọ̀ nìkan ó láti kọ́kọ́ ṣó affection ó láti kọ́kọ́ ṣó kó wá appreciate obìnrin yẹn kò yẹ yín kó wá ṣó attention obìnrin yẹn obìnrin dirun ò notice irun ẹ̀ obìnrin wọṣọ ò notice aṣọ obìnrin jáde ó wọlé kò yẹ yí ó tún jí ìdíníwájú ẹ ọ tí ẹ sí òbí ẹni kú orí àtìṣìtò báwo ni obìnrin ṣe máa dùn yes a mọ̀ pọ́pọ̀lọpọ̀ ọkùnrin ló máa ń dúdú pé àwọn obìnrin tẹ bá sọ fún wọn wọn dé wọn rúṣọ mọ́yà wọn ṣe kíní kan wọn kì í flọ́ọ̀tì nǹkan tó lọ́ọ́ fún wọn wọn kì í sì kí í sọ́kọ yes ẹyẹ obìnrin mọ̀ pé ó yẹ kẹ́ ẹ sì kí í sọ́kọ láti fi tó ìṣesọ́ ń jọ sí inú mi ìlú ìjọba sọ kí ni ẹ pé àwọn ẹ̀yà kan wà nílẹ̀ ẹ̀jà ton ba lo bi se kan to de iya o wa ti fi perfume sabi ya a ti tu a se a ti wo si tu okunrin de bayi o ti po mi de okunrin se je oto to ba tadu de bayi ise bere niyan o ti gbe oru moju e ti ki ke ki lo bi je lo iwo bere make an effort to understand that man make effort lati mo ru okunrin to fe oko eni o like e to ba de ki show love for iwo na iwo na show I pe o respect your okunrin yen kokoko okunrin fere odun yen find out what your husband like as it go ki lo ko I fe ki lo fe se o ba je pe bo owo bo ti e like born iwo na ti e ma ba so bi eni ko like e try not to challenge his principle ọpọlọpọ wọn fi lọ máa sọ pé irọ́ kò lè rí bẹ́ẹ̀ tó bá tòmọ̀ pé kò lè rí bẹ́ẹ̀ ó yúwé tó fi máa bọ́ àyà ọkọ ẹ sọ rather than pé kó máa challenge ẹ̀ àti ṣètò ṣe rí ọpọlọpọ ọgbà ló jẹ́ pé àwọn ọkùnrin máa ń ṣe mistake bó ta bá ń fi agídí gbé tó bá rí pé ọkọ ẹ ó ní àpèjúbì kan ó ní bó ṣe máa sọ ó lọ́gbọ́n tó fi máa correct ẹ̀ àdìtẹ́yì tó kọ̀rẹ́tọ̀ ọkọ̀ yẹ ó ṣe tó yẹ pé tẹ́ẹ̀nì yẹn gangan ọkọ̀ yẹ ò kò ní dẹ inú kò ní fẹ́ gbọ́ but deep down in him ó sì nǹkan tó ń sọ yẹ ọkọ̀ yẹn sì máa ṣe ọ̀pọ̀lọpọ̀ ọgbà lọ́kọ̀ máa sọ pé no àwọn ò fẹ́ gbọ́ I can't do this I can't do that nǹkan tẹ́ ẹ sọ yẹ gangan ó sì máa padà wá ṣe so kì í ṣe gbogbo ìgbà ló máa bọ́kùnrin jà gbogbo ìgbà kó ló máa challenge ọkọ ẹ ni pé omo sọ fẹ o ṣe báyìí ìwọ náà ní láti orí bí bàbá ẹ ti ṣe bó ṣe ra mọ́tò yẹn ìwọ náà ní láti pull up your socks kí ìwọ náà lè ṣe the same thing má kọ̀ kí ọkọ̀ ìpẹ̀lẹ́ lò míì gbogbo ọkùnrin ló ń wá obìnrin àti ṣèyítò tó ń wá obìnrin tó yẹ pé ó máa grow pẹ̀lú ẹ̀ tọ́jọ́ máa build life wọn together ṣe rí àwọn ọkùnrin áfíríkà ego yẹn ó wà lára wa kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe ọlọ́run ló fún wa I am the husband, the man of the house. Wọ́n máa sọ pé kí ni a ní ìwọ igwe, ìwọ bàbá, ìwọ kábíyèsí, ìwọ lọ́lá, ó ti wà lára wa inborn ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ sáwọn eléyìí ìbò kò sí nǹkan tẹ̀lé ṣe sí. Nítorí náà, ìwọ obìnrin, má torí ìyẹn kò challenge ọkọ ẹ. Má dẹ̀ pọ̀ kí ọkọ ẹ pẹ̀lú next door neighbor, ọkùnrin hate kìíní yẹn kú, kò ní forgive ẹ tó bá compare. Mr. A pẹ̀lú Mr. B. A ti ṣe ètò ìwọ obìnrin nǹkan tó táwọn ọkùnrin fẹ́ torí ó ti ṣẹlẹ̀ sí àwọn aláṣẹ ń sọ bọ́lájú ló lówó àbẹ̀yẹ ọ̀pọ̀lọpọ̀ gbàlérí àti ẹbí ọba máa sọ pé àforí nǹkan tí ẹni ṣe báwo ló ṣe ṣe kí ló rò pé lè ṣe sí. Ìwọ ìyàwó you must learn to have a good and honest conversation with your man. Tẹ bá dẹ̀ máa ní conversation yẹn make sure pé èyí tí bíi ṣẹ̀dì nǹkan tí wà tọ́kọ ẹ sọ nǹkan tó máa wà positive tò ń fíìmù ní kọ́kọ́ bí yẹn síwájú ẹ̀ máa sọ pé oh you are such a good man ọkọ mi you make a good dad sáwọn ọmọ wa you are incredible wọ́n á máa gbá àwọn ọkùnrin ojú orí bírèdì ti wà gán kéré ẹ máa sọ pé bírèdì obìnrin ló kéré bírèdì ọkùnrin gán kéré tó bá kọ́ fún ọ bá ti tọ àwọn ọkùnrin pé àwọn ló dáa jù and then the way you talk me so mo ṣe dóun lára ẹ bó ti ẹ láìkẹ mo ṣe dóun lára mo láìkẹ ẹ mo ṣe smell yẹn mo láìkẹ bó lọ fún mi sára sí o tún smell better. Lọ́kọ̀ọ́ bá rí body odor pretend not to notice but tell him wípé kìíní yẹn àpò jẹ́ ká jọ lọ wẹ̀. Tí má tẹ̀lé kẹ́ ṣe kíní kan àtúnṣe fífi kẹ́ ti ẹ̀bẹ̀ lọ́wọ́ àwọn listeners wa pé ìjọ wo ni ọkọ̀ àti àwọn tẹ̀lé ọkọ̀ mi sí balẹ̀ ọ̀tọ́jọ́ wẹ̀. Àpọ́fọ̀mù ṣàìjà ta kọ́kọ́ tí mo mọ̀ pé ó máa ń ṣe torí abúdá sọ bẹ́ẹ̀ mi tí ìmẹ́ni kankan tó tún lè sọ pé òun àti ìyàwó àwọn ọjọ́ máa ń pọ̀ mi lójọ máa ń wẹ̀pọ̀ ó dẹ̀ yẹ kó máa rí bí a ti ṣègùn tó.
2: Ó jẹ́ kó báwọ̀ náà wí nìyẹn o ṣì àṣàìjà ta kọ́kọ́ nìkan ló ń ṣe ó jẹ́ kó báwọ̀ náà ìyẹn náà kì í ṣe bẹ́ẹ̀ nìyẹn o.
1: Omo kí ṣe ń dẹ̀tẹ̀ jáde níbẹ̀ yẹn gan máa ti yọjú ara fi pápápá àìrájẹkù orò. So mo ṣe rí nìyẹn ṣá the last one tí mo máa ṣe ọ̀sùn torí Bọ́lájí náà wà bẹ́ẹ̀ you must learn wo you must learn to treat that man right. Be his wife, be his partner, be his mother and of course be that man's best friend. ọfíìsì kìtò kò sí nǹkan tó lè ṣe tó bá ti díjẹ tó bá ti pè kí ara ẹ pé ìwọ ni ìyàwó ẹ ìwọ ni partner ìwọ ni màmá ẹ at times àwọn ọkùnrin máa ń pe àwọn ìyàwó ní mọ́mì kì í ṣe pé wọ́n pè ní mọ́mì pé kínní àwọn kọ́kọ̀ máa sọ nítorí yìí pé kò kíyàwó yẹn wọ̀ yìí pé ó represent màmá fún mi because tó bá pe ìyàwó ẹ ní mọ́mì o ò lè nọ màmá ẹ tọwọ́ ìyọ́ tó inú máa bí ẹ tó bá fẹ́ gbọ́wọ́ ẹ sókè kì í ní áfíríkì lè bẹ́ẹ̀ yẹn pé ṣé ló máa nọ màmá mi because it's not your mother your sister your everything kì í ṣe ọmọ ọ̀dọ́ ẹ ní nǹkan máa náwó sókè bó ṣe máa sọ pé ẹnìkan nọ ẹnìkan ẹnìkan nọ ẹnìkan. Bí ìyàwó ẹ bá dé àti ìbàdí ọkọ ẹ bá wọlé ìbèrè pé báwo ni bí ẹ ṣe rí. Àti ìṣèjútó ṣí ẹ àdúgbò ọkọ ẹ pẹ̀lú tí ẹ ẹ jẹ jókòó kẹjọ sọ̀rọ̀ ẹ make a plan for 5 years ahead pé the next 5 years where do you see yourself where do I see myself. Àti ìṣèjútó ṣe rí ẹ ká máa wá cross ara wa allow your husband kó jáde kó wọlé má challenge pé gbogbo lọ látàárọ̀ ìbúlo jáde lọ jẹ́ kọ́kọ́ ẹ ṣe nǹkan tó máa ṣe ọkọ̀ ẹ náà tó bá ti dé tó bá ti ẹ̀pẹ́ wọlé ó ní bó ṣe máa bá sọ̀rọ̀ àti ṣètò gbogbo ẹ̀ láwọ̀ láwọn nollywood film ọ̀pọ̀lọpọ̀ á sọ̀rọ̀ gidi ó ṣe ó pẹ́ o kankan àwọn bá bí mo yà bí mo yà bí ẹnu bí àgbẹ̀ yẹ pé kọ́kọ́ àti ṣe program yẹ kọ́kọ́ tó dé ìyàwó títí lẹ̀tọ̀ ò lè wọlé pàtó ti ń bọ̀ stop being suspicious of everything àti ṣèyí tó ṣe rí àwọn tó wá tó kọ́mọ̀ jù ní ìsinmi káwọn èèyàn máa snoop sórí fóònù ọkọ wọn kò sí bó ṣe máa wo fóònù ọkọ kò dẹ̀ sí bó ṣe máa wo fóònù ìyàwó ẹ bá ẹ̀ka tọrọ àtọ́ òní ní nǹkan tó máa bí ẹ nínú o ò lè ṣe tẹ bá fẹ́ dọ̀wò ẹ jẹ́ káwọn ọkùnrin àtòbí ọkọ àti ọkọ swap fóònù wọn for only few hours ìjà máa ṣẹlẹ̀ iṣẹ́ ló dàbí kan sọ pé kí gbogbo àwọn tó wà nàìjíríà kọ́ lọ ṣe dna gbogbo ọmọ àti ìṣètò ẹgbẹ̀gbọ̀ gans especially ìlú ní àwọn first born so ẹgbẹ́ obìnrin mo máa bẹ̀ yìí be mature stop reading meaning to everything tọkùnrin bá ṣe ẹ stop láti máa pick ife àjẹgbọ́n kan láti ṣètò ìṣẹ́lẹ̀ ẹ̀kọ́ ẹ òní jáde wà á pa mílíọ̀nù wà á pa mílíọ̀nù wà á pa ní ẹjọ́ máa sọ pé obìnrin jẹ́ lẹ́nu razor ṣọ́ọ̀yì but then ẹ jẹ́ kí razor yẹn ẹ jẹ́ kó lọ síbi tó wà kọ́ sí tí kì í ṣe ibi tó ti máa fìyà jẹ́ tàbí tó ti máa kọ́ sí commission tẹ máa lọ́ṣọ́ ọmọkùnrin lọ́rùn tó máa di gbàgbó the man is your king adjust his crown to fit him properly kábíyèsí ni ọba ni ológun ni bá a handle ìrìnká rẹ kó lè jókòó dáadáa lórí ẹ tí káyé bá jókòó lórí ẹ dáadáa ìgbà ló lè lùgbà kó sọ pé òkè ọtún òsì kó ní where is my queen but for him to ask of his queen you need to adjust his crown to fit his head properly. Àti ṣèkìtò àsìkò ti lọ díẹ̀ mọ̀ báwo yẹn sì ní nǹkan tó fẹ́ sọ tí ẹ bá tún wá fún mi láàyè mà kí wá sọ díẹ̀ sí i wẹ́n jẹ́ kí n dó báyìí lọ.
0: ọ̀gá ẹ ṣe gbé ẹ ọ̀gá olúwa ò ṣe o tẹ bá lọ sórí facebook ẹ ṣì máa rí àwọn kọ́kọ́ tó ti gbórí wọlé florence johnson thank you ọlaniyan kabiru oyewole thank you victor okoye thank you kọ́ládé akíọlá flourish thank you aṣíwájú yomi ọ̀kẹ́ owó thank you olumide abel adesola thank you ọlá smith thank you God bless you olumide abel adesola thank you kọ́lọ́run ràn wá lọ́wọ́ solution ni mo fẹ́ ká wá lálẹ́ káàtì ẹ̀mọ nǹkan tí a fẹ́ ṣe gangan torí pé wàhálà tó wà nílẹ̀ ó ti fẹ́ pọ̀ jù ṣùgbọ́n tá a bá ti mọ nǹkan tó yẹ ká ṣe tí obìnrin bá ti mọ iṣẹ́ ẹ̀ níṣẹ́ ẹ̀ tó dẹ̀ ṣe é tọkùnrin náà mọ tiẹ̀ níṣẹ́ ẹ̀ tiẹ̀ náà tóun náà ṣe é wàláì àyìnbó máa rí gbogbo àwọn problem tá à ń rí yìí kò sọ lẹ́ẹ̀kan mo ní obìnrin mi wà tó jẹ́ pé ẹ fi mí lẹ̀ ẹ tó bá pa mí lẹ́nì èmi inú wọn a wá lọ́ aṣọ mọ́ ọkùnrin yẹn lára a wá máa forí gun láyà màá máa wò tó bá ń forí gun láyà ó máa já sókè bíi I don't know bí mo ṣe fẹ́ sọ but ẹ jù ẹbẹ̀ ni mo bẹ̀ wá ebe oni mo be wa ejo eje ka mo nkan ta nse eje ka mo nkan ta nse oda eje ka lo sodo uncle bj monitor la olamide thank you uncle bj kileri so soro to wa ni
2: respect. And respect is reciprocal. We should feel respect. We need our friend respect. So yeah, it's a moment saying, "Send me."
0: Why that?
2: Aha. So respect is reciprocal. I don't have friend respect in it. And Sherry, we go to one lady. About mo, because ma. Basima se nkan laye mo ko ni si wahala much ta ba ti mo basima ibe ona ta ma gbe nkan gba ka ba ko ma da gbogbo e da obi pe eh si bai si bai number 1 nko ti mo ba so won ni pe ife mi o fi be eyan mo rada o ni pe ma defend lori obi e ma defend lori yawo e o si ni yawo e se le ni to e du e lo ma defend lori e won lati ma se ko de ma ko ma ri pe o se nkan ninu bi ma so pe eh yawo e duwo lona o lo ma gbe gbe lo ma se ma ti pe lu obire because so ma se se obire refer respect obire refer respect la wa lo ti di nkan o ti di ehun bi ni e ano eh o ti di eyan re ki pe loju e ni pe o lo wa ku den si na o ma ni ko mu ki wa ni bi ni ko e ma la nkan si ni e ma se e ma mu and certainly another thing o ni pe obire ti yawo e so fi se o be fo lati nko bi 20 years lati ya ti fera yin ni to ko ba se to ba yiwo a ma yiwo le kokon a ma yiwo le kokon o iyo le ma du iyo le po ju nbe o le la ni o le se ogbo e sa je to ba je un ton e bi se ba se ni o ti ba je ton ani ah wo mo bi ri o se o a mo fe su kini o fe iyo o fe pa mi loko ti ma ti so be yawo mi si mo ko ti mo bi o ti mo nkan to mi pe mo so pe yo po mo be yen ni pe yo po be o so so wo buru ko be yen lati ma se abe ijore re agbadun abinu o yo le mi mo ko yiwo ni o si be tere o ri se si ko si ba ni ma se je to le yiwo yo ko so e ma de ko ma appreciate e to ba se ton to wa je un yo to gbadun to gbadun a o be ibi ato ko pass e lori ko pass e lori ko si aya ni o se mu gbadun je ko se gbogbo n sẹmọ gbogbo n sẹmọ n sọlẹ ẹkọ náà àwọn àfikún tẹbi kọfẹ fún mi yẹn obìnrin láìsí gbogbo nǹkan bẹẹ yẹn obìnrin láìsí ẹ so kẹrẹ ní tẹbi tí wọn lọbẹ ni pé tí ìyàwó ẹ bá ìyàwó máa jà á máa jà á náà ní lọwọ ọkùnrin ní lọwọ gbogbo ara ní lọwọ àkọmọ bí ẹmọ obìnrin obìnrin kan náà náà ní lọwọ so tó bá yẹ ti wà bẹẹ yẹn ẹjẹ kára máa ní sùúrù fúnra wa a máa sọrọ bí wa lórí ẹ mò ń sọrọ ìwọ náà ń sọrọ a lè yanjú ọrọ bẹẹ yẹn kí ẹ bá ti mọ̀ pé o ṣe tí kò dẹ̀ ra dákẹ́ kò máa wò ẹ jẹ́ pé nípa nǹkan nǹkan sọ̀rọ̀ kan wá bá sọ̀rọ̀ lọ fáà ń sọ̀rọ̀ lọ fọ́t and fà back and forth back and forth kò lè yanjú anything so ẹ máa ràn ìyàwó yín lọ́wọ́ nípa financial àbí pé ẹ fẹ́ ṣe nǹkan nílé fún wọn báwọn ọkùnrin tá a bá ti máàrí a máa ń jọ bẹ́ẹ̀ ni ó bá jẹ́ fọ́kùnrin rẹ fún ti lè ṣe gbogbo nǹkan tó wà nílé tẹ̀lẹ̀ ọ̀tá máa ń bẹ̀rẹ̀ tá a ti fẹ́yàwó nígbà tí ìyàwó bá ti kó aṣọ náà pọ́npọ́n ẹbí fọ ó ti ṣe bẹ́ẹ̀ ó ti ṣe kí nípa a máa ń jọ lẹ̀ ni ẹ̀kan kan ẹ máa rò fún obìnrin yẹn náà ó bá ti rẹ̀ tó wọlé tó gbé tó ṣe kí nìkan ó rẹ̀ báwo ni ṣé nǹkan yíjọ àmì ẹ̀ tí bá wọlé ṣé nǹkan tí mo lè jẹun àmì ẹ̀ ìmọ̀ àti ẹ̀ ṣe kí nìkan báwo ni báwo ni máa so ohun lọ máa lọ fún gbogbo ìbáàdà pọ̀ ìyàwó mi ọwọ́ a máa gbọ́ program dance ẹ̀ àbọ̀tá nìkan a máa gbọ́ so máa ń wọ ìbáàdà pọ̀ máa jẹ ẹ̀kọ́ tó máa jẹ alẹ́ fún àyè wájú láàárọ̀ kí ló wá rí jẹ láàárọ̀ àwọn ìfẹ́ àmúlò ẹ̀kọ́ ọmọ ẹ̀wà kan kù bẹ́yẹn mo fi ẹ̀wà yẹn mo fi àádùn sí mo fi kíní kan yẹn mo jẹ tí mo fi sùn lọ́jọ́ mo tí ìlú lórí ọ̀wọ́ ẹ̀dà so ó sì máa wà nìyẹn so ẹ máa hẹ́pù àhobìnrin yẹn nígbà míì gan ẹ lè lọ fẹ́ dógbò kó ti rẹ obìnrin yẹn bó ti lọ látàrí ojúṣe ọkàn bẹ́yẹn kò ṣe fẹ́ torí pé oko ẹ̀ ń le yẹn of course wà á ní sùúrù tó bá ní ó rẹ̀ òun ó ṣe ọkàn bẹ́ẹ̀ gbà díẹ̀ fún mọ̀hálàdà kò ṣe kó tó mi yẹn wá ṣe all the time gbà díẹ̀ fún pé ó rẹ̀ lẹ́nu nìyẹn kò bẹ̀rẹ̀ fílẹ̀ má wọlé a bá jẹ́ àárọ̀ a máa ṣètò a bá ṣe ọkàn bẹ́ẹ̀ ṣàwọn nǹkan tí mo tún fẹ́ fi kú òun náà nìyẹn àna ẹsẹ nìtọ́ wá pa máa ń bá rí ẹ òun ni pé èmi á máa ń nà ìyàwó mi o wọn kò ya gbogbo yín lẹ́nu tó máa ń ṣẹ̀ èmi á máa dásẹ̀ ríà fún àwọn tó máa dásẹ̀ ríà yẹn màá kọ́kọ́ màá bọ́ gbogbo aṣọ lọ́rùn màá lọ ṣanra màá bọ́ pátá màá bọ́ gbogbo ẹ̀ màá wá mú òun náà màá ní kóun náà wá àwọn oògùn kí tó nà ní kòkòkò màá wá mú wá màá gbé wá síbi sílẹ̀ ìlẹ̀ màá sì kó okó ẹ̀pọ̀n màá kó tẹ̀pọ̀n tẹ̀pọ̀n gbogbo ẹ̀ máa kó sínú lílọ̀ màá fi jẹ́yà tó lè máa sunkún ayọ̀ tó lè máa ṣe ìkíní so bẹ́ẹ̀ ló ṣe ń báyàwó tèmi wí nìyẹn àṣọ màá tẹ́ mọ owó tó ṣe ẹ̀ ìyáwà ó ti mọ ọtí mo mí so ẹ jẹ́ kí n fún ẹlòmíì láyé torí bá nídìí ju sọ mi jọ tí ọ̀pọ̀ nǹkan tí mo fẹ́ sọ àwọn àfàṣe fún gbogbo nínú ọ̀nà mo yẹ ẹ ṣeun gbọdọ̀ yẹ ká máa bá ìtòwò.

0: àgàlà nínú ilé torí pé òun ló ń ṣe gbogbo ẹ̀ wà wá ṣẹ̀ṣẹ̀ dìde wà ní èmi ní balé ilé èmi lọ kọ́ ẹ ó máa di gbàs gbòs out of frustration and annoyance àbí kò jẹ́ àbí kò ṣòun àni ọ̀pọ̀lọpọ̀ yín ègé ni ẹ̀tún máa ní wá dúpẹ́ lọ́wọ́ obìnrin yẹn pé ọmọ ṣe junior sọ pé junior lọ school báàgì tí junior gbé yìí máa fáyìn o ṣe aya mi look pé o níṣẹ́ ò ń ṣe skills o máa ń sọ fáwọn èèyàn tí bá ń bá wọn sọ máa ní sí job no dey but work dey there are two different things o job no dey but work dey bro say biri so pe na work you hear me biri so pe bros na work iṣẹ ni biri so pe obìnrin ọkùnrin mi wà nísìnyí ojú ò tì wọn rárá wọn máa wà nínú ilé tíyàwó máa fi lọ tíyàwó máa fi dé kéèsì kan wà nílẹ̀ nísìnyí tí ọkọ sọ pé ibo ló lọ tó bá jáde lọ alẹ́ pátápátá ni wàá fi wọlé kí ló fẹ́ fa kinní kan nígbà tó da ìyàwó ẹ̀yẹn lámù títí ìyàwó ẹ̀ wá sọ̀rọ̀ síta ìyàwó ẹ̀ nílá èsì tí ìyàwó ẹ̀ wá fún òun ló wá wọ́rì ẹ̀ tó fi wá sọ̀dọ̀ mi ìgbà tó sọ fún tó ṣàlàyé mo sọ fún o mo ní ìsà nǹkan tó yẹ kó sọ fún yín náà lọ sọ fún yín ẹ òun wà lára àwọn tí àwọn báǹkì kan dá dúró ńgbà kan kò ń ṣe pé òun ò ṣe dáadáa ńgbà yẹn but nísìn nǹkan wá rí bákan ìyóun wá di ẹni tí ìyàwó òun fẹ́ máa gun gàlagàlà torí ó ń ta ọjà ó ń ta oúnjẹ ó dẹ̀ ń rówó mo ní sọ kílẹ̀ yín wá ń ṣe òun ti wá ṣe òun ò ríṣẹ́ so tóun bá ti kúrò nílé láàárọ̀ tóun bá ti wẹ̀ òun máa lọ jòkó tí wọ́n ní ṣọ́ọ̀bù mo ní sà mo ní ẹ̀ kì í ṣe ọkùnrin gidi múlẹ̀ ṣe máa lọ jòkó tí ń ṣọ́ọ̀bù every time yẹn ní káàkiri kẹ wá àwọn pàdé yín àwọn guys bí yín kẹ ṣàlàyé bó ṣe ń ṣe yín fún wọn kan tó ẹ bá rí ó ń ta oúnjẹ yes àwọn ọmọ oúnjẹ nínú ẹ ẹ̀yin náà oúnjẹ nínú ẹ ṣùgbọ́n at least ó yẹ kẹ jáde kẹ my dear gba mímọ orí oúnjẹ ta fẹ́ jẹ lálẹ́ yìí o but gba ₦200 fi kún owó oúnjẹ lẹ́ni yẹn sọ ó ní àárọ̀ ló máa ń ta oúnjẹ kí ló dé ó ti wá tu yí sí oúnjẹ alẹ́ oúnjẹ alẹ́ tó dẹ̀ yìí sí náà tó bá máa dé wá dé pátápátá wá léètì wá tún sọ pé káwọn ọmọ wá gba oúnjẹ fún wa fún mi ní ṣọ́ọ̀bù ńbẹ̀ yẹn lédi yẹn máa dáhùn ó ní ẹ tí ń bá ṣe ta ló fẹ́ ṣe èmi ni mo ṣe ń tiraka náà tí ń bá ṣe ta ló fẹ́ ṣe ṣẹ̀rí pé insult nìyẹn if I don't do it can you do it ṣé ìwọ lè ṣe ẹ̀yin ọkùnrin ẹ jí o ẹ má sùn ọ̀làyìn ẹ jí ẹ má sùn ọ̀pọ̀lọpọ̀ ilé lẹ́nìí ọ̀rọ̀ owó ló ń dà wọ́n rú and ẹ̀yin tẹ́ ẹ máa ní kí ìyàwó yìí má ṣe nkankan ṣe bẹ́ẹ̀ ti rí nísìnyí wọ́n à ń kọ́ ṣe gẹ́gẹ́ bí ọmọ ọkùnrin bó jẹ́ kó lọ síbi tó ti ń offload container kó sọ fún wọn pé wàá bá wọn offload container yẹn owó tó bá ti fún ẹ no matter how little ṣáàfi tó ìyàwó ẹ lọ́wọ́ pé wíwọ́ gbélé fi kún nǹkan tó bá ń sè inú ẹ̀ dùn mo rí páwọn èèyàn ń pè wá mo rí páwọn èèyàn fẹ́ máa pè wá ó yá ẹ jẹ́ pè ká gbé kọ́ọ̀lì ẹ pè ká gbé kọ́ọ̀lì dẹ́nu ẹ̀yin obìnrin mo máa ń sọ lójoojúmọ́ lórí rédíò pé if as a woman you don't have a source or you are not a source you don't have a source of income then know that you will not have a voice ìwọ obìnrin ń kọ́ tó o ṣe nǹkan kó dìgbà tí dádì bá dé kí kòkò tó gbóná ṣáyé ló ń ṣe ìṣá o ayé ló ń ṣe lójú ara ẹ anú ẹ ṣe mí tèmi ṣolúwa nígbà tó yẹ pé o wà nílé o cross ẹsẹ̀ tó bá ń lọ láàárọ̀ wà kẹsẹ̀ kúrò lọ́nà á kọjá ìyẹn ọkọ ẹ tó bá tún bọ̀ lálẹ́ wà tún kẹsẹ̀ kúrò á kọjá o ní nǹkan kan tó lè contribute nínú ìgbéyàwó ẹ àfọkọ ẹ wàhálà wà o tólúkálùkù bá mọṣẹ́ ẹ níṣẹ́ nínú ìgbéyàwó ọkọ mi mọ̀ pé táwọn ọmọ bá ti wọ school o òun ni kan lati sanwo school o ma ti sanwo school ti e ohun lo kan lo ti sanwo school o ti mo ti e emi o iwe ni temi o ti ma ra fa won mo ma ti ma ra die die ka won 1 month ta won mo fi wa ni holiday yen every day ti ba ri 200 ma ti ma da so wa won ton ta iwe a ma ra die die sugbon gba teru ba poju fe yan kan igba o ni kasala o ni bus telo e ba gbo un soke
1: e ka le ma
0: e ka le sa
1: akọ to mo gbadura loruko Jesu ko ni re yin o
0: ami sa
1: o gbe para di lo o kan lagba lo di lina o ni baje o
0: ami e se sa
1: lo ko mi ni samze iya de won lati
0: mo ya ma pe wa para tori ohun yin en lo gan
1: hello
0: hello
1: se n gbo mi ba o
0: a n gbo yin
1: so lo ko mi ni samze iya de won lati ilu fiedan
0: Jesus.
1: So, but so in Tim Marie, similarly, that's it.
0: Eh, Clary?
1: In Tim Marie, similarly, that's it. Me, okay.
0: Eh, Tim Marie.
1: Then, ma.
0: Clearly, that's Tim Marie.
1: I'm all you alone now.
0: Eh, would you alone for Yahoo?
1: Eh.
0: Okay. If I let a call on my yo, Jesus, he'll let you what Yahoo for you.
1: Oh, I'm only about to go to the book that you but must meet a friend.
0: Okay, it's a girlfriend.
1: Yes, ma.
0: But yeah, it's your boy on you. Who am I?
1: But you then?
0: You're not sure, young boy.
1: I mean, so, over for what you pay, you think you want to pay, would you go crying down for the lamb? If it seems over lost, you'd be sure. You will go and you know, can pay. Give me the phone, young man. Ko nu re do sin ko le ru be so o n tin ti pe to wa ti ko ya to ba ri ke kan wa ju re bayi ko je boya yan o yo n be lo ko yo wa pe bo ni me le try lati ri se yi pa so bo go ru lo lo ko be ni yo tin la plan pe lu e so ah to wa le gba fun ma si be ma si be fun bo to ti gba gbe en tin n do nu re ni nbe n tin se lo gbo lo po ni e bo ba pa nu lu lu fi o da o ti mu wa ni bayi mo ri opolopo odo to ji pe nti gbogbo ti en so kele ga lo sele to ji pe o tu ka ara won to ji pe ko si gbagbo a number 1 mo ko pe ba ma ba te lo ko so ala ma gbe mo eyin lo ko si ori be yo lo du ko ra gbogbo ti en so gbogbo program re mo like gbomo ma mu for an realizer pe ki mo lo ri won so lati gbo program re ni gbogbo gba e wo lagba olohun ko ni re yin o
0: Ami ese
1: gbe
0: na ko
1: ni
0: daru loruko Jesu. Ami ese. E ma bo to bo. Daru loruko Jesu. Ami Jesus.
1: Yes.
0: Ese sa. 0917 Hello.
1: Hello.
0: E ba gbo sa.
1: Hello. Wa ti pe awo mi lo n tesiwaju ninu awon oju ni sugbon ati mi na wa ri lakoko kan mo la ti wa se aje kan se so gba ti awo wa ti ta tin sise yen ti nkan ti mo se ni ori ti o sa ko wu drop e kuro nbe mo fe ma yo de se ni pe ori to ri pe mo appreciate nkan to n se mo fi ti mo fi ri pe o fi wu drop e kuro nbe yen so lo wa se ona kan to bi de pe ona to wa la fun mi na lowo lowo bayi o tun je ga fo kan tin fun eji to yi fe de tun ti wa pada lekun rere ti ali to ko wa ni se o si gba re ni ti so fi o tu ta o owo ni fe o lai se owo ka ri o si so e se ko ni ba je fun loruko Jesu a ti dara ba je yin o
0: ami sa e se go sa e je ta lo tu wa nbe yen o ẹni tí a bá fẹ́ pè wá láti mú òyìnbó +234 814249106 hello.
1: Hello, ẹ kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sa.
1: Yes, sir, kú ètò.
0: Yes, sir.
1: Olere yin agenda ro ma je.
0: Ami sir.
1: Ohun yin ba ko ba pa lale yin se ko se anti jigito.
0: Eh, ko si problem sir.
1: Olo agbadura wa.
0: Ami sir.
1: O de ki daddy UK na ati uncle Benji.
0: Un bo sir.
1: Hello.
0: An gbo yin sir.
1: Sherry no fe da se to.
0: An gbo yin sir.
1: O ti mo fe so ni pe Sherry oro ti daddy UK so. Won soro with experience ati uncle Keji. O Sherry teyin so. Eyin so nkan tun sele gogo mi pe e n jade lo kaakiri nkan tun sele lowo lowo eri cheri bo se ri gele le so yen bo in ti mi ro pe o le je ona abayo ni pe communication ti oko ataya ba le bara won soro to ba le joko giro lori nkan to ba se won wa ronu abayo si oya lori pe ise gbo ni o abi nkan lo dede tokunrin na ba ni suru to ba le baya we soro to ba lo sun meta to mo ko rin sun to ri abi ti mistake ti wa a ri solution si nkan to nse so ti yin ma
0: men sir
1: so that is the only way ti nkan e le solve ija yen I need good communication ni.
0: Okay.
1: When the communication is standard, ko ni sija. To ba safere abi boya o ku je ka to lowo oko, obi na a ba mo. Ba to ba ti sinu e to je ki yen mo nkan to nsele. Wa ti mo bi ti nkan de duro, wa mo bi to e kan gbe nkan gba. So in ke le ri the solution si nkan yen niyan. E ma do to wo lo agba fun wa.
0: E se go sir. Code 091 0914 0913708675 on number ti elekwasi abi 0814249 1006 e se goni lagbara olohun ni orita ni saturday to n boy saturday otun lai lagbara olohun a fe se ayewu ofe nibe fun awon okunrin gbogbo eyan okunrin e pejo sibe fẹ ṣe àwọn kan fẹ ṣe àyẹ̀wò ọ̀fẹ́ àyẹ̀wò ọ̀fẹ́ pátápátá fún ẹ̀yin ọkùnrin lórí ọ̀rọ̀ sétọ̀sétọ̀ àti gbogbo ara ríro àti gbogbo ara tó ń dun èèyàn wọn fẹ́ ṣe àyẹ̀wò ọ̀fẹ́ àwọn èèyàn wa náà ni àyẹ̀wò yẹn ọ̀fẹ́ pátápátá ni wọn ní gbà kọ́bọ̀ lọ́wọ́ àwọn èèyàn eré ìdárayá ẹmúlẹ́rẹ́ ìdárayá kí ló ń pè é ìdánilẹ́kọ̀ọ́ yes wọ́n fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àyẹ̀wò ọ̀fẹ́ náà dẹ̀ máa wà ńbẹ̀ fún gbogbo ẹ̀yin ọkùnrin lágbára ọlọ́run sátidé tó ń bọ̀ yìí náà ni ẹ lè pè lẹ́yìn ètò kí amọba ṣe máa jọ pàdéra níbẹ̀ lágbára ọlọ́run ọ̀fẹ́ dẹ̀ ni o kò sí tó ń gba kọ́bọ̀ lọ́wọ́ anybody o hello.
2: Àti ṣe kí ṣe kalẹ̀.
0: Ẹ kalẹ̀ sà.
2: Olùṣọ́lá tó wọ bàṣọ ti transmission yóò sọ̀gbọ́n bá aṣọ lálẹ́ yóò clear.
0: Sorry sir.
2: Bẹ́ẹ̀ni àwọn àgbo inú mi ìbálẹ̀ kan bá sọ summarize kan tẹ́ ń tọ́ tẹ́ ń discuss lè lónìí. In just one or two lines, kẹ́mi náà dey contribute sí.
0: À ń gbọ́ yín sà.
2: Mo ní pé kẹ́kẹ́ summarize kan tẹ́ ẹ̀ sí tẹ́ ń discuss kẹ́kẹ́ summarize ẹ̀ fún mi.
0: Okay.
2: Kẹ́mi náà dey contribute.
0: Nǹkan tí a ń discuss ni nǹkan tí a bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá nípa ọkùnrin àwọn ọkùnrin tó ń na obìnrin àti gbàgbọ́s tó ṣẹlẹ̀ láàrin ọkùnrin àti obìnrin nǹkan tí a ń sọ̀rọ̀ lé lórí lálẹ́ yìí nìyẹn sà.
2: Ẹ ẹ mọ àkókò yìí àkókò kara ni for everybody. Ẹni tó bá ní situation of the country òkan o ìsáyìdà pé kó bá parọ́ tàbí kó bá gbádùn everybody ló ti di oníkarakalẹ̀ adẹ̀gbọ́dọ̀ ní sùúrù fúnra wa tí wọ́n bá ń sọ àbánìyàra wa ni tọkùnrin irresponsible man don't beat his wife. Ẹ bá rọ́pò tó bá dẹ̀ ìyàwó ẹ̀ yẹ́ ká gbàgbé kó responsible ni. ọkùnrin náà bá jẹ kárí atẹ́ni ní sùúrù dẹ obìnrin míì wà ó ṣe pé kò lọ́rọ̀ tútù lẹ́nu àsọtọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ tí kú gbọ́ títí ẹ di ẹ̀bùn kì í ṣe gbogbo obìnrin àwọn obìnrin míì ni mo sọ fún yìí o obìnrin tó lọ́kọ tó tọkọ fẹ́ jáde tó ti dẹ̀kùn tó sọ kọ́kọ́rọ́ síta tó lọ kọ̀ọ̀kan tó bá náà wọ́n bọ́ àlè rí ẹ ọkọ sì fẹ jẹ wọpọ wo ìṣọgbà àlè but in a nutshell sùúrù la gbọdọ ni fúnra wa ọkùnrin tó bá wúlò gbọdọ náwó ẹ sókè tó kó dẹ ìyàwó ẹ tẹ bá rọkùnrin tó dẹ ìyàwó ẹ ẹjẹ ká gbà pé kò gbádùn bíbélì ni ẹ ti dẹ yọkan ẹ tó bá dẹ ìyàwó ara ẹ náà ló dẹ yẹn àlàáfíà fún màmá mi.
0: Yes, ṣe kan sọ. Ó dá lẹ́ẹ̀kan sí mo tún fẹ́ fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ wa lórí ètò lálẹ́ yìí afẹ́fẹ́ àkókò yìí kí àwọn dádì wa kan dádì Adébísí Akínwọlé láti Houston Texas USA afẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ wọn gan ni wọ́n sọ pé èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ni àwọn máa san owó fún àwọn san owó fún pé ká fi ṣe àyẹ̀wò ìtọ̀ ṣúgà fún ṣùgbọ́n a wá sọ pé àwọn tó máa san owó fún yẹn a máa mú wọn láti orí rédíò ní bíbá àwọn ìtọ̀ sọ́rí mo ní ìtọ̀ ṣúgà kí ni mo sọ lálẹ́ a máa ṣe àyẹ̀wò ọ̀fẹ́ fún wọn wọ́n san owó fún àwọn wọ́n máa san owó fún àwọn láàbù tó máa ṣe àyẹ̀wò fún wọn àyẹ̀wò wo ni a sọ pé káwọn èèyàn jọ kọ́ ran àwọn èèyàn lọ ọwọ́ lé lórí àyẹ̀wò yẹn ni àyẹ̀wò tó jọ mọ́ kí ni ìtọ̀ sétọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa ni wọ́n wà ń sì tí wọ́n ní àìsàn sétọ̀ tí wọ́n ń tọ̀ lójoojúmọ́ tó ń tọ̀ sí rérérére tó ń tọ̀ lójoojúmọ́ tí ìtọ̀ yẹn ti pọ̀ jù ṣùgbọ́n tí agbó ara wọn ò ka owó ò sí lọ́wọ́ wọn láti lọ ṣe àyẹ̀wò yẹn èyí tó ń pè ní PSA so èèyàn mẹ́ẹ̀ẹ́dógún orí rédíò mi náà láti máa mú wọn ṣùgbọ́n tó bá máa mú èèyàn mẹ́ẹ̀ẹ́dógún ẹ má bínú sí mi o láti 70 years lọ sókè ni láti 70 years lọ sókè ẹ jẹ́ ká ran àwọn arúgbó yìí ní ọwọ́ so afọkọ́pọ̀ yìí dúpẹ́ lọ́wọ́ ọ̀gá wa dádì Adébísí Akínwọlé láti amẹ́ríkà pé wọ́n ṣe o àdúpẹ́ lọ́wọ́ wọn gan ni óyá 09123708675 òun nọ́mbà tí ẹ lè pè sí mo lè fẹ́ fà àkókò yìí sọ fún gbogbo ẹ̀yin òbí tí ẹ ti sẹ́ndì orúkọ àwọn ọmọ yín gbogbo ẹ̀yin òbí tẹ ti sẹ́ndì orúkọ àwọn ọmọ yín fún àyájọ́ ọjọ́ àwọn ọmọ wa obìnrin tí a fẹ́ ṣe ní oṣù tó ń bọ̀ ní ọjọ́ kọkànlá october ọjọ́ kọkànlá oṣù kẹwàá ní ọdún 2026 11th of october sunday 11th of october 2026 ọ̀pọ̀lọpọ̀ nǹkan ń ṣẹlẹ̀ sí àwọn ọmọ wa obìnrin ní àwùjọ wa lénìí mo fàkókò yìí bẹ ẹ̀yin òbí wọn mo sọ fún ẹ̀yin òbí bàbá àti ìyá ẹ gbé àwọn ọmọ yẹn wá sí ibẹ̀ ibi tá ti fẹ́ ṣe kinní yẹn ní ọjọ́ yẹn kí wọ́n wá fi ojú wọn rí àwọn obìnrin jankan-jankan àwọn obìnrin ńláńlá àwọn obìnrin gidi àwọn obìnrin tó ṣe é mú yangàn ní àwùjọ tí wọ́n wà ń bẹ̀ láti bá wọn sọ̀rọ̀ àti pé lágbára ọlọ́run chiquito náà wà ń bẹ̀ láti bá wọn sọ̀rọ̀ kò wá ń ṣe pé ọ̀rọ̀ nìkan la fẹ́ bá wọn sọ wọ́n máa jẹ wọ́n máa mu wọ́n máa wo fíìmù tó jẹ́ pé ó máa yí ayé wọn padà èyí tó bá ń tọwọ́ bọ̀ nǹkan tí ò da a mọ̀ pé nǹkan tóun ṣe yìí ó lè jẹ́ kí ìgbé ayé òun kó mẹ́ẹ̀ẹ́ a máa jẹ́ kí wọ́n wo fíìmù lọ́jọ́ yẹn wọ́n máa jẹ wọ́n máa mu wọ́n máa wo fíìmù yẹn a dẹ̀ máa àwọn tí àwọn èèyàn jankan-jankan dẹ̀ ń bọ̀ láti bá wọn sọ̀rọ̀ náà lọ́jọ́ yẹn lágbára ọlọ́run èèyàn wa kọ́lá ń bọ̀ láti canada láti wá bá wọn sọ̀rọ̀ kan náà ń bọ̀ láti èkó àti èèyàn kan ní ìbàdàn bí báyìí láti wá bá àwọn ọmọ wa obìnrin yẹn sọ̀rọ̀ àti èmi náà chiquito lágbára ọlọ́run má jẹ́ kí n count ara mi out èmi náà èmi àti wọn náà àjọ máa sọ̀rọ̀ ẹ̀yin ìyálẹ̀ gbọ́dọ̀ mú fúnra yín mú wọn wá then tó bá tún wá ń lọlé pàpàǹbarí ibẹ̀ wọ́n á wá gba ìwé kan tó jẹ́ pé mo kọ èmi gangan ni mo kọ́ ọmọbìnrin tó bá wà ní 13 to 19 years tó bá ka ìwé yẹn a fara balẹ̀ kò ní ṣe kò ní ní ìrìnsẹ̀ kò ní rí ìrìn tó máa sọ ayé ẹ̀ di nǹkan míì kò yé yín mo pè ní letter to my daughter a letter to my daughter but mo pe wey en yen so e mu won jade lojo yen sugbon e gbodo register oruko won free of charge o se n to ma gba kobo fun registration ati fun attendance of any patapata lagbara olohun laipe laiju e ma bless ni gbo ipolowo e lagbara olohun so mo fe dupe lowo awon foundation wa fem show mo foundation mo dupe lowo mo bo se gbe eto yi kale e je ka awon yen jade ko wa ri nkan ti o ma sele lojo yen emi ati won ade soro ade ni number ara wa a ma pe ara wa a ma bara wa so o toro e se gan ni 0912370867 5 oni number ti eni pe si lati soro la iwo bi ni to ba mo pe inu e odun soko e o ya akoko ti to inu e odun soko e abi iwo okunrin to mo pe iyawo e se inu e odun si iyawo e kini nkan ti iyawo yen se e je ka jo yanju e lale tori se ri ojo melo kan loku ki september lo ki september ti lo nisin november ti de so osi ma wa lori ija ni november pe obirin o le ma poruko eni olohun mo ni e a nbo
3: To ba ya wa si suru won pin emi o ni gbe obirin to ba fe jo fi olokan bale iwo na ma da lagbo ne to ba da jo sare obirin o lo se kini ohun lo ko kola ko bi ni suru ju be lo to ba titi kuti titi titi to ba ya wa si suru o ni ti se fun mo o ohun lo da we rewo die lara re e gbo emi ni sago dede wa to ba fe je ko obirin re fi ballu iwo na fi ba lo e se wa si suru fe yen won si ye ma fi ko boko awon tin la ni ko won do duro to ba ya wa si suru won pin emi o ni gbe obirin to ba fe jo fi olokan bale iwo na ma da lagbo ne to ba da jo sare obirin o lo se kini ohun lo ko kola ko bi ni suru ju be lo to ba titi kuti titi titi to ba ya wa si suru o ni ti se fun mo o ohun lo da we rewo die lara re e gbo emi ni sago dede wa to ba fe je ko obirin re fi ballu iwo na fi ba lo e se wa si suru fe yen won si ye ma fi ko boko awon tin la ni ko won do duro to ba ya wa si suru won pin emi o ni gbe obirin to ba fe jo fi olokan bale iwo na ma da lagbo ne to ba da jo sare obirin o lo se kini ohun lo ko kola ko bi ni suru ju be lo to ba titi kuti titi titi to ba ya wa si suru o ni ti se fun mo o ohun lo da we rewo die lara re e gbo emi ni sago dede wa to ba fe je ko obirin re fi ballu iwo na fi ba lo e se wa si suru fe yen won si ye ma fi ko boko awon tin la ni ko won do duro to ba ya wa si suru won pin emi o ni gbe

0: ẹyin tẹjọ fúnra yẹ ẹmọ mẹtọ kí ló mú yín tẹ ń mú mi jà sásọ fún ipò wọn ò ní sẹyìn ni ilé ìsàsí nǹkan fún yín lónìí ṣe dáhùn mọtẹjọ kó ti yẹ ọlọrun dá kínní kan sí wọn lára kínní kan náà ní eégún àtàrífín njọ tó bíi ti ń bọ látọrun lọrùn ti kó o sí lẹẹkẹ yóò mọ ronú ẹni tí ó kù yóò sì mọ ronú ẹni tí ó yí fín wọ́sẹ́ ni tó gbọdọ̀ rí fín tọ́jú ọkọ ẹ lọ òṣìlẹ̀ yọ abu mi
1: èmi náà kí ni wọn yóò bu
0: ìyàwó rẹ bu ọwọ afapá jánu ta ni wọn bu èmi náà lè
1: ẹyin lẹ ń pè mí láàbá ẹyin lẹ ń pè mí sẹwù
0: lọdọ wọn kò sí ti ń jẹ sẹwù
1: ẹyin àbá ẹ ti darí wá sí dé
0: ẹ wá darí lẹnu sí ìta aṣọ kẹẹ tó lọ ńkọ
1: èwo lẹ wọn lé lọ sí lè sè é ẹlábàá ẹgbà kò ó wá
0: àwa náà ń bá rí
1: èébù tí wàá gẹ́tù pọ̀ ju ti yín lọ
0: lórí yín bu ni
1: lẹsẹ wọn ni ẹnu yín sì dùn lóde
0: lẹ kówó lẹnu yín dùn lóde sátán
1: ṣe pẹlẹpẹlẹ pẹlú àwọn obìnrin wọn gbọdọ lọ gbọgbọn tí wọn èèyàn ni wọn máa dá
0: kọdà aṣọ wọn tí wọn ró obìnrin tí ró sọ ni ṣé kí n ṣàṣírí ẹ fún yín yẹn wọn fẹẹ lọ ni.
1: Obìnrin
0: bá jílá àrọ̀ tó bá má sọ̀rọ̀ báyọ̀ wà á kóra ẹ̀
2: lówe
0: wọn máa pa àdìbọ̀ balẹ̀ túká kó túká wọ́n bá lẹ kọ́dàrú kọ́dàrú wọ́n bá dàrú máa kọ nílé bàbá mi ẹgbẹ́ òsì ni wọ́n sọ aṣọ sí wọ́n fẹ́ lọ nù ọkùnrin tó bá jọkùnrin tó bá jí wọ́n wọ sòkòtò
2: rẹ̀
0: wọ́n wà sí ẹgbẹ́ kò ní túká kò ní dàrú wọ́n kì í dán yín ilé lójú tí wọ́n lóbìnrin mẹ́rin ló ti kọ́ ọ̀ bí ọ iṣẹ́ ni re sùúrù ọ̀rí sùúrù ṣe tóbi mẹ́rin fi lọ lọ́dẹ̀dẹ̀rẹ̀ ọ sàpẹ lọjọ alẹ níṣẹ lọmọ sí ẹ
1: mọ fẹ bàbá ń bẹlẹ ńlá ìdàgógó ẹ máa wọ kàdà kàkàdà mọ gba yín dànù
0: iṣẹ ẹlẹwọn obìnrin
1: àṣìjáàrú wọn dàbí igi ni
0: igi eléso tó yẹ pé nígbà tí ń bá ń ṣèso lọwọ mílíbù nà ìdánù wọn mú lóyún ó kòrò èso tí ó jáde níbẹ̀ kò ó ti wọ́ kòrò tó kálukú ń jẹ tiẹ̀ ń donú jẹ́ ni kò sẹ́ni tí ń jẹ́ ti ń rojú
1: ọjọ́ ìyàwó rẹ sùn
0: ọjọ́ ìyàwó rẹ rẹ aláìgbàdá aláìmúmi ni aláìsẹ kéde ọ gbádùn gbogbo alẹ́ ń jẹ tiwa àárẹ̀ ń jẹ ni ọ̀sẹ́ni títí ò sí lára ẹ̀ lẹ́yìn bá ti lọ ojú ara yín síta tábàbọ̀ ọ̀fẹ́ nu yẹyẹ rẹ kéde ìlọ wa dá ìgbọ́n náà fáńtì mọ̀ ẹni fi tó bá ta lọ yẹ kó rí bíbí èsè wọ̀ alẹ́yẹ yẹyẹ lọ́dọ̀ obìnrin bí èsè ọkọ̀ ẹyin tẹjọ fúnra yẹ ẹmọ mẹtọ kí ló mú yín tẹ ń mú mi jà sásọ fún ipò wọn ò ní sẹyìn ni ilé ìsàsí nǹkan fún yín lónìí ṣe dáhùn mọtẹjọ kó ti yẹ ọlọrun dá kínní kan sí wọn lára kínní kan náà ní eégún àtàrífín njọ tó bíi ti ń bọ látọrun lọrùn ti kó o sí lẹẹkẹ yóò mọ ronú ẹni tí ó bù yóò sì mọ ronú ẹni tí ó yí fín
1: wọ́sẹ́ ni tó gbọdọ̀ rí fín tọ́jú ọkọ ẹ lọ òṣìlẹ̀ yọ abu mi
0: èmi náà kí ni wọn yóò bu ìyàwó rẹ bu ọwọ afapá jánu ta ni wọn bu èmi náà lè
1: ẹyin lẹ ń pè mí láàbá ẹyin lẹ ń pè mí sẹwù
0: lọdọ wọn kò sí ti ń jẹ sẹwù
1: ẹyin àbá ẹ ti darí wá sí dé
0: ẹ wá darí lẹnu sí ìta aṣọ kẹẹ tó lọ ńkọ
1: èwo lẹ wọn lé lọ sí lè sè é ẹlábàá ẹgbà kò ó wá
0: àwa náà ń bá rí
1: èébù tí wàá gẹ́tù pọ̀ ju ti yín lọ
0: lórí yín bu ni lẹsẹ wọn ni ẹnu yín sì dùn lóde
1: lẹ kówó lẹnu yín dùn lóde sátán
0: ṣe pẹlẹpẹlẹ pẹlú àwọn obìnrin wọn gbọdọ lọ gbọgbọn tí wọn èèyàn ni wọn máa dá kọdà aṣọ wọn tí wọn ró obìnrin tí ró sọ ni ṣé kí n ṣàṣírí ẹ fún yín yẹn wọn fẹ lọ ni.
1: obìnrin
0: bá jílá àrọ̀ tó bá má sọ̀rọ̀ báyọ̀ wà á kóra ẹ̀
2: lówe
0: wọn máa pa àdìbọ̀ balẹ̀ túká kó túká wọ́n bá lẹ kọ́dàrú kọ́dàrú wọ́n bá dàrú máa kọ nílé bàbá mi ẹgbẹ́ òsì ni wọ́n sọ aṣọ sí wọ́n fẹ́ lọ nù ọkùnrin tó bá jọkùnrin tó bá jí wọ́n wọ sòkòtò rẹ̀
2: wọ́n
0: wà sí ẹgbẹ́ kò ní túká kò ní dàrú wọ́n kì í dán yín lẹ́yìn lójú tí wọ́n lóbìnrin mẹ́rin ló ti kọ́ ọ̀ bí ọ iṣẹ́ ni re sùúrù ọ̀rí sùúrù ṣe tóbi mẹ́rin fi lọ lọ́dẹ̀dẹ̀rẹ̀ ọ sàpẹ lọjọ alẹ níṣẹ lọmọ sí ẹ
1: mọ fẹ bàbá ń bẹlẹ ńlá ìdàgógó ẹ máa wọ kàdà kàkàdà mọ gba yín dànù
0: iṣẹ ẹlẹwọn obìnrin àṣìjáàrú wọn dàbí igi ni igi eléso tó yẹ pé nígbà tí ń bá ń ṣèso lọwọ mílíbù nà ìdánù wọn mú lóyún ó kòrò èso tí ó jáde níbẹ̀ kò ó ti wọ́ kòrò tó kálukú ń jẹ tiẹ̀ ń donú jẹ́ ni kò sẹ́ni tí ń jẹ́ ti ń rojú
1: ọjọ́ ìyàwó rẹ sùn ọjọ́ ìyàwó rẹ rẹ aláìgbàdá aláìmúmi ni
0: aláìsẹ kéde ọ gbádùn gbogbo alẹ́ ń jẹ tiwa àárẹ̀ ń jẹ ni ọ̀sẹ́ni títí ò sí lára
1: ẹ̀ lẹ́yìn bá ti lọ ojú ara yín síta tábàbọ̀ ọ̀fẹ́ nu yẹyẹ rẹ kéde ìlọ wa dá
0: ìgbọ́n náà fáńtì mọ̀ ẹni fi tó bá ta lọ yẹ kó rí bíbí èsè wọ̀ alẹ́yẹ yẹyẹ lọ́dọ̀ obìnrin bí èsè ọkọ̀
3: ó ṣáà fẹ́ rí pé a máa fi fídíò tó pọ̀ sọ̀rọ̀ lálẹ́ mi ò mẹ́ni tó fẹ́ kó rí fi ṣé mi ni ìyàwó ẹ̀ máa bù ni kini ya we se ma bu mi ki lo fe fa yen fun ya wu e abi ya we a wa kuro nle ti e a wa le wa si le ti mi a wa ma bu oko mi ni ki lo fe fa yen fun eh ki lo fa yen fun ya wu e ma bu e emi de ma bu oko temi wa nwa ni olugaluku lo nje ti e ninu ile abi ki le ni mo so olugaluku lo breakfast ni olugaluku lo bi ni serve ni breakfast but iwo to nbu oko e ma pa ma gbara di tori awon to ma bu e nbo awon mo e ma bu e jaba jaba hello
4: hello yawa
3: a ngbo yin
4: ah e da po ebu ko mi na mo e da fun won ni sare o oladejo wo labi
3: baba mi o ki nbu ko eyan ni ha o kilo ki oladejo wo labi kini age yin
4: 76
3: o nse ale den ti ba ma oladejo kile pe
4: owo labi
3: eh baba oladejo owo labi ngba to nse pe n to kile se fe se
4: ah mo n to ju poko wa dede
3: wa dede bi ti bo e pe leyin eto laaro la
4: eh se number yin te ta te ti ta tere ta mo fi pe ni kin fi abi le
3: be ni
4: ti tele
3: adele ma fi nta lale
4: okay
3: do so nkan ta nso lo eyin eyan mi nkan ta nso lo ki baba oladejo to wa mu mi sinu eto lale sheri eje ka sora eyin okunrin ma beyin ebe ni mo wa beyin lale mo beyin tori oni lo nipa awon iyawo yin mo de beyin nitori awon obirin to nbu yin eyin o ti gbọ nkan ta awon afa yen so ngba ton se wasin igba ta nbo la tode orun olohun didi o so pe ya wa iwoda wa iwoda mo pe wa le po na o sugbon je nfun e ni nkankan ko mu dani o ya gba ebure tori wa lagbara alagbara but a ni agbara kon agbara ta de ni ni enu ta ba bere ni soro bayi a le soro bayi ki okunrin sare lo mu oku ko so si si ibadi ko sora e sori sori ibi ti o ye ko sora e si sugbon obirin to ba go omugo obirin ohun lo ma tori pe ko sagbara sugbon olohun lati ode orun oni ka gba ka lo ma bu ebu ka lo ma soro si awon eyan agbara enu lo olohun fun wa obirin to ba go to ba lopolo koni wa so di nkan ija ni arin ohun atoko e ogun ni obirin mi ma wo ko iwo atupate wa oni olorun ah mo ma kan je ko ba mi sun ni ah iwo ah oh to ba se nkan to de to ba se nkan to de to ni ko wa wo iwo as my demonstrate o lowo awon okunrin gidi nita awon okunrin gidi lowo won nta to ba duro tan wa mo po mo duro awon po kun ni duro iwo olorun bo de se nso okunrin a ma binu ninu a ma bi ninu ko de send ti yen ba wa dide to ba wa bi ni to ba wa di lawo lenu e ah wa pa mi leni to ba pa mi leni ah ma be wo bo de se so pe o ma ba wo yen eyin eyan mi iyen gba n blow gidi loju o fe pa o si ti di mu ni sokoto abi ko di mu la so pe wa pa mi leni iyen tun ti fi le o wa se lock yen ni shirt yen wa he sheri mi yen so pe sheri lo n fo soke lo n fo soke bi ekute ti ogbo lo n fori la yen laya boya to ba pa hun leni wallahi to ba pa hun leni ewu to ba so pe ko pa pa nkankan ko le sele a pa to ba de pa hun na lo sewon awon mo amara re kiri hello
5: ma
3: egbo hun soke
5: anti mi ewu opolo yin o le daru
3: ah
5: era mi gba
3: ami
5: enu goku omo ni
3: ami
5: wà náà báwo obìnrin yẹn kẹ ṣe máa ṣe gan-an nìyẹn wà náà ẹ ti mọ̀ wá wọ́n pọ̀ jù ọlọ́run ọlọ́jọ́ yẹn ọpọlọ yóò lè dàrú o orúkọ mi ni dáúdà àti fásitì ayà látòrí pàṣà lẹ́yìn ẹ ràánú gan wà náà kẹ ṣe máa ṣe nìyẹn
3: Hello.
5: Hello, Adishikito.
3: Yes, sir.
5: Yes, sir. Ìgbà kan tí mo ṣẹ̀dí látòkù mo ní eyesight. Ìyàwó mi òun ló jẹ́ kí n kúrò níbi tí mo ń gbé class wọ́n fi mí síbẹ̀ ni. Ìgbà ló jẹ́ pé wàhálà ló máa ń bá mi fà. Tó bá fi ìgbà míì ẹmọ̀ ojú ń dé mi tó bá ní ìwà afọ́jú ó tún máa mú mi ṣeré. Kẹ́lìmọ̀ ó máa máa mú mi ṣeré ó máa ní ẹ̀rù àfọ́jú oníbàárà tó kí n bá wá sọ fún àwọn òbí ti tò ní á wá máa dì náà ìpín òun sọ bẹ́ẹ̀.
3: A pè ní afọ́jú oníbàárà.
5: Ọlọ́run ọba ń gbọ́.
3: Ẹ má bínú.
5: Ẹ̀yin náà rù.
3: Ẹ má bínú.
5: Ẹ̀yin náà ẹ ti.
3: Ẹ má bínú. Ẹ̀yin náà ẹ wò ńgbà tí ọkọ ẹ fọ́ lójú tó o dẹ̀ máa rí ọkọ ẹ tó yẹ kó ràn lọ́wọ́ wá ní ìwà afọ́jú. Afọ́jú.
6: Hello ma àti Ṣékétọ̀.
3: Hello sir.
6: Ṣẹ́ẹ̀rí ṣẹ́ ń gbọ́ mi.
3: Mo ń gbọ́ yín sà.
6: Ẹ ṣeun ṣàyídà táwọn kan àtàwọn èèyàn. Ṣé ẹ rí èèyàn wa tó pé tàn sí yẹn? Ó kàn ra aṣọ kékeré fún yín ni. Ìyàwó ẹ̀ ti fọ́gi mọ lórí rí tó dákú.
3: Irọ́ ni.
6: Ṣé ọ̀gbìn yàn mi ni? Ọjọ́ ní Mr. Understanding ni òun wá ń báyàn rojọ́. Wọ́n ń béèrè àlọ́ ń ṣàlàyé fáwọn ìpín ẹ̀mọ́ tó ṣẹlẹ̀ ní kìnìkan a fi bí i látẹ̀yìn.
3: Tó dẹ̀ mọ̀ pé ó fọ́ lójú.
6: Ó sì dákú straight ó lulẹ̀ ó dákú straight ni. Ṣé mọ̀ àwọn obìnrin míì wà bẹ́ẹ̀ tó yẹ pé wọ́n le.
3: Ó mọ̀ pé ó fọ́ lójú. Ó lè láìkí
6: wọn ló látẹ̀yìn. Àníyàwó ẹ̀ ni ẹ tún ó mọ̀ pé ó fọ́ lójú. Ọmọ líle ni. Ṣé mọ̀ tó irú àwọn obìnrin bẹ́ẹ̀ wà tó yẹ pé ṣe mọ̀ ọkùnrin náà ń dédé ìyá kòkí náà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà
3: èèyàn
6: ò wá sọ wípé kéèyàn wá sọ pé òun máa lu ìyàwó ẹ̀ tó bá kànràn bẹ́ẹ̀ gan kéèyàn tètè wá ọ̀nà àbáyọ tó bá yẹ pé béèyàn ó fira ẹni lẹ̀ ní pẹ̀tọ́ mọ́ ràn mí lọ sẹ́wọ̀n kéèyàn ya tètè kéèyàn pín yà ó bẹ́ tàjú wípé kó pààyàn tàbí kéèyàn pa lọ.
3: Ṣé wọn àtìyàwó ẹ̀ ń dẹ́lọ wọ́n dẹ̀ ṣì wà
6: báyìí? Wọ́n ti pín ṣùgbọ́n ṣe mọ̀ pé wọ́n ní òwò tọmọ bá ti wọ̀ ó dàbí ẹni pé nígbà tí mo padà bí ó ní òun lọ sọ́dẹ̀ ọlọ́kọ̀ àtayá ṣòro dá sí ń gbà náà o.
3: Ó fọ́kí mọ lórí tán ó tún lọ sọ́dọ̀ ẹ̀.
6: Ṣé mọ̀ pé ọ̀dọ́ ò nígbà náà èmi náà fẹ́ bá wọn yanjú ẹ̀ pé kí n ṣáàyànjú ẹ̀ pọ̀ dé ibẹ̀ ló ti wá ṣàlàyé ọ̀rọ̀ fún mi délẹ̀dílẹ̀ nígbà tó sọ débẹ̀ èmi gan dákẹ́ pé tó ajá sí pé mo yàn dáńgbà náà ṣùgbọ́n létà nígbà tí gbèrègbè tẹ́ gbèrègbè a wa mo bo ya nigba ti mo pada giri lowo e o ni e wa ije ta o si lo do a o da mo fi da le o
7: ah
6: lo se mo ife ni sugbon sibe sibe mo o da pe o ti ba soro to na ti o ti yato to ti gentle lo ba ni o ti ri nu eyin ya wa iba yin o
7: e se
6: bi UK
7: e se go fa
6: ko ni gbaje
7: e ya daddy UK fe son ko o
8: kan
7: mo je o do daddy UK eni in flash wa ni ma ran gbo yin
8: so ni nkan ti eh na bi so mo pe bo se fun nkan mo okuye lori okuye le babeku
7: beni
8: pe pada to kun ye pada lo sibe ki se fun fe pada lo sibe nitori pe o ni se ipenija to mo ni so fun se ba ti fokun ye ni ipenija to ri live
6: hello
7: eje hold on sir eh hold on hello
6: ana fi afun to
7: kafi afun to
6: omo gbagun je gbajumo lati gare bado
7: e ka bo sir
6: seri mo ki gbo yin te wa ni kulu ibo sa fe be mo de kidade yu ki ati bra bj
7: egbo
6: lo ba e ni se to se o
7: ami sir
6: seri en ba gbe obirin sile to ba lohun gbe esu sile o ton re je ni o ko de si biti se o si ko si lohun ke tin da na ale obe lo ma ndo ju awon lo seri ko so biri na ti o kin yowo pelu oko enu le o ka je pe yato ko fi gbo ara je bakan na ni obi wa pa yoro sin commander bi ni so bi eni kilo so ma ko ni suru la fin soko obirin aba to ni suru on gbogbo lo ni so eja lo mo farada funra wa sugbon ta ba ri pe o ni la temi lo eja yera funra wa o agba olohun eto yo ni baje o alaafia fun reto
7: alaafia fun e shegun kini mo ti fe so yen na ejo ni ni eni ti mo ni o ma sanwo fun awon eyan medogun ejo ni eto mi o ni mu anybody outside ori eto ko ye yin lori radio awon kan send messages mi lori WhatsApp mi o ni attend si e ma binu sa eyin daddy wa e pe so that I ma pick oruko yin ko wa registered ni program ko se ori program lati ma mu gbogbo awon ta fe mu to ba tun di Sunday na Sunday program na a ma mu Wednesday and Sunday program la ma mu titi ta ma fi mu awon ta fe mu tan 0912370867 UK ba le se fe ka se se enikan wa to flash number late kan please can you stop that ejo stop we eye se be yen mo ejo en fi hold awon your back
8: hello emi ni Olamileko lati bere
7: e kaabo
8: yes sir sheri iyawo mi yen nigba ti mo wa leko ti mo koko ni eyesight igba yen oju mi o eyo kan lo koko lo ni lati ma so fun mi pe ohun lo si keji ohun ri iya kan o fa baba kan dani poko ati iyawo ni won o ni lati ma so fun mi pe bi o nje mama fa emi ni yi
7: ah
8: ah kokoro da yen oyun wa lare mi mo bi mo se li pe mo oyun ti wa lare da ki mo wa wa si badan se mi ati wa wa si badan mi bi pe oni wa lade ni to se yen ti emi ati e ta bi pin ya ki o ga mi so yen awon family lo ba mi mo ni mi fe mo tori ibi to lo duro si tori mi na mo mu wa si badan o ti wa o ti e mo te yan ba ti mo soju oloso lo o ti ni ya mi ni ibadan mo de file ni emi le mi o si mo bo awon eyan lo wa n ba mi soro bo ti ye si na o se pe mi ati e fera e mo pe emi e mo pe elumi wa o like o mo
7: oda ati gbo so mo lawa kan ti a o fogimo yin lori latein
8: o fogimo mi lori mo se pe ni ati ejo wa ba yen wa jo wa o mo ti ni mi lo ma
7: o fo ki mo ori latin yen de daku
8: mo daku
7: eh yesu o le ma ni fe yin o na di UK America na di UK to ku bije a be ri pe o ni yan buru sha ko mo ko ma daku na ko mo hello
9: ẹ bí pàtó bá mọ̀ fún bá dákú ẹjẹ́ ká máa jẹ́ ẹjẹ́ ká fi kíní yìí ṣe ẹjẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ fúnra wa ó lè gbàgbé yẹn pa.
7: Dádì UK ní ìṣòro. Hello.
10: Hello hello.
7: À ń gbọ́ yín.
10: A máa ń fi nínú.
7: Yes sir.
10: Ẹ kalẹ̀ o.
7: Ẹ kalẹ̀ sà.
10: Èmi ni ẹ̀ ń gbogbo ọgbẹ́ ní sọ̀rọ̀ ó ń gbóòrò nùkú gan lára mi díẹ̀ díẹ̀ nínú ẹ̀sẹ̀ níbi iṣẹ́ níbi lémi ò ní ẹ níyàwó ní gbígbà kámúláńsà dé mi ló bá bá pé wọn èmi náà wọn máa bú wa wọn ti sọ pé sáà lókùn lókùn ni ẹ fi ń wọ wọn wọlé èmi ìdí gbá kámú kẹ́hìndé ni láti fọ̀kọ̀ mò ń gbádùn yín o.
7: ẹ ṣe ẹ ṣe bọ̀dà kẹ́hìndé sọ ẹ ṣì tí ì rẹ́yàn náà kọ́mìn ti wọ̀rọ̀ yìí o ẹ ló.
11: sára yín lè tẹ pé fún ọ dájú yìí kí ọkọ bí ìgbé bó ṣe wà lára ọkùnrin náà lọ wà lára obìnrin fighted man kò ló wọn fẹ blind woman bí kò lè máa máa rẹ jẹ náà ni ètí ń gbẹmí létí ńkọ ṣàkàṣọ máa ń lọrùn tó lùmìlùmì lónìí tí mo mú lọ wọ ẹṣẹ àpò ń bẹ wọn fẹ wọn làwọn fìyà jẹ àwọn tí mọ fẹ lù pẹlú wọn mọ wọn mọ fìyà jẹ káṣọ wọn kọ mọ lùmìlùmì nígbà padà délé ṣe bọ́sẹ̀ àti bí ìjà pé mo fún ní ráǹkì ọgbà ìlú mi pa ẹ sọ fún ọkùnrin yẹn tí bá lọ́wọ́ àwọn ọmọ rẹ̀ kọ́ mọ̀ dá lọ ẹ wọ́n lù ọ́pá yányá lásà lọ ni nígbà ya ni mọ̀ lọ́mọ́ lẹ́yìn ṣe sọ́yà ahọ́ nígbà àwọn ọmọ rẹ̀ sí mi mo ní àwọn òṣè mí bọ́tò oníwádìí ọ̀sìn mi kọ́ wá pé ọ̀fẹ́ máa ń ojú fẹ́fẹ́ yàrá padà wọ́n tara ẹ̀ tó o tí ìmọ̀ọ́dún tọ̀ ń lọ alólùpà lọ́wọ́ àṣà lọ.
7: bó ṣe mọ̀ pé ṣé lílù yẹn ló fa ojú yìí ni àbí torí ojú yìí ò fọ̀ tẹ́lẹ̀.
11: ṣé mi ló ṣe fẹ́ mi náà nù kò fẹ́ mi nítorí ọlọ́run ṣe mi tí ibi tó ṣe ṣe kúfẹ́ ara rẹ̀ náà.
7: òkè ṣó fẹ́ yín pẹ̀lú ojú bẹ́ yẹn ni.
11: bẹ́ẹ̀ni
7: ok ojú ń dùn yín kó tó fẹ́ yín.
11: bẹ́ẹ̀ni
7: ẹ bọ̀ tẹni tó ojú ń dùn kí ló ṣe tún wá ń lù yín.
11: ẹgbẹ́ yẹn ti jẹ́ hànà.
7: ojú
11: ṣe ọmọ ọlọ́run àná ọmọ ọlọ́run tó ọkùnrin sí iná ìyàwó ẹ sọ ọmọ ọlọ́run.
7: ẹ bọ̀ tọkùnrin tó lọ fẹ́ ẹni tó ti odó ríran ṣó ayẹ kó wá máa nà án.
11: alẹ́ ṣe èèyàn tí bẹ́ẹ̀ rí pé jẹ́ kí èèyàn funfun kò kọ ọ̀nà rẹ̀ ọlọ́run nínú òun bá ìgbẹ́tẹ́rẹ́ kó ọ̀nà ènìyàn ṣé ọwọ́ afẹ́mi nítorí ọ̀tọ́ bá fẹ́mi nítorí ọlọ́ṣẹ́ yóò mọ̀ sí lẹ́yìn. yes now ṣẹ́ẹ̀tì lẹ́ẹ̀tì mẹ́tí ń sọ̀rọ̀ mọ́ mi.
7: mo mọ.
11: ẹ kò fẹ́mi nítorí ọlọ́run ni.
7: ìyá ọmọ
11: tó ọkọ̀ tẹ̀sí àlàyé sọ̀rọ̀ lórí bá wà
7: tọ́tí.
11: ó jinlẹ̀ jù báyẹn lọ nígbà òpó mi wọlé kẹ́wọ́ sí gbólóhùn àwọn kankan tó ń sọ tó ń sọ tó ń sọ tó ń sọ.
7: bọ̀ ó fẹ́ yín gbà tí ríran ẹ̀dẹ̀ bímọ fún àbí.
11: bíbí ṣe ríran ẹ̀ náà ló ti fẹ́ mi náà o fẹ́ mi nítorí ọlọ́run o fẹ́ sọ fáwọn blind ẹ tó bá blind tó bá rí ẹ tí ó ríran tó lóun ó fẹ́ mo fẹ́ yín torí ọlọ́run torí títí tí o ní sẹ́kù fi ara ẹ̀ ní mọ́ mi.
7: ìṣe
11: gbogbo ọkùnrin o ṣùgbọ́n ọ̀pọ̀ wọn torí ìṣẹ̀kù fi ara wọn pé àkókò kúrò ìrọ̀rí mi ló ti mọ bẹ́ẹ̀ sí fún ìrìnàjò ti fún un o lè gbàgbé àgbẹ̀ kó di ìròyìn ní títí tí ẹni tí mò ń sọ yìí.
7: ọ̀gá
11: bẹ́ẹ̀ wọ́n sọ fún
7: yín
11: wọ́n ní kókó mi wá sí ìkan sí lọ́jọ́ sí i kò bún mi débẹ̀. títí wọn jẹ pé torí ọlọrun ni jẹ ní kì í ṣe àwọn làwọn sanwó pásítọ yẹn láwọn làwọn sanwó tó bá ní ìdí tó lè rà wọn fún mi lọ.
7: ó mà ga o yọ mọ́tọ́lá nìyẹn. Dádì UK àti ọkùnrin bíjì mi mọ̀ bóyá gbọ́ nǹkan tó ń sọ ó tiẹ̀ ti pẹ́ tá a ti gbọ́ tá a ti gbúròó ìyá ọ̀yọ́ o ti pẹ ta ti gburo iya Oyo ati woman kan wa auntie la npe won oko won na nilu toko won lu won bayi to ah e ma ma lu obinrin ko da ah god auntie yen joko ma gbe won wa sori radio nilu to ma lu obinrin bayi to lu to lu to lu to la ori amo green line line line oju ba shuwa hey Jesus Christ yo tun mo gbo story e bayi mo sun ekun to je pe oju e ba shuwa gba to ma niya oju ohun se ohun bakan lo ba lo si hospital ose yen na ni o di afoju oko lo lu debe sa
12: for how long lati ma ba dawo gbogbo awon abuse buruku ibayi sori mo so wa very upset pelu okunrin to fogi mo oko e lori yen toko e daku so mo pe nkan te yan ba mo bi professional eyan le fine ko so ko bi fe dare nkan te yan ro du ko ma sele tele pe yan ma soro kon le fogi mo lori so pe o ni ibade lo
6: wala idati oke loju anu gan o wa ti gba ta di soro won si wa lo ko won pe o ja si ya won lenu ni kiyan owo sunsun o to ni ise mo gbe ti ori ran to to koda bo yo gi yen gan ko mo mu baba ikeni yen ko face e gan ko ri nkan ojiji ni ko si bi e wa so wi pe pe ko si ise mo iru nkan be yen ko lo nsa anu yan melo melo ti oju awon ti won oriran toju toju wa ri oke yi kan pe mi lana ni nsin iyawo e to di mu to di di mu lo si nigba to kole tan ohun na oriran o si mu lo si site e nigba ti o fi to bi osu melo o si fun yawo loyun mo lara
7: ye
6: eh now ni nsin o wa pe mi je ta lo si pe mi to ni kin jon tori olohun kin bo wa yawo sugbon o fe ni to riran o o lu mu fe ni to riran mo be ya ni to riran to iyawo e de ni ati keke na je lati le na di fe ra won o bi mo meji fun so ye yin nisin
7: eh but o la me iyawo ti n pe okan riran ngba to fe ra won
6: okan riran ngba to fe ra won so di yin o riran ngba to fe ra won sugbon nigba to ko lo site won okan leleyi o wo pe we to ti wo to ba bi wa nkan je lo nigba ti o ba fi de iyawo olohun fe ma lo do omo mi won lati lo ma wa nkan se from there a di pe ma wole ni le tawa ni bi ago mewa ago mokan la ah ki wa lo n ta to le to bayi eyan ore yen o di pe ko je ko sun mo hun mo nigba to video osu mefa oni osu merin ti wa nu e se mo so iyen ti wa je ko ti e wa su wi pe iyawo to hun wa ohun owo bi eyin to riran o iye ti o riran gangan o ni kin bohun wa mo ni ah o da ko si wahala to ba je yen ni
7: to ba lo wa yi ti o riran ba lo lo se ma toju ara won awon mejeje
6: ah iyen ise ri nkan to mo nsele ti awon eyan ma nru ngba mi niye pe ah obirin ti o riran bi pe se se won ni ma wa fe ni ba ni a se ma fo so ba ni a se ma dana ke ri ko si nkan ti obirin to riran nse ti obirin ti o riran o le a se be sa ri awon ta jo wa sodo yin ni odun to koja fun interview yoyo e sa ri so ko si nkan ti won se won dana won foso won toju omo o ti wi pe boya kini so o ye mo we pe a to olohun ni je ke olohun ni je ke riru e se mo ru e ta gboro olohun but awa ta wa nbe a mo wi pe ko si nkan na to ba yato si pe ka wa moto o tan sugbon da pe ka pon oke gan ka pon opo na ale pon
7: baba oju wo le fi riran lati pon
6: ah ah kilo de oju ko opolo ni
7: eh
6: opolopo nkan ti awon to riran gan papa ti won o le se la le se tori inu ori la wa ba ngbe oke like nisin ti ba ni ki ma pe bi radio station number radio station bi 20 de de ogun state mo le ma pe lori fun yin nisin
13: to je number won so ye ni so opolopo wa ori la ma nbe nkan si ale ni bi 50 number ale ni ni ori ta si mo pi ave gbelagbaja o e kini kan o kini kan se mo ru e to ori bi eyi ah ale so ta ba re nti ori on na to na wo ro ni ile owo bi erin ti wo na de wo oko oko wa nle ko ni ba je ko eto ma
7: ala je gan
9: sayid sayid ta koko I think you should. O mo ni kini ko wa ti won to wa ni o mo ru kini ye just to you know crown ko ti afakoko so ye chari eviti mo si te mo okuri ye ko be se so e ma binu okuri to fojumo lori ye ko ba ese so
7: ani won ni ko so ko fe mo
9: e fe chari e

0: Wọ́n wá bá mi sọ̀rọ̀, àwọn fámìlì kan bá mi sọ̀rọ̀, àwọn ibi tí èmi kìí fẹ́ gbó nìyẹn. Ọ̀rọ̀ tó bá ti rí tó bá ti wà físíkù.
1: À ń gbọ́ yín. Hello. Hello.
0: Èlé ṣáàlẹ̀ ń bá mi.
1: Ẹyin náà ni, ó dá jẹ́ kí n gbé kọ́ ìyẹn lórí. Hello.
2: Fámìlì ti di tò.
1: Yes, sir.
2: Ẹ máa gbé ètò ọpọlọ yóò ní dárò.
1: Àmìtà.
2: Mo ti jáde UK àti Uncle BJ wọn ní fòkun ránṣẹ́ sílé pẹ̀lú ògbọ́n náà. Ẹ̀yin náà ẹ ní Dẹni Àjígbé o. Orúkọ tèmi ni Kòfóṣì láti Olóńdé Ìbàdàn. Jẹ́rí bọ́rọ̀ ṣe rí ni atakankan ṣe sọ yẹn. Jẹ́rí most àwọn nǹkan kan wà tó ṣe pé àwọn tán rí náà gan ọmọ wa surprise. Irú bí mo ṣe wà yìí. Mechanical engineering generator installation ni mo ṣe kí n tó ní problem ojú. Ó dẹ̀ di àárọ̀ yìí kò sí nǹkan tí mi lè tún ṣe inú generator with my blind tí mo ṣe wà yìí. Kò sí nǹkan náà. Ilé tí mò ń gbé kó tó di pé mo kó débi tí mo wà yìí. Ó ní chemist kan wájú ìta tó ń lo àwọn pass my labor generator yẹn. Ṣé generator yẹn wá ń ṣiṣẹ́ lọ́jọ́ kan wá ní Fort. Bọ̀bọ́ yẹn wá ń dààmú lé lórí. Mo kàn ní kọ́ máa ń mú mi súnmọ́ nìyẹn. Ó ṣe tí mo ṣe gba generator yẹn lọ́wọ́ ẹ̀ báyìí. Everything tó ń ṣe báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ bá ṣe. Ó wá ń wọ́ndà pé ẹ gbà mí. Ó ní ṣeéṣe mú níṣẹ́ tí mo fọjú àárọ̀ mi kọ́ nìyẹn. Ó wá ń dàárọ̀ yóò sì máa ń wọ́ndà pé ṣé o ṣe rí àwọn nǹkan kan wà tó ṣe pé a tó máa ń fẹ́ ṣe perfect ju ẹni tó rí náà lọ. So that is it. But àwọn challenges ta máa ń face láwùjọ. Òun lẹ rí yẹn ẹ wo orí ẹni tó rí náà tó lọ fọ́gi mọ́ ẹni tí ò rí náà lórí tó bá gbàbẹ̀ kú ń kọ́ ẹ wo orí ìyá tó pè lẹ́ẹ̀kan yẹn náà tó lọ kọ̀ òun tó àti ẹ̀dúpẹ́ pọ́ntì ẹ̀ ó pí nígbà tó máa fẹ́ ń gbà yẹn wọ́n máa ní ó fẹ́ pẹ̀lú kìkì ó ṣàánú ẹ̀ ni ẹ wá wo ìyá tó padà fi ń jẹ wúmà yẹn kó tó di pọ́ dìpáàtì yẹn ọlọ́run ní da gbogbo wa láàmú o
1: àmì
2: òfóṣì ni láti Olóńdè
1: Hello.
3: Hello. Hello ma.
1: Yes.
3: Ẹ wò ṣe rí èmi. Ọlámilékan ló ń sọ̀rọ̀. Káàdì lèmi tà. Recharge card.
1: Òun
3: ni mò ń tà kó
1: bẹ́ẹ̀ tí ó máa ń mú. Báwo lẹni tí ó ríran mo ṣe wọ́n máa ta recharge card.
3: Ṣùgbọ́n ẹ fi ilé pátá kọ́kọ́ kò sẹ́ni tí ó mọ̀ mí lọ́jà bá. Recharge card òun ni mò ń tà. Ẹ bá ní kí n mú ní 1000 wà máa mú fún yín. Tẹ́bá ní kí n mú oní green wà máa mú wá. Tẹ́bá ní kí n mú red wà máa mú wá. Tẹ́bá ní kí n mú yellow wà máa mú wá.
1: Ẹ báwo lẹ ṣe máa ń mọ̀.
3: Mo ti arrange ẹ.
1: Ẹyin lẹ́dẹ̀ arrange ẹ fúnra yín.
3: Èmi ni mò ń tà. Kò sẹ́ni tí ó mọ̀ mí lọ́jà bá. Káàdì ni mo ń tà kò sẹ́ni tó ń bá mi mú fúnra mi dẹ̀ ni mo máa ń fọṣọ kò sẹ́ni tó ń bá mi fọṣọ.
1: Ó ti ẹ̀ ti dà ẹ ṣe gan ni gbogbo eléyìí yà mí lẹ́nu serious ni anyway studio number 091-23-70-8675 òun ni studio number wa 091-23-70-8675 kọ́lọ́ mọ̀ máa ràn wá lọ́wọ́ o because I don't know mi ò mú ṣe fẹ́ pè mi ò mú ṣe fẹ́ sọ ẹ mọ̀ pé ọkọ tìyàwó là ń sọ ẹ jẹ́ ká ṣe bó ṣe yẹ ká ṣe ṣe ẹ jọ ẹ̀yin ọkọ ẹ̀yin ìyàwó.
4: Ẹyin tẹ́jọ́ fúnra yín ẹ̀mọ method kí ló mú yín tẹ̀ ń mú bèé jà sáso fún ipò wọn ò ní sẹ̀yìn ni ilé ìṣàṣì nǹkan fún ìlóyìn ṣẹ́ dáhùn mọ́tẹ́jọ́
1: kó. Ọlọ́run á máa wò wá o ọ̀dà ń bọ̀.

0: Hello.
1: Hello. Εκάλε μάω.
0: Εκάλεσα.
1: Δεν μάλλω το λάδι. Δεν λουκιώνω.
0: Τι λέει.
1: Δεν μάλλω το λάδι. Δεν λουκιώνω.
0: Οκ.
1: Δεν έκατω το λάδι μα. Δεν έκατω πολύ γι. Και βγαίνει ο Λί. Του πάτη μπή. Τι όλα πάτη μπή. Ο πολλά μανσέτη δικηγά. Μου σιωά είναι μία ολόντο. Πράγμα μόνο μόνο μπέρα εγώ λότα. Μόνο λότα νέα του τάνη. Μόνο φιά γκάρεν. Μόνο μάσο γιφόρα ανήμι. Μου σένει μόνο μπάτ μίσι γιαούμι τη σάλο μα πάντα γιαούμι. Μου σι μπή με όσον σίτ μόα. Τελα σάλο. Του πάτη μπή ο πολλά μανσέτη νέο γιά. Έτσι, εγώ να ρωτήσω, ρωτήσω, ẹjọ́ takankan àti kòkó sí ìpò mọ́lẹ́ mẹ́mbà wọn tí mo máa ń gbádùn àwọn pípò yẹn ẹ̀jẹ̀ dákun mísíkítù ọ̀nà mi jẹ́ òun ọ̀bọ̀ tí mo máa wá bàjẹ́ máa jẹ́ ti ẹ̀jẹ̀ dákun
0: ẹ̀ṣẹ̀ gan ni. Tẹ bá wo orí Facebook wa mi ò rò pé mo ti ka Facebook látẹ̀kọ́ àbí ṣé mo ti ka ni mi ò rò pé mo ti ka ẹ máa ń bẹ ẹ jẹ́ ká lọ sórí Facebook. Mo dẹ̀ sọ ọ̀rọ̀ kan ọ̀bọ̀ tí mi ò tí ra àwọn tó ń ṣe. Mo ní ìwọ tó bá mọ̀ pé òṣìṣẹ́ wa tọkọ ẹ ní ìṣù kankan ẹnu bí ẹ sọkọ ẹ ọ̀ kíni mo ní kẹ ṣe kíni mo ní kẹ ẹ pè ẹ jẹ́ ká parí ọ̀rọ̀ bọ̀ tí mo rí pé ọ̀pọ̀lọpọ̀ kọ̀ dákẹ́ ni tó bá wáyá wọn wá máa pè mí lẹ́yìn pé àǹtí ṣìkìtò àbẹ́ẹ̀rí pé ọkọ mi yẹn àbẹ́ẹ̀rí pé nǹkan tó ṣe mí ò ní dá lóhùn. Hello.
2: Hello. Mami, Daddy, UK. What's your sense ni lanlo? Tí mo ṣe ń sọ̀rọ̀ mo máa ń gúnyán jẹ máa lo ata lójú ọlọ máa lo ẹwà ní nǹkan tí mi nílò mo fọṣọ fúnra mi ìgbà tí mò ń nọ́ọ̀sì ọmọ fúnra mi mo máa ń lọ maternity hospital àwọn nature náà máa ń lé mi padà pé ẹni tó dó mi lóyún gan kó mú mi wá. Mo mọ blind to blind tó fẹ́ ra wọn ní blind center ní PWD Ìlẹ́kọ̀ ògbómọ̀ṣọ́ mo lọ ọbẹ̀ mo lọ sí vocational training náà nínú Adéṣọlá blind to blind tó fẹ́ra wọn tí wọ́n ti gbé wọn tọ́ ọmọ wọn ti ń bímọ tán ti ń níyàwó tán ti ń ṣe gbogbo ẹ̀ à ń fẹ́ra wa ṣé nítorí ìyẹn jẹ́ yẹn ni blind to blind fi ń fẹ́ra wọn kò ní síjà kò ní sí pọ́ọ̀lù ọjọ́ ẹnìkan bì kan ọlọ ọmọ ìyàlè ètò láti ló ń fẹ́ yàlè kọ́ lọ ọmọ ìyàn torí mo rí ètí tó ń yàlè
0: náà
2: bẹ́ẹ̀ mo sọ fún yín yóò kó lọ́dọ̀ ọkọ yóò tún lọ dúpọ̀ ẹlòmíì mo ní sórí yín ti dàrú ni. Ẹ ríran ẹfẹ n tí ò rí wọn ẹ tó wá ń pò lábẹ́rẹ́ tó ń lọ dóko mi ẹsẹ̀ kankanlu yín pò ń bẹ̀. Pọ́ọ̀ṣọ̀ fẹ́ǹsì
0: lálẹ́ ó dà ti fọ́ lójú.
2: Ìran ń bẹ gbogbo ẹ̀ta ìpa ìrírí rẹ̀ rírun ọ̀pọ̀ rẹ pẹpẹ. Jẹ́rí ti tẹ̀mí nígbà bá tún jẹ oúnjẹ tí ò fowó rẹ̀ lẹ́tàn aláwo tó fi gbóúnjẹ fún yìí ó sì dàbí kí n là mọ́ lórí kọ́ lọ kú lánàá. Jẹ́rí tó bá ti sọ tí máa rà pálábòde mọ̀ ń sá lọ chọ́ọ̀chì nù. Tọ́lá lè gbé òde náà wò kọ́ lọ náà wò tẹ́ntì náà mi ti ń kà sọ ọmọ mi lọ́rùn tí mo lọ fi ké pọnmi tọ́gbà ké tomitomi tọ́lẹ̀ mọ́ mi láyà. Ọlọ́run kó sàánú wa ni bọ̀tẹ́ tó bá ti wà ní pò yẹn tó ń ṣe bẹ́ẹ̀ sí ètò ìgbésẹ̀ rẹ sọ̀rọ̀ ọmọ sí ẹ lè
0: ṣe fàlàfẹ́ ọkọ yín tá à ń sọ yìí ṣé àwọn náà ò ríran ni.
2: Ó ríran inú ìfẹ́ ríran. Mo jọ́jọ́ kan wá bíléèrè ọ̀rọ̀ nínú òdo mi tán mo ti nígbà àwọn àlọ́dọ̀ rẹ̀ mo ní gbogbo ntẹ́ ẹ̀ ń ṣe fún mi tó wá jẹ́ pé mi mò ń ṣe fún yín kọ́ ó lóun ò ní dágbé tó wọn fi sá lọ. Olóhùn ò ní gbàgbére tó wọn fi sá lọ fún mi wọ́n ìtẹ́ wá ń ṣe é fè mí tó bá jẹ́ mi mò ń ṣe fún yín ṣe mọ̀.
0: Credit wọn ti tán àbí network ló kọ̀ tiẹ̀.
1: Fọ́mísíkítò
0: yẹ́sà
1: òfóṣìnilẹ́ẹ̀kan sí tó bá di
3: 2.01 ni November 29 ke wa ma inu mi o dun ke wa wo ara ta wo ta nta eh olo ku se o da pe wa di last year won o da we pe di ni e to ba di November 29 o ni o pa live day wa 2.01 ke wa wo ara ta nta awa ta wa physically challenge ba ni pe ni ja oju e ma ni koda e gan ma wa very very surprised ah e inu aye so a je bi condition yen a je ko week wa down so nkan ti en to loju nse awa na biyanju ati se we can even do better than them
0: eh
3: iru emi yes iru emi nsin ise ti mo nse as a nansin mo n build the turkey mo n build the boiler dayhold noela ma lo si Obasanjo farm nbe ma lo ra dayhold ma build one for 3 weeks 4 weeks emi atawon omo mi de mi ati e na lajo juma ajo kiri ti ma tun tajo ma ta sita they understand ti ma mu e die 2 weeks dani nsin ti ma mo ti mo ru arun to nse ti ma mu dani laza mi bi ti ma wo farm mi gan ti ma gbo won awon berries mi ele o da pe malaria fe mi le o da e ma understand so ipe ni ja yen ba ti de we need to opolo wa lo ma n di surprise opolo wa o ma fun wa more experience better than the other people e wo a ja be lo lo a fun gugu wa le mi gigun atalavia inu mi a dun te ba wo wa o pa life ai ti e ma wa ni pelu ogun olo e ni sonu ko to di gba yen pelu ogun olo
0: e se gan ni
3: ko fun si ni ladun lu ndi e ko eto
0: e se gan ni daddy uk ati uncle bj e ma le ati kuro ni ilana ta nlo oro lo gbo wa debe en gbo awon ton pe number mi oh god ma le ati kuro tori awon ma gbaradi lati round up ngba ti mo so fun won pe okunrin to ba mo pe oyawo e se to fe ka so oro ka be oya ko be ra won o ka ba be ko se eto ti pe so ohun ina o pe to ba wa ya leyin eto ma ma pe mi lati so story o da mo ti mo nkan ti ma se o emi ko mo nkan ti ma se e je ka wo mo yen ni fe ko be oko fun wa lo hello
4: hello my kalema
0: a ma gbon yin sa ora uncle bj kini amoro yin o kini amoro yin si awon eyan wa o ko se to fe pe ko ara community ara communication ta nso yen na ni hello ajo hold on sir hello
4: am is gitu
0: yes sir
4: hello emi mo pe le kan le mo wa le ko so ti mo wa le gun pe
0: clearly
4: nigba ti awon emi mo pe le kan mo ni mo wa le gun pe e sa le ni eh mo ni mo je plan mo je afoju yawo mi o ko omo merin lo o je ida yi je ti wa so pe ti je wa ti le bi mi o ti ko pe le nigba nsi Olorun mi meje wo wo meko ati wa. Ebe ti ko fi Olorun ma si. O ti n towo je ba. O de ka o ma lo. Se mo, ba ti ti ko ba ti gbe yen to je ba ti po. E mo won abaye, mo gba bi omo yen wa ni se lo. Ba te ma te ji won. Wa ja de si lagbaro mi o. Wo wa lokan ni ma te ji won. E n se la tan. To ba ti de ti de ni yen, se ba ba ti. Mo se mi na wa no de ji mo nte yen. Mo n da na ba, mo n da na ba e te. Pelu ta na se to. Mo se le bo se mi ni.
0: So esoro kan gba te nsoro lekan eni lale nsi eni eyin ati isuleje ba le se be isuba le se din eyin
4: baya mo ni ko pa ti jamo dana eni gas ni ti kan
0: lori Facebook ori tala Olamide ojo nla ta ofik kola twins ejire e se ololade babalola thank you Abidemi Arisa, thank you. Ahmad Suara, Suara, thank you. Omide Lemon, Suru Adewale, thank you. Femi Adepoju, thank you. Olumide Abel Adeshola, thank you. Femi Adepoju, Olumide, okay. Omidele Mansuru, thank you. Ayo Basan, Michael Labora, thank you. Kehinde Adeyemi Onokoya, thank you ma. Oladele Sunday Muyiwa, thank you. Ige Kehinde Amos Akiade Solomon Benga Gwajumo Ashiwaju Kafata, thank you. Umar Lanre Lausa, thank you. Oludari Adeniyi, thank you. Latif Malik, thank you. Oludari Adeniyi, studio number ni mo ti gbe lateko 091-23-70-8675. Ya ka gbe pe ka lo sodo Uncle Biji ati Daddy UK. Hello.
5: Hello. Hello.
0: E ka le sa.
5: Okuto.
0: Oluwa kuto.
5: Akoko no ibi to fe bere lowo awon ti won ti la paro ni la paro lo awon ko de bi akonde dai ni dudu ti eni ti won lu da gbo ele kun lori won ni mo ni to je pe abi
0: ti e ba soro soke ejo
5: a se se ngbo mi ba se ngbo mi ba
0: a ngbo yin
5: a se eni ti won mu ri ni ti won da gbo lori se ri ni jo bi ri but at the same time they even said one pe se association won ni lawyer ni se mo kan lo se won ni lawyer iwe awon egbe se di yo di ku la ojo wa tori bi won se so awon to ba wa ni lo awon to ba je developed countries won ma wa bi pe in same society lawa. This can never happen. Now we see you get delivered on your body. By washing the dirty water, this by washing my hands for today. So then,
0: Angboy.
5: Hello.
0: Hello.
5: Hello.
0: Hello. You go on at all? You come go on. Uncle BJ, the bag by when you want him on, let me on Joe.
6: I'm not sure. Ogbe na ni pe e ja ka ma appreciate ara wa e appreciate awon obirin wa yi ewo obirin na appreciate oko e ma je pe pe oye kere ko bere si ma so soko e lori nkan ko be oko ko soko to le gba oko ni o le gba e ma ba re so e ma we se ma se gugu nkan ki gugu le ma lo lotun losi eye e de ma e ma ma e mo be se ma ma bere nkan lowo oko o se pe ko a di pe that you get to soro you on many occasion lori pe e wa ma bere nkan lowo oko o le je ngba te ba fe wo bed lo ko e ti lo lataro ti de le ma ma gbe oro ti o fe se e ma gbe yen le e wa le se ma wa ba se ma bara wa soro. Communication is the key to everything, so I'm not even you be lo gbo e te ba de te ko ati so leko iwo to wa pe o ni se lapa lo wa nkan to ma se ma da gbo e da okunrin iwo okunrin na to je pe jigolu lo fe ya o fe joko ko yo obirin ma bo e ko ma se gogo be o le lenu oro tori jo to ba fe soro wa ni sokun ni wo ina sha so kana e lo wa te ma se ki o le ma ko le ta ku gba ku tu se ni se mu e je ka ma be jobo
0: e se gan ni sa Daddy UK o ya e ba wa gba won la mo tori ile ti ya bayi o se
5: ade pele wa lo ni to lo wa lo wa ke
0: alhamdulillah
5: gbogbo àwọn tí ọgbà dáṣètò pàápàá jùlọ àwọn tí wọ́n ṣe onípèníjà ẹ̀ lóòótọ́ ni programme wọn yí bákan ṣùgbọ́n out of pity náà ni ẹ̀sìn aláwọ̀ nǹkan kan wà tí mo fẹ́ bèrè inú mi dẹ̀dùn pé àwọn ẹgbẹ́ tí wọ́n pè láṣẹ wọ́n ti bèrè páàtì ìbéèrè tí mo fẹ́ bèrè ó mo ṣe ń pe ṣàyíkì lẹ́ẹ̀kan kó tó kúrò lórí aago. Mo bá bèrè náà wí pé ṣé kò sí association kankan tí ó ní nǹkan kan ṣe pẹ̀lú àwọn tó ní pèrè ìjà pàápàá jùlọ àwọn tó ní pèrè ìjà ojú
7: wípé ṣé kò sófin kankan èmi ṣe lọ́yà o ṣé kò sófin kankan tó sọ yí pé àwọn tó bá nípèníjà tí ṣojú nìkan wípé wọ́n gbọ́dọ̀ máa fún ọ ní special treatment nítorí ìpèníjà yẹn otherwise o fún nǹkan mọ́ ọ̀yọ̀ lórí gbẹ́gẹ́ bá gbabẹ̀ kú kí ló máa ṣẹlẹ̀ wọ́n sọ pé bàbá ẹ̀ wá ní mistake mi kò yẹ kó rí bẹ́ẹ̀ tó mo dẹ̀ fi àsìkò yí gba gbogbo ayọ̀ níyànjú ẹ má ṣe pé láti uk ó sọ pé kẹ́nìkan kọ́ mo kó máa bu advocate fún separation but nǹkan tó bá ti mú gbàs gbó èmi ò fẹ́ gbọ́ pé bóyá àwọn fámìlì kan àwọn ẹbí kankan ẹbí ìyàwó kan rubbish ni lọ́dọ̀ ti bí ẹ má bínú o nǹkan tó bá ti mú kẹ́nìkan fojú mọ́ ẹ lórí ẹni tó fojú mọ́ ẹ lórí lè pa ẹ́ alíjìtò ẹni tó fojú mọ́ ẹ lórí ó lè pòògùn fún ẹjẹ ìbínú yẹn ni wọ́n fi fojú mọ́ ẹ lórí ìbínú yẹn gangan ẹni ẹ lè pòògùn fún ẹni túnà ìyànjẹ tó bá jẹ́ tó bá kú kò ṣàtúnṣe mọ́ ó ti lọ́ ti lọ́ọ̀tì ẹ̀ nínú so ìwọ tó bá sọ pé wọ́n bàbá kan dá sí ìyá kan dá sí wọ́n wá ní ẹ̀ dáríjì má dáríjì o ìyá ṣe bí ìyá mọ́tọ́lá kò ìyá fáàdì lẹ́bù ẹ̀ lẹ́bù ṣe respect ìyá mọ́tọ́lá nìyẹn ìyá mọ́tọ́lá tó bá ti di gbàlù ló kàn ti sá lọ chọ́ọ̀kì ọ̀rá rẹ̀ ti kúrò ní chọ́ọ̀kì wọ́n ti gbàdúrà sí wọ́n túlẹ̀ ní wọ́n gbẹ̀rù wọn nìyẹn so mẹ́rìnkẹ́nìkan pa ẹ fún fámìlì ẹ o ẹni tó bá gbé àbí báwo ló ti máa sọ ní tiẹ̀ lọ o mẹ́rìnkẹ́nìkan pa ẹ kó níkàlùkù yẹn gbọ́ ara ẹ o kò sí òfin tó sọ pé kẹ́nìkan máa fìyà jẹ ẹnìkan náà kẹ́nìkan máa lu ẹnìkan ní lùkulù kò wọ́n ti ẹ̀ kò sí nǹkan kan tó lé ó yẹ kó lè ṣẹlẹ̀ ó pọ̀ jù mọ́ ẹ̀rí ó fẹ́ pa ni ó mọ̀ kẹ́nìkan ló bí òun náà mọ̀ kó fárúyẹ nìkan ni tó bá dẹ̀ ṣe wà dẹ̀ dìde mo ní kó lọ fọ́ jù mọ́ ẹ̀rí látẹ̀ nǹkan tẹ́ni o expect ó fẹ́ ṣe lè ṣe ni ẹ jọ o lọ arọ àlọwọ ẹdúpẹ́ náà gbogbo ẹjọ́ ti pé ogbóòrè sì ni ó gbogbo ọjọ́ mẹ́jọ lágbára ọlọ́run dáàdì uk ló ń sọ̀rọ̀ tẹlifóònù nọmba ní +44 79 57 227 605 +44 79 57 227 605 ẹ ṣe púpọ̀ ojú òní tì í ó dàárọ̀
0: ó dà ẹ ṣe gan sàn ẹni tí a bá fẹ́ pe dáàdì uk nọmba tí ẹ lè pè wọ́n sí nìyẹn láti béèrè ìbéèrè àbí láti béèrè kọ́tọ́ yín sọ́nà má dẹ̀ gbàgbé gbogbo ẹ̀yin tí ẹ máa fẹ́ kí àwọn ọmọ yín wà ọmọ yín obìnrin kó wà lára àwọn ọmọ tá a fẹ́ ṣe àyájọ́ ọjọ́ àwọn ọmọ obìnrin fún yẹn lágbára ọlọ́run ní October 11, 2026 sunday lọ́jọ́ yẹn já sí ẹ̀yin tẹ́ bá fẹ́ darapọ̀ mọ́ wa ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ orúkọ ọmọ yín yẹn orúkọ ọmọ yín fún ni ọmọ yín àti éèjì ẹ̀ orúkọ ẹ̀ àti ọjọ́ orí ẹ̀ ẹ lè tàtẹ̀jíṣẹ́ ẹ̀ sí wa ní orí nọ́mbà tèmi tó jẹ́ 0801218145 lágbára ọlọ́run ọ̀fẹ́ ni registration ẹ̀ tàjẹ̀jíṣẹ́ orúkọ ẹ̀ àti ọjọ́ orí ẹ̀ síbẹ̀ ọ̀fẹ́ ni o free of charge gbogbo nǹkan tó máa ṣe ń bẹ̀ ń jọ yẹn kò sẹ́ni tó máa gba kọ́bọ̀ tó kó sí méjì lọ́wọ́ yín ọ̀fẹ́ ni ọlọ́run wà pẹ̀lú yín ẹ dẹ̀ ṣe kíni gbogbo bí a ṣe máa ń sọ ẹ jẹ́ kí gbogbo wa ṣe kíni ká ṣe bó ṣe yẹ ká ṣe ṣe kó ba lè rí bó ṣe yẹ kí o rí ọlọ́run wà wà pẹ̀lú wa ẹ̀yin tẹ́ ẹ̀ ń pe nọ́mbà yẹn má yìí tí pe ní sìtọ́rọ́ àṣìwà ní orí ètò mo fẹ́ fà àkókò ibẹ̀ ẹ̀yin obìnrin wa ẹ jọ ẹ ṣọ́ra ẹyẹ bá àwọn ọkọ yín jà tó o bá fẹ́ lọ sọ́jà tó bá ní nǹkan tó ń ṣe jáde lọ síbi tí ó yẹ pé o lè rí àwọn tó máa kọ́ ẹ ní nǹkan tó da nǹkan tó bá fẹ́ kọ́ jẹ́ kó jẹ́ nǹkan tó da má kọ́ nǹkan tó máa da lérú fún ẹ ọ̀rẹ́ ẹ ń sọ fún ẹ láyé so orúkọ títún dé ṣe tó ń wò rè láyé mi ò lè gbà màá bá wọ́ gidigidi gan ni ọkọ mi ò lè try ẹ̀ pẹ̀lú mi níbo òun bá wo ọláyè kò lè try ẹ̀ pẹ̀lú mi màá bá wọ́ gidigidi gan orí pé lẹ́nu ọjọ́ mélòó orí pé ó ti wọ̀ sí wo má jẹ́ kó tàn ẹ́ tó o bá lọ jáde tó o bá lọ rò pé yóò tọ́ ni wọ́n ń bẹ́ ẹ sọ tó o lọ jáde kúrò tó o kẹ́rù ẹ wàá rí pé àwọn míì ni wọ́n máa ṣe kíni ni won ma ko wo inu ibe won ma ko wo inu ibe ko to mo nkan to nsele gbugbo e a se kini awadi opo moyo won ko wo inu ile oko iwa wa wa nta won a ma wo won je so fe o ti sele si opopolopo obirin o ma je ki o sele si e olorun ba ni mo fi be iwo obirin wa nkan kan ti wa ma se gege bi iyawo le wa nkan kan ti wa ma se opopolopo ma ni oko mi o fe ki njade lo sita lo ma se nkan kan o le ma taja nigbe ni environment e nbe yen o le ma taja ninu ile gan to ma fe ra nkan kan pe e ko mu oja sita fun won ko yi e sugbon to ba ye pe o ngbe self container bo ngbe flat eni kan le wa nibe ma taja ninu ile o tori nkan to nlo nisin ko fa ko taja ninu ile lo ma je kara burujo mu be o bo sita wa nkan ti wa se to obirin to ba ri owo mu lo senu nipase owo e to fi sise owo e wa ri pe nkan ma da fun okunrin o de ni yeye sugbon iwo to je pe to ba ma ra nkan to fi se nkan osu le ni gbogbo osu okunrin e lo ma ra to ba ti koko ba ma gbona okunrin e ma koko dele na ti o ba ma serun okunrin e ma ni lati fowo si ko ni okunrin ni take care serious o de ma wa si e bo se hun ko ti ni ran e rara mo mo bejo dide se bo se ko se den enu e bo mi se mu bi razor ran ti pe iwe mi mo iwe mi mo so pe obirin ologbon obirin o kini o ko ile e ba o lo se nso ni yoruba a wise woman buildeth her home so se wo nkan to ba le se lati pe okun a bale ninu ile to je ile ti e atoko e ko de se pe okan ko e na a se kini a bale inu yin adejo ma du den eyin okunrin ejo opopolopo yin nkan te nse lenu jo melo yin o le fa ki obirin gan lo pokunso ye se kini ye gbe iyawo opopolopo yin se ye gbe iyawo e ye gbe omo to n fe nta ye gbe le iyawo e lori koda ko so obirin to ma find out pe o ni obirin nita ti okun e ma bale to ma fun e ni peace of mind to ba ti ri pe o ti mo wa ogbon ti wa fi ma se lati so fun pe o ti e se mo ko ba oni ti bi yan je ni waju e sugbon to ba di pe boya ehn ki lo fe se ngo ti mo na ngba to ti mo nso ya kini nkan to fe wa se gangan na nkan to ba fe wa se ni mo fe ri ma so fun ni pe ma so fun obirin pe o fe mo nkan to ma se o ma try here obirin ma se mewa o obirin ma se 1000 o so kon rora be o da ma binu kini kan ta ba do ba le farara iyen oni ka ma ga abi ba lo se nso ni yoruba dixon eje ka se bo se e ka sese ejo ko ba le ni bo se ko ri toro ye ki inu wa ma du papo ka yo wa ma ku papo ka jo ma se gbogbo nkan ta jo nse ninu ile gege bi oko ati aya ma gbe eto yawo e lo sita lohun mi o ni ko ma du eni to fe de to de gbogbo awon to wa ni area e lo fe ma do go ahead iwo lo mo pa n pare olohun paja to ba dele iwo na lo ma fori eru nkan ti di ba baje to ni di lo nda eyin okunrin e mo pe iwe mi mo so pe love your wife eni fe yawo yin eyin obirin dere iwe mi mo na so pe bowo fun oko e submit to your husband that the UK someone ni R and L obirin lo ni okunrin lo ni R obirin lo ni R respect your oko e okunrin dere ohun lo ni L love your wife to ba n lo be inu wa ma du e se titi di ojo mejo lagbara olohun en te ba fe register awon omo yin fun kini ta fe se yen e send oruko omo ati kilo npe ojo ori omo si number yen 0080821 8145 e je ka ma se bo se ka sese ko ba le ri bo se ko ri e se te n gbo wa o ìdánilẹ́kọ̀ọ́ sátidé ẹ lè pè lẹ́yìn ètò kí n sọ bó ṣe máa lọ lágbára ọlọ́run fún àwọn ọkùnrin God bless you all. Ó dà rọ.